you're looking for a child? Is it because of your health?

0: ọmọléní ọ̀nì 26 òní sanwó kọ́ tó rí ọmọ rẹ o. Àìní yé ni kẹ̀kẹ́ olódùmọ́ọ́rẹ́. Ẹgbẹ̀rún àtẹgbẹ́gbẹ̀rún ní ẹṣin bàbá mi. Ọba tí à ń kígbe pé ṣùgbọ́n tí ò kígbe pé ẹnikẹ́ni. Ọba mi arírí tá a mọ ni tá a lá ni tá a ṣe ni lóore tán. Ọba mi àpáta gàgàgàgàgàgà ó ṣe ń wo. Gbogbo ilé kí o go go go go go go go go go. Kẹ̀kẹ́ sí olódùmọ̀rẹ̀ ló gbé mi dé ní òwúrọ̀ yí pásọ fẹ́ kẹ́yẹ mọ́nà bàbá alábìyamọ ni mò ń jẹ́. O ní rí ìbànújẹ́ lórí ọmọ àtọmọ ọmọ rẹ̀. Ṣé wá rí àdúrà ti tòní? A fẹ́ ṣiṣẹ́ lórí irúgbìn tó máa ń gbé otutu jáde. Àìsàn ọlọ́run fún àwọn kan ní irúgbìn tó dára. Ṣùgbọ́n ó ṣe ni láàrú pé wọ́n gbìn sínú ilẹ̀ aṣálẹ̀. Èyí tó yẹ kí irúgbìn wọn máa sọ ọrọ̀ ọrún. Níjẹ́ ló sọ ìkorò jáde. Níjẹ́ ló sọ ẹ̀gbin jáde. Níjẹ́ ló sọ ìdààmú jáde. Níjẹ́ ló sọ kìràkìtà ojoojúmọ́ tí ò lè sọ jáde. Wọ́n ti wá dé ìkórìta tí wọ́n ti ń bèrè lọ́wọ́ ọlọ́run wípé olúwa kí ló dé tó fi fún mi ní irúgbìn yìí nígbà tó ọmọ wípé mi ò ní mọ̀ lò. Àwọn kan wà irúgbìn wọn wá gẹ́gẹ́ bí ọmọ. Ṣùgbọ́n nítorí ẹ̀mọ̀kọ́mọ̀kọ́ àwọn òbí ọmọ tó yẹ kó sọ àdùn jáde níṣẹ́ ló sọ ìtìjú jáde fún àwọn òbí. Bẹ́ẹ̀ ni irúgbìn yẹn ti wá di ohun tó ń bojú òbí jáde gbòòrò. Ọmọ tó yẹ kó fọ́ òbí rẹ̀ ní ayọ̀ ó di ọmọ tó mu ìmúkúmu ní gbòòrò. Irúgbìn aláyọ̀ ó ti wá di jàgídíjàgà sí gbòòrò. Irúgbìn aláyọ̀ ti wá kọ́ ti lẹ́tà. Irúgbìn aláyọ̀ ti wá kó òbí rẹ̀ sí ìpòrúru ọkàn. Irúgbìn tó yẹ kó sọ ayọ̀ ó ti wá sọ àárẹ̀ sínú ayé òbí. Irúgbìn tó yẹ kó rí òbí rẹ̀ kó yọ̀. Ó wá dání tí ìfọṣọ ìyá rẹ̀ yá ní bus stop. Irúgbìn tó yẹ kó máa sọ ìdùnnú fún ìyá rẹ̀. Níjẹ́ ló sọ ìbànújẹ́ sí ọkàn ìyá rẹ̀ nítorí àdé ẹjọ́ 40 kò tí ì má rí. Irúgbìn tó ti yẹ kó bí èso tí ìyá rẹ̀ á máa jẹ nínú rẹ̀. Ó jẹ ni láàrú pé àdé ẹjọ́ 50 abẹ́ ìyá rẹ̀ ló dẹ̀ sì ti ń jẹun. À ń sàmì ò mọ irúgbìn tó jẹ́ ọmọ rẹ tó ń bọ̀ nínú jẹ́. Lónìí mo kéde ìdùnnú sínú ayé rẹ̀. Irúgbìn tó yẹ kó máa bí ayọ̀ tó ń bí ìkorò. Láti ẹ̀ní lọ Ọlọ́run yóò bomi rin irúgbìn náà. Náà gbọ́ mi dáadáa. Nígbà mìíràn Ọlọ́run máa fún èèyàn ní ẹ̀bùn gẹ́gẹ́ bí irúgbìn tirẹ̀. Àwọn kan ní ẹ̀bùn tó tó láti gbé ẹ̀yìn mọ́ wọn sókè. Ṣùgbọ́n kàkà kí ẹ̀bùn yóò so rere jáde. Òfò ọjọ́ kejì ọjà ní ẹ̀bùn yẹn so jáde. Ó mori kọ ó kọ ó dùn ṣùgbọ́n àwọn èèyàn tẹ́wọ́ gbà. Ó lẹ́bọ̀rọ̀ sísọ ṣùgbọ́n ayé ò gba tiẹ̀. Ọmọ bọ́ọ̀lù gbà ṣùgbọ́n ìkùlé ilé bàbá rẹ̀ ló ti ń gba. Ọmọ yẹn mọ̀wé dójú àmì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ilé ló ti jókòó sí. Ọmọ yẹn kò ṣe ọwọ́ tó bẹ́ẹ̀ tí gbogbo ará àdúgbò mọ̀ wípé ọmọ fínífíní. Ṣùgbọ́n síbẹ̀ irúgbìn yẹn ò jẹ yọ. Àwẹ̀ káwọ́ rẹ méjì sókè kó tó ṣàmì eléyìí. Ẹ̀bùn rere tó ní tí ò sọ rere jáde. Ọlọ́run yóò mú ọ lọ sí agbègbè tó nílẹ̀ Ọlọ́run àti irúgbìn rẹ yóò fi sọ ọrọ̀ ọrún. Lóní Ọlọ́run máa fi iṣẹ́ ran àwọn olóore. Ẹ̀bùn rere tí Ọlọ́run fi sí ara rẹ tí jẹ́ èso rẹ ló kọjú yóò bẹ̀ sí jẹyọ. Ẹ̀bùn rẹ yóò bẹ̀ sí wáyè fún ọ níbi gíga. Àwọn olóore rẹ yóò bẹ̀ sí sanwó ọpọlọ fún ọ. Ẹni tó máa jẹ́ kí ẹ̀bùn tí ń bẹ lára ọmọ rẹ yìí di mímọ̀ fún aráyé Ọlọ́run yóò gbé pàdé rẹ̀. Ẹ̀bùn ọmọ rẹ tí jẹ́ èso rẹ yóò yá kò ní wọlé lójijì. Náà gbọ́ mi dáadáa èyí. Tá a bá ń sọ̀rọ̀ nípa irúgbìn à ń sọ̀rọ̀ nípa pé kéèyàn máa pọ̀ sí. Nítorí ẹni tó bá fúrúgbìn ohun tó wà ní ọkàn rẹ̀ ni pé kó ń kó ọ̀pọ̀. Èmi ò wá mùgbà tó ti fúrúgbìn. Tó ti retí pé kíwọ náà kó ọ̀pọ̀. Tó ti retí pé kó kẹ́ẹ̀sọ ìgbéga. Tó ti retí pé kó kẹ́ẹ̀sọ ìbùkún. Tó ti retí pé kó kẹ́ẹ̀sọ oúnjẹ ọmọ. Tó ti retí pé kó kẹ́ẹ̀sọ ayọ̀. Kàkà kí èso ayọ̀ máa yọ níṣe ni èso ẹ̀gún ń yọ. Kàkà kí èso ìbùkún máa yọ níṣe ni èso gbèsè ń yọ. Kàkà kí èso àlàáfíà máa yọ níṣe ni èso fíàfíà ń yọ. Kàkà kí èso oúnjẹ ọmọ máa yọ níṣe ni èso ìtìjú ń yọ. Kàkà kí èso ìgbéga máa yọ níṣe ni èso àkóbá àtàdábá ń yọ. Kàkà kí èso ìtẹ̀síwájú máa yọ níṣe ni èso ìdádúró ń yọ. Kàkà kí èso ìlérí máa yọ níṣe ni èso promise of early ń yọ. Láti ẹni lẹ́ o, adániwáyé yí padà sí rere. Ọba tó ní ilé ayé àti ọ̀run ó yí padà sí rere. Ọba tó ní dédé yóò yí padà sí rere. Jésù Kristì tí mo fi gbogbo ọjọ́ ayé mi sì yóò yí padà sí rere. Ọba tí ṣe gudugudu mẹ́jọ oyin àjà mẹ́fà yóò yí padà sí rere. Ọba tí wọ́n wọ̀ ní adé ẹ̀gún nítorí tiwa yóò yí padà sí rere. Jésù tí wọ́n fi jẹ̀ sí nítorí tiwa yóò yí padà sí rere. Ọba mi àti kan Máku yóò yí padà sí rere. Ọba tó fún ayé ní Jésù kó bá lè rí gbogbo wa yóò yí padà sí rere. Ọba tí ó pàdánù rí nínú mẹ́jẹ̀mú ìkórè yóò yí padà sí rere. Ọba mi tí orúkọ rẹ yí padà yóò yí padà sí rere. Ọba tó fi ìṣù àkàrà àti ẹja wẹ́wẹ́ bọ́ ènìyàn 5,000 yóò yí padà sí rere. Ṣé o mọ̀ wípé Galatians 6:7 sọ wípé ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn ni yóò ká. Ṣùgbọ́n ta ló ti lọ dá ipò sínú àlìkámà rẹ. Tó wá jẹ́ kí kòkòrò jẹwéjẹwé máa jẹ irúgbìn rẹ. Lónìí Jésù bá irú ènìyàn bẹ́ẹ̀ yẹn wí. Ṣé wọ́n fẹ́ léyìí parí ẹ̀? Tẹ́ ènìyàn bá ti fúrúgbìn, ó gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń tọ́jú irúgbìn yẹn títí tí ó fi dàgbà. Nítorí ọjọ́ ìkórè, ìdí tí bá fi sọ wípé ẹ̀yin kan bímọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ yín ò ká yín lára rárá. àìmọye bàbá tó bímọ síta gẹ́gẹ́ bí rubin tí ó bẹ̀yìn wò tí ó bèrè ọmọ tí ó bìkátà ṣùgbọ́n wọ́n lọ jókòó tẹ́tẹ́rẹ́ ní ọjọ́ ìkórè jẹ́ ńlá gbogbo ẹnu kí n fi sọ fún ẹ wípé tó o bá fúrúgbì dáadáa ò lè ká dáadáa nítorí agbọ́mọjú la máa ń mọjú ẹni bó ṣe nídìí pẹpẹ ló ń jẹ nídìí pẹpẹ èyí ìwọ tó o bá sẹ eré ọmọ ló ń jẹ ọmọ tó sì eré ọmọ ni gbogbo ènìyàn fẹ́ sálẹ̀ ní kò sí mẹ́lẹ́ kò sí ọ̀lẹ́ àwọ̀ wíkẹ́ òjò fún abiyamọ lẹ́nìí kọ́lá ní classic arena ọ̀la ń lọ àárọ̀ ìkí aago mẹ́sàn-án tó lù gbogbo abiyamọ yóò ti gorí kẹ̀kẹ́ àdúrà lọ wọ́n ní ká fi oró búsáàdì ká fi gbàdúrà ká fi ṣèdìdí rúgbìn èmi ni mo dẹ̀ ń kó bọ̀ fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́ tó bá ní òróró sílé wàá lọ dà sínú òróró yẹn àní nínú ọdún yìí rúgbìn rere yóò sọ fún ọ ló jẹ́ wọn mọ́ lọ́rọ́ àrúgbà ogún ọmọ rẹ dìde ẹ lọ lálù yọ agbẹ́tẹ̀rù ogun ayé ẹyẹ ò ní rí mọ́ ogun bí ìṣẹ́ ọrùn tó dúró tí ọmọ rẹ ò ní rí mọ́ oríkì àti agbẹjẹ inú ńlá yìí kò ní dí ọmọ yìí lọ́wọ́ olúwa pé ìwọ àti ìṣòro níyà lọ́lì tọmọtọmọ hello broda ó ní ṣerú ìyàwó ó ní gbẹṣẹgbẹṣẹ ẹsẹ lé ọmọ rẹ lọwọ iṣẹ ìgbé àti ìkarú lórí ọmọ rẹ ó bàjẹ lẹni o ẹjakẹjá kò ní dómi ayé ọmọ rẹ rú o kẹlẹ rẹ ò ní ráwọn ọbẹ lórí ọmọ ò ní sunkún ó yẹ gbé ọpá ìbùkún tọmọtọmọ à ń rọbi sí ọ láti fọ ọmọ rẹ sókè láwùjọ ọmọ rẹ dìde ẹyin ọmọ rẹ máa dàkú kọ lórúkọ jésù ayé òní dáyẹ pẹ mọ yọ fọmọ rẹ o ọmọ ẹrọ òní dágbé ọmọ rẹ nù àṣẹlẹ ọrọ yọjú ẹyọ tó ń retí lórí ọmọ ó dé báyìí o ọjọ ọmọ máa gírádọtì yóò ṣojú rẹ ọjọ ọmọ rẹ máa ṣègbè ìyàwó yóò ṣojú rẹ o ọjọ ọmọ máa kọlẹ yóò ṣojú rẹ màmá ọjọ tọjọ ayọ bàdé kò ní bá wa ní sàré ọjọ ayọ ọmọ rẹ ò ní bá ẹ lórí ẹsùn ọmọ rẹ tí ìṣojú ọ̀la rẹ yóò jẹ èèyàn sẹmí ẹlẹyìí ọmọ rẹ máa dàgbà yóò dògbò iyì ọmọ rẹ ò ní rà ìjà ìlara kì í tábàrà ò ní rọgọ nílara lórí ọmọ o ó dàrá àti ìpè ọmọ rẹ dìde ó ní rí jẹ bí ohun rere ọrọ máa tu ọmọ rẹ ṣe rere nílẹ àlàyé ìlàgbọ ara mi ní kí n pariwo pé ò ní fi kú ọmọ ṣe fàjẹ ọmọ rẹ ò ní dágbẹnu ọmọ rẹ ò ní dìbànú jẹmọ ẹ lọwọ wọn gbẹrẹ òwúrọ títí dalẹ nílé ọmọ rẹ ayé ọmọ rẹ ò ní lọlẹ lójú rẹ màmá ọlọrun máa máa kó ọyọ lọwọ ẹ níbi gbogbo ọlọrun yóò bùkún gbogbo wa o a ò ní ná kàtàkà tó rí mi jésù olúwa wa ọjọ sunday là ń gbọ èrí yìí gbé sókè.
1: Ìsọjítọ́ lọ ṣe ní Abẹ́òkúta yẹn, mò ń fi ọkàn gbàdúrà pé Ọlọ́run tó ń bọ̀ ọba pàdé níbẹ̀, ó yá tú èmi náà sílẹ̀, kò dẹ̀ fún èmi náà lẹ́rìí. Nígbà tó di túùsè, ọmọ mi pè mí, ó ní kí n wá lálẹ́. Tó bá dẹ̀ ti ní kí n wá bẹ̀, mo ti mọ̀ pé Ọlọ́run ti ṣe nǹkan kan nìyẹn. Bí mo ṣe yọ sẹ́nu géètì wọn, wọn ò tiẹ̀ ti ṣí géètì, mo ní ọmọ yìí ti ra mọ́tò. Olóhùn ló ni mọ́tò. Má mi ṣe gbà anointing oil, ìdádúró ti mọ̀ pé mi ò lè ṣe. Anointing oil tẹ ẹja CDC fún wa yẹn. Ó ra mọ́tò.
2: Hallelujah.
3: Ọmọ yín bá ra mọ́tò. Ẹ̀yin lè ra mọ́tò.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ó yá ọmọ rẹ lójú ẹ̀mí rẹ̀, á ṣoríire.
2: Amen.
0: Náà ẹ̀rí tí gbogbo wọn gbọ́tọ̀ yìí, ó jẹ́ èsì àdúrà abiyamọ tòótọ́. Ojoojúmọ́ ni àdúrà abiyamọ ó dàbí rúgbìn ni. Ṣùgbọ́n ọjọ́ tó bá máa kéré rẹ̀ wẹ́rẹ́ ni. Ìyá yẹn ń gbàdúrà fún àwọn ọmọ rẹ̀ ní gbogbo ìgbàdúrà yìí rẹ̀ ti jẹ́ lórí àwọn ọmọ rẹ̀. Òun náà látó máa ṣe lẹ́nìí ní Kọ́lá láàárọ̀ yìí. Tó bá ti ń bọ̀ mú yàndá ní Mádàwá o. Bọ́lẹ̀ ní Kọ́lá àgbàdo ẹja Yèlékò lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí Classic Arena Hall. Wàá ríre gbà. Náà ọrẹ ti tò ní ọrẹ tó yàtọ̀ ni. Nítorí gbogbo wa fẹ́ fi ọrẹ wa fúrúgbìn sínú iṣẹ́ yìí ni. Àìsà iṣẹ́ ètò rédíò tó dẹ̀ ń gbọ́ lójoojúmọ́ yìí. Ojoojúmọ́ ló jẹ́ ìbùkún fún ọ̀gọ̀rọ̀ ènìyàn. Nítorí náà ta bá fúrúgbìn sí ìbùkún ló máa bí fún wa. A ti mọ bá a ṣe ń ṣe kò sí iye tó lè fi sí. Bí Ọlọ́run bá ṣe ràn ẹ́ lọ́wọ́ tó ni. Bó jẹ́ 2000, bó jẹ́ 1000, bó jẹ́ 500. Ọwọ́ tó tẹ̀síwájú yẹn wàá fi gba eré ọmọ rẹ̀. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
0: Hallu yá o.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ, a ò ní mọ bọ́jẹ mọ́.
2: la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

0: ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026 25 of May ọjọ́ Tuesday.
1: Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láàárọ̀ ẹja yìí olúwa, torí pé òní jẹ́ ọjọ́ májẹ̀mú ẹ̀sà ẹja yìí àkàìmọye ènìyàn ni wọ́n ń bẹ ní ìpele tó jẹ́ wípé wọ́n ń bẹ̀ wọ́n ni láti jẹ báyìí, péjọ tí ẹ̀ jẹ díẹ̀ gba díẹ̀, àwọn kan tán bá gbóúnjẹ déwájú wọn iyẹ̀pẹ̀ ni wọ́n ó bá wọn dà sí, torí pé ayé ti yí wọn lórí. Ọlọ́run tí ò jẹ́ kó dìdàkudà, Ọlọ́run tí ò jẹ́ kó di ogun fún ọ láti lè gbẹ́sẹ̀, kò di ogun fún ọ láti lè gbé apá, kò di ogun fún ọ láti lè ṣe tó dáa. A fẹ́ hallelujah o, gbogbo ẹ̀yọ ọmọ Ọlọ́run, hallelujah. Méje, 1, 2, go.
2: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹ̀ní ìjókòó mi ààyè mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ bá ti dé port plat filling station ní wo road ládojúkọ jájọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́wọ̀tìyà ẹ bèrè chọ́ọ̀ṣì ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàálẹ̀ ọjọ́ yẹn yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́pẹ́ 0902520 2427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: Mo ní mo máa bẹ̀rẹ̀ ohun tí Olúwa fẹ́ ṣe nínú ìpàdé Ebenezer. Ẹ kíyèsí, Olúwa fún mi ní àkòrí àga mi àti àyè mi. Màá máa lo ẹsẹ̀ bíbélì kan láàárọ̀ yìí tó ní í ṣe pẹ̀lú ohun tí à ń pè ní àga àti àyè. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, wo bí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ leléyìí. Gbogbo ẹni tó dúró láti gba àga òkò nídìí ẹ̀, gbogbo ẹni tó ń sáré láti gba àga ìṣerere rẹ nídìí rẹ, mo sọ bíi wòlíì, irú ẹni bẹ́ẹ̀ kò gba ìdálẹ́bi. Láàárọ̀ yìí, irú ẹni bẹ́ẹ̀ kò gba ìdálẹ́bi. Ìwé Matthew 20:20 máa ka bí ẹsẹ̀ bíi méje àbí mẹ́ta ńbẹ̀. Nígbà náà ni ìyá àwọn ọmọ Sébédè bá àwọn ọmọ rẹ̀ tọ́ wá, ó bẹ̀ẹ́, ó sì ń fẹ́ ohun kan lé ọwọ́ rẹ̀, ó sì bí pé kí ni ìwọ ń fẹ́. Òun sì wí pé jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó, ọ̀kan lé ọwọ́ ọ̀tún rẹ̀, ọ̀kan lé ọwọ́ òsì ní ìjọba rẹ̀. Ẹ kíyèsí, ohun tí Olúwa fún wa ní ọdún yìí ni àga mi àti àyè mi. Ṣẹ̀dẹ̀ rí àga àti àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ènìyàn lè ní àyè kó má ní àga. Ẹ gbà mí gbọ́, bí ènìyàn ò bá dẹ̀ ní àyè, ẹ̀sà kò lè ní àga. Àga òun ni ohun tá a fi jókòó bíbi àyè wa. Ẹ̀sà, bí a bá dé àyè wa, a ò lè jókòó. So ẹ jẹ́ ń sọ nípa àyè díẹ̀ ní àárọ̀ yìí. Bóyá ní ọ̀la màá wá sún débi tí màá ti máa sọ nípa àga. Ṣùgbọ́n ẹsẹ̀ bíbélì tí mo kà yìí ó ń sọ nípa àwọn ọmọ Sébédè méjì, Jákọ́bù àti Jòhánù. Àwọn ọmọ ẹ̀yìn Jésù ni wọn o. Tẹ bá rántí nígbà tí Jésù pàdé Pétérù lórí omi, ìgbẹ́lẹ̀ kejì tó máa pàdé ẹ̀ nìyẹn. Kò sí àkọsílẹ̀ rẹ̀ nú bíbélì dáadáa, ṣùgbọ́n ó ti kọ́kọ́ pàdé ẹ̀ torí áńdẹ́rù ló jẹ́ kí Jésù mọ Pétérù. Nígbà tí Jésù pàdé Pétérù lórí omi, tó ní ṣé mo lè ráàyè nínú ọkọ̀ rẹ bí Símónì, jẹ́jẹ́ mọ̀ pé ní ọjọ́ yẹn nígbà tí àwọn Pétérù kó ẹja tó pọ̀, àwọn ọmọ méjì tó ṣẹ́wọ́ sí pé kán wá ràn án lọ́wọ́, àwọn ni àwọn ọmọ Sébédè méjì o, tó ní Jákọ́bù Jòhánù ẹ sáré wá láti ràn mí lọ́wọ́, àwọn ọmọ Sébédè méjì nìyẹn. Àwọn tí mò ń sọ nípa rẹ̀ yìí, àwọn ọmọ ẹ̀yìn Jésù ni wọ́n. Ṣé mọ̀ pé méjìlá ni àwọn ọmọ ẹ̀yìn Jésù? Ṣùgbọ́n ìyá dìde nítorí àwọn ọmọ tiẹ̀. Méjìlá àwọn ọmọ tiẹ̀ nínú méjìlá tán tẹ̀lé Jésù. Ìyá wọn dìde pé ẹ wo bí ko da ke kan ba okorin rin ni aye re ke ma ni aga tori pe opo de ninu aye esa won ni aye bo ko si aga ti won fi joku opo de ni ile oko esa ile oko won ni aye won ibujoko ni aga won esa oko ni won ni won o ni bujoku melia da ya ke varwa ba ha elomi ti fi oko ri won le ku be esa aye re wa nbe aga re ni won mu ku nitori wi pe olohun ni jari ru e bi oko ye ba papuda wa ni ko wa si aye re bi oko e bo ti e je pe ko le joko nbe lo tori aga re ti ku be sugba aye re ni so mo fe ki oro mi ko ye yi dada obiri kan de ninu bibeli ti won pe ni fasti aya oba suwerusu o ni aye ni ile oba sugba gba aga re agbe fe lo bi emi awon woli o eyin kan de ni bi to je pe o ti oluwa ran mi laaro eyin le ni e je ntenu ma aye laaro to ba di ola ba ma so nipa aga wo bi aye se ye bi ye bi aga na ti se ye bi ye kini won pe ni aye da aye ni ijoba aye ni je gaba aye ni bi ti a ti a ndari aye ni bi ti a ni ore ofe lati sakoso aye ni bi ti ogo wa ti ntan aye ni bi ti a ti ma nsoro ti gbogbo ti si fe gbo aye ni bi ti a fun wa ti awa na ti lu ekun wa aye ni bi ti a wa ti awa na ti le taja wa aye ni bi ti awa na ti ri kan mu lo senu esa bi eniyan ko ba ni aye ohun to po ni yo so lu lowo e be ni sa awon kan wa nu aye alari kiri ni won esa nitori pe won o ni aye te ba denu oja te ba fe ra aso esa go ye lo si gbagi nigba te ke to debi te ti ra aso e ti ri awon kan ti won wa ba yi pe mami se fe ra aso ni iru aso wo le fe ra se lesi oni ode se lesi oni kini kan ni se kini kan le fe ra awon ya mu yin lo si odo enikan eni ti won mu yin lo sodo re lo laaji awon ko laaji nigba ti en to laaji to ba ta oja tan ohun to wu ni yo fun alarubo ekie sisa al eni to mu o wa siwaju won o le so to fe esa ko le so pe oye bayi ni ma ta toro nkan lo loja ko le so pe ere bayi ni ma ri toro nkan lo ni nigba ti en to laaye ba ta oja re tan eni to laaye ni o soju anu ti o wa fo oye kan le lowo bi eni yen ko ba fun ni kankan esa ko ni le se kankan o tori wipe o le taja bo ko ni aye aye marriage counselor to je pe on gan fura re o loko e ki e sisa o o ni to le se nile oko ore re obi o ni bo se le mura to ba mura ju wa ni o fe gboko ore ni bo to ba je pe iwo na ni oko ti e aye o ni so be esa egan be lara eni ti ko ba ni aye ana nbe nile oko re ko bimo e so fun pe bi o ba bimo ko ni aye nile oko e emi awon woli ma linu no zoba li agaba ramanash wo bi a le pe eni ti o ni aye ni aleju o a le pe ni ato ori wa a fe gbadua laaro yi e fun mi ni aye temi na ibi ti okan mi yo ti bale ibi ti aye mi yo ti gba ominira e fun mi ni aye temi na e mu mi lo aye mi nibi ti okan mi yo ti bale nibi ti aye mi yo ti gbo ominira e fun mi lo aye mi e mu mi lo aye mi e mu mi lo be oya dua oruko Jesus
2: ẹ̀bẹ̀ mẹ́mọ́ ẹ fún mi ní ààyè mi ẹ mú mi lọ sí ààyè mi níbi tí àkàn mi yóò ti balẹ̀ níbi tí ayé mi yóò ti gba ìtura ẹ mú mi lọ ààyè mi egedeeru bílí agadaya gẹdẹlẹgẹdọnà edebọra balagadaya gadalẹgẹdẹlẹgẹbaradọsa emana fẹrubali gadaya gadaligadasa ẹ mú mi lọ ààyè mi ẹ mú mi lọ ààyè mi. Ẹ mú mi lọ ààyè mi níbi ààyè ńlá tí ọkàn mi yóò ti balẹ̀ níbi ààyè ńlá tí ọkàn mi yóò ti balẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ ẹ mú mi lọ ọbẹ̀ àmì mẹ́ta Jésù. Olúwa wá àmì àmì àmì lórúkọ Jésù. Nígbà tí mò ń gbàdúà, Olúwa kí ló fẹ́ kí n fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ohun ààyè wọn nínú àdúà ní ọjọ́ Friday àti ní Ìbàdàn àti ní Abẹ́òkúta. Ẹgbọ́n tí Olúwa sọ fún mi, Olúwa ní ọmọ wo bí bó o ti ń gorí òkè lọ lọ wá ìwé funfun tí ò ní ìlà jẹ́ kó pọ̀ díẹ̀ ìwé tó o lè fún bí ènìyàn 2000 wá mú ìwé ìṣà mìlíà abẹ́rú bìlíà gábẹ́rú màná wá pín fún gbogbo ènìyàn ní òru ọjọ́ Ebenezer wá bẹ̀ wọ́n pé ibi tí wọ́n bá ń gbé ni kí wọ́n mu wọ̀ wá sọ tí wọ́n máa ṣe ní òru ọjọ́ kan péré. Ẹ̀sà bàbá mi sọ pé ọmọ mo máa mú àwọn náà lọ síbi ààyè wọn ẹ̀mí àwọn wòlíì. Ẹ gbà mí gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ní orí ọ̀fẹ́ ọjọ́ Friday ní ìlú Ìbàdàn ó máa ní agbára láti bí ọjọ́ bíi mélòó báyìí mi ò tí ì lórí ọ̀fẹ́ láti lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run ní chọ́ọ̀chì wa ní ìwòròdì ní Ìbàdàn ṣùgbọ́n orí ọ̀fẹ́ ńlá lélẹ́yìí torí pé ní alẹ́ Friday bí mo ti ń bọ́lẹ̀ lórí òkè wo bí ìpàdé Ebenezer máa kún fún agbára gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè fi tẹ́ ẹ ṣe lẹ̀ ẹ̀sà aago mẹ́fà nírọ̀lẹ́ ni ibẹ̀ yẹn yóò ti náà kún fún àwọn èrò màá ti máa dáhùn ènìyàn lóbẹ̀ ẹ̀sà ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ kánsẹ́lì sà aago mẹ́fà ni màá ti wà ń bẹ̀ mẹ́rù bí líádáyá nẹ̀bẹ̀nú àdàzádà mo bẹ̀ ọgàn sà ohun tó o bá lè ṣe ni kó o ṣe kí ìwọ náà fi wà ń bẹ̀ ìgbà tí ó bá fi di aago mẹ́jọ ẹ̀sà màá ti dá àwọn ènìyàn tí wọ́n lé ní 100 lóhùn Olúwa ní kí wọ́n jókòó síwájú mi kí n dẹ̀ máa sọ wa agbára tí yóò ṣẹlẹ̀ fún ayé wọn Olúwa ní ọmọ òru àfiyèsí lélẹ́yìí Olúwa ní kí àwọn ènìyàn tètè dé fún ìṣòro yẹn sà Olúwa ní ọmọ nígbà tó o bá ń sọ tí yóò ṣẹlẹ̀ fún àwọn ènìyàn láti aago mẹ́fà sí aago mẹ́jọ ìgbà tó bá di aago mẹ́jọ ìsìn máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu ohun tá a máa gbé di àárọ̀ kutukutu nìyẹn mo bẹ̀ ẹ́ sà mi ò mọ bó o ṣe lè ṣe é ṣùgbọ́n mo gbà ọ́ níyànjú pé ìwọ náà rí i pé o darapọ̀ ní ìṣòro ọjọ́ Friday ẹ tètè dé sà ẹnìkan ní dádì mo kàn fẹ́ wá pà kí n padà òbí o lè má ṣe é ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa wà nínú ìṣòro yẹn nìkan ni wọ́n máa ní orí ọ̀fẹ́ láti jàǹfààní kánsẹ́lì yẹn infact wo bí nígbà tí mo bá ti bẹ̀rẹ̀ sí dá àwọn ènìyàn lóhùn ẹ kíyèsí màá rí dájú pé àwọn tí wọ́n ní orí ọ̀fẹ́ láti wà nínú ìpàdé yẹn ni Olúwa sọ pé nínú ìpàdé yìí ni kó o ti fún àwọn ènìyàn ní ìwé funfun ìwé pélébé funfun ìyẹn ni white paper Olúwa ní gbogbo ẹni tó bá débẹ̀ yẹn ni kó o fún lẹ́yọ kọ̀ọ̀kan wá bẹ̀ wọ́n pé kí wọ́n mú délé wọn ẹ̀sà aago 12 gérégé ní òru ni mo máa pín ìwé yẹn fún ogunlọ́gọ̀ àwọn èèyàn Olúwa ní òní ẹ fi gbàdúà gbo bẹ ẹyin ọmọ ọlọrun ẹ rí dájú pé ẹyin náà wà níbi àdúrà yẹn ohun tí olúwa rán mi nìyẹn ó kún fún agbára a fẹ bá ayé wa padà a fẹ bẹbẹ fún ayé wa ayé tí ìka ènìyàn gbà lọ ayé tí ọdájú gbà lọwọ wa ayé tí wọn fi mọ dàrú gbà lọwọ wa ẹlòmíì ilẹ̀ rẹ̀ ni wọ́n gba ayé rẹ̀ nìyẹn ẹlòmíì ilé ọkọ rẹ̀ ni wọ́n gba ayé rẹ̀ nìyẹn ẹlòmíì iṣẹ́ rẹ̀ ni wọ́n gba ayé rẹ̀ nìyẹn ẹlòmíì mọ́tò rẹ̀ ni wọ́n gba ayé rẹ̀ nìyẹn ọmọbìnrin kan bẹ́ẹ̀ bí olúwa sọ fún mi pé òun lánàá wo bí ìṣà wọ́n dẹ̀ ń fi ọwọ́ wọn kún ẹrù rẹ̀ jáde lójú àlá bí wọ́n ti ń kó jáde wọ́n dẹ̀ lọ dà sínú odò omi dẹ̀ gbé e lọ olúwa sọ pé irú ìwọ ló yẹ kó wà nínú ìpàdé yẹn torí pé àlá yẹn ń sọ ohun tó ní agbára ni o bàbá mi rán mi ẹ̀yin kan wà bí ayé yín la fẹ́ dá padà ọjọ́ friday ọjọ́ mọ́nìgbàgbé ni o ní ìlú ìbàdàn ẹ̀sà ó jẹ́ tó ní agbára torí pé ní àárọ̀ kùtùkùtù ní ọjọ́ friday yẹn màá wà ní abẹ́kúta láti máa gbàdúà fún ogun lọ́gùn àwọn ènìyàn máa ní navarubilia dayanas òbí gbogbo tí a máa ṣe ní òru friday ní ìbàdàn màá máa gbàdúà pẹ̀lú ẹ̀yin tẹ́ wà ní abẹ́kúta náà ní àárọ̀ friday yẹn

tó bá ní orí ọ̀fẹ́ ìwọ náà darapọ̀ kó wo ti Olúwa yóò ṣe. In fact Olúwa ní ní ọjọ́ Friday yẹn bí ò tiẹ̀ ju bí èèyàn mélòó lọ kí n fún wọn ní kánsẹ́lì náà ní Abẹ́òkúta. So mo gbà ọ́ níyànjú ìwọ náà rí pé ó wà bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ àgbàdo ẹ̀yin ọkàn sí lórí ìpele tí mo wà yẹn ẹ sà ẹ̀yin kan wà bí ojú oorun ni wọ́n ti gbà yé yín. Màá sọ dáadáa ní ọ̀la ẹ̀yin kan wà bí sà láti ojú oorun ló ti fi ààyè rẹ̀ lẹ̀ fún wọn. Wọ́n gba ààyè lọ́wọ́ rẹ̀ láti ojú oorun ó dẹ̀ farahàn lójú ayé. Olúwa ló rán mi. Gbogbo ẹ̀yin tí wọ́n fi agbára òkùnkùn tí wọ́n fi gba ààyè lọ́wọ́ yín mo dúró nínú májẹ̀mú Olúwa. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀ bí o bá ṣàmì lónìí ààyè rẹ̀ tí alágbára òkùnkùn gbà mo sọ tẹ́lẹ̀ májẹ̀mú dá padà. Ààyè rẹ̀ tí ìka ènìyàn gbà láti rúmìnìà ayá bẹ̀rẹ̀ bẹ̀ kúzà dálé àgàdà májẹ̀mú dá padà. Àánú yóò dìde ọkàn rẹ̀ yóò balẹ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ẹ kíyèsí eléyìí gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ìjọ jẹ́ mọ̀ pé àwẹ̀ wa ó ku ọjọ́ mẹ́ta péré kó parí. Láàrin ọjọ́ mẹ́ta yìí lolúwa ní kí n máa tẹnu mọ́ gbogbo ẹ̀yin tí ẹ dá ọrẹ pamọ́ ẹ sà láàrin ọjọ́ mẹ́ta yìí lẹ ní orí ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ náà. Kí ni tá a fẹ́ ṣe? Olúwa sọ pé ọmọ àwọn ènìyàn yìí ọrẹ tí wọ́n dá pamọ́ yìí ọrẹ yìí àga ni kẹ́ ẹ fi rà ẹ fi gbàdúrà fún wọn ni fún ààyè wọn àti àga wọn. Wo bí gbogbo ẹ̀yin tí ẹ bá ní orí ọ̀fẹ́ ẹ bá wa lọ nínú ẹ̀ ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ ti ń gbàwẹ̀ lójoojúmọ́ ni ẹ̀ ń dá ọrẹ pamọ́ fún àwọ̀ ẹ̀yin tẹ̀ ń gbà. Òní ni màá ti bẹ̀rẹ̀ o lè kó gbogbo ọrẹ yẹn jọ papọ̀ o lè lọ síbi tí wọ́n ti ń ṣe POS kó o fún wọn pé kán bọ́ ṣe sínú àkáǹtì chọ́ọ̀chì. Wo bí gbogbo tí a bá ti gbàjọ ní ìlú Ìbàdàn ẹ kíyèsí wọ́n á fi ra àga fún wọn ní ọjọ́ náà wọ́n á sì gbàdúrà sí ẹ̀sà nínú ẹ̀ ni àwọn èèyàn tó bá wá náà wọ́n á jókòó sórí ẹ̀ nígbà tá a bá gbàdúrà tán á fi gbàdúrà fún àga àti ààyè wa. So mo gbà ọ́ níyànjú pé ìwọ náà ẹ̀yin tó yẹ pé ẹ ti ń gba àwẹ̀ pẹ̀lú mi láti March 1st ó dẹ̀ ń ṣe olóòótọ́ nínú ìrìn àjò ẹ ó dẹ̀ ń fi ọrẹ rẹ pamọ́ sí ibi pẹpẹ rẹ àbí ibi tó ń tọ́jú ẹ̀ sí. Wo bí láti ọ̀la bẹ̀rẹ̀ ni kí ẹ ti máa fi ọrẹ yín ṣọwọ́ ọrẹ tẹ́ ẹ ti gbà papọ̀ ẹ sà kí ẹ máa fi ṣọwọ́. Màá dẹ̀ fún yín ní nọ́mbà yìí nọ́mbà yẹn ni ẹ ó fi orúkọ yín ṣọwọ́ sí pé èmi náà mo ti fi ọrẹ àga mi mo ti fi ṣọwọ́ sí inú àkáǹtì. Wọ́n á mú àwọn orúkọ yẹn jọ wọ́n á fi gbàdúrà pẹ̀lú àwọn àga tuntun. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Abẹ́òkúta láti ọ̀la bẹ̀rẹ̀ láti máa ṣe. Wo bí gbogbo tí a bá rí wo bí wọ́n fi gẹ́ẹ̀tì àga fún wa. So ẹ̀yin kan wà níbí tó jẹ́ pé mo fẹ́ kán fi àga yẹn gbàdúrà fún ní ọjọ́ Friday ní Ìbàdàn. Ẹ̀yin kan wà ní Abẹ́òkúta yẹn tó jẹ́ pé ní ọjọ́ Ebenezer àti yín náà mo fẹ́ kí wọ́n fi gbàdúrà fún yín ni. Ẹ kíyèsí Olúwa ó rán mi ní ìkankan ní òru Friday méjèèjì ti Ebenezer àti Ìbàdàn àti ti Abẹ́òkúta. Lúwa ní kété tẹ́ ẹ bá ti gbàdúrà sí pépà yẹn tán bí òróró kò yan gbogbo ènìyàn torí wípé téèyàn bá máa ní ìbùjókòó ẹ̀sà ó ṣeéṣe ẹ̀sà kó jẹ́ wípé agbára ilé wọn kò fẹ́ kó ní tí ẹ bá fi òróró àti májẹ̀mú Olúwa yan dandan ni kó padà jókòó níbi tí wọn ò fẹ́ kó ti jókòó. Olúwa ló rán mi. So a máa fi òróró yan àwọn ènìyàn ní

Ọlá ní ọjọ́ àánú tó kẹ́yìn ní oṣù May. So máa máa sọ àwọn tó ní ṣe pẹ̀lú àánú láti jókòó sí àyè wa láti ọ̀la bẹ̀rẹ̀. Ẹ̀yin kan wà bíi mébẹ̀ ẹ̀yin kan, ẹ kíyèsí, ẹ rí dájú wípé ẹ̀yin náà ẹ darapọ̀ ní ìkànnì lọ́la. Ẹ jájọ gbàdúrà fún àánú, kò ju bẹ́ẹ̀ lọ. Màá máa sọ síwájú sí i ní ọ̀la. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp prayer group wa, nọ́mbà tí mo fẹ́ pè yí, òun ni kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé ẹ áàdì mi sínú group. Nọ́mbà yẹn lélẹ̀ 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.

láyé. Pàjùlọ àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹ̀ní. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Bẹ́ẹ̀ bá ti dé Port Plat filling station ní Wọ́ Road ládojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàálẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀bùn pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ pé 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.

gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi lónìí ọjọ́ Tuesday. Today's date is 26/05/2026. Ṣé ẹ gbọ́ déètì yẹn mọ̀mọ́? 26/05/2026. Gbogbo tó kù ní oṣù yìí kò jújọ́ márùn lọ. Mọ́mí àti dádì ẹ dìde ńlẹ̀. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run tó ni gbogbo ẹ̀mí àwọn wòlíì. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi, ẹ mọ́ bá mi kí i, ẹ mọ́ bá mi gẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká. Sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun ní ìlú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bóni ṣe jẹ́ ọjọ́ ìṣẹ́gun? Ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ àánú? Àtàná lamọ̀ tí kò sí. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ìwọ ni mò ń bá wì, wàrà àánú gbà. Mo fi gbogbo ẹnu sọ báyìí pé ìpinnu àti ète Ọlọ́run fún ayé rẹ yóò padà wá sí ìmúṣẹ ni. In Jesus name. Ẹ dìde ńlẹ̀ mọ́mì, ẹ dìde ńlẹ̀ dádì. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ tẹ̀yẹtẹ̀yẹ. Ẹ já lọ dúpẹ́ tọ́látọ́lá. Gbogbo ìgbà tí ọdún bá káyàn mọ́, ẹ jọ mọ́ dúpẹ́. Gbogbo ẹ̀yin mú mì ní, gbogbo ẹ̀yin mú mì náà. Ẹ̀yin náà dìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ìwòye èsì ńlá jọ ń jò. A dúpẹ́ lọ́wọ́ Olúwa pé lè gbé wa mi. Ṣé n sọ nǹkan fún yín? Ẹ ń bá rọdún. Gbogbo ọdún tó bá dé, àánú ni. Ọlọ́run gbọ́ àánú ni. Ọlọ́run gbọ́ àánú ni. Tó o bá ṣe léyà lọ́dún tó kọjá, tó o tún rọ́dún léyà àtọ́dún yìí. Ọlọ́run gbọ́ àánú ni. Aṣàǹfọdún kadún ni. Àwọn nǹkan lájọ lo ọdún léyà tó lọ, ṣùgbọ́n wọn ò sí mbẹ̀ mọ́. Àìsùn léyà lónìí. Gbogbo bí ẹ bá wà, ẹ dìde lẹ̀ mọ́ bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́. Mọ̀mọ́ dìde. Gbé bọ́dì ẹ̀, òkú tó ti kú ò lè gbé bọ́dì sókè. Ẹ mọ̀ bọ̀ ẹ rápálá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò àánú fún ọdún. Ẹ nílò àánú fún ọ̀sẹ̀ yìí. Tó ò bá ní dẹ́já rẹ o. Ẹ mọ̀ bọ̀ wá dọ̀bálẹ̀. Dádì, ẹ kúnlẹ̀ mọ́mì. Ẹnjiníà, ẹ pe bàbá yẹn kọ́ mọ Kọlálà. Àwa ò lè fogún ẹ fẹ́ lòmíì. Ipa àwọn ògbé. Ìsìn ẹyọ kan láṣe ní ọ̀la báyìí. Torí ọdún tó wà ń ta. Aago mẹ́wàá láṣì pàdé lágbára ẹni tó láyé àtọ̀run. Bàbá, ẹ gbóhùn sókè.

0: Ọ̀rẹ́.
1: This is the account number we do you.
0: 01 20 20 80 3673 Wema Bank.
1: Wema Bank.
0: Lẹ́ẹ̀kan sí.
1: Once again. 01 20 20 80 80 36 36 73 73
0: Wema Bank.
1: Wema Bank.
0: Bí ẹ ti ṣe bẹ́ẹ̀.
1: As you are doing so.
0: Ọlọ́run yóò gbé orí iṣẹ́ rẹ sókè.
1: God will lift up.
0: Àánú Ọlọ́run kò ní fi ọ sílẹ̀.
1: And the mercies of God will not depart from
0: you. Ẹ má gbàgbé àti máa tẹ̀mí láago.
1: Don't forget to call me.
0: 08036 36 36 57 57 18 18 Kí Ọlọ́run kí ó pẹ̀lú yín.
1: May the Lord be with you.
0: Àjálù kò ní kàn yín o.
1: Evil will not befall you.
0: Amen.
1: Amen.
2: A dúpẹ́ fún ọ̀rọ̀ náà, a sì gbàgbọ́ wípé ọ̀rọ̀ náà ti ṣe ayé wa ní rere. Fún ìbéèrè tàbí ìtọ́ni tàbí ìtọ́sọ́nà, a lè pe wòlíì àtàjì rere GA Olúwarìndé sí 08036 36 5718. A tún lè rí wòlíì àtàjì rere ní olú ìlú ìjọwa United Voice of Hope Evangelical Mission Owódé Àpáta-Mbàdàn. Fún àwọn ìwàásù bàbá Olúwarìndé, a lè kàn sí orí ẹ̀rọ YouTube wa Orí Adé Media Network fún ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run kò ní fi wá sílẹ̀, ìjọba ọ̀run kò ní dèwọ̀ fún gbogbo.

ẹkú ojúmọ o ìròyìn afẹmọjú ni ó ń dé sí ẹtí ìgbọyín láti ìkànnì ti lágẹlú 96.7 FM òkè gajòkè tààtà kan mọ́lẹ̀ sínúlé fún báláwo ládùúgbò fẹ́lẹ́lẹ́ ńlẹ́ẹ̀bàdàn àdẹkùnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà olùbà dámọ̀ràn pàtàkì sí gómìnà tẹ́lẹ̀ òun náà lọ́wọ́ ti tẹ̀ báyìí polówó tó sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọkọ̀ ajínigbé iyùn ní ìpínlẹ̀ katsina dókítà kan náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti yàgò gédégédé fún àwọn oúnjẹ eléyìí tó bá ti bàjẹ́ pàápàá jùlọ lílo ata ẹ̀ṣà ìjọba orílẹ̀-èdè uganda náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ní àkọsílẹ̀ ebola tuntun méjì tó sì mú kí àkọsílẹ̀ wọn kó fòfẹ̀rẹ̀ sí méje báyìí agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ àgbọ̀jẹ́ ilẹ̀ gẹ̀ẹ́sì chris wadu ló ti rọ ikọ̀ ti newcastle united láti rí dájú pé wọ́n gbé victor osimhen ní báyìí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ katsina náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìdàgbàsókè àdúgbò tó ń ti agbègbè tórúkọ ti a mọ̀ jẹ́ nuragawa òun náà ni ọwọ́ ti tẹ̀ báyìí tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ pò nífunpọ̀ látàrí bó ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn akọ ajínigbé kan eléyìí tí ọwọ́ ti tẹ̀ wọ́n báyìí yùn ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà ló sì jẹ́ wípé ẹni tọwọ́ tẹ ọ̀hún náà ló tún ti kọ́kọ́ jáde wípé òun fẹ́ díje du ipò asòfin eléyìí tí ó máa ṣojú ẹkùn ìdìbò rẹ̀ ìyẹn òní ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ti katsina gàwà ẹni tí ọwọ́ tẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ti fojú ẹ̀ hàn dé nílé-iṣẹ́ ọlọ́pàá ìyẹn tó wà ní ìpínlẹ̀ katsina lórí ẹ̀sùn jíjí ọmọ ọdún mẹ́jọ kan gbé ìyẹn òní ilé kan eléyìí tó wà ní àárín gbùngbùn ìpínlẹ̀ katsina gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn ọ̀hún náà lọ́wọ́ ti tẹ̀ báyìí tí ìwádìí sì ń lọ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìròyìn àti àṣà ìyẹn ní ìpínlẹ̀ katsina salisu sango eléyìí tó fi léde níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti gbaṣẹ́ lọ́wọ́ gàwa ṣáájú kó tó di pé wọ́n fi kélé òfin gbé wípé ṣe náà ló lọ́wọ́ nínú ikọ̀ ajínigbé kan gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé gbígbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀hún náà ni wọ́n wáyé látàrí bó ti mú àwọn nǹkan tó wà fún ìgbà ìgbádùn tó ti dàgbàsókè kódà tó ti ní ṣe pẹ̀lú ìrónilágbára tó sì kó àwọn nǹkan ọ̀hún tó yẹ kó lò fún àwọn èèyàn tó kó lọ sí àkàtà rẹ̀ fún ara rẹ̀ nìkan eléyìí tó mú kí wọ́n wá gbaṣẹ́ ní ọwọ́ rẹ̀ tó sì tún padà jáde bọ́ńbọ́ wípé òun fẹ́ díje du ipò ilé-ìgbìmọ̀ asòfin ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún kó tó di pé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ ẹ́ àwọn àjọ ẹ̀ṣọ́ ojú kókó ìyẹn ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ọ̀nà ti jẹ́ kó dìímọ̀ wípé àwọn ti ṣetán láti jáwé sóbì sí nínú ojúṣe àwọn pàápàá jùlọ lórí pípàrọ̀rọ̀ àwọn ojú òpópónà eléyìí tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ igun ti ìdí ìrókò tó ń ti àwọn agbègbè rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ wípé bí pọ̀pọ̀ ṣinṣin ọdún ti iléyà yìí ti ń kalẹ̀kùn òun náà làwọn nílò láti dájú pé àwọn mú àdínkù dé bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ eléyìí ti máa sábà wáyé gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ ọ̀hún ìyẹn ọ̀lálẹ́kan àlàbí ti ṣàlàyé ní inú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé ní ìdíròkọ níbẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn awakọ̀ òun náà lòun fẹ́ fi àǹfààní ọ̀hún rọ̀ láti dájú pé wọ́n ṣe jẹ́jẹ́ lójú pópó pàápàá jùlọ látara bó ti jẹ́ wípé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ mọ́ dìgbà wáyé tí ó bá ti di pé pọ̀pọ̀ ṣinṣin ọdún léyà bá ń bọ̀ báyìí látàrí bó ti jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn òun náà na fẹ́ takọ́sọ láti orílẹ̀-èdè wa nàìjíríà bọ́ sí orílẹ̀-èdè míì tí àwọn tó sì wà lórílẹ̀-èdè míì náà fẹ́ takọ́sọ bọ́ sí orílẹ̀-èdè wa nàìjíríà láwọn alẹ́nubodè ọ̀hún náà ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ mọ́ ń pọ̀ sí tó sì ń fi àǹfààní rọ àwọn awakọ̀ náà láti dájú pé wọ́n ṣe jẹ́jẹ́ látara bó ti jẹ́ pé ìbádá kálọ̀rì sí ọdún ọ̀hún láyọ̀ àti àlàáfíà ju kí wọ́n wá kópa nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá mọ́tò eléyìí tó lè dá ẹ̀mí èèyàn légbodò lọ wa lo àǹfààní ọ̀hún láti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ṣe tán láti rí dájú pé gbogbo ohun tó bá gbà làwọn ò fi fún láti mú àdínkù dé bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ eléyìí tí máa sábà wáyé àti láti dájú pé àwọn mú àdínkù dé bá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá mọ́tò gbajúgbajà kan lórí ìtàkùn àgbáyé eléyìí tó múnímọ̀ nípa ètò ìlera eléyìí tí orúkọ rẹ̀ a mọ̀ jẹ́ túnú sọ ìgbìmọ̀
ti gbogbo eyan tun mo si aproko doctor o na lo ti ro awon omo ilede wa Nigeria lati daju wipe won yago gedegede fun mimo lu awon eta esa lati pelu ohun elu obe won gege bo ti je ko di mo wipe awon omo ilede wa Nigeria o na na kudun latara mimo lu awon atesa lati mo pelu ohun elu obe won gege bo ti wa sala yoro wipe awon eta esa yi o na lo se pin o je wipe o ni ewu fun agu ara awon omo ilede wa Nigeria to se nfi anfani ohun lati salaye oro lori nkan eleyi to gbe sori ikanni X ni bi o ti wa salaye oro wipe awon kan fun eleyi ti mo njade loju awon ateso ohun to nti awon nje miran eleyi to ba ti baje ohun lo je awon nkan to lewu fun eto lera ara omo niyan gege bo ti wa salaye oro ohun na lo salaye wipe ibada ki awon omolede wa Nigeria kan yago gedegede fun fe awon nkan be latara bo ti je po le se akoba nlanla fun agu ara won o tun lo anfani ohun lati salaye oro wipe ki se ata esa nikan na la awon omolede wa Nigeria mo sabaje bakan na lo tun salaye oro pe awon kan to ba ti baje pe latori agbado alubosa koda to fun mayepa ati awon nkan miran o na nikan yago gedegede fun lati daju pe won funra won mo fi o wara won se akoba fun eto lera ara won bakan na lo tun wa ro awon omolede Nigeria lati daju pe gbogbo awon nkan tan ba fe lo lati pe lo nje won o na ni kankan ri daju pe awon nkan tuntun to da o na na fi pe lo nje won lati le ba mu ku igbagbasoke ko de ba agu ara won ati laba lati ba ri pe eto lera ara won o na lo moyan lori lati ile okere ni tin se alakoso fun oro eto lera yin ni orilede Uganda lona ti kede re wipe awon tuntun ni akosile tuntun meji miran lori oro arun ti Ebola ile to se mu ki akosile won ko fufere si meje bayi gege bo ti je ko di mo wipe akosile tuntun meji ohun ohun na lo ni se pelu awon osise ile iwosan kan ile to je ile iwosan aladani to wa ni Kampala gege bo ti je pe awon mejeje ohun na tun je omo bibi orilede Uganda ile na to mu ki akosile ohun ko si kun yi to ti wa nle tele ti akosile ohun wa di meje bayi gege bo ti je ko di mo wipe arun Ebola ohun o na lo takoso bo si orilede Uganda lati orilede eleyi to mu legbe won iyun Congo gege bo ti je ko di won oke lasiko ina lawon ti wa n ba arun ohun fira ti awon si n gbe gbogbo igbese eleyi to ba to lati daju pe awon dena itankale arun Ebola ohun iyun ni orilede Uganda gege bi ajo eleyi to mojuto eto lera lagbaye ti kede re wipe arun ti Ebola o na lo ti wa n ta bayi to si nilo igbese kan mo kia lati ri daju wipe won mu adiku de ba itankale re libale kati re idaraya eni tin se agbabolu tele fun iko agbojele gesi Chris Wadu ona lo ti ro iko ti Newcastle United lati daju pe won gbe Victor Osimhen gege bi o ti salaye oro pe Victor Osimhen na lo ni gbagbo wipe o je agbabolu eleyi to da toju lo gege bi o ti tun salaye oro teso waju ona lo salaye pe agba owo waju eleyi to dara julo ninu bolu agbaye ona ni Victor Osimhen wa don si n salaye oro wipe ibada ki iko ti Newcastle United kan fi anfani ohun lati gbe Victor Osimhen lati ma ba won gba bolu ni owo waju gege bo iroyin kan ti fi die mule wipe Victor Osimhen o na ni ti iko ti Real Madrid to n ti Barcelona na ti n gbero tan si ni oju fun Victor Osimhen lati gbe wa sinu iko ti agbabolu won agbabolu ohun ti se ni odun meta ni ni ogbon o na lo bo sinu iko ti Galatasaray lati nu iko ti Napoli iyo lori adehun alayalo sugbon to je pe lasiko yi na na ti san owo kan toto million lona marun de ni 80 owo le okere euro leyin ti won ti san owo ohun tan o na le n ba o si wa ninu iko ti Galatasaray sugbon ti awon kan yoku ti ni oju fun agbabolu ohun Victor Osimhen lati ri pe won gbe sinu iko igbagbabolu ti won na eyi lo pin iroyin afemoju wa fun ti ora makoto di pe ma lo eje mo awon koko amenu ba wa fun yin lekan si ninu iroyin afemoju wa ti ora mo ti je ko dimo ko olubadamoran pataki si gomina iyun ni ipinle kasina lowo ti te bayi polowo ninu iko ajinigbe kan bakan na mo fidi emule pe dokita kan lo ti ro awon omolede wa Nigeria to se kilo kilo lati yago gedegede fun mimo lu atesa ati lati mo je awon kan ile to ba ti baje lati le okere mo tin gbe sin lo ti pe orilede Uganda lati ni akosile Ebola tuntun meji mi to se mu ki akosile won lori arun ohun ko fofere
sí méje. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń gbé sí ilé ti agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ àgbọ̀jẹ́lẹ̀ Gẹ̀ẹ́sì Chris Wadu ló ti rọ ikọ̀ ti Newcastle United láti dájú pé wọ́n gbé Victor Osimhen. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa ìyẹn Lagelu FM 96.7 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook Lagelu FM 96.7 Túndé Ọláwo olóòtú ròyìn tẹ gbọ́ tàn pẹ̀lú ìkùnlọ́wọ́ Chinwe Churchi Adékúnlé Yusuf ló ti mú ìròyìn wá sí ti gbọ́ yín ẹ kójú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yàn wá láyò ní ìkànnì ti Lagelu.

0: ìbá kọ́dá ayé.
1: Bàbá rẹ̀ ló lórí gbogbo.
0: Ìbá ṣẹ̀dá ọ̀run.
1: Bàbá rẹ̀ mú ṣe ìfẹ́ bàbá rẹ̀.
0: Ìbá pánlá tó ṣòlẹ̀ ayérò ìbá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ tèmi wá sáyé.
1: Ṣé olúwa mú rọ̀mọ́ òpó ìgbàgbọ́ rẹ̀?
0: Ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kémi ó tó máa pèdè.
1: Súnmọ́ ọmọ bàbá.
0: Ìbá fọ́bà mi tó ní kó mi ò kún máa wú lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kú mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mu sí Ọlọ́run mi kò sí o. Tó ra fẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fọmọ aráyé náà sẹ̀yìn rẹ. Bàbá wa ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rí pèdèpèdè ní mílẹ̀ òjò àwọn elédè níbi a ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ̀bi èdè.
1: Ọlọ́ṣọ́ àti ṣe ọlọ́ṣọ́ àti mú ọlẹ́ níbi
0: ayé rẹ̀. Ọlọ́run ọba mi ló pé orí bẹ́ẹ̀ mo tún kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ètò yín ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹ̀pọ̀ ojúmọ́ lọ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágelu 96.1 FM òkè gájòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sí ń lé fún Báláú ládùúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ́ Ìbàdàn.
2: Because of the things that have happened to us by now.
0: Abala méjì lètò ẹ máa ń pé sí abala àkọ́kọ́ ńbẹ̀ láti máa ń wúri òwúrọ̀ àkọ́kọ́ gbàdúrà òwúrọ̀ náà. Torí pé a ti mọ̀ wípé bàbá bá jí báyìí ta ti láǹfààní láti darapọ̀ máwọn àlàyé ọkàn àkọ́kọ́ mọ̀ ń ba dẹ́dà ṣẹ̀dá sọ̀rọ̀ ọba tó láyé gbogbo ọba tó lohun gbogbo ti ń bẹnu rẹ̀ àkọ́kọ́ mọ̀ ń ba sọ̀rọ̀ náà ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká sì bèrè ta tó fẹ́ fún ọjọ́ náà.
1: Ọmọọba máa ṣojo.
0: Lẹ́yìn èyí a wá wọnú abala ọ̀rọ̀ sí ti lọ ẹ ti mọ̀ kíni èyí fẹ́ ká wọnú ayé láì ní kọ́kọ́rọ́ kan tá a mọ̀ dání tá a mọ̀ fi sòdiwọ̀n ayé wa.
2: Torí mo mi gan ni mo ṣe gbọ́ mami gan náà. Because I was fretting, it was why I heard.
0: Òun náà ni ọ̀rọ̀ sí ti ta mọ́ fi ń bára wa sọ̀rọ̀ tá a sì máa lò tá a mọ̀ fi sòdiwọ̀n ayé wa. Abala méjì títò yìí pín sí náà nu. Ó yálà àárọ̀ yìí ẹja wọnú ètò lọ́gàn nísànsẹ̀ ẹja wúri òwúrọ̀ pàápàá.
2: Why I heard not to be cowardly.
0: Láàárọ̀ yẹn láròyé darapọ̀ mọ́ mi lórí ìkànnì abánidọ́rẹ̀ ti Facebook lágelu FM 96.7. Lórí ìkànnì abánidọ́rẹ̀ ti Facebook lágelu FM 96.7 níbẹ̀ lẹ́ti láǹfààní láti máa wò mí àti darapọ̀ mọ́ mi.
1: I relate to what you are going through. Bí o ti ẹ̀ṣọ́lẹ̀ sí mi, mo ní tèmi. Ọmọ ọba máa gbàgbé.
0: Ẹ láìkẹ́ ẹ, ẹ ṣí ẹ, ẹ dúrọ̀pù kọ́mẹ́ǹtì ẹ jẹjọ máa kọ́ máa lùpọ̀ bọ̀.
1: Ibẹ̀ ni mo dojúkọ, that's where my focus is. Síbẹ̀ mi ò ní gbàgbé.
0: Óyá ẹja wúri òwúrọ̀ pàápàá. Òní ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026.
1: Is it in your studies?
0: Ká tó tó ríru ọjọ́ òní, ó dọdún tí ń bọ̀.
1: Is it in your marriage?
0: Ojúmọ́ tó ń mọ́ lónìí, ojúmọ́ ayọ̀ ni, ojúmọ́ àdùnnú, ojúmọ́ sílógo, ojúmọ́ àgbéga.
1: Is it because you are looking for a child?
0: Òjò tó rọ̀ láàárọ̀ yìí, ojú ayọ̀ ni òjò tura àtùjú gbéga.
1: Everybody, all of us, we have something. For your father.
0: Ọlọ́run a ti jí làárọ̀ yìí o, àtẹ̀mí àti gbogbo àwọn tí ń gbọ́ mi pátápátá àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ o torí pé o sọ wá, o pa wá mọ́, o mú ká jí sí ìmọ̀lẹ́ àlàyé láàárọ̀ yìí.
1: No forget ọmọba.
0: Alájú wa ó rìnà àgbọ́pá wa ó ṣe é gbé etí wa gbọ́rọ̀ ẹnu wa sọ̀rọ̀.
1: Ní ara rẹ̀ bí ọmọ.
0: Èmi mo wá sórí ètò láàárọ̀ yìí àwọn tí wọ́n máa ń gbọ́ mi náà mo tún bá àwọn míì tún kún wọn ọ̀tún míì tún kún wọn.
1: Wà bí ọmọba.
0: A dúpẹ́ o, a mọ̀ lóore torí kìí ṣe mímọ̀ ṣe kìí ṣe pá àti agbára.
1: Ọba wa gbà mí.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ, ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ ti jẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti kú lókè pẹ̀ ṣùgbọ́n wa ń tia. O tún mú ká wà láyọ̀ àtàlàáfíà. Gbogbo ògòfo kọ̀ rẹ̀ láàárọ̀ yìí. Ó yá ní báyìí ẹja bá ẹlẹ́dà sọ̀rọ̀. Ẹ fọwọ́ gba orí yín mú làárọ̀ yìí.
1: Ẹ
0: sọ pé èmi ọmọ lágbájá ọmọ lágbájá. Orí mi ò ní gbàbọ̀dé. Orí mi ò ní gbàbọ̀dé. Gbogbo ọ̀nà kọ́nà tá máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí tèmi ò ní gbà. Àbọ̀dé kú ni o, àbọ̀dé àìsàn, àbọ̀dé wàhálà orí mi ò ní gbà.
1: Ọmọ ọba máa fi gan.
0: Gbogbo abode ibanu je abode anadanu alori mi o ni gba ori mi ko abode kabode tan ma ngba fi lori eyan gbogbo ona kona tan ma ngba fi lori eyan ori temi ko ori mi o ni buru ori yin o ni buru esa mi ase esa mi gbogbo eyin te ti darapo mo mi lori ikanni abandon ti facebook oju oni ti yin o ogun sola michael omo lara yakomo oju oni ti yin mori toli david kupo lasikiru god bless you all e like e share drop comment yin e ma kan join nikan o e share dada ori wa o ni gbabode o ori en tori e ba gbabode ko si nte le se fun laye abode tori e gba on dadan ni ko wa si muse lori e adua ki ran mo be yan gbadua ju be lo tori pori e ti gbabode nti o sele o sele iwa o ni gbabode o e ri pe mo mo so lori eto yi mo si mo gbadu an dada pori wo ni gbabode o ona kona tan mo gba fi lori eyan ori wo ni gba ni o en tori e ba gbabode adua ki ba o itoju ki ran bo sun nu le re ntan ni o sele o wa ba nu le lori wo ni gbabode se bọ́dún tí ń kálẹ̀kùn yìí ayọ̀ àti àlàáfíà láìsọdún yìí ó yẹ tí ọwọ́ yín ẹni pé ọwọ́ mi ò mi ní fi gbá ń kọ́ọ̀bù àkóbá àdábá ò ní jẹ́ tèmi o ọ̀ràn tí ń mọ́wọ́ tí ń mẹsẹ̀ wọn ní mú mi fún ọwọ́ tí mo tẹ́ wájú yìí irí àti ayọ̀ lèmi ò fi gbà lẹ́tà ayọ̀ mo fẹ́ fi gbà lẹ́tà àbànújẹ́ kì í ṣe tèmi ọwọ́ tẹ́ wájú yìí ẹ̀ ní fi gbọ́mọ sí o gbogbo ẹ̀yin tí ẹ ti lọ sẹ́nu sí òjò yín intẹ́ẹ̀jẹ̀lẹ̀ ń wà ẹ ní pàdé tí ó jẹ yín o èmi náà wà lẹ́nu sẹ́ tèmi náà báyìí tí ń jẹ mo kúkú ń wá ẹ ní pàdé tí ó jẹ mí ìrìn àjò alóòde ní ìyókù ọdún èmi àtìyàn ní bá wọn lọ ogun bí e parí láàárọ̀ yìí kẹ́ẹ̀sì máa wo èmi àti ẹ̀ sọ̀rọ̀ lánàá bí aṣọ fẹ́ lọ kú ni kò ní jẹ́ pé èmi àti yín aṣọ tiẹ̀ ti ń palẹ̀ mọ́lẹ̀ alábàjọ tí fi ń bá mi sọ báyìí àwọn nǹkan tí ọ̀jọ́ra wọn tákàn mọ́ mátamọ́ mátamọ́ ó sọ fẹ́ lọ kú ní sọ́kàn sọ fún wọn pé irú ìròyìn bẹ́ẹ̀ kò ní jáde lórí èmi àti ẹ̀ ikú òjijì ò ní pa wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ lágbára ọlọ́ọ̀ẹ́ ní dẹrù yín lẹ̀ sọ́yàn wọ́n nífẹ̀ẹ́ lòmíì ṣe yín o wọ́n nífẹ̀ẹ́ lòmíì ṣe èmi náà ìyókù ọdún ayọ̀ àti àlàáfíà láìlò ìdùnnú láìlò ara pípé tá a fi wọnú ẹ̀ náà láfi kú òun ẹ̀ láfi bọnú ọdún tuntun mi. Se fere si odi orun sile gbogbo ri ati ayo ati ibukun tin benbe ko ma ro le wa lori ko ma ro sinu ile ti wa gbogbo eyin okan to wa nu ibanu je olorun ko wo ogbe okan yin san eyin te fojojumo sokun olorun ko nu omije yin nu eyin te lo nkan tabi mi te n to lodo olorun olorun alaanu o le mi o sanu fa won temi o sanu fun lórí ntẹ́ ń tọrọ ẹ̀lọ́ra àánú gbà àánú tí ń ṣògo lórí ìdájọ́ àánú tí ń fọhùn fẹ́ tí ò léèyàn àánú ọ̀hún kò fọhùn lórí ìran yín àtàyè yín orí àjẹ́jẹ́ tán oore tí ó kọjá àrán yín nìkan ọlọ́run kò gbélé yín lọ́wọ́ inú orin yìí wọ́n tún kọrin ojo òbíkun ẹgbọ́n mi láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fún ayọ̀ ọmọ rere ọlẹ́ ayọ̀ kó sọnù yín ìbànújẹ́ oṣooṣù yín kó dópin bí n bá ti ń sọ ni ẹ máa ṣàmì o torí pé àwọn áńgẹ́lì ti ń bọ̀ òwúrọ̀ ṣiṣẹ́ ti darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí wọ́n ní tí n bá ti wí àṣẹ gun àròrọ̀ mọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń retí ayọ̀ ọmọ ẹ ti gbìyànjú yín òfo ní já sí ẹ ti dá bí ọgbọ́n ẹ ti lò bí ògùn ẹ ti sá bí ògùn ṣùgbọ́n síbẹ̀ pàbó náà ní já sí ẹ gbọ́ ìròyìn ayọ̀ láàárọ̀ yìí ọlẹ ayọ sọnu yin e fi owo yin gbe omo jo e fi yin gbe omo pa o fi oruko kun ko ti yin na o ti ri be o ti se be aso ologun gbogbo eyin akeko te n wa admission ilepo admission ko si fun yin eyin te fe rin ajo kan tabi mi lo sile okere ilekun ko si fun yin ona kan la gbogbo iduwo ati idina lona yin olorun ko ka ku okuta adigbolu lona emi ati yin fun re wa fayo wa fun idunu wa fun igbega olorun ko yi okuta adigbolu ku o ti ri be o ti se be o ase orogun o yi pada en ba ta ko la aro yi o ti ta ko emi e be ni o se ri gbogbo eyin te n wowo ẹran ọdun ẹ mọ lọ rí yáwo ọlọrun ó pèsè fún yín ẹ mọ lọ rí ya gbé kinní kan lé stóòfù ọlọrun ó pèsè fún yín o owó tá ìsọdún yìí láyọ àti àlàáfíà ìrẹsì tá ìṣe òróró tá ìṣe ọlọrun ó pèsè ẹ fún wa ibi tá a rókan rí sí tá a rókan rí sí rí ó jáde ń bẹ ibi tá a rókan ìrànlọwọ sí tá a rókan ìrànlọwọ sí ìrànlọwọ dìde fún wa o ti rí bẹ o ti ṣe bẹ ami ami ami ami ni idahun adua ori pe ni bayi mo fe wonu abale lekejulo abala ro si tinu tori ijoba akoko

0: bóyá ní báyìí mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ títí tààrọ̀ ẹ lọ. Kí ni ọ̀rọ̀ títí fún mi láàárọ̀ yìí? Ọ̀rọ̀ títí fún mi láàárọ̀ yìí pé kí n fi bá yín sọ̀rọ̀ rèé. Ó ní mo pè ní sọ́ra fún àṣìṣe ọjọ́ kan. Ìwọ́ tó ń gbọ́ mi dédé àsìkò yìí, ibikíbi tó orí kó wà tó ti ń láǹfààní àti gbọ́ mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ làárọ̀ yìí. Ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbàlagbà.
1: Fún mi ni mo mọ̀ dájú, ibi tí ẹgbẹ́ mi ti ń ná mi ò ní tọ́jú.
0: Orílẹ̀-èdè Nàìjíríà ló wà ní tàbílẹ̀ òkèrè tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi o. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí òun rèé. Ó ní mo pè ní sọ́ra fún àṣìṣe ọjọ́ kan. Kí ti ẹ̀ nìdí tó fi nílò láti sọ́ra fún àṣìṣe ọjọ́ kan? Sórí àṣìṣe ọjọ́ kan tó rí òun a máa ná ní tó pọ̀ ń gbà mí o. Àṣìṣe ọjọ́ kan máa gbayọ̀ lọ́wọ́ èèyàn. Àṣìṣe ọjọ́ kan máa gba ìdùnnú èèyàn lọ. Àṣìṣe ọjọ́ kan a máa da ọpọ̀ máa pọ̀ kúlùmùsù ayé ẹlòmíì. Àṣìṣe ọjọ́ kan a máa da ayé èèyàn rú. Àṣìṣe ọjọ́ kan tó rí òun a máa dorí ayé èèyàn kodò. Àṣìṣe ọjọ́ kan a máa mú a máa dẹrù ògùn mọ́yàn lọ́wọ́. Àṣìṣe ọjọ́ kan a máa paná ògùn ẹlòmíì. Àṣìṣe ọjọ́ kan a máa wakọ ayé ẹlòmíì sẹ́yìn. Àṣìṣe ọjọ́ kan ó lè gba ogún ọdún, ó lè gba ogún ọdún, ó lè gba ọgbọ̀n ọdún, ó kódà ó lè gba ogójì ọdún lọ́wọ́ èèyàn tí ó yọ́pò ní ọjọ́ ayé èèyàn. Àṣìṣe ọjọ́ kan yìí tó rí yìí ó jẹ́ n tó nílò láti sọ́ra fún nínú ìrìn àjò ayé. Èjó ṣeṣe kéèyàn mọ́ ṣàṣìṣe kò ṣeéṣe o. Ọlọ́run nìkan ni supreme being tí kìí ṣàṣìṣe, no mistake lọ́rọ̀ tiẹ̀. Torí gbogbo tó fẹ́ ṣe pátá ó ti wà program the best programmer in the world. Even lókè àtilẹ̀ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Programmer ayé tó ju gbogbo programmer lọ. Èmi kan mo mọ JavaScript, èmi kan mo mọ MySQL, kíní kan Ọlọ́run ló ju gbogbo ẹ lọ kó lórí ẹ̀. Nítorí ọmọ Ọlọ́run mọ̀ ju ọ lọ. Fún díẹ̀ èyí Ọlọ́run nìkan ni kì í ṣàṣìṣe o. Ṣùgbọ́n àwọn àṣìṣe kan ń bẹ tó jẹ́ pé kì í kàn án mọ lóun nìkan. Ẹ mo fi pè ní àṣìṣe ọjọ́ kan. Ẹ túmọ̀ sí pé tó o bá fẹ́ ṣe àṣìṣe ọjọ́ kan yìí, o gbọ́dọ̀ jẹ́ tí ń ṣàkíyèsí dáadáa. O gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá tí ń ronú tí sì farabalẹ̀ tí kàn án kùgbù kì kì í kùgbù ṣe nǹkan. O mọ̀ bá kó nu páńpẹ́ àṣìṣe ọjọ́ kan. Àṣìṣe ọjọ́ kan lẹlòmíì ṣe nípa nǹkan mímu. Látijọ́ tó ti mú nǹkan ọ̀hún láyé rẹ ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ lójú rẹ̀. Àṣìṣe ọjọ́ kan onígígorí obìnrin olóbìnrin tẹ́lòmíì gùn tó sì po kulùmùsù ayé ẹ̀dùnní Ọlọ́run. Àṣìṣe ọjọ́ kan ló mú kí ẹlòmíì ò kópò nlé rẹ̀ tó fìyàwó àtọmọ́lẹ̀ tó sì ń lọ rèé máa bá tóbìn mìíràn lẹ́gbẹ̀ẹ́ tó fi jẹ́ gbogbo tó ní láyé ó sì tatán lójú ayé rẹ̀. Àṣìṣe ọjọ́ kan ló mú kọ́mọ tán rán léèwé ọmọ lọ léèwé mọ́ kọ́nà rè darapọ̀ máwọn tí ò yọ darapọ̀ pẹ̀lú torí pọ́jọ́ kan ní bẹ̀rẹ̀ ìjọ kan ó sọ fún pé ṣe dandan ni a lọ skul lónìí ni òòjà lọ lé géèmù òòjà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wa tí ń bẹ lókè odò òòjà lọ sùn fídì òòjà. Àṣìṣe ọjọ́ kan ibì kan ní ti bẹ̀rẹ̀. Sọ wá ráwọn àṣìṣe ọjọ́ kan yìí kì í mọ láwọn nìkan o, ìmọ̀ báyé èèyàn jẹ́ forever and ever ni. Ó jẹ́ pé bẹ́ẹ̀yàn bá ti rà ánú gbà gan ojú àpá rẹ̀ kì í jojú ara mọ́. Àṣìṣe ọjọ́ kan ilẹ̀ lómìnì ní tó sì jẹ́ wípé ìgbéyàwó rẹ̀ ọ̀ládùn lọ́jọ́ alẹ́. Àṣìṣe ọjọ́ kan ní kẹ̀yàn gbé egun ilé egun kó lọ rèé fẹ́ tí òye ọ̀fẹ́ ọkùnrin ní ọ́ni ó lọ gbé egun ilé egun obìnrin obìnrin ní ọ́ni ó lọ gbé egun ilé egun ọkùnrin. Ara àwọn àṣìṣe ọjọ́ kan tó jẹ́ pé kì í kàn án mọ lóun nìkan rèé o. Mo fi ní kó o sọ́ra fún àṣìṣe ọjọ́ kan. Ìjọ jẹ́ màá pé àṣìṣe ọjọ́ kan máa bẹ nínú inú bíbí inú àbíjù ìbínú òdì. se ti ki ibinu ko se olohun gan binu fun re ka to wa so awa mo si gbagbe ko da wa laworan ara re ni o fun die yi ta ba binu ta la fi jo olohun gan to da wa to si lohun da wa laworan re a mo binu fun die yi to ba binu ajepo mo olohun ni onu sugbon binu mo niwon mo binu re koja ala mo binu odi asisi ojo kan ma mu kelomi o binu ko jodi ko si lo re se nkan ti o ye o se won si sa ma gbagba yo si ti bere mo e won si darin ajo aye eru lati polo ewon asisi ojo kan po lo jabure teni o tin ba ni ma ka lo ojo lo sugba won ti mo mu wa fun oyi ni awon asisi ojo kan to je pe ki mo lawon nikan asisi ojo kan ni keyin o mo mo ba ti kenu re njanu to kan je wi pe yo kan soro jua oro to stelo mi so lo ku wonu adanwo asisi ojo kan ni ko lo re mo ba en to le ju onu ko lo re mo ba le ri ara awon asisi ojo kan to le na yan lemi eyan ni o ori pojo kan lo se o si jiya re le mo ye igba o wa mo regret e pe ko si ti mo ko mo se o ah o wa o banoje tori pe ibada kiru ojo na o mo waye o isese kojo kan o mo waye sugbon wo lo ki esasisi ojo kan o asisi ojo kan lo fa o lo jabure teni o asisi ojo kan ni keyan o bi mo ko ma toju e o ja pe ngbo ba wa lojo ola iru won ni rare rojo ale won wa ma so tan bu akesi mo wa won bi mo o ma won eko ni gbe bayi o ngun moto awon asisi ojo kan nu asisi ojo kan ni ile re titi nroju titi raye ko lo ri ma rojo ile re fe lo mi asisi ojo kan ni o njo ba rojo fe nti o ba le re je ti o da le re ru iwo lomo asisi ojo kan lo fa ogun lo ni o tori ijoba akoko mu fi geke u bayi fun die yi wo brother sister mommy daddy to n gbo mi laaro isora fun asisi ojo kan o ti mo nayan ni to po
2: ojuma ti ma edile le o eje ki awon je ojo a
0: asisi ojo kan ni mo mu ki driver wo waju re ko mo pe in to n fe se o n fe risk e ni o ko si risk e ko se pare mo be oni mo lo nikan mo o awon to tun gbenu moto yo tun pa iran ti won na run yo fi aye ti e asisi ojo kan risk ti o ni tumo yo si fi baye won je asisi ojo kan ni keyan o ma tori pe won se popo sisi odun ko wa ma wa wa ku wa loju opopona ko lo re fi ti e ko be lo mi asisi ojo kan ni keyan mu ti yo tan ko lo re dabo nkan tabi ko pare danu abi ko fi ti e tan ko be lo mi ara awon asisi ojo kan ni o asisi ojo kan lo fa fun die yi won to n gbo mi laaro je eda tin ronu jile lori ohun gbogbo to ba se ro pe meji ro pe meta ro pe mefa ko to dipo gbegbe se ko mo ba sakoba fun are ko mo lo gbegbe si asisi ojo kan
2: ojuma
0: ti o darin ajo aye ru fun die yeje soju opo le tori ijoba akoko
2: ma je pe ma
0: 0912370865 tabi 0814249106 elo ta lo wa nbe oju opo iseju e ti wole o e mo ko ojuma
3: e ka ara ko ojuma
0: e mo seun o
3: ojuma ayo ni o je fun omo lara adesola ni lataye go
0: e se oju oni ti e da si papa
3: lagbara na e ni si wi lagbara na
0: mi o ami
3: o toro ni o asisi ojo kan o mo darin ajo eyan ru ni o mo gba aladun alagbara na o mo ko amo se ani sasise ti o darin ajo aye wa ru
0: o e se o abi
3: e se eto lagele oni baje
0: e se oju oni ti eyan ja gbon telomi na be so lori Facebook awon eyan ti won ti wa nbe bi ba esoju oni ti Yusuf Abatode mori o nbe mori jo
4: si olomo ke mo ku eto
0: e mo ko ojuma o
4: owo ni o ko wa kile o la sala to yo ala fin ni
0: esun baba
4: lohun ni jo su yin ko ni re
0: ami ase o
4: eh olomo je asise ni teri ala ma gbadura bi olohun o je ma ma se kini o wa sora pelu asise eh gbogbo awon nkan te kakale nsin ọpọlọpọ ẹlòmíì gan tó bá fẹ́ dìbò o le si bodi ibo ojo kan na ni to ko kaluku o ma ti se o la ntani n ba yin so la to yo alaafin
0: e soju ni tin ko ma lo ri tete ku te korun ara sisi ojo kan na tun lo na o tori pe ojo kan la dibo ta yen ti o fi yade wa abe n ti o gba wa nu ko ya 0912370 8675 tabi 08142491006 Hello, ta lo wa nbe?
5: Hello, akojumo.
0: E mo kojumo.
5: Akojumo, mo de ara gbe fun.
0: E se o.
5: Ati wa ngbo ngbo imo Olorun jo sele si yin.
0: Ami asedumare.
5: Ebo yan gba oruko temi ni Oji Omo West. That is United States of Elite Franklin.
0: Koda, e mo kojumo bo n so tutu o mo yen be
5: o. O mu po.
0: Oye dasi.
5: O se dede ara.
0: Oye dasi.
5: Olo Olo apuwa pelu gugu wa. Ode alajo se.
0: Eku
5: oro siti e de ku adura na. Adura gugu wa gba lagba Olorun.
0: Ami.
5: Adura wa gba.
0: Ami o.
5: Baba ni kini.
0: E se oju ni ti. E se oju ni ti. Je nwo boya mo le gba ipe meji ke fi ku lori e. Elo ta lo wa nbi.
6: Ẹ
0: kú lẹ gbẹrẹ di oyin ẹ kú lẹ gbẹrẹ di oyin
6: ẹ kárọ
0: ẹ mọ kó ojúmọ
6: ẹ kú ètò akójúmọ lájí lónìí jẹnà
0: o àmì àṣẹ o
6: akó mọ ọlọdún ọdún ayẹ láti o
0: àmì àṣẹ
6: ẹ kú ọrọ sì sí òyìn o ọrọ tó ṣe kàǹkà ọrọ gidi ọrọ àgbà tí kàlẹ sọ o nfa tó yẹ kéèyàn máa kíyè sára o kéèyàn máa fi àṣìṣe ọjọ kan kéèyàn máa fi bàrin àjọ ayé ara èèyàn jẹ o ọgbẹni yìí
0: o mo je dadi lati san yin le badan ni e ma seun ogbeni god bless you e ja gbo tell me no so
2: ire ti o ko ta mi laya ni mo fe olohun
0: elu e mo ko ojumo o
7: ko ojumo
0: e ma seun
7: ibarika
0: e ma seun ya mi
7: oro no so
0: asije
7: je kan ni ka lu ko so ra re ko ni ko so ra re me ni odun la wa ni siun e ma mu ku mu o mo bi obi olobi mo lo re run mo le e ma je ole po awọn ko esu lo se yi ase je kan mo ko ba yen gba na ori mi
0: o ile
7: ni daru o
0: ami ase
7: adu ko mu je me o eyin opin e mu ti ni gbe na ni na be o ile ni daru
0: ami ase ase God bless you ẹwo mo sọ yi mo dúró náà láàárọ̀ yìí bàjẹ́ kí n tún lè bá láǹfààní àti tún sọ míì fún yín ni o ṣẹ̀rí èyí tí mo ti wá sọ wà yìí o ẹ̀dì mú ṣinṣin o torí yóò padà wúlò fún yín ni gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ̀ ṣe ojú òní ti ìyìn ogúnṣọlá michael ìṣọlá kúrẹ́ẹ̀tì yusuf babatunde johnson d nobu ogunṣẹ́ ìtàn olùwàṣeyí adéyẹmí ẹṣẹ ojú òní tì yìí o mo rí oríṣiríṣi àwọn èèyàn ló ti ẹ̀ darapọ̀ láàárọ̀ yìí mo rí ọlásìndé abíbù aránìyáyá láti ìlú ìsẹ́yìn God bless you tọ́lẹ̀ david ẹṣẹ ojú òní tì yìí o. wọ́n ní láti kánò làwọn ti ń wò wá o ẹṣẹ ojú òní tì yìí o kánò náà ò ní bàjẹ́ o. fún díẹ̀ yìí bóyá lóhunkóhun tẹ fẹ́ bá mi sọ ẹ pè mí sórí nọ́mbà yìí 09056741364.
2: Ojúmọ́ bá mọ̀ ká máa forí bọ̀.
0: 09056741364. Nọ́mbà tó já sọ́dọ̀ tèmi gangan ní WhatsApp nọ́mbà mi náà sì ni. Ẹ lè darapọ̀ mọ́ lórí gbogbo social media platforms orí Instagram àti ọmọlúàbí pèlépèlé. Facebook náà ọmọlúàbí pèlépèlé. Anywhere TikTok ní ọmọlúàbí pèlépèlé. Ẹ darapọ̀ mọ́ kájọ máa kọ́ ọmọlúpọ̀ bọ̀. Ẹ wo títí ọjọ́ mẹ́jọ tátùn láǹfààní àti tún máa pàdé lórí àkọ́tún ètò yìí. Ẹ̀yin lẹ́mọ̀ sí nǹkan o. Làbúrò ní í ṣe ó dìgbà kan náà.

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátéèjì òkú ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́ rí àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè 09033933006 tàbí 00664814555.
1: Ìbò fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ bá mi kọrin ẹ̀yin alààyè tẹ́ ẹ máa rírí Ọlọ́run àti ẹ̀yin tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́ nínú ayé mi. Ọ̀sẹ̀ yìí ni ọjọ́ ìbí mi. On the 31st oṣù yìí la bí mi. Mo wá gba ìtọ́ni láti súre fún gbogbo èèyàn tọkàntọkàn pẹ̀lú àwẹ̀ nínú. Kí n súre fún yín kí oníkúlùkù kó lè lẹ́rìí. Ẹ wá bá mi kọrin yìí Matthew. Mo dúpẹ́ mo fi yìn Olúwa. Mo dúpẹ́ mo fi yìn Olúwa. Ayé ò torí mi rajà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn

ọ̀rọ̀ bàbá ò ní kó sí. Mo dúpẹ́ mo fi yin fólú. Ayérayé ó ṣe o, mo dúpẹ́ mo. Ohun tolúwa ti ṣe, mo dúpẹ́ mo fi yin fólú wa. Ayé ò torí mi náà jà lọ́dọ̀ bàbá ò ní kó sí. Mo dúpẹ́ mo fi yin fólú. Matthew.

0: ìdáránṣẹ́ ìlú láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Alleluia. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀, a dúpẹ́ fún àǹfààní àgbáyà tí a ní ìkànnì ìlú àgbọ̀ pé wá báyìí. Jẹ́ kí o di mímọ̀ fún àwọn èèyàn pé ìwọ ló wà láyè fún ìṣàkóso oníjọba ènìyàn àti pé ìwọ ló ń fi olúkúlùkù sípò wá ti wọ̀ ọ́. Àwọn tá a fún lórí ọ̀fẹ́ láti rí wọn ní ọjọ́ òní lórúkọ Jésù Kristì, jẹ́ kí ayé wa kó wà fún ògo rẹ̀, bẹ́ẹ̀ ni kò rí Jésù Kristì olúwa tó gbà láwa. Amen. Arákùnrin arábìnrin ìfẹ́, má ṣe gbàgbé o, bí a ti múra kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òpin oṣù karùn-ún yìí ó ń lọ lórúkọ ẹ̀mí rẹ̀ ò ní lọ sópin tọmọ tọkọtaya, bẹ́ẹ̀ náà sì ni ọwọ́ Ọlọ́run yóò wà lára rẹ̀. Tó bá ti di ọjọ́ kẹfà oṣù kẹfà gẹ́gẹ́ bí àkókò láti bẹ̀rẹ̀ kọ́yẹn àwọn tí ó bá ti ní ìpinnu lọ́kàn wọn àti láti ṣúre fún wọn gẹ́gẹ́ bí àkókò ọjọ́ ìbí, Ọlọ́run yóò sì bá àìní wa pàdé. Arákùnrin aláfẹ́, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan lára Dáfídì nínú ìwé Sámuẹl kínní orí ọgbọ̀n yẹn. Bíbélì sọ nípa ìjínigbé tó ṣẹlẹ̀ ní àkókò Dáfídì àti pé bí wọ́n ṣe rọ́nà àbáyọ. Ǹjẹ́ jẹ́ mọ̀ gbogbo àwọn ìlàkọjá àti àwọn ìpọ̀jẹ̀jẹ̀ àkókò yìí ẹ̀mí ń bọ́ ni ọ̀nà àbáyọ fún gbogbo wa, torí yóò bá wa sọ̀rọ̀. Ìdí ẹ̀ tí mo sọ pé ìmọ̀nà ọ̀nà àbáyọ ni pé nígbà tí Adẹ́nuwe Jọ́hánù kínní orí kejì láti ẹ̀sìn ogún ó sọ fún wa nípa ìfà mìíràn tá a gbà láti di ẹni mímọ̀ ni wa pé ó wà pẹ̀lú wa, òun ni ó sì fi òye gbogbo yé wa tí ó kọ wa, a ò nílò láti jẹ́ òǹra yìí mọ́, ìyẹn ni pé òun ló máa ṣí wa níyè. Wọ́n á gbọ́ bó ṣe ran Dáfídì lọ́wọ́ nínú Sámuẹl kínní orí ọgbọ̀n yẹn, mo kà láti ẹsẹ̀ ìkeje nígbà tí wàhálà.

0: kọjú ní bíbá a ó bá wọn ní gbígbà a ó sì gbà wọn padà ẹni tó ṣe lákòókò dávid yóò tún ṣe fún ẹlẹ́kan ṣùgbọ́n fẹ́kọ̀ mọ̀ pé ohunkóhun tí ò bá ti ti ọ̀dọ̀ ọlọ́run wá kò lè jẹ́ tọlọ́run if it is not from God it can never be godly so ìtọ́ni ọlọ́run ìdarí ọlọ́run ní ẹ̀mí mímọ́ ìrú sókè agbára ọlọ́run lẹ̀mí mọ́ tí a fún wa ní pentecost fún àwọn tán gbàgbọ́ ǹjẹ́ tí wọ́n náà bá fẹ́ irú ìtọ́ni àti ìdarí bẹ́ẹ̀ o nílò láti fa ayé ẹ̀ fún jésù gẹ́gẹ́ bí olúwa tó gbàlà torí pé olùtọ́ni àti olùdarí aláyànlé rere tí jésù kristo fi wá lé lọ́wọ́ lẹ́yìn tá a bá ti gbàlà tán òun náà lẹ̀mí mọ́ nítorí náà báwo ló ti wá fẹ́ ṣe ìyẹn pé gbọ́dọ̀ kọ́kọ́ fa ayé ẹ̀ fún jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nítorí wípé nígbàkigbà tí ọwọ́ ọlọ́run bá ti wà lára ènìyàn dandan ni pé yóò fi àmì hàn sí rere ǹjẹ́ mo gbàdúrà lórúkọ jésù kristi pé o tún ń gbọ́rọ̀ pé ìwọ náà yóò ṣèpayá sí jésù kristi olùgbàlà kí ó lè fi ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe ẹ̀bùn fún ìwọ náà tó o bá fẹ́ fayé fún jésù gẹ́gẹ́ bí olùwàtò gbàlà pinnu lọ́kàn rẹ pé mo kọ ìṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́rí ọkàn rẹ bá kò sọ wípé ẹ̀jẹ̀ jésù kristi kan wá wẹ̀ mọ́kùnrin gbogbo ẹ̀bí ẹ̀ṣẹ̀ kí a lè fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mímọ́ kí a lè ra mi padà kí a lè kọrúkọ mi sínú ìwé yìí àti pé kí lè mórí délé níjọba olóòótọ́ ni nítorí náà tó bá ti sọ bẹ́ẹ̀ mo gbàdúrà fún pé àdúrà rẹ gbà ẹni náà àní ìfà mìíràn tí a gbà látọ̀dọ̀ ẹni mímọ́ ni wá lórúkọ jésù yóò kọ yóò tọ láti mọ̀ bí a ti sá fún ẹ̀ṣẹ̀ sá fún olè jíjà láti kọ bí a ti mọ̀ láti ní ìgbàgbọ́ ní ìgboyà ní irú àkókò bílé àti láti mọ̀ ohun tí ọlọ́run fẹ́ kó o ṣe pàápàá jùlọ láti ṣe rere èyí tó tóbi jọ ni pé láti mórí délé nítorí náà mo gbàdúrà wípé ẹ̀mí mọ́ jésù kristi yóò ṣì dìbò yóò sì gba ìṣàkóso ẹ̀yin tó ń ṣàìsàn ẹ̀mí mọ́ wò ọ̀sán ó tú ọ sílẹ̀ ó gbé yín lórí sókè ó sì fi ayọ̀ kún ọkàn yín nàìjíríà lápapọ̀ ọlọ́run dá ìgbà wa padà wà á lé aba a sì gbà padà bẹ́ẹ̀ ni ìrànwọ́ dé jésù olúwa wa amen.
1: Lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 00358176635 tàbí 00510683331 ẹ̀sìn lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folution email theofevergreenyahoo.com WhatsApp 00358176635

yẹn náà sì ń lọ o wọn náà calculate ẹ ó kéré tán àwọn èèyàn tí ó jẹ láàárọ yìí wọn ń lọ bíi mọkànlá nìye èèyàn mọkànlá ni o ẹni àkọ́kọ́ àgbò ńlá kan tí mo lọ́dà bí àyálà méjì 2500 naira bí ọ̀gá bá rí àyálà ó ti mọ̀ pé ọkùnrin tọ́pin kí wọn á pa méjì rẹ̀ pọ̀ wàhálà yóò tún á gba 500k tí è ṣe gbogbo pọ̀pọ̀ sínsin rẹ̀ ìyẹn ọ̀tọ̀ èèyàn mẹ́ta míyàn gba 250,000 naira 250k èèyàn mẹ́ta èèyàn méjì ọgbà 150k èèyàn márùn-ún ọgbà 100k lọ́dún kọ̀ọ̀lá àbí 50k náà sẹ́nìkan láàánú ọlọ́fà gan o *347*1004*2#. ó dẹ̀lé gborí ẹ̀rọ ayélujára wọlé www.cashier.ng mọ́ wà aró mọ́ rẹ̀pẹ̀tì ọkànwọ́ náà láàárọ̀ inú o maryland maryland láti bí ọjọ́ bíi mélòó kan ènìlọ́kàn ọ́ ṣùgbẹ́ ní gangan ló ń wora rẹ̀ ràn ó ti ẹ̀sìn jẹ́rì rẹ̀ ò tún gbọ́dọ̀ wora rẹ̀ ràn láàárọ̀ yìí owó rẹ̀ ràn látijọ́ monday láti ọ̀sẹ̀ tó kọjá tó tún ìdàárọ̀ èyọ irọ́ ara rẹ̀ ọmọ fẹ́ ṣe tìkọ̀tìkọ̀ torí pé òní lọ fẹ́ jẹ lọ́fà bí ṣe máa ṣe èèyàn nìyẹn ẹ nà mọ́ gọ̀rẹ́ ó ṣe jẹ́ nìyẹn o play 3 tickets get 30 tickets for example nsìn kéèyàn kan play 115 yẹn bí ọ̀nà bíi mẹ́wàá that's 15,000 naira yóò wá ti máa ní bíi almost 300 tickets yóò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé tá a bá sírò gba àwọn tíkẹ́ẹ̀tì rẹ tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ gangan tá a bá sírò rẹ̀ mọ́ tó ti ri pé tactics ni a máa gbọ́ o bí ọba ń ṣe kinní ọ̀hún bọ́ bá fẹ́ kù díẹ̀ káàtó jẹ́ ń fọ́n nọ́mbà yìí bóyá kò yé wọ dáadáa àkọ́kọ́ náà àlàyé ni wípé tó bá fẹ́ play 3 tickets yẹn play ẹ̀ papọ̀ ni o kéṣe pé play kan ń dàjí ọ wá fẹ́ play kan ní ìsìn ó tún wá play kan ọba ṣe tán irọ́ o aládìpọ̀ ni 3 tickets yẹn o play 3 tickets get 30 tickets yẹn wà á play at once ni o tó bá ti send the code yẹn *347*1004*2#. wọ́n á dá mẹ́sẹ̀jì kan padà fún ẹ mẹ́sẹ̀jì tí wọ́n bá dá padà yẹn ibẹ̀ ni wọ́n fi báǹkì tó ti ra tíkẹ́ẹ̀tì rẹ sí ìwọ kan kílíkì báǹkì eléyìí tó bá wùn ẹ́ nínú àwọn báǹkì tí wọ́n bá sẹ́ndì sí ẹyẹ tọ́ba ti wá di igbó kílíkì ẹ̀bẹ́ yẹn yọ wá bí ọ lérè pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà yọ kọ́ gbé kan wá ìwọ plus ẹ̀ pé kèéṣe kan ó ti lé méjì wá tó plus ẹ̀ tọ́ba ti á gbé ẹlẹ́ẹ̀kẹta ó wà ní yes oní mẹ́ta àdìpọ́ ni yọ wá sọ fún ọ pé 1500 lówó tọ́ san ọba ti sanwó yẹn báyìí aládìpọ̀ lọ́ra yẹn bí ọba yí ọgbọ̀dọ̀ àwọn oní pos lọ ọba ti ba débì kan ó ṣe jẹ́nu o ṣùgbọ́n tó bá wá dàbí ẹni pé kò tún yí ọ dáadáa náà fún jẹ́ ń fún nọ́mbà yìí kò pé 09026026314 ìwọ tí ọba yé tí n tá ń wí àlàyé yóò bá yí ọ dáadáa pé nọ́mbà yìí 09026026314 09026026314 mo rò pé nọ́mbà yẹn ti wà bẹ́yẹn bó ṣe jẹ́ nìyẹn mọ́ gọra rẹ mọ́ wura rẹ ràn mọ́ rẹ̀pẹ̀tì mọ́ wàrà ro ó yá pápá ká rojú ọjà á rojú ọjà ṣùgbọ́n bá a bá dé president federation cup wọ́n ti yí kótó bí wọ́n ṣe kojú ara wọn ìpele ẹlẹ́ni 22 round of 32 ọjọ́ wo ni ó wáyé wọ́n ti kéde rẹ̀ bẹ́ẹ̀ já rojú ọjà ká lọ pa àkàdé bá a bá dé ìjà yín tán ẹ̀kú kalẹ̀

0: Pastor Shop ni bagi Pastor Shop alasora yiwo yi mu yi lo yi bi ayo kin Pastor Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transas Materials Italian Swiss Wool Voile and Organza Material gbogbo ilu ji lu kari Southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni gbagi tuntun ma fe ru gbabukun ko da eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba gbagoja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 Green Block Pastor Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwo e be nkan e olohun ta fi se gbekele aita ewo womoja nlo mu wa goke agba
1: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inṣàlá.
2: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn òsì. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E salary.
4: Bọ̀dá mi, ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi Chicken.

ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà pọ̀ nara yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣe fún olórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

gbàdúrà wa tájọ lọ nínú ìrìn àjò àwẹ aláàdọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì ìta àpapọ̀ rí ẹni ìjókòó mi ààyè mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó gbàjẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí

0: ìrìn àjò umrah láti ṣàlékò imani kálíbà jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
1: Akọdun o gbogbo ẹgbẹ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn lábẹ́ ààrẹ olóríire ààrẹ Asimi Yẹ́ Adéọdẹ Olúṣà ogun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ògbómọ̀ aláṣẹ bákan náà kí bàbá wo olóríire ìṣèṣẹ́dẹ́rẹ́ májẹ́sì olú ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ọládọ́jà wípé ọ̀pọ̀ ẹlẹ́ṣẹ̀ lókè èpè à ń kí ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Balógun ilẹ̀ Ìbàdàn Ìyádọ́dẹ ilẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn olóyè ilẹ̀ Ìbàdàn ààrẹ CCII àti gbogbo ọmọ ẹgbẹ́ Ọkánlọ́mọ Olúwa Olédọ̀tún Sanusi komisanna ọlọ́pàá àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátá gbogbo olùgbé Ìbàdàn balẹ̀ balẹ̀ gbogbo ẹgbẹ́ mọ́gàjì Babalájẹ́ Ìyálọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò Akọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ gbogbo ẹgbẹ́ mọ́gàjì lọ́gun tẹ̀tàn tó ń lé gbàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ amójútó ètò ààbò wa ẹ bá sẹ́ni kan tí ń bẹ̀sẹ̀ bí ẹni ẹbẹ̀ ń sẹ́ ẹ bèrè bí títí wà tí fi ti ń lọ ojú alákan fi sọ́rí o bí ọdún ọdún ni ò bá ṣe wá bẹ́ẹ̀ bá ti ń bẹ ó wà tẹ̀ mí mọ́ wọn sọ́lẹ̀ mọ́ wọn ọkọ̀ ẹni tó mọ̀ gbogbo nínú àrínú ọdún ẹ já sagbe jẹ́ mọ́wọ́ o ànílùgbàdì o olùkéde gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn lábẹ́ ààrẹ Adéọrí akọ̀wé olóyè mọ́gàjì Tunjí Àjàlá Olùgádé alukoro ẹgbẹ́ olóyè mọ́gàjì Ajayi Amọ́dù.
2: Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò ibi tí atẹ́gùn yìí fẹ́ dé. Mo sọ pé lórúkọ Jésù Olúwa ayé yín ò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ni wòlíì Emmanuel Kande Akande Baba Kiki ọ̀rọ̀ kan láti Christ Healer of the People Global Ministry yẹn Christ People Church eléyìí tó wà ní Fátùsì Academy Olómi nílùú Ìbàdàn Nàìjíríà níbí. Olúfẹ́ mo fi tìfẹ́ pè yín sí àjọ̀dún ìjọba tó máa wáyé ní on the 31st yẹn oṣù tá wà nínú ẹ̀yìn wá gbọ́ on the 29 gan òun ni ìṣòro àjọ̀dún yẹn Friday tó parí oṣù yìí níbo ní Christ Healer Headquarter tó wà ní Fátùsì ńbẹ láti máa há òróró àti oúnjẹ ọ̀fẹ́ fún ọgọ́rin tó bá lè wà ńbẹ̀ wá gbọ́ ní ọjọ́ Sunday 31st lọ́jọ́ pàdé papọ̀ fún àjọ̀dún gan ní déédé aago mẹ́wàá láàárọ̀ bàbá bishop ẹ̀sọ́ àrẹ̀mú àwọn ni oníwàásù ọjọ́ náà níbo ní Christ Healer Headquarter láti ibikíbi di abẹ́ bridge academy olómi níbàdàn sọ pé ń lọ Fátùsì ní chọ́ọ̀chì bàbá kìkì ọ̀rọ̀ kan mo dúró nínú májẹ̀mú náà mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù ogun ṣe fún ọ wàá fayọ̀ sọdún àṣẹ ti mú Jésù olúwa wa amen.
3: Education are the best legacy, best legacy, best legacy. Today I learn, tomorrow I leave.
4: Admission announcement for the 2026-2027 academic session. The management of Adesion Ogundoyin Polytechnic, Eruwa, is pleased to announce the commencement of the admissions exercise for the 2026-2027 academic session. Interestingly, AOPE is one of the recognized and leading institutions in Nigeria, renowned for our vocational and technical education, fostering innovation, development, and proudly committed to academic excellence. Interested applicants are encouraged to visit the institution's website at www.aope.edu.ng or portal.aope.edu.ng. For further information, the deadline for submission of admission applications is Monday 29th June 2026. Announcer, Registrar.

0: bo pada edo kiro iwa gbera tan ba yi o ikoni lagelure 96.7 fm oke to gaju oke lo eja bere ni papapa be se ngbo we mo wo wa ketekete ikoni ba ni dore facebook ti lagelu ete soju e be ba ti te si bo se nlo ninu kulu gbo nsa fefe na le mo ri fun ti aro tun ni o eni ti se alakoso fun olulu lewa ilo abuja yin son wiki lojo aje monday lana lo salaye o idire ti eni ti se gomina lowo lowo bayi fun ipinle rivers simila lai fubara bo se yowo yose laarin awon eyan ti won dije dupo gomina labi ase egbe oselu apc nipinle rivers o o salaye lojo aje monday fun iko oniroyin lasiko to nse ayewo si awon ise akanse kan ni olulu lewa ilu abuja ninu alaye to se lo se lalaye tesi waju wipe fubara ti won o ba gbagbe ti won si ranti daada ohun na lo yora re kuro ninu egbe oselu all progressive congress laarin awon ti won dije dupo gomina nipinle ohun leyin ti o so fun awon oniroyin pe nise ni ohun ti ba awon eyan soro ti won je agbagbe egbe ti won si ni afiki ohun yeba kuro ninu awon ti won je oludije o se lalaye te si owo waju bi pe oro to hun gbo lodo awon molebi awon ore awon alajosepo ohun awon to di agbagba ni ipinle rivers lo mu ko hun yeba kuro laarin awon oludije wo amo wi ke ni aro ori be won ni bo loro se ri oni e seun oni se agbagbe pe are Bola Tinubu o na ni won ri si awo tin be laarin ohun ati fubara oni leyin ti won ri si awo tin be laarin awon mejeji tori pe ni sa kokko ti fubara se ni gbogbo nkan gbona jijiji ni pele rivers laarin re ati wike to so pe ohun ojo wo sokoto kan na pelu wike ni ti wike na so wi pe ani buba tin be lorun re yi ajo wo ni iwo fubara nigba to di ojo kejidinlogun osu kesan odun 2025 o na ni are orilede wa nigeria ni won pe fubara ti won lanfani ati ba so awon oro lorisirisi se igbagbe wi pe fubara kokko kuro ni ori apere fun sa kana ti won si yan enikan lati mo se alakoso fun ipinle rivers ngba na toro ko gbogbo awon omo ilegbimo asofin ni ipinle rivers oro tun ko awon igbimo alase fun ipinle ohun ati igba keji fubara won ni gbogbo gbasgbo si ni are ri pe ewo o ba se kede iru ofararo ni ipinle rivers lati le je ki nkan lo sile ko mo di guruguru bo ti se nse guruguru mo tori pe orisirisi nkan lo le ti eyin re jade nigbati wike o mo salaye oni nigbati fu are orilede wa nigeria Bola Tinubu to pe awon to si ni bi agbalagba ba wa loja ko ye ko ri omo tuntun ko wo o bori omo tuntun o ba ni se wo oro na ni o si tele iwo wike fifu bara ale mo yo kuro ni po re yun sa ti n ba lo yi o wike ni ohun ti gbo se ri yiyo te ni ki mo yo ohun o ni yo mo sugbon lori idi kan soso ni o ko ni gbera tabi ro tabi dide lati pe ohun fe se sa keji lori apere won ni oro ti wa nbe won si ti fotelu gbi pe nti wike so ohun ohun na ni abege tori pe o ti fi fubara le se ori apere re lati tesi waju lori itakoso ni ipinle rivers amo oya lenu lo wa je pe nigbati won ta form idije dupo gomina labi ase egbe oselu apc fubara na de gbera o lo re gba form po ohun na to fe dide ibe ni won ti wa pe seyin pe so ti gbagbe oro ti be nle ta ti fontelu ni ni pe o ni lo fun sa keji lori apere sa iyo kan to se yi a fun olaye lati se ni sugba imi ko le lo mo won tete wa sin gbere ipako won soro si leti ni pe bo se ye ori bo se ye ori re lo ba gba fun won pe to ngba won ti gbi bayi ohun o ni lo lati tun tesi waju lori ati dije dupo gomina ni ipinle rivers mo ibi oro pin sinu
1: to the nation to ko iroyin mi o eyi ti ijoba apapo lo lati kede ojoru Wednesday tola to je ojo keta din logbon ati ojobo Thursday ojo keji din logbon osu karun odun 2026 yi gege bi isimi lenu se eyi ti won pe ki gbogbo awon eyan lapapo ki won lo fun ti popo sisin odun Idul Adha eleyi ta mo si ti odun ileya ikede yi oni ojade lati enu alakoso fun oro abele nile yi omowe olubunmi tunji ojo eni ti o kede oro na loruko ijoba apapo ile yi ninu atejade ohun eleyi ti won pe eni to je akowe agba nile ise to ri si oro abele nile Nigeria omowe Magdalene Ajani filede oni o ti fi oro na sita gege bi o ti se so won pe ikede na un lo fi di re mule wi pe ijoba apapo orilede Nigeria lo bowo fun esin ati igbagbo awon omi lengbe omo orilede Nigeria ti won je musulumi nile yo ile to je pe awon na darapo ma awon eyan lawujo elesin islam kaakiri agbaye lati se popo sisin ayeye odun ileya na minister yi oni o wa nki gbogbo awon ti won je elesin islam loruko ijoba apapo orilede Nigeria ni ile Nigeria tawon eyan ti won be kaakiri awujo agbaye o wi pe odun idul hada ta mo si odun ileya yi oni oje odun eleyi to je wi pe o se pataki gba ninu esin ti islam be lo si je wi pe ohun kan to gberu oni ifara eni jin igboran si olohun ati riri wi pe a fi ife han si awon omo lakeji wa ijoba apapo wa ro gbogbo awon orilede Nigeria lati lo anfani na fun adua gbigba tonti pipe ajo to ni irori lati tun wa bere fun itoni lati odo Olorun Olodumare ki orilede Nigeria ko le je wi pe yo pada bo si oju opopona alaafia abo to peye ati iserere eleyi ti nfe fun gbogbo awon omo orilede Nigeria gege bi oro to jade ninu ate jade eleyi ti omowe Ajani to fi lede na o wa pe ninu sise asepo gege bi omo ya omo baba oni ati ririra wa gege bi omo niyan ninu isokan orilede oni ijoba apapo lo fi da okan re po mo gbogbo awon eyan ti won je musulumi to si nse ladua pe ninu alaafia ibukun ati ayo ni won o ti se popo sisin odun eleya eleyi ti yo gbode kan bere lati ola ojoru Wednesday lo
0: to ajo to nseto idanwo asewole si awon ile eko giga lorilede wa Nigeria ni won yo si bobo lojo aje Monday lana ti won si fi ikede sita wi pe gbogbo awon akeko ti won ni anfani lati le joko sete idanwo ti UTME to koja lo fun odun 2026 ta wa yi ohun fun awon idikan tabi ekeji lori awon ipenija to suyo na ni won mo lanfani ati seto idanwo ti won pada to ba di ojo ketala osu kefo odun 2026 eni ti se oludamoran pataki fun ajo ohun lori eto iroyin Fabian Benjamin lo yojo ore sita fun ikoniroyin lojo aje Monday lana wi pe eto idanwo ohun na ni yo waye ni to ye ko waye ni tawon eyan ohun tawon akeko ohun o lanfani lati se nigba na Olorun pelu awon ipenija eleyi to suyo eto idanwo ohun si waye ni ojo 16 osu kerin si ojo 17 osu kerin odun 2026 ta wayi ti awon akeko lanfani ati joko won ni awon ipenija kan suyo ngba na fun opolopo awon akeko ti won lori ofe lati le darapo mo awon akegbo e won se eto idanwo ohun won abere si ni ko oruko won jo pelu orisirisi awon oro ti kaluku so ati awon ipenija ti kaluku koju lasiko eto idanwo ohun ti won fi lori ofe lati se eto idanwo na o na ni ajo jamb wa kojo papo o ti won si ni won ti ko ibi ti kaluku won o ti tun lanfani ati se eto idanwo ohun sile fun won to ba di ojo ketala osu kefo odun 2026 ta won na lori ofe lati le wo awon ile eko ti won ba mu o won se lalaye bi pe eto idanwo ti o wa waye lojo abameta Saturday ojo ketala osu kefa yi o ni pinpin fun eto idanwo to UTME fun ti odun 2026 yi pe ko si ori ofe fun enikeni lati so wi pe won tun se eto idanwo mi mo pe gbogbo awon ipenija ti awon omo akeko ohun ti won koju o na ni ajo ohun ti lanfani lati yanju awon isoro ohun bo se to ati bo se ye ni won si se koko ruko papo pe ngbo ba je ojo keta lo osu kefa kon wa joko lati se eto idanwo won ko ma ba de pe ajo jamb won fi eto won lati fi dun won o won wa ni iwe ti kaluku yan slips ti won fi se eto idanwo won ni to ba di ojo kefa osu kefa odun 2026 na ni kini ohun yo bere si ni mo jade ti won si lo lati lo re ma se print out wa bi pe ibi ti won ti seto dawo temi re ibi ti won ti seto dawo mi re ti kaluku o ti ni sile o won wa se lalaye bi pe leyin eyi o bo ba tu ti ni pere ja kan ti o ni tumo kankan ajo jambu kò ní dá sí mọ́.
1: Ìròyìn míì rèé o, lójú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí, iléeṣẹ́ àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà NNPCL ń ló mọ̀ ti sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan, eléyìí tó ń jókòó ní ìpínlẹ̀ Èkó, wípé àwọn èròjà epo bẹntiró ti ẹbu ìfọpo Dangote ti ń tà síta fún àwọn aráàlú ó ti wọ́n jù, àti pé iye tí wọ́n ń tà ségesège ní ṣe kò dúró sójú kan, bẹ́ẹ̀ ni pé bí wọ́n bá fi lè fi àyè gba nǹkan tí iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ń béèrè ó ṣeé ṣe o, kọjẹ́ wípé òun nìkan ni ó mọ̀ dáṣẹ́ pa lórí iye tí wọ́n mọ̀ ta epo lẹ́ka epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé irú ẹ̀ ó kù díẹ̀ káàtó. Iléeṣẹ́ elépo rọ̀bì ilẹ̀ yìí òun ló sọ ọ́ di mímọ̀ nínú ọ̀rọ̀ kan eléyìí tí ó sọ níwájú ilé ẹjọ́ nígbà tó ń tako ọ̀rọ̀, eléyìí tí iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote tó gbé lọ síwájú ilé ẹjọ́ nínú ìgbẹ́jọ́ kan, eléyìí tí wọ́n ṣe lábẹ́ àmì ìdánimọ̀ FHC/L/CS/857/2026 níwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó. Bákan náà òun náà ni àwọn ẹgbẹ́ alágbàtà epo lábẹ́ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Petroleum Product Retail Outlet Owners Association of Nigeria, àwọn náà pé àwọn faramọ́ nǹkan tí iléeṣẹ́ elépo ilẹ̀ yìí NNPCL eléyìí tí ó gbé nígbésẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe wípé ó yẹ kí wọn ó fi àyè gba ìfigagbága láàárín àwọn èèyàn tí ó mọ ta epo ní ẹ̀ka epo rọ̀bì nílẹ̀ Nàìjíríà lójúnà àti mọ̀jẹ́ kọjá pé níṣe ni wọ́n mọ yan aráàlú jẹ lórí iye tí wọ́n mọ tẹ̀pọ̀ ń bọ̀ bá ti jẹ́ pé iléeṣẹ́ kan òun náà ní pín epo ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pé bọ́ba ti wá jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ó ní àwọn tí wọ́n ń ta epo káàkiri nílẹ̀ yìí eléyìn yóò jẹ́ kí iye tí wọ́n mọ ta epo kó wálẹ̀ ju bó ti ṣe wà lásìkò yìí lọ. Àkọsílẹ̀ ìwé ìròyìn The Punch ó ní ó ti fi léde wípé ṣáájú ó ní iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ló ti lọ sí ilé ẹjọ́ láti lọ rí tako bó ṣe jẹ́ wípé iléeṣẹ́ àjọ tó ń ṣàkóso ẹ̀ka epo rọ̀bì nílẹ̀ yìí NMDPRA ó ní ó mọ̀ ti gbé àwọn ìwé àṣẹ kalẹ̀ fún àwọn alágbàtà epo àti iléeṣẹ́ elépo rọ̀bì ilẹ̀ Nàìjíríà NNPCL láti lọ rí mọ́ kó epo wọlé láti ilẹ̀ òkèrè kó lè di títà nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni ìwé ìròyìn The Punch ló sọ di mímọ̀ wípé àwọn ìwé àṣẹ licenses eléyìí tí àjọ NNDPRA tó ti fi léde fún kíkepò wọlé wọn ni òun náà ni wọn pé ó ti fi àyè gba pé kí àwọn iléeṣẹ́ ti hàn fún láàyò ọ̀hún kí wọ́n mọ kó tànù epo eléyìí tó jẹ́ wípé ó ń lọ bí 700,000 metric tons of petrol wọlé wà sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó tiẹ̀ ṣe jẹ́ wípé iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote òun ti pé òun ti ní ìdá 90% àbí èyí tó jù bẹ́ẹ̀ lọ láti máa tà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìwọ̀n epo tí a lè máa lò lójoojúmọ́ lábẹ́lé lórílẹ̀-èdè Nàìjíríà pé gbogbo ẹ̀ náà ń lòun ti ń ṣètò pé èyí tóun ti ń pèsè lásìkò yìí ti súnmọ́ ohun tí gbogbo ọmọ ilẹ̀ yìí ti hàn nílò lásìkò yóò. Wọ́n pe àjọ NMDPRA òun kọ̀ pàkọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní bẹ́ẹ̀ ni Dangote ó ní ó sì ti lọ sí ilé ẹjọ́ níbi tí ó wọ ẹni tó jẹ́ amòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ NNPCL lọ sí ilé ẹjọ́ níbi tí ó ti wá ń béèrè wípé kí ilé ẹjọ́ kó yá tètè fi òpin sí àwọn ìwé àṣẹ eléyìí tí wọ́n ti fi léde hùn kó sì fagilé kó mọ̀ wúlò pàápàá jùlọ bó ṣe jẹ́ wípé àjọ NMDPRA ó ti fún àwọn tí wọ́n mọ̀ kó epo wọlé láti ilẹ̀ òkèrè láṣẹ pé kí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀. Ó pe irú ìgbésẹ̀ àti àgbékalẹ̀ àwọn ìwé àṣẹ yìí ó ní ó tako àlàkalẹ̀ òfin tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló sì tako àṣẹ kan tó ti jáde nílé ẹjọ́ tó pe kí wọ́n fi nǹkan sílẹ̀ lẹ́ka epo rọ̀bì bó ti ṣe wà tẹ́lẹ̀ pé títí di ìgbà tí ilé ẹjọ́ ò fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Dangote ó ní ó fi ẹ̀sùn kan àjọ NNPC àti àwọn míì tó kù leka epo robi pe ni se ni ama ama fe bankan je ni eka epo robi fohun papa julo owo nla tulutulu eleyi to ngbe kale lati fi se agbekale bu ifopo yi to je billion lona ogun dollars 20 billion dollars oni ti an fe baje mo nlara re papa julo pelu bo se je wi pe won ko won o fe je ki ohun o ma fi aye si ko raye lati ma pin epo kaakire orilede Nigeria to iwa je pe nti an fe musa logun bayi oni li lo sokere lati ma ko epo wole nigba to je pe ebi ifopo ohun ni agbara lati fun gogo omo orilede Nigeria ni nti won nilo yala epo bentiro ni disu ni abi awon nkan to je eroja bentiro yoku nigba to ohun ma fesi ajo NNPC o pe nto ohun ohun o tun lo si waju ile ejo lati lo re ta ko gogo nkan ti Dangote nbere papa julo lori ati je ko je wi pe won mo pe ebi ifopo re nikan ko lo ye ko mo ta epo nile yi o be na ni ile ise ebi ifopo ti ile ise elepo robi orilede Nigeria o wa so di mimo pe awon ebu awon epo ti Dangote nta lasiko yi o wule ti won ati pe iye ti awon ti won ta epo loja agbaye ba fe ki won tepo nile ni Dangote nta ko de ko ma lo be idi niyan ti awon fi so wipe awon lo re tako ka won le lanfani ati mo kepo wole Dangote na si pe e mo ba 20 billion naira 20 billion dollars investment ohun lori epo je ki le nwo to fi ko kini to fi da wo tulu le lori ko to wa di pe bere atako yi.

0: tin sele ipade adura ode beji lele yo 72 hours with God pelu baba wa baba adura AK-47 o ma waye lojo Friday May 29 Saturday May 30 ati Sunday May 31 odun yi lori oke no mo wo ilu apatere padan on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni poju po ka kiri agbaye o ye gugu yen ja pade lori oke adura no mo wo ebi to ju popolopo yan lo nja lo fe iwo na ma bo awon jante jankan re se olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olorin emi lati wo rodu mbadan e wo mo to ejoku pate ejoku awon mo to apatere lori oke adura no mo wo fe kun re alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: Ẹkú ọdún o bàbá mi mi olóyè Mọ́gàjí Ọlọ́olúwa Owólabí SAN lóòkọ mi àti gbogbo ọmọ ilé ìgbìmọ̀ Ọlọ́kùnlẹ́yìn the first Olúbàdànà ó kí bàbá wa Ex-Imperial Majesty Olúbàdàn tòní Ọba Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ọládọjà Arusa the first kú ayẹyẹ ọdún ilé àti ọdún yìí èmi yóò ṣọ̀pọ̀lọpọ̀ rẹ àlàáfíà ara lẹ́sìn fi máa lògbà bàbá wa a ti rọ́wọ́ tẹ̀síwájú ilẹ̀ Ìbàdàn bí ṣe tẹ gorí àlééfà gẹ́bí Olúbàdàn bákan náà ni mo wá ń kí gbogbo ọba mọ́kọ̀ọ̀kan lálẹ́ Ìbàdàn láti Olúbàdàn Lẹ̀bàdàn, ìyádò lẹ̀bàdàn, ààrẹ CCI, ààrẹ gbogbo Mọ́gàjí Lẹ̀bàdàn àti gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo, baálé baálé oníṣòwò àti oníṣòwò àti gbogbo olùgbé Ìbàdàn, àpò ọdún ọ̀pọ̀ ẹ̀ láṣẹ, ẹ wá gbọ́ gbogbo ọ̀dọ́ ilẹ̀ yìí, ẹ já sọ ṣe pẹ̀lú bí tọ́ọ̀bù ilẹ̀ yìí ṣe ń pò yìí, jàgídíjàgan ò yẹ wá o, bẹ́ẹ̀ ni ibi rẹ̀ làbọ́mọlúàbí, ọdún ayọ̀ láṣẹ o, olùkéde olóyè Mọ́gàjí Ọláolúwa Owólabí SAN lórúkọ gbogbo ilé Ọlákùnlẹ́yìn Igè.
2: Ọ̀rẹ́ afàìmọ̀kò máa jáwọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ kára o máa tà mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́ ṣọ́rọ̀ fọ̀wá lélẹ́yìí àbí àárẹ̀ ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn BNC capsule wà ní Danax pharmacy Adamasinga Tanimọ̀lá pharmacy Òkè-Àdó Aslam pharmacy Mọ́kọ́lá roundabout Boste pharmacy Àpáta Solution pharmacy Agbeni BNC capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà house Àǹfààní road roundabout Ring road Ìbàdàn iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín ẹ pé 08 1 03 3 6 9 4 3 4
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
4: S-E-L-E-R-R-I-E sálárì
3: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
5: T-U-R-M-E-R-I-C turmeric
3: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
6: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
7: Ọjà lọ bẹ̀ tú mi sílẹ̀ Jésù Ọjà lọ bẹ̀ tú mi sílẹ̀
8: Olùṣọ́àgùtàn ńlá Yàkórí ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days Open Air Crusade Wòlíì Ọlọ́run àlàyé Ayọ̀ Bámi Emmanuel The CAC Christ Power Center Lápàṣẹlẹ̀ ìfún Látọ̀dọ̀ Wednesday 27 to Friday 29 May 2026 Láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ 5 p.m. Olùṣọ́àgùtàn àgbà Jésù ó fẹ́ bí ayé rẹ wò gbà lọ́wọ́ ìkòkò ayé Mọ̀ ń pọ́n lójú olórí ogun ayé rẹ máa ṣubú lulẹ̀ Ìwọ máa dominé nípasẹ̀ ìgbé olórí àwọn ìránṣẹ́ Pastor John Olúwa tó wojú Pastor Joseph Bankole Pastor Rántí Oyèbọ́dé Pastor Dáre Pópọ́lá àwọn olórí ẹ̀mí ìlà ìjà kékeré Ọlọ́run sọ bẹ́ẹ̀ Bọ́sì Adéwà Evangelist Ọlọ́rẹ̀ pẹ̀lú Power Voices ó máa kọ́rin ẹ̀mí Prophet Ayọ̀ Bámi Emmanuel wọ́n máa sọ tẹ́lẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti Wednesday 27 to Friday 29 May gbogbo ẹ̀mí níjọ CAC Power Center tó wà ní number 17 Cooper Street behind Odu Tire Tire Factory Òkè Àdó Ìbàdàn gbogbo ẹ̀mí bá farahàn ló máa sọ̀rọ̀ ẹ̀ nínú orúkọ Jésù
9: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọ́lọ́run, ó dé.
10: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọ́lọ́run wọ̀lú, a dúpẹ́.
11: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọ́lọ́run, you are welcome, Alhaji.
5: gbogbo ẹyin tẹ fẹ ni deni fọla dọla lọjọ si nigba tala aji dakanwale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adu ati osan tedumare gbo wa alhaji ayafọlọrun se lawon alawo funfun paapa njamfani won arun abaisin leyin wa nrawo ebe yi pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to dile fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra alhaji lọjọ si tan tọlọrun si gbadua alhaji ayafọlọrun ti de bayi o number 1 ni yi 08033277347 08033277347
10: Alhaji ayafọlọrun o de
11: Ibadan Mega Crusade 2026
12: Emi awon oli
11: Eyin ara ilu Ibadan e ku orire o Ipela kan ti de lati odo Olorun wa Ijo God of White Calling for All Souls Ministry si pe yin si ipade agbara lojo meta Ijo ma waye ni ilu Ibadan ti akorire nje ase tun dari gbogbo aye authority that leads the whole world Ijo bere lati ojo kewa si ojo kejila osu kefa 2026 Ipade yo ma bere ni agogo meri role Ibi ipade ni ile iwe oba Kiyele Memorial High School Alubua Basonuru Ije ape Ibadan Olorun lati enu iranse re Prophet Odedoyi Olawumi Ezekiel ti setan lati pa gbogbo ko pade pelu wa agbara ati ise iyanu Olorun yo se ohun ti ko sere ni ilu Ibadan nipase pade yi aro yo rin afoju yo riran Christ yo gba iwosan ireti yo pada wa ibukun itupale ati oro asotele yo wa eni ti Olorun yo lo fun ise mi ati agbara ni Prophet Odedoyi Olawumi Ezekiel setan lati gba Olorun ipe funfun fun gbogbo ko pade awon boss yo fe wa lati gbe owa si bi pade lati iworu mokola challenge ojo egbera priri igbare ti de o wa pelu igbagbo e si gba ohun ti Olorun ti pese fun yin fun ibere pe 08032803045 tabi 09057137367 e tun le tele wa lori ayelujara Prophet Odedoyin Olawumi Ezekiel ma se pada seyin Olorun duro de o duro de o
13: baba e dawo ko pa ko tabo tabo
14: Aku amojubo odun leya o Onarebu Abimbola Adekanbi tun ti gbe bi ti se de lodo odun lati fun olori re kan ti o ti mara e ni ebun agbo odun leya ati opo awon eyan mi ti o mo gbebun owo lati fi sodun ayo se ka to domi lati mi eyi ki se akoko ti Abimbola Adekanbi ti fun awon eyan ni ebun agbo odun fun ileya todun yi o tun le keka Eje pade to ba di lojo Tuesday May 26 ni de di agomokan labo lori kan Lagelu FM e pe wole boya wo ni olori re na abi emi gan ni olori re ti o mu ebun eran odun lole emi o ti mo Amir Lukman Tijani ati Shamsuddin Shegu Salam ni o ma dari eto Onarebu Abimbola Adekanbi o ni wale koni reyin bismillah illa li amam insha Allah

0: ìbò abẹ́nú ti ẹgbẹ́ òṣèlú Africa Democratic Congress ADC ṣe ìyẹn ní ìpínlẹ̀ Ebonyi wọ́n ní ìbò tó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún àti ọ̀ọ́dúnrún òun náà ni ó ní ní ìpínlẹ̀ ọ̀hún o 15,300 nígbà tí wọ́n láǹfààní láti máa kéde ìbò ọ̀hún o ní ibùdó tí wọ́n ti ń kó ìbò jọ ìyẹn nípínlẹ̀ náà wọ́n ní ilé ìtura Priston òun náà ni wọ́n lò nípínlẹ̀ Ebonyi o wọ́n ní ẹni tí ó tún tẹ̀lé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó fẹ́ dupò ààrẹ ni ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Rivers Rotimi Amaechi wọ́n ní òun ní ìbò ẹgbẹ̀rún méjì àti gba 2,200 ẹnì kẹta Muhammad Ayatuddin òun ní ìbò igba 200 lásán wọ́n ní nípínlẹ̀ Ebonyi àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n láǹfààní àti fi orúkọ sílẹ̀ wọ́n lọ bí ẹgbẹ̀rún lọ́nà 18 ní àwọn wọ́ọ̀dù tí ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ìjọba ìbílẹ̀ 13 wọ́n ní láàrin 18 ẹgbẹ̀rún lọ́nà 18 àwọn olùdìbò tó ń lọ bí 17,000 ni wọ́n jáde forúkọ sílẹ̀ láti dìbò ètò ìdìbò abẹ́nú láti dupò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ náà nígbà tó láǹfààní àti máa kà jáde ẹni tí í ṣe igbákejì alága eléyìí tó jẹ́ pé ilẹ̀ òkèèrè lòún wà Fred Onwe tó ṣàlàyé wípé Atiku Abubakar ló ní ìbò tó yanyan ju o níbi ètò ìdìbò abẹ́nú tí àwọn ṣe ọ̀hún o tí wọ́n sì ń ṣe lálàyé wípé àwọn olùdíje tó kù iye ìbò tí wọ́n ní tí wọ́n yí nírèé o wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ojú àrọ̀rọ̀dá ó rọ̀ lánàá nígbà tí wọ́n láǹfààní àti máa ṣe ètò ìdìbò ọ̀hún wọ́n ní síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní pé àníṣe àwọn ò ní kúrò níbi ètò ìdìbò ọ̀hún àfi táwọn bá jí táwọn parí tó sì ká ní ojú àwọn ó kí Alhaji Atiku Abubakar tó jáwé olúborí pé ó kú oríire.
1: ìròyìn yìí ó ní ó jáde látọ̀dọ̀ ẹgbẹ́ àwọn awakọ̀ eléyìí tí a mọ̀ sí National Union of Road Transport Workers NURTW ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí ti igun Alhaji Sikiru Isola Aziz àti àwọn ọmọ ẹgbẹ́ wọn èyí tí wọ́n ránṣẹ́ ìkíni ku ọdún sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lajùlọ Onímọ̀ẹ̀rọ̀ Ṣèyí Mákindé aya rẹ̀ abilékọ Tamunominini Olúfunkẹ́ Mákindé àti gbogbo àwọn ọmọ wọn fún ti pọ̀pọ̀sísìn ọdún ti iléyá Idil Kabir eléyìí tí yóò wáyé ní ọ̀la ọjọ́rú Wednesday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026 eléyìí tí wọ́n mọ̀ fi ṣe ìrántí bí Anabi Ibrahim bó ṣe jẹ́ wípé ó fi ara jìn tó sì gbọ́ràn sí àṣẹ Ọlọ́run aláròbí tí ó sì ṣetán láti fi ọmọ rẹ ọkùnrin kan ṣoṣo nì ṣe ìrúbọ ẹ̀yùn Ismail níbàámu pẹ̀lú àwọn ìlànà eléyìí tí Ọlọ́run tí ó pa láṣẹ fún nígbà náà wọ́n pé ó sì wá ṣe pàtàkì o kí gbogbo àwọn èèyàn kí wọ́n ṣàmúlò àwọn ẹ̀kọ́ tí ọdún iléyà fi kọ́ ni Alhaji Sikiru Isola Aziz àti àwọn ọmọ ẹgbẹ́ NURTW yòókù ó ní wọ́n tún kí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Amòfin Adébáyọ̀ Lawa igbákejì olórí ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè àgbà Akin Adéfìjàbí Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámójúrọ̀ àti WT bàbá ilé ọ̀nàrẹ́bù Adémọlá Akeem Ige Ige again ẹni tó náà tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam Alhaji Imam Rashid Adéwálé àti gbogbo mùsùlùmí lápapọ̀ wípé wọ́n kú oríire ti ọdún iléyá eléyìí tí ìmọ̀ wá lẹ́ẹ̀kan nínú ọdún tọdún yìí tún kò pé ojú gbogbo wa rọ́dọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òun láàmọ̀ ṣe Alhaji Sikiru Isola Aziz òun ni ó ṣe àpèjúwe pọ̀pọ̀sísìn ọdún iléyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìfarajìn àti àsìkò eléyìí tí ìmọ̀ ran gbogbo ọmọnìyàn létí àwọn pàtàkì kí a máa fi ara jìn láti lè jẹ́ kí ohun rere gbogbo eléyìí tí gbogbo wa ń fẹ́ àti èyí tí ó jẹ́ àjọni kó lè padà fi ẹsẹ̀ rinlẹ̀ fún kó wá wa o Alhaji Sikiru Isola Aziz àti àwọn ọmọ ẹgbẹ́ NURTW ni wọ́n wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìná ni irú ẹ̀sìn eléyìí tí kò wá wọn ṣe o wípé níṣe ni kí wọn ó darí àdúrà wọn lasiko odun ti leya yi si odo Olorun Ala lati ri pe o ba wa fi opin si gbogbo awon nkan ti o ndi igbaye gbadun ati eto oraje orilede Nigeria tun ti isoro eto abo ile yi eleyi ti o nfin wa lape ki gbogbo e ko le di opin nile yi o pe gbogbo e patapata oni ka gbe si waju Olorun ki o di afiyeyin eleyi ti egun ti ma fi aso be ni ki o si dakun dabo ko ba wa da iso kan pada saarin gbogbo omo orilede Nigeria bakan na ni won yombo gomina Seyi Makinde fun bo se je eni ti o je oninu re to ni ipamora eleyi ti o si nfi aye gba alafia ni aye ka gbogbo ni ipinle Oyo Alhaji Sikiru Isola Aziz ati gbogbo omo egbe awako NURTW eka ti ipinle Oyo ni wa se adua fun Ololajulo gomina Seyi Makinde ati awon iko re pe ki Olorun koda kun ko mo tesiwaju lati mo to lojuna ati le je ki o tuko ipinle Oyo de ipele to ga ju bo tun se ga yi lo bakan na lo gbadua si Olorun Ala wi pe koda kun ni okan gbogbo awon eyan ati igbe aye ko wa ko je ki ife ko gbile nbe ki esin re ko tun raaye tun gbile lokan ko wa ati pe ogbon imo ati oye ton ti idunnu oni ko fi kun irin ajo ko wa wa bi ati se nlo ninu odun ileya yi ati leyin odun ileya pe ki eyi ko si je akoko ayo ti o je mo ni gbagbe ninu irin ajo aye eni kokan
0: so eni ti se alaga fun egbe oselu APC ojogbon Natawe Yilwata ona lo ma ti se lana ye wipe awon eyan kan ti won je omo leyin Christi lasiko eto edibo eleyi ta di lodun 2023 ti se eto edibo gbogbogbo won se atileyin fun Peter Obi ko le di are ani odun 2023 nu ke se lodun 2027 ti a fe edibo yi o won ni lati gba ti ati di ibo tan oni won ti pada leyin Peter Obi ta ti se atileyin gbogbogbo fun are Bola Tinubu Oni awon eyan lapa gusu gusu orilede Nigeria. Ohun na ni won se atileyin fun Obi pelu egbe oselu People's Democratic Party nigba na Olorun. Oni sugbon nkan ti yi pada ju bi awon eyan se nwo lo. Gbogbo won odo Tinubu won wa ni isin. O salaye oro fun iko oniroyin nigba to lanfani ati ma dahun ibere oniroyin lori ero mohunmaworan kan lojo aje Monday lana. You what da? O salaye pe lodun 2023 oni ye gomina to wa ninu egbe oselu APC sugbon ni isin o ti ni ye gomina to wa ninu egbe oselu APC oni lodun 2023 oni ye awon omo elegbe ma sofin to wa ninu egbe oselu APC ni isin o ti ni ye awon omo elegbe ma sofin to wa ninu egbe oselu APC ti odun 2023 o yato si odun 2026 ta wa yi ti amura ale fun eto edibo ti o waye lodun 2027 oni eja wo ni ipinle Plateau ati ipinle Nasarawa pupo ninu awon ti won wa ni gbogbo ipinle yi lo je pe Christiani lo fe lube pa ati leyin to gbogba ni won si se fun Peter Obi lodun 2023 oni sugbon gbogbo awon ati leyin ohun won ti ko danu won ti ni are Bola Ahmed Tinubu na ni awon o se ati leyin fun o o wa ni pe se won fi nse ti oselu ni abi ti bawo oni rara o oni gbogbo awon igbiyanju e ti are Bola Tinubu se lo mu ki won wo bi pe eni to ye ki awon tele o na re o oni gbogbo awon eyan gusu gusu to je pe PDP ni won se bakan na egbe oselu Labour nigbati Obi wa nbe ni gbogbo won ni won tera mo ori te ba wa wole si gusu gusu orilede wa Nigeria yen ku idibo ohun lara ni isin oni ari wi pe ko si nkan meji ti won se uti Bola Ahmed Tinubu lo
1: ninu iwe royin Daily Post eni to je akowe apapo fun ti ipolongo ati ato ninu egbe oselu African Democratic Congress ADC Bolaji Abdullahi oni o mo ti soro pe egbe oselu ADC nikan ni egbe to je wi pe ki se egbe tenikan fi gbogbo gba fi owo agbara re mo dari e Abdullahi o soro ni ojo aje Monday nigbati nsoro lori iforo wani lenuwo kan to waye nile ise mo maworan kan ni ile yi nibe ona n lo ti soro lori eto edibo abenu ti won o fi gbe oludije dupo are egbe oselu na kale e to waye ni gbogbo ti buto orilede Nigeria ni ojo aje Monday ana o se lalaye wi pe egbe oselu ADC ni egbe kan dondo to ku lorilede Nigeria to je pe ki se yi ti enikan ti gbogbon to je pe ife nu e ni nse ninu e abi ti o mo fowo lale le lori oni ni aarin ta won ni ADC awon ni awon ikan oludije eleyi ti an je meta sanko sanko to je pe laaye ara won awon gangan enikokan won le se tayo ti are Bola Tinubu nipo bi an ba fi laaye lati de ipo oni lati wa mo ta wa ni yo pe ohun fe juwo le ohun fe ju sele fe nikan oni eleyun lo le dandan ni inu egbe oselu awon ta won o le ri aye so pe lori ahan lasan la won ti pe o da iwo juwo le fun lagbaja won ni rara o tori pe an meteta igan ni ko oselu oni won je laarin awujo oselu o wa wa pe ni egbegberun awon word eleyi to wa ni ti buto re le Nigeria o pe gbogbo awon ti an je omo egbe awon ni won ya jade ni ketiketi lati lo re dibo ninu eto edibo abenu alagbara eleyi ti awon se eleyi to je pe oni akoko oru ere ti ohun Bolaji Abdullahi yo koko fi oju gan ni iru e pe won dibo abenu ti o lagbara to bayi olohun ori iru eri lati gba to tin so selu lorilede Nigeria oni koda bo se soro lowo lowo bayi ohun o le so eni ti yo jawe olubori ni ipinle etohun ti se Kwara oni be na ni gbogbo awon ipinle eleyi ti ohun ti topinpin bi nkan se nlo nibe oni ifigagbaga yen o le pupo e ma je ntan yin eni ti o jawe olubori o ti ye nikan ninu egbe oselu ADC lasiko yo
0: o jabi ta ri mo fun ti aro toni lori edo ki iroyin e ma gbagbe pe lago mejila o na ni iroyin ta pe ni gurugbe yo tun mo te si owo waju titi waji igba na titi layo akisola o na roruko temi e se te wa nbe fun wa
1: oluwa sina alayo ogo ede ofo ma le so fa nuruko temi je ri atayon latun fi pade loni o digba

0: bọ́ bá le fún àkàndá kan ní ẹgbẹ̀rún mẹ́wàá ₦10,000 kó fi se léyá. Pè mí bí n bá parí ètò. Àbí kò fi mẹ́sẹ̀jì sọ́wọ́ sí mi lórí WhatsApp. Ẹni ọba lè ṣe bẹ́ẹ̀ ni o. Bá a rógún èèyàn mind. Bá a rọ́gbọ́ èèyàn mind. A ṣá lórí ọ̀fẹ́ ká dun àwọn èèyàn kan nú. Ẹgbẹ̀rún mẹ́wàá at least wọ́n ra rice abọ́ kan. Wọ́n ra ta. Àánú ọ̀rà kò yé yín òkú Èkó. Bọ́lọ̀ ń bá kí ọ tó bless ẹ. Tọ́ bá lè ṣe. A ti fi ẹgbẹ̀rún mẹ́wàá mo ti fi sọwọ́ sí bàbá Abiodun Adébáyọ̀ tí ń bẹ ń gbọ́ ọ̀rà lánàá. Bàbá ṣe ti rí. Lọ ń bá kí ọ tó fẹ́ ṣe bẹ́ẹ̀. Nọ́mbà tó pe Mr. Palara sí ni 08032954191 08032954191. Àbí kò fi mẹ́sẹ̀jì sọwọ́ sí mi lórí WhatsApp. Òun tí mò ń gbìyànjú àti pé Munurude Adégòkè Ràúfù sí láàárọ̀ inú. Èèyàn mélòó lọ́fẹ́ fún alówó rẹ̀. Ọlọ́run kẹ Ọlọ́run ràn lọ́wọ́. Bí n bá parí ètò ni ẹ pè mí tàbí kẹ sẹ́ni mẹ́sẹ̀jì sí mi lórí WhatsApp. Ọlọ́run bá kẹyin tẹ jóníṣẹ́ ọwọ́ tẹ jóníṣòwò tẹ fẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹlágbára àti fúnyàn méjì àkàndá ni wọ́n mo ti sílẹ̀ tí wọn ẹlẹ́ fúnyàn méjì ni èèyàn méjì 20,000 ẹ pè mí. Ẹlẹ́fẹ́ nìkan ni 10,000 ẹ pè mí. Ti yáwó ní báńkì tí màmá bá ti yáwó ní báńkì kan tó kú ń kọ́ o. Gbogbo yín mo kí ẹ̀kú ọdún. Ọ̀dà ẹjẹ̀ wá ẹjẹ̀ ṣàlàyé kinní kan fún yín tá a sọ láàárọ̀ yìí. Ṣé rí ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà ká bẹ lọ́n dáadáa ni kọ́ lọ́n dá kò kọ́ ràn wá lọ́wọ́. A máa wa tó ti kọ́ sí ọwọ́ tí a ti ṣe freedom. Àmọ́ wa títí ń dáṣẹ́ ṣe. Ọ̀pọ̀ ọmọ wa kan bẹ lọ́dọ̀ ọ̀gá wọn èsè freedom but wọ́n ti di expert. Ẹ pé wọ́n o. Àmọ́ wa kò níṣòwò ni wọ́n. Ṣé rí inú gbogbo pé à ń wá à ń làkàkà pa à fẹ́ tamú. À ń làkàkà à fẹ́ rí tàjẹ́ ṣe. À fẹ́ ní connection. Ẹ jẹ́ àkíyè sára o. Àwọn èèyàn wa ti ń ṣiṣẹ́ láàbí láàrin wa wọ́n ti mú nǹkan míì mọ́ o. Ọ̀nà ọgbọ́n àlùmọ̀ kíni àlùmọ̀ kọ́rọ́ yín. Òní ẹmúmọ̀ mo fẹ́ fún yín ní wọ́n gbé arákùnrin kan ìpínlẹ̀ Plateau lárákùnrin yẹn wà. Just precisely wọ́n jí gbé. Ẹ jẹ́ wọ́n á fún yín ní style tí wọ́n lò. Ṣé ìtẹ́ nìkan bá ní hello is that Mr. Kakiyemi? You are a plumber tí mo ní yes fine ẹnìkan ló fún mi ní contact yín a fẹ́ gbéṣẹ́ fún yín ni hey ṣé ẹ lè kíyè sára ṣé ẹ lè wà extremely careful. John Arum Azi ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ẹni yẹn pé Jọ́ọ̀sì lọ wà. À ń pè ẹ́ láti Zaria ni o. Wọ́n lo kọ́ṣẹ́ yẹn ọmọṣẹ́ gan. Ó ní bẹ́ẹ̀ ni. A fẹ́ gbéṣẹ́ fún ẹ ni o. Wọ́n bá sọ̀rọ̀ tútù lórí fóònù. Wọ́n ṣàlàyé fún. Wọ́n gbogbo iṣẹ́ tí ọba wọn ṣe. Kò tí ì rí wọn ni ọmọ fáwọn ní quotation. A ní ẹjẹ́ rí ni wọ́n ń nà o. Ṣe best part ni ẹ pè ẹ́. Ó ní bẹ́ẹ̀ ni tó bá fẹ́yẹn pẹ́bàyàn ṣiṣẹ́ plumbing 4-bedroom bungalow bó ló ṣe fẹ́ ṣe èló ni estimate tó rà níbi 4-bedroom bungalow bíi márùn-ún is a mini estate contract lani ẹnìkan mọ̀ wá wà very careful ìtì ẹ sọ fún un o kódà ó lóun ò lówó ọkọ̀ ní ẹ bá ní how was that a problem. That's not a problem. You don't show a lot now. You don't know my girl, that's just Desaria o salaye koda ko to diju ko to la won ni o fa kan number sowo lo ba fa kan number lo tari ese jua ngba ti ediju re bayi won ti send owo owo da account re o na ba ta mara eh my dear mo fe Desaria nkan di be senu re ha ase mi na o mo yan won ni connection la ba gbe ran bi se Desaria bayi won juwe park bi ti o ti duro ta won ti jo pade eni se won pade abi won pade be ba ti won na ti tamu awon eyan wa dan wi won o duro e wa ni bo won se get number eyan ponu wa randomly opo awon eyan wa dan wi ni won monitor gbogbo n ta nse lori Facebook lori TikToks lori Instagram lori X opopolopo wa la ni profile lori awon app ti mo so yi part of profile elomi o mo be se le hide the profile elomi o mo bo se le hide e ti mo mi pelu profile yin ni pe oruko yin ni kikun an cousin yin an nephew yin elomi o di photo nephew re yo fi photo yo fi be phone number tele pe si address oda be ngba mi o fa wa tan sise owo tan se ise o da jo ni sowo for easy contact ama e ja ke sara bo lo ra kun ara kunrin se wa lo bo lo se lo e ma yin tan pe mi e ma ti ma pe mi bo ba deyin eto mu ni ke pe mi abi ke fi message sowo si mi lori WhatsApp bo lo se wa lo according to alagba John only they sounded convincing. They spoke professionally. And even they sent me transport fare from Jos to Kaduna. Zaria direct. When I arrived in Zaria, they directed me to a park where I will meet the supposed client. Good, they Zaria. Hello, Moti Wan. Zaria, honey, you are welcome. Ma ba dupe bi bayi ni ko lo ibe ni o ti pade eni ti o gbe se fun ah igbo de be ori eyan kan lo oto you are welcome Mr. John how are you you are the one that been calling me yes I'm the one that been calling you in fact just, I hope the journey is not stressful no so fe jeun let's go to the nearby restaurant ma okay no problem won fun lo nje o jeun ha ewu nbe loko lo nge longe go fra igba won ejentan moto mi ti de oni ta ba ejentan awon ni yi atawon a meji mi na de nu moto ama no ya let's go ara koko fe ro fun pe ha ha sugba ko se pada mo won tari e wonu oko bi se wonu oko ya ngbo da arin kan won pa no juda won pa juda si won fa so di loju yan ko mo bi ta won lo mo won ti gbe bajina tu si legbe o di rain era ko e je gbolowo oja ni mo fi ni ke kilo eyin onisi owo onisowo okan receive ko yen ni koda won da ko re won da ko se to nse wa very careful enikan lo link mi se nikan ti won fi ni ki npie ha o wa je mo pa o lo ba won travel ni hey ise mo de omo alase je looto wo de omo alase la bo la si ni bowo ti mo ni dogbo salaye fun yin nu bo lo ro alagba John se wa lo eje ndoke lohun kin po lowo oja apalara na leto ise lewa omoluabi mo pada bo
1: omo yin na ni o jani jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo magi chicken flavor si oya esi peli celery
2: s e l e r r i e salary
1: ah boda mi esi peso si peli no di salary oya lopin igbiyanju esi peli turmeric
3: t u r m e r I c turmeric
1: e kare pali ohun isebe magi chicken flavor kan fun yin
4: ohun isebe magi chicken flavor pelu eroja agbosa celery ati ata le pupa oluyi pada ayo
5: Dr. Scrap Recycle ati tamato di rong ba fun gbogbo eyin te fe tamato ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyikeyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay doti ladugbo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agbana fun yin te fe ta ke fi paro oko te to fi upgrade bo se car truck bus trailer ipoyo ki moto awon wa Dr. Scrap o ra lowo yin e kan si won 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and do won

ọmọ ìjọ ọlọrun gẹgẹ káàkiri àgbáńlá ayé pàápàá wa ta jọ lọ nínú ìrìn àjò àwẹ aláàdọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìta àpàkò rí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́bàtì dé poplax filling station ní wọ́ọ̀rọ̀dù ládojú kọjá jọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà ẹgbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tú, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E.
1: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre. Pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: ẹ̀fọ́ kan balẹ̀ o. Gbẹ̀ngà ó yàtọ̀ ti wà nítòsí ẹ lọ fọ́ kan balẹ̀. Bá mi tòó. Ẹ mọ́ fọ́. Ó sì máa lọ. Ṣùgbẹ́ ẹ mọ̀ pé jackpot ni tèní. Ntọ́ fanu a ya díẹ̀ lò nínú àkókò rẹ̀. Àjọ ń ṣe àjọ wà náà ni. Mo ti wà nílé agbára pẹ̀lú mi ń bi. A ya ló nú àkókò gbẹ̀ngà ó yàtọ̀. Iṣẹ́ ìlú àbí bó wọ́n ṣe wá pè ní iṣẹ́ ilé iṣẹ́ ni kò sí nàfẹ́sì sí. All right, jẹ́ bẹ́ẹ̀ lórí 50,000 naira. So, okay, so ti check ilé. Sí àkàn bẹ̀. Ilé ìwà ilé ni ọ̀yà jalè ilé. Jalò fóònù ilé. 070-070 ló bẹ̀rẹ̀. Ó parí pẹ̀lú 3948. Ta ló wà ń bẹ̀. 3948 lọ parí sí. Ta ló wà ń bẹ̀. Ká bẹ̀rẹ̀ lórí 50,000 naira. Ká fi síde. Ṣùgbọ́n àǹfààní yẹn sì ń lọ náà ni o. Ó kọ̀nẹ́ẹ̀tì. Ọlọ́run sí o.
1: Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ ẹ̀kaàrọ̀ o.
1: Ẹ̀kaàrọ̀.
0: A kú ojúmọ́ sà.
1: A kú ojúmọ́
0: sà. Ẹ̀mẹ̀ ẹnu ẹ̀. Ẹ dá yẹn mọ̀. Èyà orúkọ yín àtàdúgbò jẹ́ wa ìsà.
1: Ọ̀pẹ̀yẹmí Ibrahim Omi. Ìkìrè ni mo wà.
0: Ìkìrè.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà kò burú. Gbogbo àwọn ará Ìkìrè ń kọ́ o.
1: Ó wà ń bẹ̀.
0: Ọ̀dà àsìkò ìmọ̀ràn ọdún.
1: Ẹ̀dún nìyẹn o.
0: Ìgbà wo lẹ ti ń play káṣẹ?
1: Mo ti ń play ládìgbà tẹ ti lọ fẹ́ ka mo ti jẹ 200 gan.
0: Ok.
1: Ó bẹ̀ jẹ́ ọdún kan lónìí. Orí ti ìjẹ́ tí mo jẹ náà. Àkókò olóyàdá ẹ̀ náà ni. 27 mo wá gbà jọ yẹn.
0: 27 lẹ wá gbà. And today is 26. Ọlọ́fà o.
1: Bẹ́ẹ̀ bá lọ wo May 27 láti àyẹn. Tuesday ló máa jẹ́.
0: Èyà.
1: Inú bí.
0: Èyà.
1: Bẹ́ẹ̀ mo wá gbà.
0: Congratulations. 50,000 naira every worker. Every 50,000 naira every work. Kokere o. Bo se je niyan. Won ma pe yin, oda. Bo se je niyan. A lo sori 100,000 naira bayi. 100,000 naira. Orí 100,000 naira là ń lọ báyìí. 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. Ọwọ́ parí pẹ̀lú 63.

ẹ̀tọ́ akàn ni ó ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀nì pọ̀ ní ewére ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ akàn ni aládìílé yé ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo

jẹ́ lọ́bàgbọ́n pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹ̀fú ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọ́run ò ní jẹ́ kọ́kú máa lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ ó

0: ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé.
1: Ọdún bá láyé lè tó bá lọ ọdún ọdún.
0: Gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa lásìkò yìí.
1: Tó bá lọ ọdún ọdún.
0: Gbogbo ibi tẹ́ tó èyí tó ń fẹ́ dé. Gbogbo ibi tẹ́ ẹ ti ń gbádùn lé iṣẹ́ rédíò Lágelo FM 96.7. Ìkànnì alálàáfíà. Ẹja mọ̀ kí yín pé a kú ọdún. Barikade Sala.
1: Gbogbo
0: ẹ̀yin èèyàn tẹ́ ẹ ti sọ ẹran ọdún yín mọ́lẹ̀.
1: Ẹ kú ọdún o, ẹ kú.
0: Parọ́ Ọlọ́run kò ní já. Ẹ̀yin tẹ́ ẹ ti sọ̀rọ̀ ọdún mọ́lẹ̀ náà. Ẹ ṣàmọ ìmájìn pé ẹ ti sọ̀rọ̀ ọdún mọ́lẹ̀.
1: Ọdún bá ti dé tọmọ.
0: Bàbá fi rí ọ̀tún la ní ìsín ojú ti dá.
1: Ẹ̀rọ aṣọ́dún. Ayẹyẹ àjọ̀dún lọ́dọọdún yẹn máa lójọ́dún.
0: Ọdún bá ti bá ni láyé.

wọn sì ní fẹ́ nìkan kan ṣàwátì inú wa àwọn tí ń bẹ lórí àkétí àìsàn sọ pé ọlọ́run ti kọ orí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀dì ṣe tọdún yìí agbára ọlọ́run bá ṣe kò sí tọ́lọ́run lè ṣe gan ọlọ́run tó ni afẹ́fẹ́ ẹ̀rín pa mí àwọn kan pé rúmọ̀ káàkiri afẹ́fẹ́ kan kìíní kan ìbọdì ń sá káàkiri sá káàkiri mo tètè ń lọlé mò ń lọlé wá wo mo sì mirí ẹ dákun ibo latẹ́gùn ò dénà o torí atẹ́gùn ò sambódìjà pé atẹ́gùn ò ní fẹ́ ni o bá dénú ilé rẹ gan so fẹ́ tilẹ̀kùn yàrá rẹ ò ní sí wíńdò ni sátẹ́gùn ò ní fẹ́ débẹ̀ ni ọlọ́run tó ni atẹ́gùn gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí àkétí àìsàn yálà ẹ̀ ń bẹ ńlé yín ni abẹ́ ń bẹ lọsibítù tán ti ń play rédíò tó ń gbọ́ mi sí ohun tọ́lọ́run ò lè ṣe o ọlọ́run ní mú rírí kúrò nínú àìrí lóòótọ́ àwọn olóyìnbó ti ní nǹkan báyìí ní ṣẹlẹ̀ èyí tó bá ní ìgbàgbọ́ atẹ́gùn ti ń fẹ́ yìí yóò tu omi ara àti ẹ̀jẹ̀ ara yín yóò dá padà sí factory reset tó bá ní ìgbàgbọ́

0: Ọlọ́run ọba ló mọ̀.
1: Ìṣẹ̀ṣẹ̀ mọ gbogbo ọdún sáyé.
0: Omi ti ń bẹnu àgbọn.
1: Ọmọ títí fọgbọ́n oṣù.
0: Ó pẹ́pẹ́pẹ́ kó tó yá àwọn èèyàn. Àwọn scientific ló jẹ́ ká mọ̀ pé ó ké.
2: Ọmọ wá sí ilé.
0: Ó lè pe scientist sọ. Ẹ̀wọ̀n ní báyìí báyìí báyìí ni. Omi dẹnu àgbọn.
2: Kò
0: sẹ́ni tó yè. Ọ̀nà ara ọ̀nà yánú. Ẹ̀ńtọ́nà ọba ti yàn pé yóò ṣe ọ láǹfààní. Ẹni tí ó ṣe ọ lóore. Gbogbo ibikíbi tó bá wà yóò mọ rántí ni. Olórin àwọn èèyàn mi àmọ́ gbàgbé o. Lóòótọ́ mo fẹ́ fún Mr. Gbenga lówó. Kí ló dé tí mò ń gbàgbé ná? Kí ló dé tí mò ń gbàgbé ná? Pé another event yóò tún bọ owó tí mo fẹ́ fún Mr. Adeosun mo ti lò fẹ́ lómi. Owó yìí sì wà nígbà kan tó fẹ́ fún ọ. Gbogbo ẹni tí ó ṣe ọ lóore. Lásìkò tí ó yọ lásìkò tẹ ẹ ní ìdí ẹ. Torí ẹ ní ìdí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìdí ẹ ní. Pàápàá jùlọ ẹ̀yin èèyàn mi ẹlẹ́sìn Islam. Gbogbo ẹni tí ó ṣe yín láǹfààní. Gbogbo olóore yín. Bá a ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n mọ lókèètì yín ni o. Ṣé ẹ rá mi ṣe àbẹ́ rá mi ṣe. Gbogbo olóore mi. Ọlọ́run bá jẹ́ ń lókèètì mi lásìkò tó yẹ mí. Fún ìdí èyí káàṣì ẹ̀ àmú. Ṣé ẹ ti lọ play rẹ̀? Ṣé gbọ́ ohun tí mo sọ fún yín àbẹ́ gbọ́? Àbí jẹ́ ń ṣe báyìí ni? Ó dẹ̀ jẹ́ ń sáré flash yín ná. Ẹ jẹ́ ń flash yín kẹ́ mọ̀ pé tó yá káàṣì ẹ̀ ti dé. Ẹ jẹ́ ń flash yín kẹ́ lè mọ̀ pé káàṣì ẹ̀ lóbi ṣeré ṣeré báyìí bá ṣe ń bẹ lórí ètò yìí báyìí kẹ́ lè mọ̀. Ní ọkọ mú 50,000 naira àkọ́kọ́. Ètò yìí ní ṣe pẹ̀lú ìdílé. Lórúkọ gbogbo ẹ̀yin èèyàn. Ó jẹ́ pé òní gangan lọ́jọ́ ìbí yín kí.

Oluwabukola. Auntie Temi Oluwabukola.

ẹ mọ gbàgbé pé ètò ìbámi tó ní o kò tí sí nǹkan míì tá à ń ṣe lórí ètò ilé ilé là ń tò lórí ètò yìí ẹyùnbó ànábì tẹ́ ń gbọ́ bí wáyà ṣe ń dún ọ̀rọ̀ ìṣítítà mú wá lónìí ó ní í ṣe pẹ̀lú lọ́kọ láyà ẹ mọ̀ pé aṣọ ìgbàlà dá fúngbà

0: inu popo sisi odun leya la wa yi. Hello e kaaro.
1: E kaaro.
0: E kaaro sa oga mi oruko yin sa.
1: Mi o ma nton soro.
0: Oruko mi ni Gbenga. O yato lati Lagelu FM sa.
1: Okay sa, oruko mi ni Jogu Tani.
0: E play cash here.
1: Tani.
0: Igba o le play e.
1: Eni, o ti pa ga o. Abi bi odun meta ba lo se se.
0: Le tin play re, sugbon loni e sa mo pe e tu gbope, e ti igbari abi.
1: Ah. Mi igbari o.
0: 50,000 naira on le fi sewo bayi. 50,000 naira o ti cash here.
1: Alhamdulillah.
0: Adupe lowo Olorun odun ti dunnu. Odun ti dunnu. E seun. O si ku 50 kan. O si ku 100 to bi meta. Iwo na tete jara mo. *347*1004*2#. Eyin. Bẹ́ẹ̀ sì rí Ọlọ́run ọba o. Ọba àlá. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ń gbèkùn. Gbèkùn àwọn ajínigbé. Ó jẹ́ pé àwọn ẹbí wọn lásìkò yìí ipò tán bá wà á lè má jìnà. Kọ́lọ́ ọba kó wọnú ọlá ńlá rẹ̀. Kọ́lọ́ ọba já rí wọn. Bàbá wa rí wọn ká mọ̀ rí wọn pẹ̀lú ààbò ara. Ká rí wọn nínú ẹ̀mí.

0: Lagilu FM 96.7.
1: Academy.
2: Yes.
1: Mo fẹ dupẹ lọwọ yi pe ṣe gan se mu mi lọ si Pathfinder College.
2: Kilo le my dear.
1: Esi do wa e ka ti neko wa ti jade. Gbogbo ṣe mi patade ni mo pass.
2: Wow, irun yẹn lo le ke a je pe a ni lati mọ niyan o.
1: Yes daddy.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóoru. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ìlú ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Lẹ́tọ̀ ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
3: We are the best.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E.
6: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
9: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: What?

0: Cycle àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Stop ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade. Bó ṣe car, truck, bus, trailer. Ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé. Mọ́tò títà di rọrùn.
1: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọ́n ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inshallah.
4: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: iRecharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
4: Sharp like that.
5: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: SELARIE. Sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: TURMERIC. Turmeric.
7: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
11: Lagilu FM 96.7.
12: Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o, ọba yarabi. Tó ṣe wá dọ̀ọ́dún èyí.
13: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ọdún náà láwa yìí.
12: Yáṣẹ́ mi sí ọ̀bí
13: ọ̀. Kọ́lọ́hún sànù wa ń gbà náà.
12: Tún tó ń bọ̀.
13: Adúmbà ti ń dé báyìí.
12: Báwa láyọ̀.
9: ni aso o ti lo bebebe asetin ni abi nile ni abi nkan kan won te na o wa kun be
12: wa laye
9: ti won mo sa isun
12: ti ron bi olo
9: ti bi ose kan ni won ti fi agbo agbo ti mo bo kaakiri ladugbo bebebe
12: ya se mi si
9: a ti wa nile awon radio ni ki ba tu television wa se
12: o tin je mu won ma ya se mi
9: ati black and white ni ati color ti ton fi ora si
12: ti wa ju eda o baya
9: change gbogbo cutting gbogbo o ti mo lo awon ara ilu oki awon ara oki oye o ti wale

0: àdúrà àdúrà àdúgbò ti dùn
1: gbogbo wa
0: àwọn ará Èkó wọn ti dé àwọn ará Èkó ni mo ń wọ sòkò tó ń gbà yẹn
1: o jare
0: àwọn ará òkè ọya àwọn ọmọ wa mọ káàkiri àwọn ọmọ tá à ń bẹ ládùúgbò náà ra mọ yọjú ó ti dé ó ti dé àwọn ọ̀rẹ́ wa àgbà náà àní lè bá wọn sọ̀rọ̀
1: ọmọ
0: wò wọ́n lọ́ọ̀kan
1: ṣe púpọ̀
0: gàgà kan tó wá gbé kẹ̀kẹ́ wá àwọn àmọ́ yí kẹ̀kẹ́ compound wa wà dúró sórí fẹ́ǹsì ọdún ti dé náà nu ìjọ ní ìsìn kọ́ ṣé ẹgbàgbé ń pa káàṣì ẹ ẹni àkọ́kọ́ ti mú 50,000 naira ó ti fi láàánú ẹ̀yìn náà ló kù kẹ́ ẹ múra *347*1004*2#. Ẹ mọ́ lọ bẹ̀. Ọ̀rọ̀ ìṣítí tí mo fẹ́ mú wá fún yín lónìí. Ẹ jẹ́ ń pè ní pé ikún jọ̀gẹ̀dẹ̀ ikún rẹ̀dí. Ikún ò mọ̀ pé ohun tó dùn á máa pààyàn. Ọ̀tọ̀ ni ohun tí mo mú wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo fẹ́ ṣe tí mo pè lò pé à á lò lónìí. Ṣùgbọ́n ìyá kan pè mí lánàá.
1: Àwọn tí wọ́n bá ẹlẹ́ lọ.
0: Ìyá yìí wọ́n mọ̀ gbọ́ ní ìsìn torí pé mi ò fẹ́ play gbogbo voice note tán send sí mi. Fún ti ẹ̀ ní play kankan nù.
1: Wá yíjú ọkọ̀ lọ.
0: Ẹ ń fún ọkọ wọn láǹfààní kọ́ ló ń ba jẹ́ kọ́kọ́ wọn ó rí àtúnṣe ṣe.
1: Kò sí.
0: Àwọn ọkùnrin mo fẹ́ bá sọ̀rọ̀.
1: Ìwọ
0: tó bá ń bẹnu ilé tó ń bẹnu ilé tó ń bẹ pẹ̀lú ìyàwó rẹ lóòótọ́ ìyàwó rẹ bí ò bá rí ọkọ̀ lè jẹun bí ò bá rí ọkọ̀ lè ṣe nǹkan kan ṣùgbọ́n òun bẹ nbẹ ọlọ́run sì gbọ́wọ́ rẹ sókè.
1: Obìnrin ò pẹ́ mú wa ìlú ọkọ̀.
0: Ìwọ ló ń provide fún inú ilé. Ètí rí tẹ́ tú wá ń ṣe nǹkan tẹ́ tú wá fi ń lá wọn lójú. Ìyá ìbọn ṣe sọ̀rọ̀ wọn ní ọkọ àwọn lọ́bì kan ó sì fi fóònù rẹ̀ lẹ̀. Ó gbàgbé fóònù ẹlẹ́ẹ̀kejì sínú ilé ìgbà táwọn ó rí fóònù ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní ọjọ́ kan bẹ ọkọ àwọn ti sùn. Ó sùn tán ẹ mọ̀ pé àwọn èèyàn míì àmọ́ ṣe tọ́ pé ọwọ́ tí èèyàn bá ń pọ́ bá jẹ́ ti máa ń lọ́ọ̀kì fóònù ẹ̀. Bọ́wọ́ rẹ̀ bá ṣe sì lọ tẹ bí ọ̀sẹ̀ báyàn kan sọ̀rọ̀ láyé tó bá sọ̀rọ̀ láàsì ọwọ́ rẹ̀ wá tẹ ibi tán ti máa ń ṣe voice recording. Ibi máìkì yẹn bọ́wọ́ ẹ̀ bá fi lè tẹ látán báyìí pẹ́m. Ìbá jẹ́ pé bóyá 20 hours ni yóò mọ read lọ ni kódà bó sọ̀rọ̀. Fóònù ò sì ní lọ́ọ̀kì. Ìyá ìsáà rí ọkọ àwọn pé àkí ló ṣẹlẹ̀ ẹ̀ ti fóònù yín. According to sì mọ̀ páwọn obìnrin náà kò lè rí bẹ́ẹ̀. Káwọn ni àkáwọn tiẹ̀ mú fóònù fóònù ló tan náà. Ìgbà táwọn ó rí ṣe ni mẹ́sẹ̀jì pumping. Àti mẹ́sẹ̀jì ó wọlé ló bá di mẹ́sẹ̀jì obìnrin tó sẹ́ndì ìhòhò ara rẹ̀. Tojú-tojú ẹ̀ tí gbogbo ẹ̀ náà sẹ́ndì ẹ̀. Àwọn bá rí àwọn bá dákẹ́ àwọn bá sì rí nǹkan tó fi sèfù nọ́mbà náà àwọn ti sèfù ẹ̀ lẹ̀. Ọkọ bá lọ ńjọ kan ó bá gbàgbé fóònù lẹ̀ fóònù bá ríngì. Ló bá di pé ẹni ìní ń pe ọkọ rẹ̀. Ìyá ẹ̀ bá pè pé ẹ̀lò kí ló fẹ́ sọ ẹni tó ní fóònù ò sí nítòsí wá ní ẹ fún ẹni tó ní fóònù fóònù ẹ̀jà rẹ kí ló ń mú fóònù ẹni tó ní fóònù lọ́wọ́ fún. Mo ní kẹ́ ẹ sọ tẹ́ ẹ fẹ́ sọ ìyàwó ẹ̀ ní pẹ̀lẹ́ ìyàwó. Mo ní kó fẹ́ ẹni tó ní fóònù fóònù ẹ̀. Ẹ̀sìn mo obìnrin wọn ò lè kú lù báwọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ń fohùn ránṣẹ́ síra wọn nìyẹn lọ́tùn lósì lọ́tùn lósì. Eléyìí bá ní ẹ̀ tí yóò bá ṣe pé irú kárù wà ní ọkọ̀. Irú ló ń sẹ́ndì nude picture rẹ̀ ló ń sẹ́ndì ẹ̀sọ́kọ ọlọ́kọ̀ àti ẹ wá rí orí bó ṣe rí gan lójú òtí ẹ̀ tí ọ. Orí gbogbo ara rẹ̀ orí bó ṣe rí ló ń sẹ́ndì yẹn bá ní nude picture mi wo ni wo lè rí ìhòhò mi lọ́wọ́. Ó dàmọ̀ ní ìsìn. Ẹ sì mọ̀ pé ìyá ẹ ti sèfù nọ́mbà ẹ̀ sórí fóònù ẹ̀. Ó sì ti ó ti fọ́wọ́dù nǹkan tó rí lórí fóònù arábìnrin ó fọ́wọ́dù ẹ̀ sórí fóònù ẹ̀.
1: A ò sí nínú wa.
0: Ìyá ìbá sẹ́ndì inú pìtọ́ àlè ló bá sẹ́ndì ẹ̀ sí ṣó ti rí ara rẹ báyìí. Ó ń ṣe léyìí kó ń ròkè bóyá damage control bóyá ìyá yóò lè sá. Yóò lè bẹ̀rù. Ṣùgbọ́n to my own surprise.

0: ìyàwó àti àlè yìí wọ́n ti ní wọ́n ti ní ọ̀rọ̀ tán ti ń ta síra wọ́n ti mọ́ra wọn nu.
1: Káyọ̀ ni máa máa rí dá ọbẹ̀ ẹ̀sàmí àdúrà fi ń bọ̀ náà.
0: Ìyàwó ìtúlóhun ò tún sí nlé òun lọ lé ìlú àwọn lọ ṣe nǹkan.
1: Mo sọ ní mọ́tò.
0: Ibi tó ń travel dé ìgbà náà ni àlè yìí tún wá sílé àwọn ọkọ àwọn gbé àlè wálé òun sì ní ọmọ kékeré inú ilé o. Àlè sì bẹ̀rẹ̀ sí ya fídíò yàrá àwọn pé ṣe o yàrá rẹ sí gbogbo ya gbọ́ akitiyan bó ṣe rí o tiẹ̀ dọ́dọ̀ ọ̀bùn tiẹ̀ ní gbogbo yàrá rẹ bó ṣe rí àbí yàrá rẹ kọ́ lélẹ̀ ìwà àtọkọ rẹ tẹ̀ ń kóra yín káàkiri. Gbogbo ohun tó ń sọ ọkọ rẹ gan wọn ń wàá fẹ tán gan. Àlè tún wọnú ilé ó tún send fídíò yàrá wọn. Tún send ẹ̀ síyàwó. Òun mo fi ní pé ikún jọ gẹ̀dẹ̀ ikún rẹ̀ dí. O tún fi ọkọ. Ọkọ ò tún fi ìbákan náà. Ohun tọkọ ń sọ ni pé kí ló wá dénú fóònù mi ohun tó rí náà tó fẹ́ wá lòun rí. Lóòótọ́ a máa ń sọ pé ká mọ̀ tú fóònù ìyàwó ká mọ̀ tú fóònù ọkọ. Tàbá ni a mọ̀ tú torí ara wa la ṣe máa ń sọ kì í wá ṣe ìwọ tó lẹ́rìí ọkàn. Ìwọ tí ìyàwó ká ọ tàbí tọkọ ká ọ.
1: Gbogbo àwa sọ̀rọ̀.
0: Tó excuse tó lè fún ni wípé torí pé ó tú fóònù rẹ kí ló wá débẹ̀ ohun tó ń wá lórí ṣe bó ti rí nǹkan tó fẹ́ wá. Àánú irú ẹ̀yìn ẹ̀yàn bẹ́ẹ̀ ń ṣe mí. Àtìyàwó ni àtọkọ tí ń bá ń ṣe irú nǹkan báyìí. Ṣé ẹyin ó ti rí? Ẹyin ìgbà tó rí nǹkan. Tó yẹ kó o mọ̀ tú fóònù. Ẹ dákun inú bo ló wà nínú bíbélì àbí inú Al-Qur'an pé ká mọ̀ tú fóònù. Fóònù ò tiẹ̀ tí ì dé ńgbà náà. Ẹ dákun ìbọn náà kọ́ sí nínú òfin Nàìjíríà pé ọkọ o. Dáṣàná open your husband phone or your spouse phone. Advice la kan fún àwọn èèyàn lọ́tún ló sì pé tó bá fẹ́ tó bá fún fẹ́ràn ara rẹ mọ́ tú. Àbí tó bá ní sọ́kà àbísọ́bà mọ́ tú. Pé ìyàwó yín wá tú fóònù yín ó ní ẹ̀tọ́. Ó ní ráìtì àti lẹ́ftì àti tú. Pé ọkọ yín tú fóònù yín ó ní ráìtì àti lẹ́ftì àti tú. Tó bá ti wá tú tó ti rí pé òkété ti bọ́rù. Tó ti rí pé ó lẹ́nu ọ̀rọ̀ mọ́. Kí ló yẹ kó o ṣe? Ìyàwó rẹ tí kìí ṣe pé bóyá view once ni. Ìyàwó rẹ tẹ́ ẹjọ́ wà pa. Tẹ́ ẹjọ́ wà papọ̀ tẹ́ bímọ fúnra yín.

torí kò sí ni bàbá béèrè lọ́wọ́ àwọn tán lóbìnrin míì ń ta wọn ò ní nǹkan kan míì tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ tó sún àwọn sí ẹlòmíì yóò ní fún mental health wọn ni ẹlòmíì wọ́n ti báyàwó sọ̀rọ̀ wọ́n ti bẹ̀yàwó ìyàwó ò gbọ́ ṣùgbọ́n in as much tó ti kọjá 18 nǹkan tó bá wù ọ́ ni kó o ṣe wọ́n ń kọrin kan ń gbà kan pé ògógóró ló fowó rẹ ra kò kàn mí o ohun tó wù ẹ́ ló fowó ẹ̀ ha kò kàn mí o ohun tó bá wù ọ́ ló lè fira rẹ ṣe ṣùgbọ́n kí ló dé tí o bẹ̀rù ara rẹ kí ló dé tí òòrò tọjọ́ iwájú òòrò ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kí ló dé tó òòrò ná o sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ ìyàwó ká o ló yẹ kó o ṣèṣì bó yẹ kó o bẹ̀bẹ̀ kódà kó o tiẹ̀ dìnáì kó mọ̀jẹ̀ ó mọ̀ kó o dìnáì kanlẹ̀ ẹ̀rọ bò wọ́n tún fi kàn wọ́n wájú. àwọn eléyìí tó lẹ́bẹ̀rù ọlọ́run wọn lọ fẹjọ́ sùn. àwọn eléyìí tí wọn ò ní bẹ̀rù ọlọ́run ó dúró nú ẹ̀. ọkọ rẹ̀ ká o. ó ti rí ọ̀nà tó yẹ kó o bẹ̀bẹ̀. ẹ ṣe bó o ti rí ohun tó fẹ́ rí ló ti rí hùn. mo tójú ẹ fẹ rí tí mo fi pamọ fún ọ tó o fẹ rí òun náà ló ti rí nkí wá ló tún kù ó ti tán náà nù. torí pé o ti mọ̀ yín pé kò lè lọ ìwọ ló ń gbé ohun tó jù nínú ilé. ohun tó ń jẹ ń bẹ lọ́wọ́ ni nígbà tó bá yá tó bá rẹ̀ ọ́ bó o lo ṣe fẹ́ lo ìgbésí ayé rẹ tó kù ṣé o fẹ́ jẹ́ káyé rẹ ó ní happy ending. kí ló dé tẹ̀ ń wùwà bí ẹni tí ò lọ́la kí ló dé tẹ́ ẹ bẹ̀rù obìnrin.

0: irú obìnrin yóò ní sọ̀rọ̀ yóò mọ wọ ni kò lágbára àti ṣe nkankan wá dá wọn míì ní bí nkan burúkú bá sọ sí wọn lọ́kàn obìnrin yóò ti ṣetán ibi tó bá jẹ́ àlè ìta ni ó sì lè mọ̀ bó ṣe lè bóra fún bó ṣe lè ṣọ́ra fún ìyàwó rẹ nù lé bó ló ṣe fẹ́ ṣọ́ra fún ìyàwó rẹ ìṣùntàn ni ó mú wá tí ò lè rí mú wà ìwọ sì rí òrówó gbọdẹ ọlọ́ọ̀ni sọ lọ́wọ́ obìnrin àánú yín mọ̀ ṣe mí o bàbá ń bari gbogbo yín ẹ sì mọ̀ fọ́nu ta ẹ mọ̀ fọ́n bù ta ìyàwó mi mo fẹ́ ó ti ká mi kò sí ohun tí ò ṣe voice note yìí pọ̀ kì í ṣe ohun tí mo lè lò ṣùgbọ́n ẹ̀yin yòókù tirú ẹ̀ bá ń bẹ ẹ jọ ẹ ti ẹ̀ ṣàánú àwọn obìnrin ọ̀pọ̀ tó bá ní kó obìnrin lẹ̀ tí n kó obìnrin 15 lẹ̀ ó ṣùọ̀ fún mi wípé 13 wọn ò lè fi ogún ọkọ wọn gbárí pé ọkọ àwọn ò ṣàṣemọ́ṣe méjì péré ló lè ní àwọn trust ọkọ òun a ọkọ òun ò lè ṣe ṣùgbọ́n 13 wọn ò lè fi ogún ọkùnrin gbárí wípé ṣé kò lẹ́lòmíì ṣá ǹjẹ́ ẹ mọ̀ pé nínú 13 yìí gbogbo 13 yìí ó pọ́ sí ìwò kò yẹ kí wọn ò tí ì gba ọkọ wọn mú ṣekún báyìí wọn obìnrin ò gba ọkùnrin mú ṣekún kò gbọ́kọ rẹ̀ mú ṣùgbọ́n kò lè fògbọ́n ẹ̀ gbárí ìyín ó sì fi ẹ̀ torí pé kò fún ní trauma ṣùgbọ́n ẹ̀yin wá ń ṣe títí yín ẹ̀ tún wá ń fi ẹ̀rọ bu ẹ̀ ẹ̀tọ́ a mọ̀ dẹ àlè ẹ̀ mọ̀ dẹ síyàwó pé kó mọ̀ bù lórí ohun tẹ́ ẹ fẹ́ jẹ lójú àlè àlè ti rí pé ẹ wà responsible àlè ti rí pé ẹ wúlò àlè ti rí pé ẹ ní láárí kankan ó ti mọ̀ pé tó bá jó òun náà bẹ́ẹ̀ ṣe ṣe fóònù náà nu ó kàn fi yín káàkiri cruise ni ìgbà tó bá ṣeun tán tó bá jẹun tí ń jẹ tán lára yín yóò tún wá bòmí ìgbà lọ ẹyin ti ẹ̀mọ nǹkan kan ẹdẹbẹ rẹrin ẹ̀ka àti kúrò sínú yín dùn ẹ mọ̀jà mọ̀ sí báyìí mọ́ ẹjá kúrò lórí ilé ẹjá gba ìpè bíi mẹ́ta pé a tó wo ohun tí káàṣì ẹ̀ bá ń sọ ṣẹ́ ìgbàgbé pé ààyè káàṣì ẹ̀ la wà yìí hello hello ẹ káàárọ̀ hello tani bẹ́ẹ̀ wọn ò gbé 09123708675 hello ẹ káàárọ̀ orúkọ yín sà
1: orúkọ mi ni yẹyin adéròmú láti bí olúwa
0: à ń gbọ́ yín bàbá
1: ẹ kú iṣẹ́ fọlọ o
0: yes sir
1: ẹ pẹ́ sí tún sàwọn èsì ọlọ́mọ tuntun ẹ̀ tó
0: orú
1: àwọn ọkùnrin bẹ́ẹ̀ pọ̀ àti làákàyè ń da orú ọkùnrin bẹ́ẹ̀ láàmú ìyàwó tó ti fẹ́ sí ilé ó sáré fẹ́ ó ní kẹ̀kẹ́ tó rí láyẹ̀ kó tó gbé sí ilé tó tọ́wọ́ jẹ́ pé torí ohun tó jẹ́ níta ló wà fi ń pé àlè kọ́ máa useless ìyàwó lé ẹ ó ṣe useless ìyàwó lé ẹ ọmọ padà useless òun náà padà tó yé ni ẹ ọmọ padà tó náà gbẹ lé ni ẹ kọ́ rẹ̀ nígbà tí wọ́n bá lọ tó bá lẹ́ gbóró ní gbaratẹ́ nígbà tí wọ́n lẹ bá dé ìyàwó létí ọ̀dà iná òun náà ni wọ́n padà ajókòtì òun náà ni máa tọ́jú wọn kálukú pẹ̀lú ọ̀dọ̀ fún àti ọ̀rọ̀ inú ẹ̀ kó àwọn tó máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n padà kì í ṣe nǹkan rí
0: ìdí
1: kan tó bójúmọ́ kí wọ́n pẹ́gbìnrin bá ṣe lè sọ̀rọ̀ ẹlẹ́dà ẹ̀ yóò gbé níjà bóbáyá bókóbóyá ẹlẹ́dà obìnrin yẹn yóò gbé níjà pẹ̀lú gbogbo tí àlè ṣe àlè àwọn tó sì ṣe bẹ́ẹ̀ náà àlè náà kó òun náà máa ṣe yóò bá lọ́rin lẹ́sẹ̀gbèjì
0: yóò bá o hello hello wọn ò lo hello alaba
2: ẹwà kó ètò ìbájẹ lónìí ìbájẹ
0: olùkọ
2: mi ni alaba látò lónìí
0: yes
2: ẹrí gbogbo ẹtí wá sí bẹẹ kíru odun yẹn gbogbo àbẹrẹ ó dáhùn sí kọlọ ń wá lùkì gbogbo nǹkan dàbí lẹsàn ó ní kálukú lọ sí ẹ bẹẹ ni ẹ kó ètò ìbájẹ lónìí ìbájẹ.
0: ẹ ṣeun ẹ ṣeun. mo ti ní nọmba arákùnrin lọwọ ó yẹ ń pè yín lórí rédíò ni ṣùgbọn ò ní ṣe bẹẹ torí pé ó pọ́ sí ìwé kò jẹ́ pé ẹ̀yin nìkan gan kọ́ lẹ̀ ń ṣe irú ẹ̀ bẹ̀rù ọlọ́ọ̀ ẹja mọ́ ni ẹ̀ lọ́ ẹ̀ káàárọ̀
1: Ẹ dákítọ́ bá ṣe bá àwọn àtọkùnrin àtobìnrin méjèèjì kọ̀ sẹ́nì kankan tó wúlò mẹ́bàá nísìnyìn. Ní tí wọ́n ṣe mọ̀ mọ́gbọ́n kankan lọ́wọ́ àwọn gan náà wà náà ìpẹ́tọ̀ gbogbo orúkọ bá ń gan náà gan ìjà ọ̀bọ̀ ajá lórí tọmọ tòótí ọ̀hún náà bá náà nísìnyìn ni. Torí ní tí kálukú máa fojú rẹ̀ náà wọn mọ̀ wípé tí ọ̀dá ni o.
0: Tọ́ ẹ ṣeun bàbá mi.
1: Lukman látọ̀yọ̀ aláàfin.
0: Ẹ ṣeun ẹ ṣeun sá ẹ ṣeun látọ̀yọ̀ aláàfin ẹ ṣeun. Ta ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gba ìpẹ́yọ kan sí ká tó kúrò lórí ẹ̀ jẹ́ ń gba ìpẹ́yọ kan sí ká tó kúrò lórí ẹ̀.
3: Àwa dúpẹ́ lọ.
0: Hello.
1: Ẹ
0: káàárọ̀.
1: Àkọ́ ọjọ́.
0: Yes ma.
1: Ẹyin ọkùnrin kò dáa ẹ take time ẹ má máa ṣe má jẹ́ kẹ́sàn ké lórí àwọn ọmọ ẹ. Torí àwọn ọmọ ẹjọ́ torí ọlọ́run ẹ tẹ́ tẹ́ ẹja ṣáàrin gidi gan ṣe obìnrin yẹn sì tó bá fọ bẹ̀rẹ̀ ṣe tó bá fọ ju ṣe lè forget pẹ̀lú condition ẹ̀ tó bá ṣẹlẹ̀ tó wá ní ẹ obìnrin burú obìnrin le ẹ ṣọ́ra yẹn tẹ́ tẹ́ gbogbo ń sọ fún yín o ẹ ṣọ́ra yín o.
0: Ẹ má bínú lẹ́nẹ́ ẹ má bínú.
3: Afọ́rẹ́rẹ́bẹ̀ ó ti ń jẹ mọ̀ wọ́n má yáṣẹ́ mi sí.
0: Hello. Hello, ẹ káàárọ̀.
1: Ẹ kú ètò.
0: Yes, ma.
1: Ọlọ́run jẹ́ kó bàjẹ́.
0: Àmì.
1: Ẹ dúró ní bàjẹ́ lágbó ọlọ́run. Ó ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ èyí jẹ́ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Wọ́n dà kí wọ́n máa ro ti ọmọ. Ẹ jẹ́ àsopé jẹ́ àṣẹ láàrin kìíní kìíní á máa mọgbọ́n láti máa lò torí àwọn ọmọ. Ọlọ́run jẹ́ kó bàjẹ́ kó ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.

0: ayidu
1: sẹri tọlọrun ba n gba fun iwo okunrin mimọ se ti eko lóòótọ́ àwọn obìnrin kan mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ yín fún àwọn obìnrin míì mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti kọjá àyè wọn sẹ́rí tán kọjá àyè wọn ni ò wọ́n pọ̀ nífun ni o dandan kọ́ ni kò wá mọ̀ róòbù wọn kò tún mọ̀ fi hàn wọn. jẹ́ àwọn míì jẹ́ mọ̀ mọ̀ pé àdádì wa mi ò lè fògún wọn gbárí o obìnrin mi ò lè gbà gbé bíbélì báyìí pé àdádì wa bíbélì lélẹ̀ mo trust wọn ò ṣe rí obìnrin mi ò lè gbé alukuran torí dádì wa pé dádì wa kí ọkọ ní o lè gbé bíbélì kò fi búra fún mi irọ́ má jẹ́ kí n gbé bíbélì mo gbà ọ gbọ́ pé ò ṣe sáà mo wọrí má jẹ́ gbé bíbélì kò gbà gbọ́nu kò trust ẹ 100% o lè trust ẹ 80% ọmọ ìpínlẹ̀ kìíní ṣé kò wà ní ọkùnrin kọ́ ni ọkùnrin kọ́ ni tán sọ ohun kì í ṣe pé bóyá wọ́n fìlì ẹ̀ torí pé wọn ò rí ìjọ tó bá lè kó fìrí obìnrin kankan ó rí pé ilé ò gbóná ṣùgbọ́n torí pé kò rí òun kò lè fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wà sọ̀yà kò sì lè gbẹ̀rí ẹ̀ jẹ́ ìyẹn òun sì fi ẹ̀ wípé ẹ ṣe bó ti mọ̀ náà nu ìjọ tó bá ti mọ̀ kí ló dé tó wá ọ̀nà àti tù lójú àti bẹ̀bẹ̀ àti jẹ́ kó mọ̀ pé o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ́ sì mí gbọ́ òun lè kọ yín ní ohun tẹ́ ṣe sọ́ngbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ once thirty over 18 years ohun tó bá wùyìn lẹ́lẹ̀ fi lé ayé yín ṣe ṣùgbọ́n ẹ rántí pé àwọn wọ̀nyí ẹ̀jẹ̀ ní rọ̀n lára tàwọn náà ẹ mọ̀ wá wò wọ́n pé torí pé wọ́n wà fọ́nọ́rẹ́bù ẹ wá lè ṣe nǹkan tó wù yín pẹ̀lú wọn. ìyá ẹ̀ ní ìsìn aláboyún ni aláboyún mo oṣù mọ́mọ́ ọjọ́ ní tó jẹ́ pé ohun ẹ̀spẹ́ẹ̀tì kó lọ rọ bí anytime ni ní ìsìn báyìí ìgbà tí mo ti ẹ̀tú gbọ́ wọn lọ́kọ ìyìn tún ti bínú láti bí ọjọ́ mẹ́rin ní ìsìn kò súnlé lójú ara rẹ ìyàwó ṣe nǹkan tó dùn ọbùn orí kú ọkọ ó ti rọ̀ mọ́ ọbùn tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í kúkú wẹ̀ apẹ̀lẹ̀ lágbájá a ti bọ́ gbó mi ìwẹ̀ rẹ wá lọ wẹ̀ ọkọ òun sì kú ni òní wẹ̀ ní ìsìn láwọn pọ́kọ ń ṣẹ̀ṣẹ̀ kú ni tẹ́ pé fẹ̀kàn tẹ́lẹ̀ náà kì í wẹ̀ torí pé ìyàwó rẹ̀ wá ti ká ọ ti ká ọ pé o wà pẹ̀lú obìnrin míì ta o ti wá ní ọ̀dá sítì àti lè mọ sọ pé mo wà ń ta o mo kúkú ti mọ̀ nù. ẹ̀dọ́nà ṣé ai lẹ́rù pé àwọn obìnrin ti ń bẹ́ ńlé ai lẹ́ pé wọ́n ni. ó jẹ́ pé artificial ni. àná ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sì ṣe mí. ikun jọ gẹ̀dẹ̀ ikun rèdí òun sọ fún yín lọ́kàn ara yín ẹjọ́ ọmọ jẹ́ yín jẹ́ obìnrin mi ò ṣojú fún bẹ́ẹ̀ mi kàn kí o ṣẹlẹ̀ ń sọ ni ń tì ọ́ lóòótọ́ o ti bẹ̀bẹ̀ ìgbà tó o bẹ̀bẹ̀ ṣó o padà síbẹ̀ mọ́ múra sí jẹ́ ń lọ tajà.
2: Lagilu FM 96.7
3: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
4: SELARIE
3: sálárì bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ́sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè nípa bí eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
8: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
7: Ní ìhà kejì àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
8: Dembélé
7: àṣekágbá UEFA Champions League ti gbogbo aye reti re o lati ilu Budapest ṣugbọn yo han lori big screen mu mawuran gbangba ni ilu Ibadan Champions League Magic Night 2026 elekerindinlogun iriri wiwo bọọlu to tobi ju to si kun fun ayo ati idunnu iwo na ma je kan so fun eleyin o ya wa nipa iriri to po gan ba ti n gbo orin ote laarin awon ololufe bọọlu ere idaraya bi won se n soro sefe fipa itupale ere lati odo awon amoye to dara ju lori ifese won se bo se n lo ẹbun lorisirisi n be nle lati fi se faje saturday may 30 2026 ni o waye o ilẹkun yoo wa ni sise ni 3 p.m. iyen ni mo 21 ni ring road nbadan wa pẹlu ife re fun bọọlu Je Kafi Tobale Champions League Night 2026

pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́yì. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣẹ́ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́gbọ̀n ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier.

iṣẹ́ kan bẹ tí mo fẹ́ jẹ́. Arábìnrin kan bẹ tí wọ́n ní àbàwọ̀n kí.

ṣe fún tọjọ́ bí mo sì ní abá wọn dúpẹ́ dáadáa lọ́wọ́ rẹ̀ pé tó bọ́n ṣe ń tọ́jú wọn tọjọ́ ibẹ̀ ṣe pàtàkì ẹ̀sìn mọ̀ pé irú nǹkan báyìí inú mi a mọ̀ ọ̀dọ̀ etí mi a sì mọ̀ ń nà sí bí èèyàn bá ṣe nǹkan dáadáa

0: bóyá ẹja ṣe báyọ̀ ọ̀gá wa mechanic ń bẹ́ ń bí ọ̀gá mi ẹ̀ka àrọ̀ sà.
1: Ẹ̀ka àrọ̀ àtọ́kùn.
0: Yes.
1: Akójúmọ̀ tòní o.
0: Àwa nù ú o.
1: Mo kí gbogbo ìpínlẹ̀ àti gbogbo ìlú Ìbàdàn àti àwọn ìlú tó yí wa po. Waheed Ayọ̀dèjì ni orúkọ tèmi. Mo kí gbogbo wa pé akójúmọ̀ tòní àsìkò ọdún iléyà tó ń lọ lọ́wọ́ yìí. Èmi wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Nǹkan pàtàkì tí a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí a ò wá láti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ lónìí.
0: Ó yà.
1: A wá láti wá gbára wa ní ìmọ̀ràn lórí mọ́tò wa. Pápá jùlọ àwa tí a fẹ́ kú láti ìlú kan lọ sí lómi fún ọdún iléyà. Gbogbo wa ó rí pé lásìkò tá a wà yìí ètò ojú alákànfẹ́ ń sọ́rí. Gbogbo wa ń bá ká báyìí. Ọlọ́run á máa ṣọ́ gbogbo wa. Ẹ jẹ́ ká rí mọ̀ pé mọ́tò wa ó wà ní àlàáfíà tó péye. Pápá jùlọ àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ yẹ̀wò ká tó gbé mọ́tò wa sójú ọ̀nà. Bíi àwọn nǹkan wo làwọn nǹkan náà. Àwọn nǹkan pàtàkì ni pápá jùlọ àkọ́kọ́ ni ọ̀rọ̀ omi. Èyí tá a mọ̀ sí coolant tó wà nínú mọ́tò wa. A gbọ́dọ̀ rí pé ó wà ní ipò tó lálàáfíà tí kò dẹ̀ gbọ́dọ̀ máa jò níbì kankan. Àwọn nǹkan yìí ni nǹkan tá a gbọ́dọ̀ bójútó. Lẹ́yìn ẹ̀ ọ́ìlì mọ́tò wa a gbọ́dọ̀ rí pé ó wà ní ipò tó lálàáfíà. A dẹ̀ gbọ́dọ̀ rí pé bẹ́ẹ̀ náà ni transmission a gbọ́dọ̀ rí pé ọ́ìlì ẹ̀ wà ní àlàáfíà. Then àwọn tires tó wà lẹ́sẹ̀ mọ́tò wa a gbọ́dọ̀ rí pé kò ń ṣe tire tó ti expire àbí tire tí ó ti tó ti bend tó ti lọ. So a dẹ̀ gbọ́dọ̀ rí pé atẹ́gùn tó wà nínú tire mọ́tò wa ó gbọ́dọ̀ wà ní dédé òṣùwọ̀n tí ó yẹ kó wà. Tí wọ́n bá sọ fún wa pé tire mọ́tò wa o 35 psi ló yẹ kó wà nínú ẹ̀ kò yẹ ká lọ 45 lásìkò yìí fún ààbò tó péye fún àwa àti mọ́tò wa. Mọ́tò wa gbọ́dọ̀ takú. Àwa tá a bá ti wá rí mọ̀ pé a mọ àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́.
0: Kán
1: bá wa yẹ̀wò níwọ̀n bá gbà pé ní tó kù yìí kán yẹ̀wò mọ́tò tó bá tan check tàbí tó tan ABS tó lè track mọ́tò wa down lójú ọ̀nà tí yóò dá wàhálà lẹ̀. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kán bá wa scan ẹ̀ kán jẹ́ ká mọ ohun tó wà lórí ẹ̀. Bàbá dẹ̀ ti mọ̀ kán bá wa ṣàtúnṣe ẹ̀ ní wàràǹsesà ní wérewéré kó lè wà ní àlàáfíà. Tẹ́ ta bá gbé lójú ọ̀nà tá a fẹ́ rin ida 100 or 200 kilometer àbí ju bẹ́ẹ̀ lọ mọ́tò wa ò ní lè dúró sójú ọ̀nà. Ta bá ti rí èyíkéyìí iná tó bá tàn lójú aago mọ́tò wa ẹ jẹ́ ká gba ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ lọ.
0: Láti
1: bá wa yẹ̀ wò kán gbé scanner sí ẹ má jẹ́ ká ṣe trial and error. Ẹ jẹ́ ká scan mọ́tò wa kárí mọ́tò wa wà ní àlàáfíà tó péye ká tó gbé sí ojú ọ̀nà.
0: Àwọn èèyàn tán bá wá ń lọ lásìkò ìtorí pé àwọn èèyàn máa wò pé àsìkò ọdún ni èèyàn bíi mẹ́rin láwọn ń lọ ṣé overloading kéèyàn kó mẹ́rin wájú méjì síwájú mẹ́rin sẹ́yìn nínú mọ́tò ṣe ó lákùdé tó máa ń bámbá mú bọ́kọ̀.
1: Ó ní àkùdé irú nǹkan yóò wà advisable ṣé ẹ mọ̀ pé àwọn táà mọ́tò wa ó ti ní dèdè load tí kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbé. Tí a bá ti gbé ẹrù tó kọjá orí táyà wa sí orí táyà mọ́tò wa ó dènà kó affect durability táyà mọ́tò yẹn. Irú táyà yìí táà tí àlàáfíà ò tó tẹ̀tẹ́lẹ̀ ṣe ń pín pàápàá jùlọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ táyà táwọn èèyàn rà tó kúnbọ̀ táwọn sọ pé tó kúnbọ̀ yìí àlòkù tí wọ́n lòkù láwọn ìlú kan ni tí wọ́n ń tà fún wa. Tá a bá ti di ẹrù tó jorí ẹ̀ lórí dandan ni kó yọnu lójú ọ̀nà. So ara àwọn nǹkan wọ̀nyí ni nǹkan tí à ń pè wá sákèsì fún pé dédé ẹrù tí mọ́tò wa lè gbé
0: oníkárù
1: gbogbo wa la gbọ́dọ̀ mọ iye tons tí mọ́tò wa jẹ́ àti iye capacity ẹrù tó yẹ kó gbé àti iye èrò tó yẹ kó gbé. Gbogbo wa láti mọ̀ pé èrò kan níwájú èrò.
0: Èrò kan lẹ́yìn. Hello. Hello, ẹ káàárọ̀ sà. Wọ́n ti lọ. Ẹja mọ̀ sọ̀rọ̀
1: lọ́gbọ̀n. So gbogbo wa láti mọ̀ pé èèyàn kan níwájú pẹ̀lú àyè driver ní ẹ̀yìn ní àwọn ìlú tí wọ́n ti ń tẹ̀ lófin àti ìlànà èrò méjì pé ló máa wà lẹ́yìn káà. Ṣùgbọ́n Nàìjíríà ń bí wọ́n ti sọ di mẹ́ta.
0: Hello, ẹ káàárọ̀ sà. Yes sir. Happy birthday sir. Long life and prosperity. Ìgbà ọdún kan o. Ìwòye ọdún tó ń bọ̀ nínú àlàáfíà náà lẹ ti ṣe o tọmọtọmọ tayataya o. Agbára Ọlọ́run o èèyàn ọmọ ìjẹ̀bú alárẹ̀ kékeré ìjẹ̀bú owó ni o àgbà ìjẹ̀bú owó ni o. Agbára Ọlọ́run ẹ̀ kórè ẹ̀ kò gbogbo ẹ̀ wálé. Yes, sir. Bí mo ṣe sọ̀rọ̀ ṣe Mr. Hasan Rashid Alao ni mo ń bá sọ̀rọ̀ sir.
2: Bẹ́ẹ̀ni.
0: Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àgbáyé ló gbọ́ nítorí pé mo wà lórí rédíò ní Lágelú FM Nìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Everybody sì ń gbọ́ yín. Òun ni wọ́n fi ní akinyín kó ayẹyẹ oríkádún ọjọ́ ìbí yín lónìí. Kò sẹ́ni tó ní akinyín ju ìyàwó yín lọ Mrs. Hasan Ayoka Medinat. Àwọn ló ní àmọ́ kinyín o. Ti lágbára Ọlọ́run wọn ni a wá dúpẹ́ o pé ẹ ṣeun gan ni o ẹ kú ìtọ́jú wọn gbogbo gba o pé ipa yín ò ní kún o ẹ sì jèrè àwọn ẹ jèrè ọmọ o ẹ ṣeun gan ni thank you very much sir yes sir ó dáa ọ̀gá mi ó dáa sir thank you ẹ ṣe gan ọ̀gá mi ẹ sọ̀rọ̀ lọ mo fẹ́ pàmpàpìyà kí a máa bọ̀ kàn wá jókòó
1: kí àwọn àbọ̀lá pa bí kàn máa bọ̀
0: àmọ́ ẹ máa bọ̀ so ní ìsìn báyìí gbogbo àwọn èèyàn tán bá ń gbọ́ wa lásìkò yìí tán bá fẹ́ pé wọ́n fẹ́ ìmọ̀ràn wọlé lè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ń gbọ́ wa lásìkò yìí tán fẹ́ fọkàn wọn tán fẹ́ travel pẹ̀lú ọkọ̀ wọn.
1: Ìmọ̀ràn tí a lè gbà wọn náà ni pé kí kálukú wa ká lọ sí ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tí yóò bá wa yẹ mọ́tò wa wò pẹ̀lú kọ̀m̀pútà ẹ̀rọ ìgbàlódé láti mọ kọ̀ǹdíṣàn tí mọ́tò wa wà.
0: Ẹ ṣeun màmá ẹ káàárọ̀ ma.
3: Ẹ káàárọ̀ sá.
0: Orúkọ yín.
3: Orúkọ mi ni Adékọlá Rọmọkẹ́.
0: Kí ló gbé yín wá bí lónìí màmí.
3: Mo wá fún ìrànlọ́wọ́ ni lórí okòwò mi.
0: Lórí okòwò yín okòwò wo lẹ fẹ́ fi èlò náà lẹ wá gbà.
3: 50,000 naira.
0: Kí lẹ fẹ́ fi mọ̀ta.
3: Pop-off ni mo ń dé tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti tà á tipẹ́.
0: Kí ló dé.
3: Kò sí agbára kò sí owó láti fi rà.
0: Ṣùgbọ́n ní ìsìn kọ́.
3: Bá rọ
0: owó ọdún ti wà ta tá bá fi lówó lónìí gbà ọ lẹ bẹ̀rẹ̀ sí mọ̀ta.
3: Màá lọ rajà lónìí náà ni.
0: Lónìí.
3: Bẹ́ẹ̀ni.
0: Èló lọ yẹ fẹ́ wá gbà.
3: 50,000 naira.
0: Wọn ni ẹ fi sọdún o. Kristẹn ni yín àbí.
3: Bẹ́ẹ̀ni.
0: Oya Edupe lọ́wọ́ ilé ìjọsìn CAC Redemption of Glory tí wọ́n ń bẹ ní Amẹ́ríkà ní Rhode Island ní àfọyín 50,000 kan dúpẹ́ lọ́wọ́ wọn ni.
3: Mo dúpẹ́ lọ́wọ́ ilé ìjọsìn CAC.
0: Ẹ mọ̀ wọ̀rí.
3: Mo dúpẹ́ lọ́wọ́ ilé ìjọsìn CAC tí wọ́n ṣe oore ńlá bàtàbàtà fún wa.
0: Ẹ ṣeun.
3: Iye iṣẹ́ ìránṣẹ́ wọn kò ní já sásán o. Orúkọ Jésù wọn máa tẹ̀síwájú.
0: Ẹ ṣeun màámi ọjọ́ ti lọ. Ẹ máa lọ ta wọn wà fún yín. Ọ̀gá mi ẹ dákun ẹ bá ń fi nọ́mbà yín tàwọn èèyàn fẹ́ gba nọ́mbà yín.
1: Nọ́mbà tí ẹ máa pe Waheed Ayọ̀dèjì sí lẹ́yìn ètò yìí òun náà ni 081-68-300-451.
0: Ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí
1: o. Lẹ́ẹ̀kan sí 081-68-300-451. Ọdún Ayọ̀lá mọ̀ ṣe
0: o. Orúkọ yín sá o.
1: Orúkọ tèmi ni Waheed Ayọ̀dèjì. Mo kí gbogbo wa pé a kú ọdún o.
0: Ẹ ṣeun ẹ ṣeun.

0: ya no fi oro da ba duro
1: ki won le mo nle
0: gbegbe Gbenga yato lo se alajiribo
1: bo ba ti so olo fe jo da wa
0: Gbenga lo fi ejo da wa duro e mo binu eyin ara ile o tori ehe kebugi o mo bere pe kilo se re Gbenga kon rojo bo se pari program ni Gbenga kon joko o kon jo nu studio o kon rojo ni
1: o na si da lohun
0: emi o da lohun
1: ta se jona do kojo rojo kon ni o na le gbe na soke o na tun gbejo
0: e ko le ba gbejo n bo je pe amesin won ti se wo si pe o wa sise o le ma se be
1: ma na no su
0: lai awa ma ni e ko mi so o le gbe loju o awo
1: ngo tin se won si o
0: awo ran o le gbe leyin ko so pe reni ka pe eh anti mi e ki won
1: en to lu
0: se mi ran mo mi
1: en to lu kini kan e pe tin do
0: Kini won fe ti re se?
1: Ah, en ti ni gbo na.
0: Jo si fe lo ni.
1: O ni le, en si ni ilu e ni
0: se yi. So e ma binu si wa ni oro ta so, aki ni o. Ati de o. Gbenga yato ni, o doko sinu studio, wa lo wo ni jade, o wo ni jade. Yo lo wo fe to be.
1: E ma gbo ni mo to ba tin lo ni.
0: Se gbenga yato. To ba bi da ko tu para wa. Boya so ku, boya de ko de ka won ara ile. Yo mo yo je ke awon ara ile ko ma gbo ni
1: sida.
0: Gbenga lo da wa duro. Mi mo reason to fi le da wa duro be. To fi wa ba wa so oku oro.
1: Ngba ta koro yin da.
0: Eh, akoro yin da ni wa so oro baba re. Iwa ati baba re ajo gba yin ku ku lori.
1: Ya kan ru.
0: Se ho, wo so
1: ko. Mo ni asin 30 lo na fe mo.
0: Se baba re.
1: E do ngo na 30.
0: Eh, na fe mo bo se je.
1: On 30 le.
0: Be po, so phone yen. Guru gbaro ilagbe ka gbogbo bi ti e ba wa fun ti osan toni ni asale odukola.
1: Ah.
0: Ah, bo ni gboro. Iro ni o. Mo ti de ro gboro pe. Mo ja bo de gboro pe iku obi ta wa yi. Ibi re mi gbe ngba mo ti ri pe nkan ti digbo. Igboro ti daru. In lo bi ko. Mo ti ko gogo eru abi.
1: Baba mo ti keru de.
0: Mo ti keru de o.
1: Igboro ti mi ti o.
0: Omi o to.
1: Olorun seun.
0: Eh, eyin ti e ri owo re ran lodun. E ri owo re ran lodun to nbo. Obe oni se le o. Iwa to ba wa re ran. Mo jere lero gbe.
1: Mo mo le lomi. Mo jere lero.
0: The two what I have. I put a bomb inside. Bad luck.
1: Time ta wa. Ton ba gbe.
0: Ah, o ti pe. Oh, rero. I will call you. You will see.
1: Ola wo gbe na ni. Ola wo gbe.
0: Jola po lo won ran yan wa. Because I don't know the reason why.
1: So
0: fi de pe this time around de mo kiri ka gbere lero.
1: Amo ti ri paper ola won master kan na.
0: Eh.
1: Won to won bayi, won
0: fe se roje.
1: Wọ́n wá bí ẹran àgbò náà tí wọ́n wá jù náà
0: fẹ́ẹ́ ni. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé klọ́ọ̀bù wo náà wà kò lè jẹ́
1: Chelsea.
0: Wọ́n wọṣọ
1: pọ́ọ̀sì
0: gbé.
1: Wọ́n wá dúró báyìí. Wọ́n wá náà bẹ̀rẹ̀ àṣù
0: yìí. Àṣù.
1: Ẹran tàṣírí wọn, orí ẹran ń le.
0: Ẹran dùn bọ̀.
1: Ẹran ń le.
0: Tó bá jẹ́ ibi pé.
1: Ẹran ń lẹ́gbẹ́.
0: Ẹran ẹlẹgbẹ ni bẹẹsi ni òótọ ọrọ ni ohun tí agbára rẹ ò bá ká ọlọrun bá gbọ má ṣe ohun tí ọwọ rẹ ò tó má fi gọgọ fà á ṣe asna náà lòun náà ó ṣe wá jẹ tẹǹtàgì àwọn ẹyẹ
1: lẹni ó ṣe wá jọ àtẹnà bí wọn
0: jọra lẹyìn pé ẹnìkan ládùúgbò ló pé òun kó 200,000 dání òun ò rẹ́nu ra o. Bọ́ọ̀ bá rẹ́rìn rà lọ́rẹ̀ lọ́rẹ̀ òbúkọ mẹ́rin.
1: Ó nàwọ́ sí rúdà ni ẹran wá. Ǹjẹ́ o máa wò ó pé bẹ́ẹ̀ bá jágbe wáyé. Yóò mú jì wá.
0: Adúpẹ́ o tọdún wa tí ojú wa torí ọdún yìí. emi wa to so odun na ni o se odun to nbo lase letumare eh a ni baraye fowo ti o gbogbo eyin ti e nso odun e wa je ase odun ohun jeje e je ase jeje o jeje lo gba o
1: jeje lo gba
0: e je ase jeje
1: odun to nbo
0: o ko le to ba se jeje o le si odun to nbo pelu irorun sugba to ba ma se tale kan na ma je tale kan na o le wo ehe ngbo mi o ba tun erun odun
1: Papo
0: mo ne o ah ah o ni ni ah ah
1: ah ah ah ah ah ah
0: ah ah ah ah
1: ah ah ah
0: ah ah ah ah ah ah ah
1: ah
0: ah ah ah ah
1: yo tun biza o ru ni e ti gbo ba
0: tun mo kabiru yara ru
1: o se nda pa awon a mo won
0: ah
1: ja pa dan say this
0: wait
1: ba ko ti ja kan le sunday na
0: iro ni
1: ah mo wa nbe mo wa nbe
0: o wo soju e
1: o soju mi
0: gurugba royin re titi ayo akinsola loruko ti
1: martini salau loruko ti ni
0: so awon awe royin ojojumo lewa nigeria daily post wa punch wa oya gbe ku nbe
1: oya gbe ku
0: boya we
1: mo ko nba
0: moya gbe martini ku nbe
1: mo ti mo pe ta ba se pari bo ti e se
0: iru
1: bo je
0: iru
1: kan bi mi ru
0: iya iya lo didi na ni mo lo didi na ni I put it inside my room
1: I ni gba
0: you follow me or you don't
1: ayo kada o lo pa
0: iru abiola yali yali ni si so mo pe mo ti ri pe ugo eyan ni o fun ni
1: ko bi
0: koko o fo wa ni koko o gbo nkan
1: kan gbo nkan kan
0: ah ko de ye ko se be
1: ah ah oju be lo
0: ah iwo ta nko be fun ta ti gwa gwa fun ta nse toile toile fun eh o don wi do ge fun laye ko so du ni se ke bi wa joko tun ara ki ti le ku mo ri ni ke ta anso
1: anso o ya jado
0: dari posi akori to ko wa nbe martini
1: mo wa bi
0: atenu de ori pa e
1: ami ati won na
0: to
1: iroyin lo wa ka pe ni
0: o wa nu iroyin
1: ami azi
0: ini wa lo la o
1: ah o si bo ah
0: ini wa ini bo ka iroyin ne si to
1: eh ne si gidon ma
0: ini wa
1: o wa
0: so pe jo kin do
1: ere
0: edu mi
1: bo ni
0: eh iroyin o so ra lo dun ni ah Olorun ba yin se nu wo. Ijo Olorun.
1: Da ba ti pari bayi.
0: I will be inside.
1: Ke poya ti wa.
0: Me this tomorrow morning. I will pa. And
1: kala.
0: Po mo e ko tin je ha ka in the morning.
1: Aro ko na. Lo wa do words.
0: By 12. I bere yo ni royin.
1: O mo deliver.
0: Hello, Gwendy. Hello, Gwendy. You're in love.
1: Hello, Gwendy. Oh, my deliver.
0: Hello, deliver. What better? I want to set
1: you.
0: I want to set you, John.
1: I want to do furu
0: furu furu.
1: I want to pay.
0: That's a modi. Emma Ruba.
1: You poor. I
0: had me for an hour. It's a massy thing. I go back there, me. To. Wọ́n ní èyí kò dín ní èèyàn mẹ́rin ètí wọ́n dágbére fún ayé pé ó dìgbà òṣè yẹn ní ibì kan tí wọ́n ń pè ní dúgú nípínlẹ̀ kastina nígbàtí àwọn àwọn agbébọn tí wọ́n ya wọbẹ̀ bó láti wá sọ̀rọ̀ agbébọn àtàjìnigbé lórílẹ̀‐èdè yìí ṣàánú wọ ọlọ́run o ẹ rí i pé àwọn ìròyìn tí ó jẹ́ gudugbẹ̀ ìròyìn tí ìmọ̀ ń káyé èèyàn sókè ni ìdí nìyí táwọn fi máa ń fi ẹ̀rín pọ́ọ̀tì ẹ mọ́ gbé ní tí ò yẹ sọ́kàn o mọ́ lè rò torí pé òlówó lọ́wọ́ kó o lọ́ọ́ rè ṣe tí wọ́n yẹ sẹ́wọ́ sí ẹpọ́ wá lọ kó wá ṣe rán dáadáa kí wọ́n náà wá tẹ̀lé wọn ó léwu o ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí.
1: Ìpínlẹ̀ ti Rivers náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ tètè mi báyìí òun náà ló ń ṣe lálàyé síta láàyè pé ilé ẹjọ́ náà ni wọ́n ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ fún àwọn ìbejì kan ilé tí ó jẹ́ pé ìbejì ọ̀ràn náà làwọn jẹ́ wọn ni pẹ̀lú àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mìíràn látàrí bí wọ́n ṣe kó pa reverend kan ní ìpínlẹ̀ ti Rivers lọ kí ni reverend ṣe fún wọn ẹ mọ̀ gbọ́ lọ́sàn tò ní.
0: Wọ́n ní ọpọlọpọ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló kó ọmọ tuntun jòjò lókan yọ ọmọ kékeré. Wọ́n ní ọwọ́ wọn tún tẹ ikọ̀ ọlọ́kadà tó ń jiyàn gbé, ìyẹn ní ìpínlẹ̀ Yobe lọ́hùn-ún. Àwọn méjì ni wọ́n jẹ́ afurasí tí ọwọ́ tẹ̀. Ọ̀nà tí wọ́n wá tọwọ́ fi wá tẹ̀ wọ́n, àfi sùúrù ṣá ẹ mọ̀ gbọ̀.
1: Ìpínlẹ̀ ti Kẹ́bí bákan náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi ló ti ṣe lálàyé báyìí síta wípé àwọn ajínigbé òun náà wọ́n tún ti jí àwọn èèyàn mẹ́tàlá gbé ní ìpínlẹ̀ ti Kẹ́bí níjọba ìbílẹ̀ ti Danko Wàgásù. Kí ni wọ́n ṣe tí wọ́n fi jí wọn gbé? Àwọn wo ni wọ́n jí gbé? Ẹ mọ̀ gbọ́ tọ́ bá ti wà ní gbogbo.
0: Tó wọ́n ní ẹnìkan tó jẹ́ ìmọ̀ ń dáná oúnjẹ fún èèyàn ni. Ó bá mú ọ̀gá rẹ̀ tó gbà síṣẹ́. Ó pò kẹ́míkà pọ̀. Ó gbé fún un. Pé ẹ̀jẹ̀ yìí mọ̀. Ó dàbí pé kí èèyàn mú kiní ògbó. Ṣé o mọ̀ pé wọ́n máa ń gbìn? Kó wá rẹ̀ bí ẹ̀fọ́. Kó fẹ̀ gúsí sí. Kó wá gbé fún ọ̀gá rẹ̀ pé kó fi dẹsẹ̀ mú. Wọ́n ní ọwọ́ tí ṣé o mọ̀ pé ọwọ́ tẹ̀yàn bá fi sára tán.
1: O ti pò kẹ́míkà.
0: Nínú kó sùn kó dé ọjọ́ kẹta ni ó tó jí. Tàbí ó mọ̀ sí wọ́n kó mọ̀ sọ pé ẹ gbé mi padà sínú àjẹ́.
1: Ẹ
0: gbé mi.
1: Ìwọ ló wá mú ní.
0: Wọ́n ní gbà tó ṣe bẹ́ẹ̀ tọ̀ ló bá mú owó ọ̀gá rẹ̀ 1,150,000 naira ló bá gbé àtàwọn nǹkan míì. Ẹ wo ọwọ́ ti tẹ̀.
1: Ọwọ́ ti bá.
0: Yìnyín sọ fún ọ bẹ́ẹ̀ o bá ṣe ìṣekúṣe ní ìsìtọ́wọ́ ọlọ́pàá bá tẹ̀ ọ́ wọ́n mú ọ ni. Ọwọ́ ti tẹ̀ wọ́n ti mú.
1: Ará ń kan gáza o.
0: Má ní ọmọ jalè má jí nǹkan ní nǹkan gbà fọ́ lọ́run ntọ́lọ́run bá fún ọ di ó tẹ ọ lọ́rùn. Ìtẹ́lọ́rùn ni bàbá ẹ wá. Gbogbo nǹkan láyé ìbéèyàn ò bá ní ìtẹ́lọ́rùn nú ẹ bíi pé èèyàn ń ṣeré ọwọ́ ni. Ìtẹ́lọ́rùn ló dáa.
1: Orílẹ̀-èdè ti Ghana ló jẹ́ pé ìròyìn eléyìí tí ó gbé mi frẹ̀ tí mo sì balẹ̀ síbẹ̀. Wọ́n níbẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè ti Ghana ni ọwọ́ àwọn ti ba àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan. Eléyìí tó jẹ́ pé wọ́n sò pàpà pọ̀ láti mọ jalè. Aláwọn kan nù wọn mẹ́ta ògùn olóró. Àwọn wa láabi náà ṣàwọn wù lórílẹ̀-èdè ọ̀hún. Àwọn ní níbo.
0: Kì í ṣe lọ́dọ̀ wa
1: bí. Níbo ọ̀dọ̀ ilé ti mọ̀ ẹ́ṣà wọ́n jọ náà. Ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tó.
0: Wọ́n ti kó wọn.
1: Wọ́n ti kó wọn.
0: Ojú rẹ̀ ló ṣe.
1: Ọyún pépà ni. Wọ́n gbé jáde kò ṣàgbọ́ à ní pé ẹyin.
0: Nínú ìwé ìròyìn Daily Post àkòrí yìí tún wà ń bẹ̀ ṣó mọ̀ pé bí àwọn onímọ́tò ńlá tí wọ́n wa kọ̀ọ̀lá àjàgbé wọn tí wọ́n bá lè kọlu nǹkan wọ́n kọlu mọ́tò wọ́n ẹ̀wà wọn ti.
1: Wọ́n
0: rí mọ́ wọ́n kọ̀ bá mọ́tò ń bẹ̀ wọ́n ní rẹ̀ ní wa ọkọ̀ ṣé a rí eléyìí dẹ́rẹ́bà ọkọ̀ yìí ọwọ́ tẹ̀ ṣé a mọ tí wọ́n máa ń kọ́ sẹ́yìn eléyìí irú eléyìí tó yí bọ́ọ̀lẹ̀ ní mọ̀lẹ́tẹ́ ní òní wọn ò wá ní fi nǹkan dè mọ́lẹ̀ wọn ò ní fi nǹkan dè mọ́lẹ̀ bíyùn ṣe lọ yí gba bọ́ọ̀sì ọkàn ni kódà ó tún yí bá ẹnìkan tó ń jẹ́ oní pos gan ní bá fẹ́ máa ṣe ọkọ̀ bó ṣe sí ọkọ̀ báyìí tó fẹ́ họ náà ni ó lọ bí kankan ọwọ́ tẹ̀.
1: Alele ìròyìn eléyìí ló jẹ́ pé ó gbé mi pa tó sì gbé mi lọ sí ìpínlẹ̀ ti Taraba lọ́hùn-ún. Wọ́n ní pé pẹ̀lú àpapọ̀ iléeṣẹ́ ọmọ ológun ilé wa àti àwọn ọdẹ ìbílẹ̀ wọn ni wọ́n ti láǹfààní láti mú àwọn ajínigbé ilé ìtutù bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n sì lọ sí ibùba wọn tí wọ́n tún láǹfààní àti dá àwọn èèyàn kan sílẹ̀ ilé tí wọ́n ń bẹ lórí ìṣò ní ìpínlẹ̀ ti Taraba. Ẹ mọ̀ gbọ́ tó sọ tòní.
0: Tó àjọ elétò ààbò ara ẹni láìbòlú civil defence ni ọwọ́ ṣe kó wọ́n ti tẹ àwọn tí wọ́n jẹ́ ṣinkó méjì kan pẹ̀lú iléeṣẹ́ wọn níbo ló ti ṣẹlẹ̀ gan ní pàtó tí ọwọ́ fi tẹ̀ wọ́n kí ni wọ́n ṣe gan ṣe báyìí fẹ́ gbọ́ ìpínlẹ̀ Kaduna ni ẹ mọ̀ gbọ́ ní ṣiṣẹ́ ntẹ̀lé.
1: Ìròyìn eléyìí ló jẹ́ ìròyìn ayọ̀ tó jẹ́ ìròyìn ti múṣò eléyìí tí ọwọ́ mi bà. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìrànwọ́ ti àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n ní wọ́n ti láǹfààní láti dóòlà àwọn tí wọ́n ń bẹ ní àkàtà àwọn ajínigbé. Wọ́n ní àwọn ajínigbé kan wà tí wọ́n tún bà tí wọ́n mú sí wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbo ni wọ́n ti mú wọn? Apá abo ni wọ́n ti ń ṣọṣẹ́? Ẹ̀yin ṣe lè pẹ̀ síbẹ̀ ẹ gbọ́ lọ́sàn-án tó.
0: Tó bí ò ṣe ọjà lọ sí ọ̀dọ̀ Dolly Pop ká lọ wo ohun tó wà ń bẹ akú palẹ̀ mọ́ ọdún ọ̀la bò. Ṣé ẹran máa wà nílẹ̀ àbí ká mọ̀ wulẹ̀ ṣe rọra wa lẹ́nu o ti dele
1: o ti set
0: ah olodun ti seun bo ba je podo re na ni gbogbo re ti set ka ma bo ni irole abi osan abale ale ha lo ja lo jare

0: 7 to 2 hours with God. Pelu baba wa baba do AK-47. O ma waye lojo Friday May 29, Saturday May 30, at Sunday May 31 odun yi. Lori oke no more war, ilu apatere bana. On the 31 yen gege lojo tabi baba do AK-47. Eni ti Olorun lo ninu aye oni pojupo kakiri agbaye. O ye gbogbo eyan ja pade lori oke adua no more war. Ebi to ju popolopo eyan lo nja lo fe. Iwo na ma bo. Awon jan pe jan kan ran si Olorun alaye lo ma wa nbe. To e mo popolopo awon Olori emi. Lati wo road Ibadan. E wo mo to eji oku. Pate eji oku awon mo to apatere. Lori oke adua no more war. Fe kun rere alaye. Number si ni ke ma pe. 0903-393-3006. Tabi 0066481455.
1: Ìrìn àjò Umrah láti ṣàlékún Imani. Kálíbàjì ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo Mùsùlùmí tí kì í fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní Umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Allah ń bá wa tò. Tó ń gúnrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa Umrah pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makkah àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnnà sí Haram. Tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí Umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni Umrah lílọ.
2: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ látún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànran. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yingin. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

láyé. Pàjùlọ wa t'ajọ lọ nínú ìrìn àjò àwẹ̀ láàdọ́rùn ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta pàkó rí ẹni. Ìjọ kọ́ mi, àyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjọ kó wọn àyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Port Platte filling station ní Wọ́rọ̀dù.

0: Unicap 0902-520-2427. Olorun kankan leti re ja jo pade nebe.
1: Lagilu FM 96.7.
2: Gudugbe iroyin agbokogbon.
3: Bọ́lọ̀ sá se jẹ́ nìyẹn kálukú jókòó sọ́ra ni o sọ́ra rẹ lásìkò tá a wà yìí o kò síbi tọ́lọ́run ò sí ọlọ́run náà ní sí gbọ́ àdúrà ẹ̀dá yóò gbọ́ àdúrà ẹni kọ̀ọ̀kan wa o
4: lágbára
3: ọlọ́run ẹ wá jẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dí àfi ṣe ẹjá gbéra pẹ̀lú gudugbe ìròyìn fún ti ọ̀sán tòní iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù ni kò ṣe dúró wò wọ́n ní kò dín ní àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ etí àwọn agbébọn tí wọ́n ṣekú pa lásìkò tí wọ́n ya wọ ibì kan tí wọ́n ń pè ní dùgòl níjọba ìbílẹ̀ matazu nípínlẹ̀ katsina ìṣẹ̀lẹ̀ yìí náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ tí wọ́n sì gbé jáde lọ́jọ́ ajé monday yìí lánàá tako ọ̀rọ̀ kan tí àwọn èèyàn kan sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò èyí tó ń wáyé ní agbègbè yìí wọ́n ní níṣe ni àwọn agbébọn yìí tán ya wọ ìlú yìí o wọ́n ní wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yin ìbọn fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n dúró tí wọ́n dáwọ́ ìbọn dúró ìbọn ṣáà ń dún lákọlákọ ni ní àárọ̀ kùtù hàì lánàá wọ́n ní kálukú ò mọ̀ bi tó fẹ́ sá sí ẹni wà nù lé ò mọ̀ bí ó ṣe jáde àwọn tó wọ́n wà níta ò mọ̀ bi tí wọ́n ó sá lọ wọ́n ní ọwọ́ tí àwọn èèyàn tí wọ́n wà nù lé ń jáde ìbọn ni wọ́n ń pàdé lọ́nà ní palẹ̀ wọn mọ́ tó fi di pé bí èèyàn bíi mẹ́rin ló dágbére fún ayé yìí pé ó di gbòóṣe wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tí wọ́n sì dágbére fáyé pé ó di gbòóṣe nífọ̀nàfọ̀nṣu òun náà ni wọ́n ti lọ rèé sin wọ́n pẹ̀lú ìlànà ti ẹ̀sìn islam àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ni kò sí ẹnikẹ́ni tó lè ṣàlàyé bírú àwọn èèyàn ọ̀hún ṣe jẹ́ torí pé bí wọ́n ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ dání kò ṣeé gbé láti ya àwòrán wọn torí gbogbo wọn da nǹkan bojú ni káwọn èèyàn má bàa mọrú àwọn èèyàn tí wọ́n jẹ́ kí ọlọ́run ọba kó dákun kó gbà wá o lórí ìṣẹ̀lẹ̀ àwọn ajínigbé ìṣẹ̀lẹ̀ agbébọn àti ìṣẹ̀lẹ̀ àwọn aṣekúpani èyí tó wá gògò lórílẹ̀‐èdè wa nàìjíríà lásìkò tá a wà yìí o.
4: alele ìpínlẹ̀ ti kano òun náà ló jẹ́ pé ìròyìn ọ̀hún náà ló jẹ́ pé ó ti di gudugbẹ̀ fótòsọ ti tò ní o ibi tó ti ń ṣe lálàyé síta báyìí wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ ti kano ló jẹ́ pé ọwọ́ wọn ti ba àwọn afurasí kan eléyìí tó jẹ́ pé wọ́n bá òbítíbitì àwọn oògùn olóró lọ́wọ́ wọn lára àwọn oògùn olóró tán bá lọ́wọ́ wọn òun náà ni oògùn kan tí wọ́n pè ní tramadol àti oògùn kan pẹ̀lú tí wọ́n pè ní mamoxin moli àti wọ́n ni wọ́n tún bá cannabis sativa tí a mọ̀ sí ugbó lédè yorùbá wọn ni nígbà tí wọ́n kẹ́fìn wọn nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé wọ́n ń tọwọ́ bọ àwọn agbègbè kan látàrí àwọn iṣẹ́ ìwádìí ọ̀rìn kíniwín eléyìí tí wọ́n gùn lé ẹni tó wá jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe csp abdullahi haruna kiyawa náà ló sọ̀rọ̀ ọ̀hún fún ìwé ìròyìn ti daily post òní nígbà tí àwọn gùn lé iṣẹ́ ìwádìí tí àwọn ń ṣe ìtọpinpin òun náà ni ọwọ́ àwọn kọ́kọ́ ba àwọn afurasí méjì kan olórúkọ wọn náà ni abdulsalam muhammad àti mutala sanni eléyìí tó jẹ́ pé wọ́n ti ń bẹ ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí o òun ni wọ́n bá àpò ṣaka ni wọ́n fi dì í bíbà tí èèyàn bá di àpò ẹ̀wà ni wọ́n fi dì í tí wọ́n yí lẹ́nu wọ́n ní báko báyìí ni wọ́n fi dì í lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá o òun ni nígbà tí àwọn tù ni wọ́n ṣe é ní róòlù róòlù bíi ní táwọn ọmọdé
3: wọ́n yí
4: wọ́n yí ni wọ́n ní tó ṣe ṣeré náà yí ni wọ́n tún fi sẹ́lódé ìbùgbé làwọn ní kíni eléyìí wọ́n ní kọ́ṣẹ́ àwọn jẹ́jẹ́ o torí pé ní táwọn máa ń pín táwọn nù wọ́n ní wọ́n ti túnṣẹ́ pín láwọn ní ṣe o ó ti àtọ̀ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní òkè ntẹ́yìn ṣe rèé wọ́n wá ní kọ́ṣẹ́ àwọn jẹ́jẹ́ torí pé àwọn kan làwọn lọ máa ń gbé fún o ti wá ṣàlàyé báyìí pé àti àwọn tí wọ́n ń gbé fún wọn àti àwọn tí wọ́n ń gbé fún àwọn bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ ìwádìí ọ̀rìn kíniwín o ti wá ṣàlàyé báyìí pé àwọn tó bá jẹ́ pé nítorí wọ́n ń gbé lura rèé pé ẹjọ́ ẹ ṣe jẹ́jẹ́ torí pé níta ń gbé lura yìí tí orí bá kàn lọ yílẹ̀ kan náà kó mọ̀ jẹ́ pé ṣé ènì náà wọ́n fi dèyìn mọ́lẹ̀ bí ajá.
3: àfi sùúrù ṣáà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ní wọ́n ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ̀ o tí ọwọ́ ṣìkú wọ́n sì tẹ ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ john cosmos covey wọ́n ní ó lọ́wọ́ nínú ìwà ìgbìmọ̀pọ̀ dídálé onílé àti láti fi àwọn nǹkan eléyìí tó lè panilára sínú oúnjẹ gẹ́gẹ́ bí lílo àwọn oògùn olóró àti láti dí dúkìá ẹni gbé kódà ó ní í ṣe pẹ̀lú olè jíjà àti ìwà kọlọ kólóǹkígbe wọ́n ní ẹ̀sùn yìí pọ̀ gan etí wọ́n kóbò lọ́rùn ìyẹn John Cosmo Govie yìí o torí pé kìí ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà olúùlú lẹwa ìlú Àbújá nìsí ni ọwọ́ ti tẹ̀ ẹ́ nígbà tó láǹfààní àti máa ṣàlàyé ọ̀rọ̀ DSP Anthony Okun ó ṣàlàyé fún ikọ̀ oníròyìn wípé John Cosmo Govie yìí wọ́n ní orílẹ̀-èdè Cotonou nílùú ní Benin Republic òun ni ó ti kọ́ṣẹ́mọṣẹ́ lórí dídánú oúnjẹ fún àwọn èèyàn ó ní ó wá pàdé àpò pọ̀ pẹ̀lú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter àti Moses ẹni Peter àti Moses wọ́n ti na pápá bora wọ́n ní wọ́n bá ní kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹnìkan ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí ló bá sì gbéra pa òun àṣìṣẹ́ ńbẹ̀ nígbà tó dé orílẹ̀-èdè Nàìjíríà Peter àti Moses náà bá ba pàdé àpò pọ̀ pé ẹni táwọn ní kó wá máa dáná oúnjẹ fún àwọn fẹ́ gbà ni o àwọn sì fẹ́ gba nǹkan ní ọwọ́ rẹ̀ ó sì jẹ́ nìkan tó le tí ègbọ́ kì í gbà ìmá ni pé bó lòun ó sì ṣe máa ní lọ́ọ̀rẹ́ fọkàn rẹ báyìí ebò ń dáná oúnjẹ ó níbẹ̀ ni oúnjẹ tó ń dáhùn n tó fi sínú oúnjẹ òun rèé tó bá ti wá fi nǹkan tó dàbí n téèyàn ó mú tí ó sùn lọ funfunfun sí inú oúnjẹ òun tó jẹ́ pé yóò pẹ́ kó tọ̀ tó lè mọ ohun tó ń ṣe wọ́n ní lòun náà bá gbà ní ọwọ́ wọn ọpẹ́lọpẹ́ kámẹ́rà ti ń bẹ nínú ilé ló tú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló tú wọn fò ni wọ́n fi mọ̀ n ló bá dáná fún ọ̀gá rẹ̀ n bò dáná fún ọ̀gá rẹ̀ tán ìyẹn gbé oúnjẹ jẹ ó gbé sára wọ́n lẹ́yìn tó gbé sára wọ́n ní ojú rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní pòyì èèyàn ń jọ bíi mẹ́ẹ̀ẹ́dógún ní ojú rẹ̀ ń bí èèyàn ṣe ń jẹ bíi mẹ́rin ní di mẹ́fà ní di mẹ́ẹ̀ẹ́dógún bóyá bá sì ti ń di báhùn ohun tó àwọn òfẹ́ pajúdé pé òun ò fẹ́ mọ́ rí èrò púpọ̀ ní ojú òun mọ́ pípa dúdú tó pajúdé ọlọ́nu wọ́n ní tó bá kó owó rẹ̀ owó tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà àdóje ìyún owó káàṣì wọ́n ní aago ọwọ́ rẹ̀ tó jẹ́ tó ń lọ bíi ogún níye wọ́n ní wọ́n di gbogbo rẹ̀ kó wọ́n ní àwọn ohun èlò inú ilé wọ́n ní wọ́n wọlé tán bẹ̀rẹ̀ sí ní tu gbogbo ohun tó yẹ kí wọ́n tú láti dí gbogbo ohun tó yẹ ìyẹn ní gbagbá ládà o eléyìí tó ṣẹlẹ̀ o wọ́n ní ni nígbà tí ìyún jí lórí pé ilẹ̀ ti dá ọ̀nà bá ní àwọn wo ni wọ́n mú John Cosmo Govie wá sí orílẹ̀-èdè Nàìjíríà ló bá di Peter àti Moses wọ́n nígbà wọn ò débi tí Peter àti Moses wà wọ́n ní wọ́n ti na pápá bora àwọn méjèèjì ti sá lọ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí kíni tó ṣẹlẹ̀ gan wọ́n ní nígbà wọn wà Cosmos àti Govie wọ́n ní wọ́n bá ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ iPhone 17 tó jẹ́ ti ọ̀gá rẹ̀ wọ́n ní wọ́n bá ní àkàtà rẹ̀ àti tó lò ṣẹ́kù tó fi ṣe ọ̀gá rẹ̀ lọ́ṣẹ́ wọ́n ní wọ́n bá yẹn náà bẹ̀ wọ́n ní gbogbo rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ti kó gẹ́gẹ́ bí àwọn ẹ́síbíìtì pé ń ta bá rèé o tẹ̀lé John Cosmo Govie wọ́n ti kó tẹ̀lé lẹ́yìn o wọ́n ní ṣùgbọ́n àwọn tí ó kù tí wọ́n wá wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni owó ti tẹ̀ wọ́n o pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ èyí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti gùn lé báyìí o.
4: alele báyìí ìpínlẹ̀ ti rivers lọ́hùn-ún náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi náà ló ti di gudugbẹ o èyí tó jẹ́ pé ìwé ìròyìn ti punch náà ni ó gbé ìròyìn ọ̀hún tó sì jẹ́ pé nígbà tí ìròyìn ọ̀hún tó ta kọ́ sọ́jáde ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń wò báyìí tí wọ́n sì mú mi lójú pé kí ló dé kí ló fà á wọn ní ilé ẹjọ́ gíga lélẹ̀ tí ó fi ìdí kalẹ̀ sí port harcourt lọ́hùn-ún ni wọ́n ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ báyìí pé kí àwọn ìbejì kan àti àwọn márùn kan pé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí tí yóò fi bọ́ lára wọn kí ni wọ́n ṣe náà ni ìròyìn ọ̀hún ló ń béèrè tó wá ń ṣe lálàyé pé wọ́n ni wọ́n ní ń ṣe pẹ̀lú ikú kan eléyìí tó pa olùṣọ́ kan edwin dokubo harry eléyìí tó jẹ́ pé ohun bẹ̀ tó sì ń gbé ní agbègbè ti abalama lọ́hùn ní ìjọba àbílẹ̀ ti asaritoro ní ìpínlẹ̀ ọ̀hún kí ló ṣẹlẹ̀ kí ni reverend ṣe fún wọn tí wọ́n fi ṣekú pa o wọ́n ní àwọn ìbejì ọ̀hún ó náà ló jẹ́ pé wọ́n sò pàpàpọ̀ pẹ̀lú àwọn márùn kan eléyìí tó jẹ́ pé wọ́n sì di olùṣọ́ ọ̀hún gbé olùṣọ́ reverend edwin wọ́n ní wọ́n jígbé tí wọ́n sì jígbé lọ sínú igbó kan wọ́n ní wọ́n dè lójú wọ́n dè lọ́wọ́ nígbà tí wọ́n gbé dénú igbó ọ̀hún wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2013 òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé Reverend won lo si inu igbo ti Abalama lohun on ibi ti won tin ti oluso agutan ti sohun eni lerin ti o ti o raye temi ro gbe wahala on ti oluso agutan ti Reverend eni owo bo si da kemo lowo nu
3: egbe ma so
4: ana ba ni Reverend o mo ti da ke awon o ti ti gba
3: owo
4: Reverend bad market ni won so on ti ni won ti Reverend inu igbo pe e won awon tun lo gbe elomin ni tori won ni won se nduro pe ka se mo pe awon ara ajo ni wi pe o ya send money oni nko ju reverence ibe nti enu oni gba ti won ro pe ya o ti lo ni oni gba to ya ni ise iwadi lo ba bere si ni sele ise iwadi ni sele oni esi mo pa won lopa wa ta le sise won sise won bi ise ni oni nibe ni owo ti te awon obeji ohun ibeji ke ti bi tenikan ba ti en gbe soke e kenikan won lo ki mo se bayi mo se bayi o su gba won mejeji
3: ise kan na lo je wa
4: na ni kankan na ni
3: ko se ni ti o buke eyan ko le buke ti pe mo se bayi
4: o lo wa nu e ni won na mejeji bayi ngba ti won ko won de ile ejo nibi ti oni idajo de pray ti won ti ko won wa si waju re oni pelu awon esun ti won fi kan yin oni esun ohun bayi won ka le ni si mo ile ejo lekoko won ni esun papa po ikeji e wa ijinigbe e tun pa ayan e tun ni iban lala ise pe gba ase law unlawful possession of arm kidnapping conspiracy
3: won kojo
4: ati awon esun mi won ba fi ko won lorun oni se ni won wo pa
3: epo lomo de abibeji oro
4: ami ona wo abibeji oro lawon eleyi oni ni won wo won afo ko won lede oni la kokko ni o ko re ni precious jack opra oni kan je answer dick oni kan je Osaifo Bara Prince Madiko Phillips oni kan tun je George ikan je Sapere Fubara awon bejunu ikan je Fubara Osaki ikan je Sapere of Fubara oni kan tun je Fubara ala oni e nephew won ni ohun o tun ko ra won jo oni nigba to ya bayi ni undajo woke lo wole lo tun igo re se loni eyin wonyi eyin beji ati eyin marun yi ile ejo ti pa lase ipe ki won lo yegi fun won ititi emi
3: yo fi
4: bo leni won won nigba to soro yen to bayi se ni awon to wa le ejo won sun ese won bu sekun ya won ni
3: beji orun o ye kenin kan ti e mo so fe ni keji pe ise to hun si fe se mo se o iwa ti o da ni mo wu o e won si doruko mo gomina lara ko ye kori be o
4: won
3: kori be o
4: eni
3: ba bi omo eni ba bi mo ko to ni o asiko ta wa yo ba kini o o bi mo sto ni o bi mo re to ni o mo fun eyan laaye lati bo to tori to ba fun o la o ba fun awon eyan laaye lati bo to itokuto won bo to o o ya ja loke lo
5: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank nímọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
8: Ni Reliance Future Football Academy, sisetoju idagbasoke ebun awon agbabolu nise wa. Ko mo lori papa nikan o. A nko awon keko wa ba se nje akinkanju, omo luabi to ntepa mose pelu afojusun.
7: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
8: Ba se mu dagba soke ba awon odomode agbabolu. Be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
7: Admissions are now open. Training season runs from June 1st, 2023 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
8: Reliance Future Football Academy. Ipile awon ogun ojo nla.
9: Maria Made Maya Adebe Marasho Sara Pastor Shop Umbe ni Besibe Lobe Shon Sara
10: Bogbelegbe Jebe Tofe Masofo De Aria Tarata Moriwo Pastor Shop Nibagi Pastor Shop Alasora Yuwoyi Muyiloyi Biayoki Pastor Shop Abida Corporate Services Limited Bawulo Sefesi Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transas Materials Italian Swiss Wool Voil and Organza Material Bogbo Luji Lukari Southwest Nloma Pastor Shop Kulo loko tie to si loko le se tie labe ijoba alawo ma tin pe ro office re loruko pastor shop ni gbagi tuntun ma fe rugbabu kun koda eyun ni bara na e bere ona de pastor shop ke to raso ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba gbagoja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni pastor shop ni number C 136 128 and 140 green block pastor shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni pastor shop raso sanwo e pe nkan e olodun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
11: Dr. Scrap Recycle ati tamato di ronba fun gugu eyin te fe tamato ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyi ke yi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay do ti ladugo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agba na fun yin te fe ta ke fi paro oko ke tun fi upgrade bo se car Truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni @drscraprecycle. Dr. Scrap Recycle de moto ti ta di rorun.

0: rí kọ́lọ́run ọba láàánú gbogbo àwọn tó dàbí káyé pé ìwà ọ̀dájú tó pọ̀ lójú wọn púpọ̀ jù àgbẹ̀ náà wọ lára bá tó ń gùn lónìí kọ́lọ́run ọba kó sí wọn ní kó rọ̀ wọ́n. Torí gbogbo àwọn ìròyìn tí ẹ̀ka yìí ó ṣe díẹ̀ ẹ̀yin náà wo orí òyìnbó tó náà kó ìpòkùpò fún ọ̀gá ẹ̀ lóríṣiríṣi nínú gbé àgbẹ̀lẹ́yìn kọ́lọ́run ọba kó sí gbogbo wọn ní. A ti rí àwọn tó jẹ́ adarí wa tó gbé lórí wa yìí tí èèyàn bá rí ọmọ ní sùn tó ti sọ tó fowó ńlá sọ tí wọ́n máa gbìyànjú láti wá iṣẹ́ tó lóòótọ́ àwọn tó ṣe ṣe àwọn tí ò sì ní ìyà tó wò ní rú ṣùgbọ́n tí wọ́n máa ṣe gbìyànjú lórí rẹ̀ ìyẹn náà fún mi tí gbogbo nǹkan yẹn ti pọ̀ ní àárín ìlú gbogbo wa káàdì láfaradà ọlọ́run ọba lánàá àkóbá kó sáwọn irú ẹni bẹ́ẹ̀ náà ní àrùn aláàjì fẹ́yìn ni ẹ kú.
1: ẹ ṣeun ẹ ṣeun ẹ já gba ẹyọkan sí
2: lọ́wọ́ mọ̀ bá rẹ àwọn òṣìṣẹ́ aláàbò wa lọ́wọ́ bí àtúnyẹ wọn ṣe ń tún ìtàn mọ́ ọlọ́run bá pàtà wọn káwọn pàtàn gùn lé ní àfihàn lọ́wọ́ ọlọ́run sànù wa nàìjíríà ní bàjẹ́ o.
1: tó àwa ti rí débi tí ẹ̀lọ́ o.
3: kamu
1: ẹ̀lọ́
4: ẹ ká ṣọ́
1: ìyá ìgbẹ́ lowó wà.
4: oníbàjẹ́ fún yín àmọ́ ní bímọ ọ̀ràn àwọn ọmọ wo ní yàyàkuyà ìbejì wọ́n lọ ń ṣiṣẹ́ kan náà ikọ̀ wá kán dorí kodò kọ́ yẹ kíkọ́ dorí wọ́n náà lórí àmẹ́jì wá dorí kodò káàkọ́mọ́bọ̀ ní yàyàkuyà ká bá bímọ ká tọ́ wọn nígbà dìjà kó dìjà ká tọ́ wọn ká má la le alẹ́ náà nìyẹn ká tọ́ wọn sọ́nà tó tọ́ ìgbẹ̀yìn wa ò ní burú ojú ò ní tì wá ká gbà àwọn ọmọ wa ẹ ṣe ìgbẹ́ lowó wà ló ń sọ̀rọ̀.
1: tó kò jẹ́bi tá a rí mọ fún ti ọ̀sán tòní lórí ìròyìn tá a pè ní gudugbẹ ọ̀la náà ni kẹtúndé ká fi pàdé sí lórí ẹ̀dọ̀ kìíní dédé aago mẹ́jọ sí mẹ́sàn-án títí láyọ̀ akínṣọlá òun náà lorúkọ ti mẹ́ṣẹ́ tẹ̀ wá ń bẹ̀ fún wa.
3: a dúpẹ́ torí pé ẹ wà ń bẹ̀ fún wa kí títí bá ti kúrò lórí ìròyìn òun náà ni kí la rí gbọ́ yíwọ̀n gbọ́rẹ́ gbẹ́ pẹ̀lú gbẹ̀ngà láyọ̀lá ń yàtọ̀
1: níbo ni gbẹ̀ngà yóò ti mọ
3: ṣínà
1: aláyọ̀ kan ni
3: àti abẹ̀kẹ́ àti
1: owó náírà ṣé o mọ tó ń ṣe sá kí ló ẹ àbí kí n fún ọ ní ẹ mọ̀ pàdé ṣínà aláyọ̀ àti
3: abẹ̀kẹ́ martini salau ọmọbalẹ́ ọkọ tèmi ẹ ṣe tẹ̀ ń gbọ̀ wá.

0: se o ya kile nja te koko kile na ah aki gbogbo yi aku odun
1: eyi na bo de o gbogbo ibi ti
0: kini kini risi kini bayi ni
1: si niwon ba
0: ah kini bayi
1: agbara yin ba se gbe
0: eh
2: awon te ba le ran lowo
0: eh yi mi wa ko ye lo fe so yeda yeda yeda yeda yeda yeda I am down de fowo le o wo na ye
2: le o ti lo
0: ajilo
2: mo de
0: beni eje ka se daada abodun ti nbo oni baje fun wa
1: mo se
0: odun ayo lase
1: pe mo gbegbe aye bamu bamu ni mo yo
0: beni
1: pe bi npo me
0: beni beni ko da ko da ko da
1: owo to ni
0: olorun go fowo si beni
1: o fun e nitori aya re
0: yes ke
1: o fun e nitori awon omo re o fun e nitori awon ara adu re o fun e nitori awon ti ejo wa ninu e
0: beni
1: beni lo si se ye ko mo na owo
0: aye yi si tu wa re Alaji pe this life is rolling like a ball o.
1: Wallahi.
0: Sori.
1: O roll ju me lo.
0: Ogo. Sori to wa roll asado e to da bi pe boya.
1: Aye yin se.
0: O wa nle. O se yen. To wa tun roll.
1: Ah.
0: Awon to se dada si yen na tun wa dide si e. O mo ni. Ah. Olorun won je club ru ko mo kan wa mo ni. Ki piti piti aye ko mo ba wa.
1: Afi awon eyan se abo.
0: Beni.
1: Awon o se fun loni.
0: Awon
1: je mo pe bi awon obi won ba lagbara lati san. Awon omo won o gbagbe o. Asiko ti won o wa
0: se. Beni.
1: Se taya re o ti japa.
0: Be ah. Se pe won ranti.
1: Se pe ri.
0: Se pe ri. Se pe mo. Eh.
1: Iwo wa ranti ki lojo ori en gba na. Ohun na Olorun o ti pe ko mo.
0: Beni. Beni.
1: Yato si pe wa gba esan re nbi.
0: E
1: tun gba. Ni aluke amọ
0: bẹni o
1: leyin gan o lo si tobi
0: ko jake
1: e je ki a se on tuto laaye tuto ta mo mo pe gbogbo ipo kipo ta ba wa adanwo ni o adanwo ta si nso ti pe afuna je aya
0: bo
1: se mo se
0: ka wo bi o se se
1: aya ka wo bi o se se o na ni Olorun Elédùmarè oni je jebi
0: nitori
1: ore ti Olorun
0: ko
1: si aye ka yin e se dada e mo wa fi nte ni gba omi je loju enikan
0: beni o
1: kan ma fi ti won gbomi je loju eyan ni won fi mu omi je na
0: omi je inira to omi je tun porisirisi elomi won o sore fun yo ore ohun o kala ya de bi pe yo bu sekun omi je ayo niyan amo omi je inira ati ikanra e ma je ka fi nta ni fi gba loju awon eyan mi o ko ni baje fun gbogbo wa o ya eto kilari gba tun ti bere fun tosan toni o loruko Olorun oba oga agba loruko oba adebayo muritala akande mfr loruko awon ti won je loga loga ni ile ise wa titilayo akisha Olorun na si tun lo lootu eto yi awaki yin wipe kaabo sori eto kilari gbo fo lasade ajala loruko temi temi je emi labeke odun odun ire ma dun gbogbo de ma kan si lagba lowo Olorun oba
1: aki
0: aki gbogbo awon lojobi pẹ ku orire loni lagba lọwọ Olorun oba odun ayo lodun yo je fun yin ohun gbogbo ti o teyin lorun Olorun o mu kuro nu aye yin eyi to n teyin lorun Olorun oba yo je ko ma tesiwaju akifa time right now ba boko mi nu mo ki yin dada lagba Olorun oba e ma se opopolopo odun laye ninu idunnu ati idera amọ riri yin o pe wa nbe pelu wa
1: oluwa sina alayo ogo ede o formally so fa nuko temi je ala ni re ekun oko abeke mo ki si gbogbo bi tẹ̀sí láǹfààní láti máa gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé lónìí akùnmọ̀ra ọdún o
0: ọdún ni
1: inú ayọ̀ òun láti ṣe tí ìbọn ló jẹ́ òwúrẹ́dẹ bá
0: wa lẹ́yìn
1: ọdún àtún ní sunkún a
0: sì
1: ní mọ ìbànújẹ́
0: ìbàpọ̀ ọdún
1: tuntun eléyìí tí àwọn mùsùlùmí ń fojú wò náà kan èyí inú ayọ̀ gbogbo wa láti máa ṣe àti pé àwọn èèyàn tí wọ́n ń gàrà fà á ẹ ṣe gun àgùn sọ ní
0: o
1: wá délé láyọ̀ àti àlàáfíà ẹ jẹ́ àlọ́ òkè lọ́hùn ká mú iṣẹ́ jẹ́ tá a bá padà dé ìgbà ẹlẹ́mọ̀ nǹkan tá a tún fẹ́ rí gbọ́ lórí ètò kìlà rí gbọ́ lọ́sàn-án tòní.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Grand Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ̀ rírà nílé-iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor, Lama Plaza, tó ń bẹ lẹ́gbẹ́ First Bank, Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé-iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Ilé-iṣẹ́ JLK Empire ò ní ìròyìn. Ìlàlẹ̀.

0: sendiri.
1: Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o.
2: Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard attempted in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbá.

0: ke koko oro ti mo sa fe so lori gbugbe o ni pe ati ira wa ka to fe ra wa igba ti rin ajo ile bere mi ati enu lajo bere ko nse pa pin nikan to je la gata saarin wa yato so lohun to je ile ri wa ngba yen jo mu be ni ko ti ye mo be mo fi gbugbo nkan to dun e ninu ati to reti lowo olohun be pe ko je ka ka ma faye gba bo yi so yi laarin ara wa awon ahiso won ni won pe oye o ma n daarin oko ati iyawo ru ni emi o de fe kiri o sele so je ka ma gbe igbe aye ara wa gege bi okan to ye ka je gba pe orinu mi kemi naa gba pe mo rinu e ka jo gba pe a le jo se nkan ti a o jo fe yala loju ara wa abi leyin ara wa iye nikan la lafiya wa nu e o ko se mekanikan ma pe wa ma ba wa kini kan sele mi kan kini kan sele mi kan o ti ye jo ebe yen ni mo be
1: alani sugbon ta ba ni ka ma ka le ni leji leta lerin ebe yi a ma ti fe wo 2000
0: o le ma ri be ninu gbeyawo oko ati yawo ebe ran awon tan titi de yo fi dogbon ni eyan ma mere ni a le mo sera ni yoruba mo so beyan ba ja abi oyo e pari e ni tori ke tun le ri mi ja ni o ko le mo ko ri yoruba pe nta ba jaja kan ta la pari e mo ebo la ja mi abi oyo
1: pe ka sa ma ja lo ina ni
0: en ti won wa wi kon o ti won wi kon
1: okay
0: o fi aye ajosepo mi nle ni kiti e wa si bi ti wa to je pe ni iwe ta jo towo bo yi iwe kanrin kese ni o se bi wo na mo titi lai oni enikan oni bi to nlo iwo le lo ni no ni bi ti mo nlo abi tawon to bi wa ba lo iwo la fe gba de bi idi ni yen ti mo se nbe
1: okay
0: je ki a ko giri mo ro ara wa de nigbagbo to kun ninu mi emi na nigbagbo nu e mi o ro pe mo wa di e ni bi kankan ri be ni eni kankan o de le soro e lai da fun mi mo ti gbo ma so mo ti gbo ko se eni ti won n so ru awon oro meyen fun
1: be ni
0: abi o ye sugbon gbogbo alajo fi okan akin la fi mo gba ru awon oro yen ta si wa wo pe to bo le le seri bo le le seri ta mo na ta gbegba wa ni pe ki wa de sinu ile ki ma wa da ija lori pe mo gbo ahiso irande rara o iyin o da so idi te mi fi n so nkan ti mo n so niyen sugbon
1: oko mi alani o soro dada ta ba wa ni ka gbe bi a se ma n soro ninu ile ati awon nkan to ma n fa idi ija ati awon ẹni tí ó sábà máa ń fẹ́ jẹ̀bi nínú ọ̀rọ̀ ìjà ṣó mọ̀ pé tiẹ̀ pọ̀ gan bẹ̀.
0: ẹ sori ìdátọ́ náà ń dà wá ọkùnrin ó ti yẹ a lè má ṣẹ̀yìn ó sì mọ̀ pé ìgbà tá a ṣẹ̀yìn gan tó jẹ́ pé èyí lè ṣẹ̀wá kì í pẹ́ lẹ́nu ojúlówó ọkùnrin láti sọ pé má bínú aya mi àbí oyún náà ni máa ń fà á tó fi jẹ́ pé iye ìgbà tá a wá síwájú yín ta n si pẹ fun yin pe ke e fun rijin wa mo po ju todo yin lo ta sa lo bere ti le so pe baale mi mo binu ana awon won e po
1: ala ni se mi ki so be fun e
0: won na ma n gbiyanju le kokan so mo pe mi
1: ewo ni le kokan
0: so mo pe mi mo ko n gba bere so mo pe ko si sorry ninu dictionary e iwo na ranti abi mi ko ni so ta ba wa si lateyin wa titi di sin so mo pe temi ni poju mi ò fi tabuku ẹ ṣùgbọ́n mo ṣe máa ń rí nìyẹn.
1: ìdí ni wípé èmi ti mọ ibi tí a jọ ń lọ mo ti mọ ibi tí a jọ fi ẹnu kò sí mo dẹ̀ ti mọ nǹkan tí ó yẹ kó pé wa gẹ́gẹ́ bí ìdílé gbogbo ẹ̀ lèmi dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n wọ́n ń gbà mí wà kàn ṣáà mú gbogbo ẹ̀ bíi pé bóyá bó bá ṣàṣe rí kó rí ń gbà mí ó ní wa láyẹn ṣe máa ń pọ̀ ní gbogbo ìgbà yìí o tí mo bá ní kí n sọ̀rọ̀ jáde àlàní àwọn òwe yẹn ó mà ti sú èmi
0: kí ló fẹ́ sọ tí àjọmọ̀
1: eyi to ba mo so o le tinu mi moro ni
2: e se o ni nkan kan ta
1: ta le le iwo ma pe mi jare eyin o ki mo time teyin ma teyan ma npe eyan eyin o ki mo teyin teyan ba wa pelu oko eyan eyan ma pe pe pe ah ipe ki lo sele gan
2: se o ni nkan kan ti o ti en se
1: nkan ti mo wa fe so nkan ti mo wa fe so ninu oro yi ni wi pe
2: eh
1: wala yi o npo o so mo pe to ba je pe mi ni mo ma nse gbogboru awon nkan ti won se mo mo e alani tori po ti mo pe abeke yen ko si bi to le lo ohun wa le pe lawon omo abi kan lo fi nse gbogbo nkan to nse
2: o kin jade
1: so mo pe ojo kan ojo kan
2: abeke ohun jade
1: eh ojo e se bo mo wi pe mi o kin fun en wala ojo kan ti wa ti ore kan ma gbo ore kan bo da ta o tin so pe ah ipe alani n gbadun ni pe to ba je pe iyawo kan to ma ma fun ni soro lo fe ni pe gbogbo bo se ma nse yen pe ko le se be
0: bawo mo se nse
1: se kemi na ma fun en soro bi wo se ma n fe mi n soro o kin yo ada se mi sugbon o kin yo ese o kin yo igi sugbon sibe sibe na o ti ni awon igbese to ma n gbe ti wo na demo to ma ni mi lara gbogbo n to ba le gba ma fi lo elomi o
0: tawon eyan ba jo wo emi ati e gbogbo awon aye kokan na lo ni nibi ti won ti ma pada foro wa so pe lagbanja oni oka o ku ore re pelu oko to ni pelu aya to yan abi oyin eh opolopo na lo je pe prayer point ni iwo je fun won o le mi na je fun won nkan se ri loni ma je kare ra a le da tan ko sa da mo se ga
1: okay
0: bẹẹni we gan
1: o se ga
0: ka yan ju e
1: ko tan se sugbon nkan to ba le ko ba wa o ye ka ma yago fun o
0: ko si wala
1: ọkọ mi kò sí wàhálà tó máa ń sọ ni
0: láti
1: ìgbà tí mi ò ti lè mi ò tiẹ̀ lè kà tán kò sí wàhálà ni lẹ́yìn ìgbà yẹn dẹ̀rẹ̀ wàhálà ẹ̀dẹ̀sùn máa wà.
0: kò tiẹ̀ wà ní sí wàhálà nulẹ̀ lágbára ọlọ́run sórí àìnígbàgbọ́ ẹ mo ràn fi ìgbàgbọ́ bẹ́ mi rìn ni tí mo bá ti sọ̀rọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ìwọ náà rọ̀ mọ́ ọ̀rọ̀
1: ọkàn tiẹ̀ balẹ̀ lórí èmi ṣọ́kẹ́ ò balẹ̀ lórí mi.
0: n tó jẹ́ kọ́kàn mi balẹ̀ náà ni pé mo nígbàgbọ́ náà ẹ̀ kí ló dé tí wọ́n fi ìgbàgbọ́ ẹ̀ rọ̀ mọ́ èmi náà pé tèmi ni.
1: kò sí wàhálà. ok.
0: tó parí.
1: o ti tán.
0: o sì ń gbójú òkè o.
1: wo ọkọ mi kọkọ fi mí lẹ̀ báyìí ná.
0: tó bá ń tó tí inú ẹ̀ bá
1: ń báyìí fi mí sílẹ̀ báyìí ná.
0: ojúlójú ló máa ń wò mí kò ń ṣe eléyìí tó máa ń gbójú sí ẹgbẹ́ kan.
1: kò tiẹ̀ sí wàhálà náà honestly kò sí wàhálà.
0: tó o sì ń fọwọ́ ra wájú
1: mi kò sí wàhálà
0: mi ọ̀rọ̀ ẹ̀ sì ń fọ ẹ lórí.
1: no àná emma ti gbà.
0: abẹ́kẹ́ sórí kinní kan wà tí o kì mọ́ èmi náà dẹ̀ rí sọ́ra méjèèjì a lè bára wa jà pé. ẹ pé tí o bá jẹ́ mi náà ni mò ń bínú nìṣe nígbà tí o wà pé wákàtí kan mo ti ń dalẹ̀ rú kò sì lè rí náà ni kò lè yanjú ẹ ìwọ náà mọ jẹ kínní ọpẹ jù títí mi bá jẹ wákàtí kan jẹ tí ọmọ ọjọ gbọn ṣẹjú ẹ kò mọ yanjú bí ṣe yanjú yẹn ẹ.
1: àwọn nǹkan tẹ̀mí ò lè ṣe fún ẹ tó máa ṣe fún mi yẹn náà ni.
0: má bínú
1: kò sí wàhálà
0: ó bẹ ti tán báyà mi.
1: ó ti tán
0: abẹ́kẹ́bẹ́kẹ́ ó mọ̀ pé ẹ̀rù àwọn oúnjẹ tó bá ń gbé fún mi yẹn nígbà tó bá ń bínú máa ń bẹ̀ mí gan ìrírí ni o.
1: kí ló dé tó máa ń tẹnu mọ́ gbogbo irú àwọn ọ̀rọ̀ báyìí náà. ọkẹ ò da ló ń jẹ bẹẹ ọkẹ ò da ló ń jẹ bẹẹ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. ẹ̀rù máa ń bà wọ fún àwọn oúnjẹ tẹ́mi máa ń gbé fún ẹ ṣé pé máa fi nǹkan sí ni àbí kí ni ìtumọ̀
0: yẹn.
1: ọkẹ ò da
0: mi ò ti sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn.
1: torí gbogbo ìgbà ló máa ń sọ.
0: o lè gbé òkèlè yẹn lọ́wọ́ báyìí ni màá máa rò yóò dàbí gbà téèyàn fẹ́ gbọ́jọ́ ọkú ẹ ni.
1: torí pé wọn náà mọ tó ṣe tí ò da ni. ṣé mi máa ń jákèjà
0: wà ní kókó bàbá bínú.
1: o ti dààmú ti bọ́. ó da.
0: nígbà ọdún bá ti ẹ̀kọ́ ládé yàn bá ń bínú ṣé yàn bá ń dé yàn ṣe.
1: bẹ́ẹ̀ ni o.
0: ẹ gbọ́dọ̀ gbé já wọnú ọdún tó.
1: rárá kò da. kò da rárá kò sí já.
3: at West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
5: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
6: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ní Dèní Fọ̀lá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
4: Alhaji Àyàfọlọ́run, ó dé.

0: abẹ́kẹ́ bíjà bá parí tí mo jọ́kọ̀ àtayọ́ mọ̀ pé ìjà parí
1: òun
0: náà ni ajarun pálura ẹni run mo sáré wo di kuku wo di kakaka náà ni látàárọ̀
1: àlá ní adé
0: túraká bí o ṣe
1: gẹ́gẹ́ ìwọ ti ẹ̀ tó bá ṣàti ẹ̀ ti rí yẹn báyìí ò bá máa ròúnjẹ mo tẹ̀ lọ́rùn gbà mí kí ni nǹkan tó wà ń bẹ̀ wàá farabalẹ̀ fún mi ni o tó mọ̀ pé ó gbé mi láyé ọkàn sókè gan wàá farabalẹ̀ fún mi tó
0: ó túmọ̀ lè pé inú ẹ̀ ò yọ
1: rárá kì í ṣe pé inú mi ò yọ ṣùgbọ́n wàá farabalẹ̀ àwọn nǹkan kan wà tí mo fẹ́ ká gbégbèsẹ̀ lé lórí
0: ìgbésẹ̀ kí
1: farabalẹ̀
0: mọ́mọ́ jọ ìyàwó ilé ẹnìkan tó jẹ́ pé ìwọ ọkọ bá ń kanlẹ̀kùn ní mọ̀ pé ṣe mọ̀ pé mo bèrè kimur tuntun mo bèrè àbáyà tuntun jọ sí ṣe mọ̀ pé mo fẹ́ ra wig tuntun ṣe mọ̀ pé aṣàkọ list yẹn tó máa gùn gan tọkọ ò bá rí owó yẹn kó pé lọ́jọ́ yẹn kó sẹ́ndẹ̀ sí
1: ọkọ ò ní wọlé ó ní láti jẹ́ pé ọkọ yẹn náà bóyá ọkọ ni kì í ṣe ọkọ
0: gidi ni
1: ṣé wọ́n bá wọn dé bẹ́ẹ̀
0: ṣùgbọ́n ó mọ fẹ́ gbẹbọ
1: ṣé wọ́n bá wọn dé bẹ́ẹ̀ ṣé ń tọkọ ẹ̀ ṣé ń tọkọ ẹ̀ ṣé ń tọkọ ṣé ń tọkọ ń sọ ni o fẹ́
0: tà so wárin tí ọba ṣẹlẹ̀ nù lé ìtẹ́lẹ̀ wọ́n jẹ́ àfi lọ́lẹ̀ wọ́n jẹ́ àfi bíbí
1: ìlọkúlọ̀
0: lọ́lẹ̀ nù lé yìí
1: mo ti gbọ́ ẹ̀ gbogbo ohun tó bá fẹ́ àbẹ̀kẹ́ náà ti wà lẹ̀ ṣùgbọ́n mo ní àwọn ìgbésẹ̀ kan tí mo fẹ́ ká gbé o
0: ìyẹn lẹ́yìn àbá parí ọ̀ràn yìí
1: jẹwọ aṣọ àti ẹjẹ ṣe bó tiẹ yẹ kó jẹ kí n sọrọ
0: ìṣẹjú mélòó láì yí
1: a ní o tiẹ jẹ kí owó náà
0: máa
1: farabalẹ jẹ kí tiẹ máa
0: là
1: jẹ kí tiẹ máa
0: là
1: máa gbọ́ nkankan lọ́ba yẹ ká ti jẹ náà máa farabalẹ
0: ọkùnrin nìkan ló lè ṣàlàyé irú eléyìí
1: irú eléyìí wo
0: láti jó ti ń bínú tó ṣe kán tá a dígbọ́n nínú eléyìí ọkùnrin nìkan ló lè yé bí ṣe ń ṣe mí báyìí
1: ẹ ṣe tún gbọdọ jẹ ti eléyìí náà tẹ bá jẹ gbogbo ẹ káàkiri náà
0: wo ni ọrọ kini ọrọ asọbajẹ
1: dáwọn ọmọ mi wà bá sọ mọ nìyẹn tiẹ jẹ ká tẹjọ sọrọ mi fẹ kó dariwo mi tẹfẹ káwọn ọmọ yẹn gbọ ní yàrá bí tọwọ àpè bóyá nkankan bá máa gbọ mo máa ní nkankan lọkàn tí mo máa fẹ ká máa ṣe
0: kí ni nkan yẹn jèrè.
1: mo fẹ kí èmi àti ẹ kájọ lọ ṣe test.
0: test. test. kò sí ìyẹn mi o ìgbà táwọn school ni wọ́n ṣe test last.
1: HIV test.
0: HIV test. kí ni ká fi yẹn ṣe. HIV test.
1: gbogbo nǹkan ṣe rí náà náà.
0: ṣé a fẹ́ lọ lu ọba ni àbí èmi àti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó.
1: bí oṣù bíi mẹ́fà mẹ́fà gan náà mà ní ká máa ṣe. ṣó dẹ̀ mọ̀ pé ìgbà míì tí mo bá dẹ̀ pẹ́ ń gbà mí pé ó yá o tí ẹja lọ ṣe kí ni wà ní ara ìwé ò tí ẹ ṣe
0: ìwé ò ṣe test láyé mi sórí tí ọba ti kọ̀ọ̀rọ̀ pé a ṣe test àwọn retí result ló jẹ́ máa ṣàlàyé àwọn kankan tó máa ń ṣẹlẹ̀ fún ẹ tí ò yẹ báyìí dọ̀rọ̀ pé a ṣe test a retí result ẹni mi ò gbé.
1: kí ló dé.
0: ìsinlọrun ló bẹ̀rẹ̀ sí gùn.
1: kí ló gùn
0: fún
1: pé kí ni.
0: àkọ́kọ́ nu wá wo ìmí.
1: ìwọ gan ò nígbàgbọ́ nù ààrẹ o
0: ọ̀rọ̀ àìní gbàgbọ́
1: torí ìwọ ọmọ máa sọ pé kéèyàn máa nígbàgbọ́
0: kò sígbà tó lọ ṣe tẹ́sítì tí wọn ò ní rí nǹkan kan
1: ìrọ̀
0: èyí tí wọn ń sọ nísìnyí kọ́ níbẹ̀rù
1: ìrọ̀
0: àbí òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ lélẹ̀ tó jẹ́ pé nǹkan tí ń ṣe wọn tí wọ́n ra ń dọ́gbọ́n sí lára gan táwọn gan òwulẹ̀ mọ orúkọ tí jẹ́ àbí òye kíní yẹn ó wà ń bẹ̀ kò ní lè pa wọ́n torí pé wọn ò mú ọkọ rẹ̀ tí wọ́n bá mú ọkọ rẹ̀ báyìí pé wọ́n pé kíní kan ní ṣe ní ẹ̀dọ́ ntí ó kọ̀kọ́ ìrònú ntí ó kọ̀kọ́ panu
1: wà máa gbọ́
0: àbí ìdínú tẹ́ mi ṣe test
1: mi
0: ṣe test mi ò dẹ̀ ṣe test lẹ́yìn tí ó mọ̀ pé mo sọ ń jọ sí pé eléyìí tá a ṣe nígbà tá a fẹ́ ṣe ìgbéyàwó pé lẹ́yìn rẹ̀ ká mọ̀ rí mọ́ eré ló rò pé mo ká mọ̀ pàdé mọ́ o ní láàbù yìí
1: kí lè dé
0: èyí tó burú jù ni pé wọ́n fi abẹ́rẹ́ ni wọ́n kìbọ̀ mí níka
1: wọ́n ṣe bẹ́yẹn mọ́
0: ṣẹ̀wù báyìí ló ṣe
1: wọ́n ṣe bẹ́yẹn mọ́ ọ̀nà tó rọrùn ni
0: wọ́n fi ń gbà ọ̀nà wo ló gbà rọrùn tí ẹjọ́ ìjáde lára èèyàn ṣàlàyé fún mi ọ̀nà tó gbà rọrùn
1: kò nira mọ́ ṣe
0: wọ́n èyí ló tọ́
1: rárá ó ní nǹkan
0: tó bá yẹ pé wọ́n lò tọ́ nísìnyí mo bọ̀ bùrù
1: ó ní nǹkan tó máa ń lò yẹn
0: tó gbé lọ ki won yewo
1: oko mi ma gbo
0: e se bi
1: sori je ke mi soro
0: oko ati yawo si le ni re
1: o na mu so
0: iwo iwo lori se bi wo ba ti se nti se mi lo si ohun
1: ah rara
0: nti e ba ti ri lara re ti salaye to do ti mi
1: o ki papo o se mo pe to
0: o saja yanju ele ta be yanju ina ka do soro ni test dey
1: mo ma gbo tori pe alalobo ni e bo se nlo lo nbo
0: ta la rafa
1: lo nbo
0: mi o lo rafa o
1: mi o soro alafa rafa o ngba so nkan bo se nlo lo mo orisirisi la mama ri e mo orisirisi lo mama se beyen beyen beyen so nkan lo mo ti eje ka wa daran mu kan ti e de wa wo pe ah
0: so
1: na gan
0: eru eni pe mo ti karun
1: rara o nkan ti mo n so rara nkan ti mo n so ni wi pe o ti eye ka ti e ma mo
0: result yen ta la ma lo fun
1: je ba na a ma ri na hun to ba negative a ma ri to ba positive a ma ri o kan wa ma bale
0: ipe
1: pe awa dada so pe iwo gan mo ti ri pe o korira lati ma se kini yen
0: je ka ja yanju ele ta
1: fe yanju jo ja won pa ni le yanju kankan
0: kini tun me
1: to ba se test mo so yen
0: eh
1: o kan mi fe ko se
0: o kan e fe kin se
1: eh
0: ah olorun o ida to mo da mi yo mo temi lorun
1: iru da wo ni
0: tori pe ka ko da mi lokunrin to le koko ku abi ke nse lojuna yo koko mo itumo nti mo nla koja lasiko yi
1: kilo nla koja
0: ko duro sibi
1: kilo nla koja
0: o ma so be mi pe
1: mi o duro sibi mi o duro sibi kan mo duro sinu yara oko mi ni
0: ko to silekun
1: eh
0: o ri pe mo tin peju lenu ona ti mo tin kan lekun igan owo ti mo fi kan gan kan mi
1: je ka se sare lo bayi
0: sibo
1: si any available lab tabari
0: mi o wa lo
1: to ba da
0: mi o lo mi o se mo wa fe wo bo se fe lo tinu e
1: mi lo tinu mi
0: se tinu e ti o ba ni desu nisin
1: rara o
0: okay
1: bi mo se fe ka se ni
0: ko bi ma fowo la le foko e
1: rara
0: ninu le o sese mo mi
1: rara
0: mi o sese me ke mi lo se test
1: mo kan ri pe
0: mi lo se HIV test
1: ko fe si kan ga to kin judoro sina ni mo kan de feel like pe ko se test ye ki lo sele se test na emi temi wa ma se ni gbogbo papa pa julo igba ta ba fe bi mo nsi dandan dan
0: ka se mo se se
1: yen eyan ba saisan die pe kini wa ni o da o
0: yen to wo e lo se yen
1: mo de se gbogbo e na iwo de fe se kilo e to fe se
0: to wo e lo se yen
1: ogbeni o ma se o
0: wa gbo mi abeke
1: ogbeni mo fe ko ba mi se lote
0: loko e ninu ile nkan ti mo fe lo ma se o le pase fe mi ninu ile wa obirin ko la lase
1: mi pase oko mi mo kan fe wa lori owo pe okan mi bale na ni
0: eh ya yanju teni ka mo bi ta lo
1: ah rara o mo ti so pe lilo to lo so pe o ma nlo ma nbo ni
0: abeke ohun wa esu o
1: mo ti so pe lilo to lo ile to lo yen mo so pe bibo to ba boy ni agbara lowo olohun oba atasi leyin anabi muhammad sallallahu alaihi wasallam o lo sibe yen wa de se test
0: kemi o se test
1: result ade jade laarin iseju melo bi ogbon iseju bi wakati kan wakati meji kankan o ti se ade ti
0: o de ro pe wo lo ma dana odun lola
1: ah ah
0: no mo nso na ni mo bi e ko le ro ko le ye mi le ro pe wo lo ma ba mi toju awon alejo mi lola
1: do kilo re to te ki fe se test yen na elo lo na ma san we
0: abi nkan ti en se ni soro owo ni mo nso ni
1: en je ka jo lo sibe
0: elo ni won morunkun ndia
1: je ka jo lo sibe olorun ma e ka daran
0: gbo mi nkan ti mo so fun
1: emi na so ma se temi so nko mi ti se kankan na
0: lo lo ma bo se fe aye ti emi won le ma bo se ojuma ma se test
1: rara ko se ko se mefa na mefa mefa na na ni ka ma se
0: oko
1: mi le je ko enter mi gboro paro fun e you won't enter the place je ka lo sibe yen ka lo se nkan ta ba fe se ko de go de mu resource jade fun mi bayi wi pe to saka la rada mo kan ti e fe mo te to se
0: fe mi
1: be ni
0: so ri pa ri fe
1: mi ma fi temi yen na
0: a ri fin buruku gba ni yen o ti ye o mo bi mo se ri
1: oh emi o mo bo se ri bayi o ti tipe tipe ni mo mo
0: nigba won tipe tipe
1: nigba ta fe se gbeyawo to je pe
0: anilo lati odun melo ti mo kanlekun odun egbeyin to si fun mi gbeyin na
1: ko sodun o
0: o to gba o
1: ah se bi gbogbo ile to si se lo yi na nisin ko ti koja bi osu bi meta nkan
0: so igba lati bi osu meta yen nsin
1: anything lo ti le se le
0: anything lo le se le so se testing ba yen
1: se nigba yen o na mo so pe ka jo lo se yi
0: mo ni so se test gba yen ki lo so
1: o na mo so pe ka jo lo se
0: okay o ya nso lo se test to ba se test test
1: yen la ti so se lodun to lo
0: ma gbo ipo ti
1: o so fun mi pe mo negative boy o se
0: ipo ti wo ba wa lemi na ma wa
1: ah iro o iro o ko kin papo ah ona
0: kan ti o le papo
1: ona kan na ko won pe o mo pa na po ti wo na na ah mo ko fe je ko eh mo ko fe je ko je ka mo
0: se yen ti po bere magugu
1: oko mi se bo ye na o
0: o lona po temi na o na ni oye mi
1: sana o ko te na
0: to fi je pe bere atagugu papo ti n fi gbe papo mo ra won
1: woju mi woju mi
0: ilo wa loju e
1: one on one ni mi ati e ni isale kun e normal igbo gan mo bo se na
0: bawo ni mo se na igborobo ni mo na kina o sele ni igboro
1: kakiri ni kon se pe boye lati challenge o ti woro nikan igba mi bayi o le je pe lati challenge o tun le da
0: ara iya ti
1: bi odu ona elewe nkan kan
0: ewe mi ma lure an so pe
1: odu ona elewe
0: ke ma fi je oko yin re
1: o tun le lo sibi ona podo nkan
0: o re ti bere si na wo iya yen
1: ani mo ti e kokan fe yin
0: ma wa be lohun si o
1: o ti da
0: abi oye ma be lohun si o
1: oko mi ko ye ko dare won na
0: ko soro ariwo so mi lo oke ni
1: mo ni ko je ka lo se ateyi ko to wole lote wa lo ajo debe yin
0: ninu ile mi obirin ti mo fowo mi fe
1: o fowo e fe mi ife la fi jo fe ra wo ko ma ma di kini yen sokan
0: awon e o na wo ko wo nu le ti mi o ba nawo won le fa ile le yin
1: owo wo na lo na
0: owo wo ni mo na
1: mo bere ni owo wo na lo na wo bori owo ori ngba e ma mi so pe ko ma mu lo baba mi so pe ko ma mu lo so kini
0: gbogbo nkan ti mo ko lo gbogbo nkan ti mo se ninu le yin gba ye
1: so to mi
0: won da pada si gbo ni
1: ko to mi na
0: e se ntan bere lowo ori so to gbogbo won ti mo na
1: awon aburo e to jobirin le yin so o kilo se to le fe won awon to

0: mi abi se mo ti se ju ni
1: o ya mi lenu
0: o e bu nene joba mi dasi
2: yato sira won o se nene mo lo
0: ma ja kuro
2: o si
0: ma to wole ready o
2: e yato sira ko ma lo mi le bi yato sira yin
0: okay
2: hello
3: hello
2: e ka san yes ma oruko yin lati bo ma
3: epele isi mi se o
2: ẹgbọ́ sí ìyàwó yín náà ọ̀mílẹ́kún ẹ̀pẹ̀lẹ́
3: ẹgbọ́ sí ìyàwó yín náà ẹgbọ́
2: ẹjọ́ kí lorúkọ yín kí n gbọ́ ti ìyàwó sọ̀rọ̀ nìyẹn ṣé ìwé mímọ́ kan sọ pé ọkọ̀ gbọ́ ti ìyàwó ẹ̀ alájà kí ni
3: alájà bí ojú ayé ló ń sọ̀rọ̀
2: láti
3: jẹ̀bú òde
2: láti jẹ̀bú òde ṣé ẹ ní ìwé mímọ́ kan tó sọ pé kí ọkọ̀ gbọ́rọ̀ sí ìyàwó ẹ̀ lẹ́nu tó wá pé ọkọ gbọ́rọ̀ sí ìyàwó rẹ lẹ́nu
3: ìyàwó wo ọkọ rẹ kí ìyàwó náà wo ọkọ rẹ kí ìyàwó náà wo ìyàwó
0: ẹ ló máa mi alájà alájà ẹ máa gbọ́ alájà ṣe wà ńbẹ
3: mo wà ńbẹ
0: káàkiri káàkiri ló máa ń ná tó bá ti ń ná ìmí tó bá
2: ṣe ìwọ káàkiri káàkiri
0: ó yẹ wọ náà mi fi máa rojọ lójoojúmọ tó bá ti gbá kan mímú báyìí adáre nínú ilé ó lè tó bá jẹ kóṣù mẹfà ló ná ẹ tó fi ná gbogbo ọjà yẹn tán yányán alánà bọ ni bó ṣe máa ń lọ káàkiri nìyẹn ó dẹ̀ tún lọ lọ́tẹ̀ yìí nìyẹn mo dẹ̀ wá òkè òkè o pẹ̀lú bó ṣe wá jẹ́ pé nọ́ọ̀sù wọn yìí kò síbi tí kò kì í wọ̀ gẹ́gẹ́ bíi pé táǹkì pé afẹ́ ṣàfíìlì pé kíní o bí fọ́ọ̀dù dé wọ́n ṣe pé kíní kó jọ kàdà wọ́n lọ náà ni ó dẹ̀ sọ pé òkè jẹ́ ká lọ ṣe test hiv test máa san owó
2: kí àwọn òbí máa gbé gbé wà lọ sí hiv test
0: èmi náà fẹ́ ṣe
3: my brother o ti tó o
0: mo dẹ̀ sọ fún pé kò ní enter the place tí o bá ṣe nǹkan tí mo sọ.
2: wà láìta láì tẹ ojú ẹ bá wúlọ lọdún ẹ má wulẹ̀ bú mi o.
0: nítorí kí ni
2: o iṣẹ́ ọwọ́ máa di ìṣẹ̀dá bàtà nìsí ọlọ́run.
3: mo jẹ́rìí ẹ o jẹ́ ṣe bẹ́ẹ̀.
2: ok
0: ẹjọ mọ mi
2: kí ló dé tó ń jẹ́ mọ́ mi ẹ káàsán ó kọ yín ni ẹ ṣe ta ni bá mi ń sọ òdodo yẹn.
1: àwọn ọmọ irú mi tó wà lẹ́sẹ̀ yín ó fi sọ̀kẹ́ tó ọ̀tọ̀
2: yẹn. erin ní bẹ lẹ́sẹ̀ yín sọ́kùnrin ní bá mi sọ̀rọ̀ yín
1: bá. ọkùnrin lọ sọ̀rọ̀ àwọn ọmọ irú mi
2: bíbí. wàhálà yìí wọ́n ti dé imọ́nú ugò igò tàjíà
0: bàbá mi ọ̀pẹ́yẹmí bàbá mi ọ̀pẹ́yẹmí ẹjọ sà
2: ẹjọ
0: sà ṣé ìbéèrè tí mo bèrè yẹn ṣé ó ti pọ̀jù fún mi ni.
1: kò pọ̀ ní jàre ẹ kò pọ̀ jù bẹ́ẹ̀ ni ẹ bá kọ yín ni.
0: àbí o
2: ṣe bójoojúmọ́ lẹ́yìn ṣe test ti yín.
1: àbí
2: o
0: tí ọkàn rẹ̀ wọ́n bá balẹ̀
2: ẹyin ni re yín mọ́
0: kọ́kàn mi tiẹ̀ balẹ̀.
2: ebori street lajọ
0: àyè bí borí yín mi bá balẹ̀
2: re yín mọ́
0: ṣé orí tí ọkàn bá fi lè balẹ̀ lórí eléyìí tá a lọ ṣé tí ò dẹ̀ sí wà
2: ní. hello
0: baba
4: ẹlẹ ń lè mú kí inú ilé yìí ọmọọba musa anabi ọjọ.
2: ẹ ṣeun.
4: abẹkẹ kí ló dé ibọkọ ni olúwúrí àyà.
2: ẹ bá mi sọ fún kó gbọ́ o.
4: ọkọ láláṣẹ ilé ni.
0: èmi kọ́ lọ láṣẹ ilé.
4: ọkọ láláṣẹ ilé.
0: mo ń lọ láṣẹ ilé ṣùgbọ́n kọ́lọ́ mọ jàrógun àkùbá.
4: ní sùúrù abẹkẹ ọkọ láláṣẹ ilé ó ti kókó rẹ ti ń sweat pẹ̀lú bí ṣe ń pariwo.
2: nǹkan ti ṣe mí ju ìgbé mọ̀ láàgbọ̀
4: lọ. ẹ máa gbọ́ ìkẹ́kọ̀ọ́ máa ń ṣẹlẹ̀ bí ọkùnrin bá fẹ́ lo tító bó ṣe tó nulé tóbìnrin ò fẹ́ kó ṣẹ́ ìmọ̀ ọkùnrin lọ yóò mọ̀ jẹ́ kọ́kùnrin mọ̀ gbóná
2: ara mi gbóná láti inú ni.
0: ojú wọn gan pọ́n sáré ní ìṣẹ̀lẹ̀
4: tó wá rí bẹ́ẹ̀ sì sí ẹ wá sọ̀rọ̀ ń pa rẹ̀ dandan ni o owó ṣe o.
0: ṣé
4: bẹẹni alani ni.
0: ẹ àti ẹjọ máa tún ṣe ni torí tèmi ọdún tó lọ bó ti ṣe káì.
2: ṣùgbọ́n kí tito ní ìyò kọ́kọ́ kọjá náà.
4: ẹ ń bọ̀ láti ibì kan ni mo bí ẹ ti ń bọ̀.
0: mo bí tó ti ń bọ̀ ẹ ṣe
2: é lọ orí bẹẹ lọ
4: orí kó jà ń káwọ.
2: ẹ máa lọ bó ti ẹrù pé ẹni lọrọ yanjú ni
0: ẹ ṣe ni.
4: torí òun ló mọ kì í mọ ló nìkan mọ ìyàwó ẹ
0: jẹ ṣe
2: àlùkù sọrọ. mo fẹ́ pe ẹlòmíì mi ò fẹ́ ọ̀rọ̀ tó bá ti di pé wọ́n lọ bẹ́ẹ̀ yẹn. ẹ káàsán. ó jàre ọmọ ìyá mi obìnrin ti fẹ́ pa mí síbí.
1: orúkọ mi ni àlàbà látọjú olórí akẹ́dẹ ni.
2: o ṣeun.
1: ìwọ ìyàwó ṣé wàá gbọ́ sí àsìkò tí ọdún wa wọlé tán níwájú ọmọ àfihàn kọ́wọ́ tó bọ̀ dá.
0: ṣé wọn ò jáde ńláàbù ni wọn ń ṣiṣẹ́ ńláàbù náà.
2: wọ́n ṣiṣẹ́ láàbù ọ̀lùdé ti wà látọ̀ lálọ́ yọ hàn lè mọ̀ yọ dàbọ̀ ọ́ tó rántí pé abẹ́ ẹnu báyìí ìmọ̀ bù mí so ni.
1: Tó bá ti ẹnìkẹ́ lọ ṣe ṣe bó ti ẹ̀dẹ̀ kú tán lẹ́nà
0: ok tá a mọ ibi tán ti ń bọ̀ tẹ́lẹ̀ ṣé tá a mọ ibi tán ti ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ò lè mú mọ́ra kó bá dẹ̀yìn ọdún kan ní sùúrù náà
1: àwọn gbọ́dọ̀ ní sùúrù kí a má tún kó tí ò ṣe fi
0: hàn ẹ ṣe bàbá ọkọ
2: ẹ ṣeun
0: mo rí yín n ó rí yín pẹ́
2: o ṣeun ọmọ ìyá mi torí tí mo fi ń sọ gbogbo ẹ ní gbéṣẹ́ ìmọ̀ pé obìnrin ìwé láwà ni lọ́la ń gbà tán bá yédé báláwà ni tó wú bàbà tuntun lórí ẹ kán mọ̀ mọ̀ wò pé kí ló ṣẹlẹ̀ kò yọ.
0: Ọkọ mi ariwo yìí máa ń pọ̀ jù.
2: Hello ẹ káàsán. Ó mú mi káká gan. Ẹ káàsán.
3: Ẹ káàsán.
2: Ó kọ yín láti bo.
3: Ṣáàjì ọ̀sẹ̀ àwọn ló ń pè láti sẹ́yìn. Tẹ́rí gbọ̀dá àlàní lóòótọ́ gẹ́gẹ́ bí ọkùnrin tí o tẹ́yìn bá fẹ́ wọlé tóbìnrin ọba gbá ẹ̀ láyè ojú lè kó ẹnu sì lè ga.
2: Ọ̀títàn.
3: Ètè gan lè wú ní ọkẹ́ lẹ́sẹ̀ dáadáa. Tó máa bèrè ẹjọ́ pé kí ló ṣẹlẹ̀. Lẹ́yìn òní ẹjọ́ rò.
2: Èmi ó rò eléyìí.
3: Ṣùgbọ́n pẹ̀lú kẹ́ tó ṣẹlẹ̀ yìí bọ̀dá àlàní ẹ lọ ṣàyẹ̀wò. Torí wọ́n ní
2: bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ̀lú
0: ẹ lọ ṣàyẹ̀wò ìta
2: ìbílẹ̀. Àwọn èèyàn ò ní ṣiṣẹ́ báyìí títí tí ó fi di Mọ́ndé.
0: Ìrọ̀ ọjọ́ tètè
3: lọ báyìí.
2: Kí wọ́n méjì mọ́ra.
0: Kọjọ́ tó lọ.
3: Ẹ mú mọ́ra kò sí nǹkan tó wà.
2: Ìkànnìọ́.
0: Ṣébọ́kùnrin
2: ló pè yìí.
0: Ṣébọ́kùnrin
2: ló
0: mo mọ́ra ṣébọ́kùnrin ló pè yìí náà.
2: Ayé máa ní ká o.
0: Ẹ̀lú àlàyé wọn kí ẹ.
2: Wò wá àlàyé lọ tó bá já àlàyé lọ fẹ́ bá sọ̀rọ̀ kó já kúrò ń bí. Takú òǹbí rédíò rẹ gbogbo ẹ̀ náà ni hóhóhó bíi ti bàálù. Ẹ
1: lọ ṣàyẹ̀wò. Bẹ́ẹ̀ bá ti wá lè ṣàyẹ̀wò. Bóyá kí ẹ padà jẹ tí ń bọ̀.
0: Ìyẹn dẹ̀ tún fẹ́. Ìyẹn dẹ̀ tún dáa. Jọ̀pọ̀ mo ń gbè lọ gbè bọ̀ ni.
2: Bọ́ ọba délé mi lọ́la tó òòrò oúnjẹ ọdún jẹ ń tọ́fàárì.
0: Ẹ ṣe jàre bọ̀dá mi.
2: Kò sí wàhálà.
0: Ojú òní tì.
2: Bí wọ́n ṣe ń dájọ́ nu. Ìmọ̀rú àwọn èèyàn ta ní ládùúgbò yìí. Kò wá sẹ́nìkan tọ́ bẹ̀rù ọlọ́run wọn.
0: Ọ̀pá ti lè gbé mi débẹ̀ báyìí. Níbi tó ti máa ṣàyẹ̀wò.
2: Ẹ káàsán.
0: Bá a gbè sí tó dáa. Àti ibẹ̀ báyìí ló ti mọ gbádùn lọ.
3: Ọ̀gá làní.
2: Ẹ káàsán orúkọ yín láti bo.
3: Orúkọ tẹ̀mí ni Stephen Olowe látọ̀sọ̀ sàmì.
2: Láti bolẹ̀ pé.
3: Láti ọ̀sán sàmì ń
2: bí. Ọ̀sán sàmì ń bàdàn òkè.
3: Wọ́n ní ìtẹ́jú ẹni wọ́n ní kí irin ní tì.
2: Kíni kíni jẹ́ tẹ́jú ẹni tí irin ní
0: tì.
3: Farabalẹ̀ kí a sọ̀rọ̀. Yẹrí obìnrin nígbà tí nǹkan bá ti ń di lemọ́lemọ́lemọ́.
2: Yẹrí ẹ. Lọ́yìn sọ lemọ́lemọ́lemọ́ ẹ̀mí lónìí.
0: Ìbíwọ̀
3: náà. Kíni ẹ̀ ò bá láàbù mọ́.
0: Ó lé 2000 ní
3: ẹ̀mí. Ẹ ò bá láàbù
2: mọ́. Ó lé mílíọ̀nù ni.
3: Ó di dandan. Kó tó lè gbà fún ẹ fún ẹnìkan ẹ lọ ṣe tẹ́sì yẹn
2: náà. Ìyàwó mi. Ṣé ẹ mọ̀ pé ìyàwó mi ni sá.
3: Tí ò bá gbà tó ò bá lọ tó ò bá wá gbà. Advice ẹ máa fúnyàwó ni pé ìyàwó tẹ̀ sí yẹra fún ẹ kó òdúlé náà.
2: Kó yẹra fún mi. Ó ti ẹ̀ dá èyí tán fi ní òyẹra yẹn pé mi. Jọ̀mọ́ lọ. Padà lé yín.
0: Jọ̀mọ́ lọ.
2: Ìyẹn pé mi.
0: Bó ṣe sọ.
2: Bẹ́ẹ̀ ni.
0: Jọ̀mọ́
2: lọ. Oní lílọ yẹn pé mi.
0: Wà á ní sùúrù fún mi ni o.
2: Lílọ yẹn pé mi o.
0: Ṣọ̀mọ̀ pọ̀ lọ́rọ̀
2: nínú sí tó wá bí. Kò sí sùúrù bẹ́ẹ̀ wí olè máa wẹ̀
0: ọgbẹ́ni ó lọ́rọ̀
2: ni. Kí n wá ní oṣílẹ̀kùn kó o mọ̀ sí.
0: Ẹ̀lò. Tí mo ti láwọn ilẹ̀kùn tó ní káàkiri.
2: Ẹ káàsán.
0: Ti sálára wà ń bẹ̀ tó máa ń ṣíká. Ó máa ń wà ń bẹ̀ gidi. Ẹ sọ bẹ́ẹ̀.
1: Ẹlẹ́ẹ̀kejì, olùbáfọ ọwọ́ ti rẹ̀. Kí ni
0: sí kẹrin
1: àwọn
0: obìnrin. Ìyẹn tẹ̀ máa ń pọ̀ gidi.
2: Èèyàn ò lè mọ̀ ṣẹlẹ̀. Èèyàn máa ń kí obìnrin níbi iṣẹ́. Tí ó kí yàn tí kí ni ó yí yàn lásọ.
0: Èmi mọ̀ fẹ́ sanwó.
2: Ìyàwó ni ó sanwó.
0: Àwọn méjèèjì jọ máa jọ ṣe ń bẹ̀. Àbí.
2: Ẹ sáwà ibi tó bá tọrọ ẹ bá padà wò sí lọ́la ẹ wá gbé nǹkan
0: yín. Ó gbé jọngàn lọ́jọ́
2: ìwà bá mi.
0: Ó gbé jọngàn lọ́jọ́ ìwà bá mi.
2: Ẹ wá mú.
0: Ó ṣe bí ẹni tí ara ń
2: sùn.
0: o se bi en tara fun
2: toru bowo mi ngbon e lo e kasan tori pe ngbon
3: e kasan
0: se mo le yera kuro
2: o ko yin lati bo o jade ni
3: ya gba je ni latabadu
2: e se mami
3: kaaki kaaki wahala opo goda la ni
0: to wahala opo o ka
2: lo ga mu yin leyin lo si bi ti wahala ti po
3: yin wahala ni kini kan wahala opo ki lo de
2: mo mu yin lo abi
3: abi ko ti ga to lobirin oloju koko ni goda la asondo ni
0: e ti e fi ye le mami abi ka jo lo se test
3: se ko se lo se ko ti da ko ti da to loge kile wa ka sile wa ka
0: o ma bi e ma pada si
2: eyin de mo pe mo nse mu won so pe mo se ye
0: o da ja
3: se ni eyin wa ka
2: e
3: lo se test to ba da yin loju e lo se test to ba da yin loju
0: mo pa yin de ba
3: e be ba se test ye le wole ngba na
2: abi ko si wa la ko na ja se mo le yin
0: emi mo ni le kun mi
2: o ja de nu le yin
0: emi mo ni le kun mi
2: o ja de nu le yin
0: ti le kun
2: obirin ti mo na gbogbo owo laye le lori
0: mo ti fi kokoro
2: ki ma kale koko ma ko so pe owo si
0: ogbe ni mo fi kokoro
2: pa o ya mo lo le yin ni
0: fa luck bi mejo ni ko
2: sa mo gbogbo ele to nso yen
0: ogbe ni ni so na
2: hello
0: ah eh
2: e ka san
0: kilo de e se jare
2: ojo opo odo yin o da wa ye pe nte be so na pada ba mo
0: e se jare arowa
2: eh igba to
0: wa
2: ranju
0: ti gbogbo ojure mbune
2: wa yi emi ni mo ranju
0: ojure gan ti fe jabo bayi kuro lati na gbo
2: mi o fe gbagbo pe eyin represent awon eyan to wa nseyin tori awon to wa nseyin omo luabi lo poju nu won won ni soro be se soro yi
0: o omo luabi kan lo soro yi
2: ebe o gbo se yawo na le kan ani network yin o ni da lasi olohun
0: mo fe gbo
5: tori bo le wa easy on ti o ba lo si
0: ayewo ni ta ma ri bayi pe ko si kokoro
2: o sayewo lagbara olohun
0: ayewo se fun e
2: yo sayewo to ba je pe so mo pe mo so fo pe won se to ba ti je pe won ma lo ito enu
0: iro
2: ti o ni si pe nkan kan ge mi lara mi kankan
0: mo ma se kekere ti o
2: rara rara
0: gomi
2: rara ati pe ase oni senu leyi hello temi o kokko se mo nkan kun lowo bayi
0: o pe te ba ti lagbondo
2: mo ti wa nbi ilekun mo ti nkan lekun
0: atolomo wewe
2: baba ragan so ni baba silekun fun mi o
0: emi ti gba padlock
2: mo ti wa lenu ona mo nkan lekun mo wa nkan fowo mi fe bo hello
0: adagodo bi ogorun ni mo gba mo o
2: e ka san
0: test lo ma si o e ma so pe esko
2: ere lo pe
0: oh
2: hello
6: hello anti abeke
0: e ka san ma ki loruko yin bo le tesi
6: pe mi o ti ma ti nbe lara e ma
2: kini nbe lara yin kini nbe lara yin
0: won gbe ka abi
6: o ti mo ma je opin fun nbe
0: ko bi o fe
2: ko si wahala ko ku onu leyi
0: e se ma gbogbo wo
2: ro
0: te npin ka gre ra ko e ma
2: hello
7: hello
2: hello egbon soke o oruko yin lati bo
7: eyin wa ti lati ruwa
2: lati ruwa wo le yin o bi sadajo akele yin abadajo ori
7: en agbo o nso so fun o ti le ko si le nnpc
2: o le le loju yin
0: e je ki ti e soro
7: nnpc nnpc ni o so ti koro o ko rara yin
2: nnpc
7: test yen ke lo se ke le wa ri wole
0: bo wa je fraud bayi
2: test ni kokoro ti o gbe mi wole ninu ile
0: kana na to je kenkele
7: mo ko
0: fa le lo be mo pe kini ni
7: elo adeke
0: elo e ka so sa ki loruko yin bo le sin pe
7: elo da mi ta lewu e mu ki le ti ni de ki na ki e se pa ma da mo wole o
0: emi
2: o ti kini pa
0: ti ko padlock
2: se lekun ilekun te ra fun ra yin
0: mo ko padlock
2: erin erin pa mi
8: 0912 37 0 8 6 7 5 ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀.
2: Bó ló ṣe ṣẹlẹ̀.
8: Wọ́n bá ti kọ̀ ọ̀tì tí wọ́n bá ti lọ. Ẹ wo ẹgbọ́n ń sọhùn ẹ máa lọ ilé yín. Ẹ jẹ́ ká lọ bá wọn.
0: Kí ìkọ́ àkàdágodo sílẹ̀kùn ìlọ́run.
8: Bàbá supplier.
0: Àwọn nìyẹn o, wọ́n ń tẹ̀.
2: Ọlọ́run sọ yín ló kọ́
0: tẹ̀ fẹ́
8: nísìn.
0: Bàbá rákó yọyọ. Wọ́n máa fi lọ́tù wọ́n máa fi epo sílẹ̀.
8: Tí wọ́n bá ti kọ̀ sí tí wọ́n bá ti lọ sílẹ̀ àgbẹ̀ gbàgbé wọn bẹ̀.
0: Tán bá rí kóró pé.
2: Kó gbàgbé mi.
0: Bẹ́ẹ̀ni wọ́n ní kíkọ́.
2: Bẹ́ẹ̀ bá ti fẹ́ kí àdírẹ́sì ẹ ti padà. Ó ti yí padà yóò júwe fún yín ibi tẹ́ ti pàdé padà. Bẹ́ẹ̀ ni. Àjọsọ ọdún yìí lọ́la.
0: Èmi kan.
2: Ó kú òun léyìn.
0: Gbogbo tí ò ní jẹ́ kí n sọ
2: ọ́. Ìwọ kọ́ ló dáná ọdún fún mi.
0: Ọlọ́run ọba yóò san mọ́lẹ̀
2: fún mi. Ó ṣe ń bí o bá wà ní.
0: Irọ́ o.
2: Mi ò ní o mọ̀ ṣe.
0: Kí ló wà sọ pé mo ṣe fún ẹ?
2: +234814249106.
0: Ṣé yẹn tó nǹkan
2: téèyàn yarí fún? Nọ́mbà tẹ ẹ lè pè mí sí nìyẹn. Ọ̀dà ẹ jẹ́ kí n kọ́kọ́ mo fẹ́ dójú ọjà àná mo fẹ́ ra àwọn kankan. Nǹkan tí wọn kọ̀kọ́ tó ju ẹ̀yin ó fi wú gbàǹdù mo fẹ́ rira.
0: Ṣé torí pé ò sá wọlé iná?
9: Jẹ́ ẹ ti gbọ́.
10: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: SELARIE sálárì.
10: Bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
12: TURMERIC turmeric.
10: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
13: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
14: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. P.A.P. ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
10: Yẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókè. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
15: Báwo la ṣe lè máa lo iRecharge?
10: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ́ ẹ tẹ *6606*1# kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gbà IBEDC tó kí yín.
15: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
16: iRecharge, sanwó iná ní rọrùn.
17: I'm in love. Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious. So much love.
12: ní West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
18: Lajiri FM 96.7.
19: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu 96.7 FM? Ẹ máa bá wa ká lọ.

0: ọmọ ìjọ lọ́run gẹ́gẹ́ káàkiri àgbáńlá ayé. Pàápàá wa ta jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti máa wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gba ibùjókò wọn, ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Poplax filling station ní Wọ́rọ̀ Dùdá lójú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹgbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Lúgba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́gbẹ̀ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
6: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyọ̀ àpènà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
7: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyọ̀ àpènà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní dé ní fọ̀làjọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílé fẹ́ kó làáké èyí tó làwọn mọ́ ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
6: Alhaji Àyàfọlọ́run ó dé.
8: Lagilu FM 96.7.

àfikẹ́ ẹ má ìbínú o àmọ́ wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ ti gẹ́ bàbá ní sọ́kà alpha ṣàlàfíà lẹ́wà bàbá yẹn ti ń pè alpha orin la máa ń gbá kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ rẹ̀ mí àti rẹ̀ mí kí ló ṣẹlẹ̀ gan-an.

0: Iléyà ti dé o.
1: Mo ń ṣèròyìn mọ́.
0: Ọ̀la lọ́dún Iléyà.
1: Wọ́n kì í gbébú ẹ̀. Àjọ máa ṣe náà ni. Agbára Ọlọ́run.
0: A dẹ̀ ṣọ̀pọ̀ ọdún Iléyà láyé o, lágbára Ọlọ́run. Ọdún Iléyà àtọdún yìí kò ní jẹ́ ọkàn ṣoṣo tó kù fémi àti yín lókè pẹ̀.

0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ̀wọ̀ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pàtẹ́jì òkú, ẹ̀wọ̀ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0806648-1455.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Lagilu FM 96.7.

0: so ayayayaya
1: e ka so o
0: aku adun o adun ti de eba
1: adun ti de o ati spot ati jodun baji o
0: olorun cheun olorun cheun olorun cheun olorun cheun
1: adun na la re ti lowo lowo bayi
0: e nkan adun na re ti lowo lowo bayi
1: mi o ati nkan adun to bi ti e fun wa ni nkan awe e le ma fun 1000 jona e fun wa
0: de play e wa lara yin e nkan adun wo ibo la tin reti nkan adun se lowo ti lowo mi abi tani
1: awa ti ni da ni la sapun ape e ma fun ni 2000
0: kosi wahala kosi wahala olorun aso wa aso po dun laye
1: ami o
0: e se
1: ni pa ta ni pa da si
0: to ba je pe yin lo sele si eh
1: ah to ba je mi ta si ya rora wi wa number o ma mi kan to lo pe
0: eh
1: ma n ko ba mi send yi change ti mo se ni ma ni mo se be ni yen ni mo se si ni ma ni ko ba mi send re si eni yen pe ko ma wu le ni mo se a to ka mi lara ni e ko fu ko ka lara ni
0: o ka yin lara ni o ti ye mi mo ti yo tun fe yo ko si wala tama kekeke ba wa n paro tama ba n paro ninu ile e lo mo n paro ninu ile e lo ku e lo e ma na mo po mo n paro
2: eni ba ni oku lo ma saaju eku toni iwo sa ma gbadun ni ti ye toni
0: eh toni bi e mu yi wa aya lo n ki yawo e oh my god ori mi de nwu ori mi nwu ori mi nwu elo yi e ka san je ngbele ka to polo oja e ka san
3: ẹ ta sẹsẹ fata ló ń sọrọ láti ọlọ́ndà.
0: Fata ọlọ́ndà oyá bá ń dá sí lọ́lọ́ndà.
3: Tó bá jẹ́ mi o.
0: Tó bá jẹ́ wọ gangan.
3: Tó bá jẹ́ mi.
0: Ẹ̀hẹ́n.
3: Fọ́ ní 5000 padà bá dá
0: mi. Mi gbọ́ yín kó.
3: Tó bá jẹ́ mi mo bá dá 5000 padà torí jọ́ mi.
0: Ẹ̀hẹ́n ẹ má sọ pé tó bá jẹ́ ẹ̀yin mi sọ pé ẹ̀yin gangan ló ní ń gbèsè nínú ẹ̀yin gangan lẹ ṣe mistake sẹ́ndì owó ni. Báwo lẹ ṣe máa sọ fún àti wípé ẹgbẹ̀rún méje lẹ lókù lákàntì yín. Ẹni pé 5000 lẹ máa sẹ́ndì sí nínú gbèsè tẹ́ ẹ jẹ́ pé eléyà ti kú ọlá o gbogbo tó dẹ̀kú lákàtì yín gangan ní tòótọ́ bíi 12,000 naira ni ẹ̀dẹ̀ wá wò pé ẹ̀yin náà ó sì rẹ sí lọ́la ọdún léyà ẹ̀ wò pé ẹ̀dẹ̀ fẹ́ san owó nínú owó ètò rẹ̀ fẹ́ gba aṣọ bóyá ẹ fẹ́ wọ aṣọ yẹn lọ́la bóyá bíi dry cleaner kankan ó ti yẹ yín ẹ̀ wá wò pé jẹ́ fun ní 5000 ó dẹ̀ ti àgírí pẹ̀lú yín o pé kẹ́ ẹ san 5000 nínú owó bíi 30,000 tẹ́ ẹ jẹ́ ẹ ti get bàtà ń tẹ́ wá ń ṣe owó yẹn ẹ ṣe owó yẹn nẹtiwọọki yẹn ṣàṣe bàlàbàlà 5000 yẹn ẹẹmejì lẹṣẹ 5000 ẹdẹ ti sọ fún pé 7000 ló kù lákàtì yín pé kó gbà yín gba 5000 wò mú dání ná báwo lẹṣẹ wá sọ fún ṣé wà ní kó bá yín lọ 5000 padà ní.
3: mo máa pe padà ní mo máa bẹ ní o.
0: bọ̀dáì ọlọ́run mo nọ́mbà lé yín ó dàbọ̀ já pẹ̀lú ọjà tó lápọ̀ mi lọ́rùn gbèsè ń bọ̀ já lọ.
4: Dádì mi.
5: Yes.
4: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan ọtẹ mú mi lọ sí Finder College.
5: Kí ló rí máa jà?
4: Èsì ìdánwò wáyé kàti nẹ́kọ̀ wá ti jáde. Gbogbo ṣé mi pátá dẹ̀ ni mo pass.
5: Wow, ìròyìn yóò lélẹ̀ kẹ́ ẹ àjẹpẹ́ a ní láti wẹ̀ nìyẹn o.
4: Yes, Dádì.
6: Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. At Finder College and Junior Academy, ní alágbàdá ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
7: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
5: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
8: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: SELARIE sálárì.
8: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
10: TURMERIC turmeric.
8: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
11: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata.

ọmọ ìjọ Ọlọ́run gẹ́gẹ́ káàkiri àgbáláyé. Má pàjù làwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta pàkórí ẹ̀ ní ìjókò mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjókò wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Port Platt filling station ní Wọ́ròdù ládọ́

0: lọ́wọ́ wòlí. Ẹkùnrin àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ̀ 09025202427. Ọlọ́run kankan retí ìrẹ́jájọ pàdé níbẹ̀.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ làá ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000 08071124000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dìrọ̀rùn.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Filele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: gbogbo wa lo lodun gbogbo ala jo nsodun oga mi Akins lati UK awon na ba wa da si kina wi kina so je ngbo na eh ba mi Abdulkabir Jalaruru salafi alewa bo ni eyin ku ti de si Nigeria fodun leya dolapo ba mo se fe rin lola yin na aba ti pari eto so won ya lola ma dodo Kabiru Jalaruru alamu baba Fatia alaji gbe igala wa odo ga kola olotu ibo mo tun ma lo yin na yẹn mi pọ lọla gbogbo ẹ la gbogbo ẹ la ma ti jẹran lọla Akins náà bá wa dá sí lápá bí ẹjẹ ń gbọ kí náà wí kí náà sọ brother mi.
1: Mr. Remy ẹ kú ètò àwọn scenario tí ẹ máa ń gbé wáyé

0: lọ́dún iléyà.
1: Solar of Toronto, how far? Ṣẹ́yìn òwàlẹ́ ọdún ni. À ń bàlẹ́ Aziz, a kú ọdún o. Bami Akins, kí náà wí kí náà sọ sẹ́.
2: Mr. Remy, ẹ kú ètò. Àwọn scenario tí ẹ máa ń gbé wá yìí, ó máa ń lágbára. Anyway náà, tó bá jẹ́ mi o, tó bá jẹ́ ọ̀rẹ́ mi lẹ́ni yẹn, tó bá jẹ́ ọ̀rẹ́ mi, tàrí àjọjẹ́ pàdìpàdì. Normally náà mi ní parọ́ fún pé 5,000 ni mo ní pé 2,000, mo máa sọ fún pé 5,000 ni mo lè fún ẹ nísìn. So, tí mo bá sọ fún pé 5,000 ni mo lè san nínú owó tí mo fẹ́ fún ẹ sìn. Tí irú mistake yẹn bá wá ṣẹlẹ̀, ó máa rọrùn láti lè jẹ́ kí n kọ́ọ̀lù ẹ pé ọ̀rẹ́. Sọ pé mo sọ fẹ́ pé 5,000 mo fẹ́ san nínú owó tí mo jẹ́, bá mi dá 5,000 ẹlẹ́ẹ̀kejì padà. So, nǹkan tí mo máa ṣe nìyẹn, mo máa pè é ni. So, then àwọn báǹkì wa náà ṣe, àwọn báǹkì àpò wa náà wọn help wa díẹ̀, wọn help wa tó. Because tí wọ́n bá fẹ́ send owó same amount sí same account, ó yẹ kán máa láti yan pé duplication o, tí fẹ́ duplicate owó yìí o. So, wà á lè tètè mọ̀, wà á lè tètè stop. But most àwọn bank app yẹn wọ̀n ní sọ fún yàn. But àwọn bank app kan wà tó jẹ́ pé ó máa sọ fún ẹ pé duplication. So, tó bá sọ pé kó continue, gbà inú ẹsẹ̀ máa continue. Ẹ kú ètò.
1: Akins of UK, God bless you, ọ̀gá wa. Ayayaya, ẹjá ń gbà pé kán sí méjì sí. Mo ń gbá lára mi lọ́sàn yìí gidi gan. Iléyá ti ń rùn lára mi. Mi ti ń rùn léyá. Mi ti ẹ̀ lè wéètì kílé ọ̀la gan mọ́ rárá. Ẹ̀lọ́ ẹ̀ká sàn. Yes, sir. Ọlọ́run ló máa ń ṣètò ẹ. Àmì o. Ẹgbẹ́nu sí fóònù yẹn dáadáa, ibi tá ń sọ̀rọ̀ yẹn jìnà sí fóònù.
3: Ẹ̀lọ́,
1: à ń gbọ́ yín. Àmì o. Kì í ṣe pé ká sọ pé ẹ̀yin ni, ká sọ pé ẹ̀yin lẹ̀yìn ṣe mistake sanwó fẹ́ nìyẹn.
3: Ó ti yé mi, lẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ pé kí ni kó bá sẹ́ndì owó yẹn
1: padà. Ẹ sọ fún kó bá yín sẹ́ndì ẹ̀ padà, tẹ́ ẹ bẹ̀ pé 5,000 lẹ́fẹ́ san nínú 30,000 tẹ́ ẹ jẹ́, tẹ́ ẹ dẹ̀ sọ pé 7,000 ló kù lákàntì yín. Mi wìlì 12,000 lówó tó wà lákàntì yín, ẹ̀yin náà wò pé kẹ́ ẹ fi 7,000 ṣe léyà lọ́la ni. Ẹ bá lọ ṣe mistake ṣe 5,000 yẹn lẹ́ẹ̀mejì. Ẹ ṣàlàyé fún ni. Ẹ jẹ̀wọ́ lẹ́rọ̀. Ẹ̀lọ́ ẹ ká sàn járe. Ẹ̀lọ́. Ibà ẹ ti wọlé. Ẹ̀lọ́. Wọ́n rí lò. Ẹ̀lọ́ ẹ ká sàn.
3: Sáàsán sáà kú ìtọ́.
1: Yes, sir.
3: Àwọn ọ̀rẹ́ mi kejì ń ká.
1: Àlàáfíà ló wà.
3: Fẹ́mi Adéṣepé láti Òwúwà.
1: Yes, sir. Ẹ bá dá sí.
3: Adúgbò fún àwọn nǹkan tẹ gbé wà ni. A jẹ́ pé èmi bá ni. Bí irú mi ṣèkì yẹn ti ṣẹlẹ̀.
1: Ìmọ̀
3: kan sọ pé kó dá 3,000 naira padà fún mi, ìkúkú báláǹsì owó ẹ̀. Ìmọ̀ pé mi ò jẹ́ lówó mọ́.
1: Ló ti yé mi. Ẹnìkan testify sí ọ̀rọ̀ Akins of UK bí wọ́n ní na true. Wọ́n dákọ̀ àwọn báǹkì ti online bank yẹn mi ní fẹ́ dákọ̀ ẹ̀kọ́ ṣe commercial bank. Wọ́n láwọn yẹn máa ń sọ pé duplicate payment. Ok, láwọn kan máa ń sọ bẹ́ẹ̀. Alhaji Abdulkabir Jalaruru ṣàlàáfíà lẹ́wà, a kú ọdún o. Solar of Toronto, Baba Sultan. Máa wọ́wọ́ ẹ̀ o. Máa gbọ́ gìtá yẹn. KSA King Sonny Ade. Àrà tí mo fi máa ń kó àwọn bàbá ìjẹ nìyẹn. kérésì bá dé wọn kọrin kérésì wọn kọrin àwọn ní fa oníṣẹ̀ sí gan wọn kọrin fún wọn. tantadidida rẹyinga didida tantadidida ẹ lọ́wọ́ yín ẹ̀ka sàn.
0: ẹ ká sọ
1: sí àwọn. ṣálà àfíà lẹwà ìyá mi.
0: ajá làwọn akọ ọdún o.
1: ọdún ni aṣọ pọdún o.

0: FM 96.7. Ejago.
1: Ẹkúrọ̀lẹ́, ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sétí ìgbọ̀nyẹn láti kàní lágẹ̀lú 96.7 FM òkè gàjòkè ilé ìtakalẹ̀ sílé funfun báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun àríbì kọ́lá lórúkọ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ nílẹ̀ ti kéde ọjọ́rú àtọjọ́bọ̀ gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì àyájọ́ ọdún ti Iléyá. Àjọ tó ń ṣètò ìdánwò sílé ẹ̀kọ́ gíga nílẹ̀ yìí ni wọ́n ti mú ọjọ́ kẹtàlá oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n máa ṣe ètò ìdánwò ti oní àtúnṣe ráńpẹ́ ìyíriwò fún ti ètò ìdánwò jàǹbọ̀ ọdún 2026. Orílẹ̀-èdè ti olómìnira Congo ni ó ti sọ pé láti ọdún 2027 ni àwọn tó bá jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ kò ní nílò ìwé ìrìnnà láti wọ orílẹ̀-èdè ọ̀hún. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester City ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Enzo Maresca ni ó ti gba ipò báyìí gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Ní báyìí ẹgbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

lo kede yanya wepe ijoba apapo en lo ni ibowo fun esin ati oro to ni se pelu bi awon muslimi le Nigeria yo si darapo mo won elesin islam yi ka gbanla ye lati se ayajo ti odun leya ijoba apapo lo wa ro gbogbo omo le Nigeria lati fi akoko yi se adua si olorun ba ki won se bere fun itone bi le Nigeria se n jajagudo lati wa alaafia eto abo ati oro to perengede nile ye igbimo ti olosise apapo fidi enu egbe oselo ti People's Democratic Party PDP ati igbimo ti majo baje ti igun egbe ohun ni won ti bere fun atunse to lagba leka ti eto abo baye nile Nigeria ile ti won ni ki ijoba apapo ni ko jigire si ojuse won lati dabobo emi ati dukia awon omo ile ye ipe na ni won pe lakoko ti won se abewo ti mo bo kedun si eni to je gomina ni ipinle Oyo yun onimero Seyi Makinde latari ikolu to waye lagbegbe ti ori re si awon oluko ati awon akeko to si je wipe o gba emi awon oluko kan lakoko ile ti won soro nibamu pelu igbimo abenugan na Alhaji Kabiru Turaki ene o gba wipe ijoba ipinle Oyo labe isakoso onimero Seyi Makinde ene o nsa gbogbo ipa re to si fidi e mule wipe eka eto abo ene o je ojuse ti gomina ipinle Oyo to si ngbianju be lo tun tesiwaju inu oro re wipe ki ijoba apapo ki won jigire si eka eto abo nile ye ko tun sai soro bode nigba ti won salaye pe awon fi owo ti ijoba ipinle Oyo leyin be ni won si kesi gbogbo awon eka ti o ni se pelu eka eto abo ki won le dabobo emi atudukia awon eyan ti nbe nipinle ye ajo to n seto idanwo sile eko giga nle Nigeria yin ajo jambo n lo ti kede ojo ti won o se idanwo ti atunse yiriwo ele to je alaseku yin mop up exercise ele to won yo waye ni ojo ketala osu kefa odun 2026 ajo jambu ni o salaye lati odo ni ti o je alukoro fun ajo ohun yin Fabian Benjamin inu atejade to te bota wipe to ohun ni won ti pe amo lati je ko waye laarin aseku ti won ti kede na to si wipe eto na ni won piyamo fun awon akeko ti o lanfani ati joko seto idanwo jambu laarin ojo 16 si ojo 17 osu 4 odun ye latari aisise to eka ti ero tabi awon kudie to suyo lakoko ti eto idanwo ohun ti nlo won ba ni eto idanwo tun eleyi ti o wa fun awon ti won o lanfani ati se ngba na ini yo yanju gbogbo awon kan to ti wa nle ajo won ni lo wa ro awon omo ti oro won kan lati ri daju pe won te iwe tun won fi se idanwo iyun examination notification slip jade ko to di wipe odi ojo kefa osu kefa odun yi be lo suro won ki ko wa awon ti mo ibudo tun won ti se idanwo na ko to di pe ojo na de ajo ohun ni o tun salaye pe leyin eleyi ton ba se eto na tan ko ni si anfani fun eto kankan yala enikeni ni o salaye pe kudie tun wa eto idibo labelenu egbe oselu ti PDP nipinle ti Kano ni won ti salaye baye pe Muhammad Dahatu in lo jawe olubori nigba to feyin akegbe re yun Muhammad Abacha to je omo to dagba ju lokunrin ti omo eni to ti fi igba kan re je adari ile yi yun ogagun Sunny Abacha lakoko ti won seto idanwo lakoko ti won seto idibo labele na eni ti o je alaga fun egbe oselu ti PDP nipinle ti Kano en lo salaye to si je igbimo fun eni ti o seto idibo labele fun awon ti o dije dupo gomina na yun Umar Adija en lo kede esi na wipe eto ibo ohun lo lo ni irowo irose gege bi ibamu alaye agbekale egbe na Adijia ene o salaye wipe eto na ene won se lati je ki won fun eni ti yo gba
ọ̀pá láti díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún inú ètò ìdìbò tí ń bọ̀ nípínlẹ̀ ti kánò níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe jáde ọmọ ẹni tí ó jẹ́ adarí orílẹ̀-èdè ń gbà kan rí yun abacha ni wọ́n ní ó ní ìbò tó jẹ́ 1,251 nígbà tí dahatu ń tiẹ̀ ní ìbò tó jẹ́ 2,237 eléyìí tó fi jáwé olúborí ìgbìmọ̀ wọn ni wọ́n wá rọ tikiritikiri ọmọ ẹgbẹ́ òṣèlú ti pdp láti fọwọ́sowọ́pọ̀ tẹ̀lé ẹni tí ó jáwé olúborí ọ̀hún inú ètò ìbò àpapọ̀ lọ́dún 2027. ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn ẹni tí í ṣe ààrẹ dennis igueso ti orílẹ̀-èdè olómìnira ti congo ni ló ti kéde ẹ̀ báyìí wípé àwọn tó jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ ni kò ní nílò ìwé ìrìnà láti wọ orílẹ̀-èdè ọ̀hún bẹ̀rẹ̀ láti ọjọ́ kínní oṣù kínní ọdún 2027. igueso lọ ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí wọ́n ń ṣe àyájọ́ ti ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026 ṣẹlẹ̀ tí ìpàdé ọ̀hún sì ní ṣe pẹ̀lú ẹ̀ka ti ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ti ìfowópamọ́ tí ó wáyé ní agbègbè ti braville ẹni tí ó jẹ́ adarí fún orílẹ̀-èdè ti congo lọ ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún gan ni wọ́n pe ya mọ́ rẹ̀ láti jẹ́ kí ilẹ̀ adúláwọ̀ ní àjọṣepọ̀ àti ìrìn ti láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì ilẹ̀ adúláwọ̀ tí ó sì jẹ́ kí ìṣọ̀kan kí ó wà nílẹ̀ yìí ó rọ gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ nílẹ̀ adúláwọ̀ láti fìmọ̀ ṣọ̀kan kí wọ́n sì dẹ́kun ìwà tara ẹni nìkan lákòókò tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ ti ìdàgbàsókè ní orílẹ̀-èdè ti kó wà wọ́n níbàámu pẹ̀lú ẹni tó jẹ́ adarí ní orílẹ̀-èdè náà ó ní ọjọ́ iwájú ilẹ̀ adúláwọ̀ ni ó dá lé lórí ìbáṣepọ̀ tó gúnmọ́ ìdàgbàsókè lẹ́ka ti àkànṣe iṣẹ́ àti gbígbé àwọn iṣẹ́ eléyìí tí ó lákaakì níbàámu pẹ̀lú okoòwò láàrin ara ẹni síra ẹni ró nílẹ̀ yìí. lábala ti aré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti manchester city ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé enzo maresca ni yóò jẹ́ akọ́nimọ̀ọ́gbá ọ̀tún fún ikọ̀ agbábọ́ọ̀lù náà bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà tí yóò sì parí àdéhùn iṣẹ́ rẹ̀ nínú oṣù kẹfà lọ́dún 2029. maresca ni ó máa jìrọ pep guardiola tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tún ọ̀hún lákọ̀tún ní pápá ìgbábọ́ọ̀lù ti etihad lẹ́yìn tí wọ́n ti forí okò ṣọ̀ọ́dúnrún ní inú ikọ̀ agbábọ́ọ̀lù náà ọmọ orílẹ̀-èdè ti italy ọ̀hún ni ìwòye wà pé yóò gba iṣẹ́ ọ̀hún lẹ́yọ-ṣọ́ka tí ó sì wà nínú ikọ̀ ọ̀hún lákòókò ti ìṣípòrọ́pò àwọn agbábọ́ọ̀lù ti bá ń lọ lọ́wọ́ arákùnrin ọ̀hún ẹni ọdún 95 ń lọ padà sínú ikọ̀ ti manchester city lẹ́yìn tó ti ṣiṣẹ́ ní ọwọ́kowọ́ pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá yun guardiola gẹ́gẹ́ bí ọ̀kan tó wà lára àwọn ikọ̀ ti akọ́nimọ̀ọ́gbá lákòókò tí wọ́n jáwé olúborí ìyànsípò rẹ̀ ni ìwòye wà wípé yóò tẹ̀lé àti ìlànà eléyìí tí guardiola tó fi perégedé nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó ṣiyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́rú àti ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ fún ìsàmì àyájọ́ ti ọdún iléyà àjọ jambo ló ti fi gbèdéke ọjọ́ kẹtàlá oṣù kẹfà lélẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí wọ́n máa ṣe ètò ìdánwò ti alátúnṣe oníráńpẹ́ ti ètò ìdánwò ọdún 2026. ilẹ̀ olómìnira ti congo ló ṣàlàyé pé àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ ni ò ní nílò ìwé ìrìnà láti wọ orílẹ̀-èdè ọ̀hún bẹ̀rẹ̀ láti ọdún 2027. ikọ̀ agbábọ́ọ̀lù ti manchester city ti fìdí ẹ̀ múlẹ̀ wípé enzo maresca ni yóò gba ipò gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti kàn ní jáde
ẹlẹ́kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kànni Lágelú 96.7 FM. Ẹlẹ́tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 967. Tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Morónkejì. Ṣeun Àríbikọ́lá ìlò tí ń ròyìn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ó sàn wá sèrè. Ètò tí ọpọ́n sún kàn ní Ṣòbùmọ́ pẹ̀lú Káyọ̀dé Adéọ̀sán New Vision. Lẹ́ẹ̀kan sí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

ilé ijó náà ti jó ilé aláyọ̀ náà ti yọ̀ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa. Ṣóòbù mà ti dé, ó ti sẹ́, ó ti sẹ̀. Ó ṣe sẹ́yẹ náà ló ṣe sẹ̀. Ẹni tí ò bá wa wọ yàrá kò dẹ̀ lè mọ nǹkan tá a sọ nínú yẹ̀wò. Ètò tá a fi ń kẹ́kọ̀ọ́, tá a fi ń dunnú, tá a fi ń bí ọgbọ́n àti àwọn òye. Ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ètò tá a fi ń sọ pé ká mọ̀ pẹ̀lú wa ní vernacular. Ètò ìmọ̀ dùn gan. Ètò tò ní àkànṣe ni a fi múnú àwa dùn ní ẹ̀yìn aráalé lẹ máa pè.

0: gbọ́wọ́ lónìí ká ẹ lọ fi ra gbò lókè mi.
1: Bí ó ti lẹ̀ kó.
0: Mo ti dé sábó.
1: Àìsàn yóò ṣe.
0: Mo ti dálẹ̀ sí lọ́yẹ́.
1: Orí o.
0: Mo ti dá kí ẹ lé.
1: Bí ó ti lẹ̀ kó tó rí.
0: Kódà mo ná àgbò ní Academy, mo mọ tí àgbò.

0: gbẹ̀yàn gbẹ̀bùn bí ó gbẹ̀bùn lónìí yóò gbẹ̀bùn. bó gbà béèrè ó gbẹ̀bùn. bó mọ̀ ó gba recharge card. yóò dẹ̀sẹ̀ torí pé à ń ṣọdún fúnra wa. mọ̀mọ́ ẹ̀kan mi bóde ní kí mọ̀mọ́ pàtẹ́wọ́ dání pàpàpàpà bó o. mo èmi gan ti gbàgbé pé ọwọ́ táyé mú fóònù náà wọ́n fẹ́ẹ́ fi pàtẹ́wọ́. so búmọ̀ lè tò yí àǹtí búkì ẹ mọ̀ ṣe. hàn mi traffic. ẹ sọ lórí ti káṣẹ báyìí á jẹ ń báwọn èèyàn lówó lórí facebook. gbogbo owó tẹ ẹ bá jẹ tẹ ẹ bá gbà èmi kan ọmọ ní o. èyí sọmọ ìyá àfẹ lónìí.
1: ọwọ́ ewé ló rọ́ṣẹ́.
0: kìí ṣe lẹ́kan láwùwo lónìí.
1: ewé ló rọ́ṣẹ́.
0: kódà kìí ṣe àǹtí búkì traffic ni ó ní.
1: aṣọ́kọ̀wọ́
0: àṣìṣe adémọ́lá dẹ̀kọ́.
1: aṣọ́kọ̀wọ́ yóò.
0: àwọn àǹtí yìí lásán.
1: Mr.
0: Adeosun it's okay. Lọ lo ni aniya. Wọn ya wa ni ya. 09123008675. So bu mo le to yi mo ti n ba lori cash e je nkan ju 25000 naira kokko tan bayi. O fe wen to fe je Olorun. Ah, wo odun mo re. Mama ji o lo wo odun re. *347*1004*2#. Wo odun re o. Hello, ẹ kúrọ̀ lẹ́ o. Wọ́n lò ó, ẹ̀mọ́ bìnú. Bóyá wọn àmọ̀ kó ti wọlé gan. 09123008675. Hello. Hello ma.
2: Hello sir.
0: Yes ma.
2: Hello sir ni.
0: Mo ń dá yín lò mọ́ mi.
2: Màmá kẹ́hìn tí ń sọ̀rọ̀.
0: Ṣé bàbá ní sọ̀rọ̀?
2: Bàbá ní sọ̀rọ̀ láti Maniya.
0: Bàbá?
2: Hà?
0: Láti Maniya.
2: Hà?
0: Ọ̀dọ́ ibo lọ̀dọ́ yín ní Maniya.
2: Òkè ọlá. Hà?
0: Òkè ọlá ní Maniya. Tàbá dé Maniya. A yà sí ẹgbẹ́ kejì yẹn.
2: Hà?
0: A gbọ́kadà òkè ọlá náà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó yá. Ẹ mú béèrè.
2: Nọmba sífù.
0: Ìbéèrè ẹlẹ́kẹfà. Wọ́n ní kí ẹ dárúkọ àdúgbò márùn-ún tí orúkọ wọn bẹ̀rẹ̀ pẹ̀lú oríta. Ṣé ẹ gbọ́ bá mi?
2: Mọ́gbọ́n.
0: Fèsì. Kí lẹ wí?
2: N ò lè sọ.
0: Ẹ lè sọ. Gbèrè kẹfà tó rọ̀ jù yìí.

0: Hello, 0912-3700-8675. Àbá yẹn ti sáré lọ́mọ sì fẹ́ fún wọn recharge card ni. Hello. Yes, sir. Baba Gafari Opeyemi láti Sẹ́yìn. Oya.
1: Wọ́n mú wèrè ẹlẹ́ẹ̀kejì.
0: Ẹ tẹ̀gọ́ bá ń dá ìbéèrè kẹfà tó wà ńlẹ̀ yìí. Àti rí kejì ó ti lọ. Ìkarùn-ún ti lọ. Ìkẹfà láwà ẹ. Wọ́n ní kẹ́ ẹ dárúkọ àdúgbò márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú oríta.
1: Oríta Challenge.
0: Ó dé ní.
1: Oríta Agbeni.
0: Oríta Agbeni àdúgbò. Bàbá oríta Agbeni bò. Yín ò lọ, kò lọ. Bàbá mi ni yín, Mr. Gavari ẹ̀ ṣe báyìí tẹ́lẹ̀. Ṣé torí ẹran léyà ọ̀la lẹ fi ń ṣe báyìí sí mi?
1: Àrárá o.
0: Bẹ́ẹ̀ jẹ, ẹ̀yin ó tún fẹ́ràn ránṣẹ́ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo mọ yín. Ẹ̀kọ́ láǹkọ́. Oríta Agbowó sínú oríta. Ìṣe gbé gbogbo junction àdúgbò lẹ́mọ pé. Àwọn àdúgbò tó yẹ pé tó mọ́tò bá pe bẹ̀. Wọ́n bí pé ń bo láti sọ. Ẹwọ̀n ẹjọ́ màá sọ ní oríta challenge.
1: Mo ti ní mo bí èèyàn lágbẹ́ fún mi dọ́dọ̀ mi.
0: Já dàn tilẹ̀ náà. Torí yín náà ni kìí ṣe béèrè tó le. Ẹ̀yin dẹ̀ wà lórí Facebook. Ẹ̀yin dẹ̀ wà lórí Facebook Lágelú FM. Ẹ já dàn béèrè yìí. Béèyàn bá ti lè dàn béèrè kan, ó wá lọ kò lọ yóò gba chat card. Ẹ bá ń dáhùn rẹ̀ dáadáa, ẹ gbọ́ àdúgbò márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ́.

0: a ti ń pe nọ́mbà rẹ̀ nọ́mbà ẹni yìí ò lọ kò gbé ọlọ́run a bá ti pè bí ẹ̀ẹ̀mejì tí ò gbé ní ìsìn ẹlòmíín yóò fi ṣe fàjẹ́ ẹ̀yẹn gbọ́ dáadáa ẹ̀rí kò gbé o 4370 ló gbẹ̀yìn nọ́mbà rẹ̀ 081 ló bẹ̀rẹ̀ rẹ̀ 081 hello baba n bolo fi fone si tẹlẹ.
1: Mo n charge lọwọ ni sir.
0: Asiko ta fẹ jẹ owo la n charge fone.
1: Alihamdulilayi.
0: Ṣé ẹ ti jẹ tẹlẹ rí ni.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Èló lẹ jẹ.
1: O ti jẹ 500,000 tẹlẹ rí.
0: Ẹ ti jẹ 500,000 tẹlẹ rí.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Baba ìgbà wo lẹ jẹ.
1: O ti tó oṣù bíi mẹ́ta báyìí.
0: Ìná yùn náà tán ṣé n fi yí ilé àbẹ́ tún fẹ́ jẹ sí.
1: Ọdún ti dé ẹja fi kùn.
0: Bàbá bẹ̀ ibẹ̀ ló ń gbé. Ẹ̀yin ti mẹ́ ṣé ilé bímọ ká sọ́n káàṣì ẹ̀ gbé mi.
1: Lágbá ọlọ́run why not even ọmọ káàṣì ẹ̀ gan ń bẹ lọ́wọ́ mi báyìí.
0: Ọmọ tẹ́ ẹ fi owó káàṣì ẹ̀ ṣe súná rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: O ti tán láyé bàbá bí ò bá yọ àgbo ó ti yọ adìẹ báyìí 25,000 alẹ́ jẹ́. Alhamdulillah rabbil alamin. Baba, tun je mi.
1: Amin.
0: Ese oruko yin?
1: Latif.
0: Latadugbo bo.
1: Latif Alafara Olubadan.
0: Ile Alafara Olubadan. Ibadan ni mo wa. Baba e ma enjoy ayin jare. E ti mo ba se ma npe yin, won ma pe yin be. Won ma pe yin be. E ti ma won kan ta ma npe yin. E je tun yi mi *347*1004. Tattoo ash. Ẹnti o ta o le jẹ. Baba ni ọmọ ti mo fi owo kaṣi ẹ ko n bẹ lọwọ mi bayi. 500,000 o ti jẹ lọ. Bó ṣe wọn 1,000,000 ni o ma bẹ lọ ko n jẹ. Orí ọ̀fẹ́ ń bẹ fún ọ *347*1004*2#. Silence ò ń bẹ̀ jẹ́ fún ìṣẹ́jú méjì sí kí n tó yí.
2: Owó bá ń rajà olóko bòbó bá lọ.
0: Lórí Facebook Lágelú FM mo fẹ́ fowó ọdún ta owó ọdún là hàn owó ọdún là hàn rédíò tiwa nìkan náà dé ni. Bẹ́ẹ̀ bá ti gbà ń splash tẹ́ gbà ń Lágelú.

láàrin omi àgbàrá àti pé èèyàn fẹ́ mu tí ó jọra wọn ni ó yàtọ̀ síra wọn. Ẹgbẹ́ wo ẹ̀mí wo ẹ̀kí wo ẹgbẹ́ sẹ́gbẹ́ ara wọn wò yàtọ̀ wà ń bẹ̀. Ẹni tá wà lórí Facebook lágolo ẹ̀bẹ̀rún tí n bá ti ń dákọ̀ rẹ̀ sáré fi. Bóyá kan nọmbà ẹ ló fi bẹ̀ ni bóyá fóònù nọmbà rẹ ni. Yóò sẹ̀sì ọ láàrin ìṣẹ́jú méjì ni ìsìn kí n tó lọ. Orí Facebook lágolo ẹ̀bẹ̀rún ni o. Ẹjọ́ kọ́kọ́ kí yín bẹ̀ kí n tó mú yín. Yẹ́mi sí Àjàyí Àbáyọ̀mí mo rí yín bẹ̀ ṣe o. Adéṣọ̀kan Emily Abọ́sẹ̀dé láti bí òkú ẹ̀ ṣe o. Àwọn ń dáhùn béèrè mi. Zion blessing ẹ ṣe. Ògúngbẹ̀ Rọ́dà Sáàkì ẹ ṣe o. Tinú Adé ẹ ṣe. Wọ́n ní ìbéèrè méjèèjì yẹn kí n dáhùn rẹ̀ kí n tó lọ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà. Mo ní kí wọ́n dárúkọ oríta méjì tí oríta márùn-ún tí ó bẹ̀rẹ̀. Àwọn oríta tó bẹ̀rẹ̀ tó jẹ́ márùn-ún. Àwọn orúkọ àdúgbò tí oríta bẹ̀rẹ̀ wọn. Àwọn oríta tó bẹ̀rẹ̀ pẹ̀lú oríta. Oríta challenge. Oríta mẹ́rin. Oríta mẹ́fà. Oríta Bashorun. Oríta Perin. Wọ́n ní kán dárúkọ àdúgbò márùn-ún. Tó bẹ̀rẹ̀ pẹ̀lú bí. Wọ́n rántí Bembo, wọ́n rántí Bonfoto, wọ́n rántí Bakatari, wọ́n rántí Bodija, wọ́n rántí Bode, wọ́n rántí Bolúwaji, wọ́n rántí Bẹrẹ, wọ́n rántí Bolúmọlé, wọ́n rántí Bíòkú. Bashorun ń bo ló wà. Ẹ rí pé mo fẹ́ fẹ̀bùn ta ṣùgbọ́n àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀. Ẹ jọ ibikíbi tí Zion blessing bá ti ń gbọ́ mi. Àwòrán obìnrin kan tó wọ blue ló wà lójú àwòrán.

0: níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

kọ̀dà yé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbà tọ̀rọ̀ gbanigbàngbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gba agbada lọ́wọ́ alágbada sàpàtà málágbada lọ́rùn málágbada ṣubú yakata ìdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbẹ̀ tó ta kan gbàngbà sí gbàngbà wálíà yíká àbánlá ayé tẹ́ ẹ ti ń gbọ̀ wá ń dédé àkókò yẹ mà tún kúrọ̀ lẹ o àkíyìn kù dédé àkókò yìí bàbá kíyìn káàárọ̀ tàbí tá a kíyìn káàsán ó ṣeé ṣe kọjá wípé àkókò tó bọ́ sí lọ́dọ̀ ẹlòmíì lápá abẹ̀hún ó lè yàtọ̀ ṣaago tá a wà lápá bí láàṣì wá ṣe kinní ọ̀hún ló ní ṣírímú tá a sì wá kíyìn pé ẹ kù dédé àkókò yìí yíká àgbàlá ayé tẹ́ ẹ ti ń gbọ̀ wá a sì kíyìn káàbọ̀ sórí ètò dídẹ̀rẹ́ àgbàlá ò dídẹ̀rẹ́ náà lẹ́wà yìí o ẹ̀yà tọ́ pẹ̀pẹ̀ túndé ọ̀la wo lọ́lọ́ọ̀tún ètò yìí àṣìṣó babalọ́lá babalọ́lá tó jọba bòmí lọ làmójú ẹ̀rọ ti ń bẹ́ fún sáà tá a wà yìí àwọn comrade náà wà ń kalẹ̀ ẹ̀ ń bá wà lórí ìkànnì facebook lágelu fm láti bí àná láti tẹ kinní ọ̀hún sójú òpó ti ìbánidọ́rẹ̀ facebook pé ní ti àyájọ́ ọdún iléyà ilé ìtaṣe lọ́la tí gbogbo ẹ̀ sì ń rókòkò

0: ayin ka kewe nbe nle agbara lakoko ta wa ye ah se nba so po mo ba lodi osogbo won ajayo pa osogbo te de kere te de bada te de ko gbogbo le yo ba pata nkan kan na ni gbogbo wa koko ba ntenu si microphone yi na ko jawon eyan mo pe eyin onise alari ojo agba nkan o se gbe nkan hanu oya
1: Alas amo de mo de to enu mi Euni wi ama amare pete Iba mi do wa ra waju Odoro ero eyin odowo gbogbo pede pede to tin pede kin to mo pede Iba mi do wa gbogbo soro soro to tin soro kin to mo soro Oke lage lunle oluyo le mori ba won ba be ini mo lo lai ka mo tuti de se ni mo wi kini ohun senu oni faya peregede bi o wa
0: so nle
1: so mo ni ma se bi se bi kekere uni mi mo dale gbisu ko agba wirin ni mi mo dale gbisu ewura odo wirin ni mi mo dale gbisu gaga
0: o tin set
1: e mi lo fe wu file mi fana mi ewu ti oni je fabuja lekire ama bibi no e wu ni mi ama ukumoko lode kire le bi o gbe bi mi lomo
0: okai okai
1: alai ke o mo ki gbogbo mo ke badan patapata o ibadan ni le oluyo le o ma fi to seun ebo ibadan maja maja tan ikara waju leru baba yi lo re ko wo fa jagun jagun la won baba tan gbe bi yin lomo ilu aja yo ilu ogunmola ilu bikunle alagbala jaya jaya agbala bikunle baba yin to bi titi o to koko o sare
0: be ni be ni
1: o gboro o jabule baba nla ku baba lomi lo ibadan to mesi o ti o go oluyo le o nbele ye le lomi abumu eyin ibadan aseji re lomu abusanra ti gbogbo omo laipo mu bi n ba wa mo ibadan n o le mo laipo bi ba mo laipo n o le ma yi ni ke bi ba wa ma yi ni ke n o le ma yi ni pada bi ba ma yi ni pada n o le mete ibadan
0: e ri pe sugar oja loni eyin te ba wa so dunle nle ibadan te wa tan radio si kan ni ti lagelu Hey, 96.7 FM Nibad Emma wo pe mo le tun wa ja si bayi e je npada si apa abi kan die na tori eto yi o la pon ja koja ka si nkan e je nkoko mu lori kokoro to gbe eto irogan gege be si mo pe odidere ona to ba weye bayi lo le gbayo sugbon apelo ko ta npe ti won npe ni eya topepe Eyo mo Nigeria ti n gbo wa lakoko yi be gbagbe pa awon omo ti won ji gbe ni joba ibele ori re won si nbe lakata awon ajinibe o lagbegbe yi to jo si nse woso woso woso omo odun ka ta bo nbe nu awon ti won ji gbe ohun ha eledua omo adawo re Eledua odowo re omo odun meje omo odun meta bo ni jije memo won baba nbari e ni ti baba oyedo kun ti foran re la ponja yika ate ori facebook ti won si du lorun la pakan yaka gbogbo eyan bo ta won bere si ni pe joba ijoba lotun ijoba losi ah ijoba o se gba ijoba o sawo eyan agbagba nle wi pe baba beran wi ta ba eran na we ba se npe joba yi e mo wi pe lori eto yi na a e dekun baba pe joba ti ibile a pe joba ti ipinle be la pe joba apapo sugbon kankan sele Said Osupa akorin bi eni layin okorin debi kan oni ko si asaju ti o da lai si omo eyin buruku enle o eyin ara UCH lenu jo meta yi la gbo pe awon to je alaisan asiso ma gbo mi dada awon to je alaisan le wo san ijoba apapo won gbe fanu lo si hospital ngba ti o si na won gbe generator lo fona nbe lori ikani social media ati lo lori eto yi na bi odun to koja nigba ti Bayo Adelabu si je minister fun power tani o riru e lori ate banidore ti o ni paru pe ijoba o se dada ṣugbọn jẹjẹ mọ pe joba pese disu ti won fi ma tanna lawon apa abi kan le iwosan UCH ni Badan awon to si je osise be osin lo re gbe disu ta won fesun kan won bi won lo re gbe disu ta bi n ba ni na njo lori omi e si bi mi pe kin lo re mu iru re wa E ma bọ lori kan ni Facebook wa. Lagelu FM 96.7 mo ti gbiyanju ati pe en to je alukoro fun ile iwosan ti UCH. Won gbe call won. Boya won wa ni meeting ni abi nkankan. Mo si mo ati jo soro ri o dan loju pe bi won ba paro phone number mi nbe lowo won. Nba won wa nbi lere pe nbo ni won tin se oni lab. Lab se wa de. Imi ta e ko jeri kan disu ta e lodu e sinu oko e si fe wa jade ku onu ogba le iwosan e si ma ba paru pe joba o se dada lori ate ti social media lohun obalana ni nbembe ba ngbe foran si jawon ara ile ori ka to gbenu ka to fi oro bale wi pe to ijoba se gba o ijoba sawo e ja koko o foran yi na ngba ba wo foran won tan Awa wo pe bi joba se ngbiyanju to je lanfani ati lo audio re o je lanfani lati lo audio re e farabalẹ bank e waduru keg ti won ko sinu moto se le yo ni gbeyan fun bi ojo meta ni ati lo audio re o
2: Nigeria ta wa ni lo de se se oju lo npon yin na yin bayi
0: te ngbo o ile iwosan UCH re o
2: Ah, you feel my wine, me have my toast. Oh, God. Ah, my, you like respect around. Hey, I come here now. I'm not joking now. See, my mama, she ain't too whiny.
0: Hey, you tell me, you are whiny.
2: You know, you're all this shit.
0: Jim, go.
2: Oh, Lord, you have you. Oh, Lord, you go. What do you want to say about Where do you work? Yeah? Lab. Ah. Then what concerns lab and this together? Yeah? Tali, Chenny.
0: Chen Bala, you.
2: Ah, but this person says you are the one that told him to drive you out to carry it.
0: As in Bujoba. Baba, you can't hear when you can't
2: What's the business with this when you're not working at the store?
0: Chen Bo.
2: You are not a storeman, you are not a driver. And what are you not doing with this? Huh? Can you imagine? Shall we be down in the
0: name? Say this to you, Bele was a good job at Abadomer in
2: it.
0: Chamber?
2: Shall we be down in the name for that? No shell. Who makes sense, sincerely? Ah, and what room was a big guy in UCH? Ah,
3: yes, yes.
2: Ah, why are you laughing? Don't
0: laugh.
2: There must be an evidence now. This is oil.
0: 20, 30 liters. 1, 2, 3, 4, 5, 6. Eban, she, how many liters? Bound.
2: Kilo shele, Nigeria ta wa. Kilo de she. So you don't point, you know,
3: right?
2: So you don't point, you know.
0: Kato ma bujoba.
2: Ah, my wine, me have my toast.
0: E wa wa ra, e wa wa wa ra wa.
2: Hey, I come here now. I'm not joking now. Se ma ma se ntun wa ni. Kini o dan best. Kilo fe fi all this use. O lo ni abi, o lo ni ko pe abi. Wa ti wo se ba wa.
3: Mo so fun an, mo sade mi yan kan ba bi mo so fun won ni mo so ma se jade.
2: Kilo sele o ya o ya kilo sele. Oh, this one, Ibu Latin Shet? Where do you work? Yeah?
0: báwo lẹ́n tó ń ṣiṣẹ́ láàbù ṣe di pé dísù ń bẹ́nu ọkọ̀
2: ẹ́ ta ni ṣẹ́ nìyí but this person say is the, you are the one that told him to drive you out to carry it you are not working at the store what's your business with this when you are not working at the store you are not a storeman you are not a driver and what are you now doing with this
4: can you imagine
2: ṣáájú ìṣẹ́ fẹ́ gbé jáde lélẹ́yìí ní nàìjíríà yìí náà ń pariwo pé usage ò níná kò níná kò ní gbogbo ẹ̀ ṣáájú ìṣẹ́ fẹ́ gbé jáde lélẹ́yìí kò dáa kí ló ṣẹlẹ̀ kò make sense sincerely ẹ wá dùn ìṣẹ́ fẹ́ gbé jáde nu usage.
0: ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí tẹ̀sí ń gbọ́ wa nígbà tá a bá sọ̀rọ̀ njẹ ọjọ náà táwọn tó jẹ aláìsàn wà tí wọn ṣe ìfẹhónú hàn ilé ìwòsàn uch gbogbo wa náà la sọrọ pé ìjọba nàìjíríà ẹyin sì ń travel lọ òkè òkun ṣé bí wọn ṣe ń ṣe lókè òkun tó fi ń dúnà jù sí rèé nígbà tí ẹyin tẹ ẹjọ sì ṣe ilé ìwòsàn dísù tó yẹ kẹ ẹ fi pàwọ jẹnẹrétọ fáwọn tí wọn fẹ lò ó ẹnìkan ṣoṣo sì kó bíi ọba n ṣí 30x7 kí lọ́fẹ̀ẹ́ ìjẹba òun náà kọ́ mi fàlàdé 210 wọ́n sì ń ta lítà kan ní bí around 2000 naira ẹ bá ń ṣí 2000x210 ẹ wòye tó fẹ́ méèkì ẹnìkan ṣoṣo. gbogbo wa sì ń gbẹnu òkè nàìjíríà ṣe gbá o nàìjíríà ṣàwo ìbáwọn kan ni wọ́n kówó ètò ààbò ni wọn kò jẹ owó tó yẹ kí 420,000 àbí síbẹ̀ kọ́ yóò fẹ́ jù báyìí lọ bẹ́ẹ̀ náà ni 420,000 àwọn bàbá ẹnìkan ni wọn kówó fún ẹ lọ ra niṣẹ́ tẹ́ẹ̀fì máa ṣètò ààbò nàìjíríà ó sì kó wá pò yóò sì gbẹnu òkè pé ètò ààbò nàìjíríà ò dáa lórí ìkànnì facebook anthony bodurin láti london wò wá live and direct bá ń ṣètọ́jú abiola yaliyali láti hamburg ní germany lọ́hùn-ún sola láti toronto jẹ́ ń sojú òpó lẹ̀ àwa tá ń pè nígbà tá a bá gbọ́rọ̀ ìjọba wá péjọba ò ṣe dáadáa ẹ pè báyìí ẹ bá àwọn bọ̀dá yìí náà wí àwọn ń kó àdúgbò tọlọrẹ kó dísù 30 lè tàbí ọ̀nà bíi mẹ́fà 091-2370-8675 091-2370-8675 tàbí 081-4249-1006 ìlójú òpó méjèèjì tó bá sapá àbí hello ẹ ti wọlé yín ò ṣe dáadáa
5: ẹ̀lú ẹ káàsán
0: ó kọyìn àti ibi tẹ ẹ ti ń sọ̀rọ̀
5: abilékọ owólabí ni láti sápàtì
0: sápàtì òkè sápàtì ńbàdàn
5: bẹ́ẹ̀ni
0: ọ̀yà
5: ẹni kọ́ lọ́wọ́ sàánú wa kọ́ sàforíjì fún wa rí i pé àwọn tí wọ́n tí ò gbéjọba tí ò gbé lójútùú náà nù ká ní ẹ̀yìn wọn kan bá wà ní usage tó fẹ́ sọ pé sàfù tí ò sì lẹ́bù ní ìpèrí lára wọn ìwà kó ogun tó jẹ́ ẹ̀tọ́ ìjọba ṣe fi lọ ń kó ta.
0: wọ́n sì ń gbowó oṣù o.
5: wọ́n sì ń gbowó oṣù owó ohun tó bá ti gbà wọ́n láwọn òfin tán mọ́. bí wọ́n tẹ́fẹ́ sọ pé sàn fún èèyàn rẹ̀ tí ọ̀sán gba tẹ́tún gbé lọ sí ìgbẹ́ kó tó dé bí iṣẹ́ gbé lọ ọlọ́ọ̀lọ́mọ tó lè fẹ́rẹ̀ sí ní dáadáa.
0: kíni
5: náà wá da àwọn ọ̀nà ọlọ́ọ̀nù.
0: bá ẹ jẹ́ ti parí ọ̀rọ̀ àwọn ọ̀nà ọlọ́ọ̀nù ẹ já fílẹ̀ mi láǹfààní. hello ó kọyìn àti ibi tẹ ẹ ti ń sọrọ.
6: olùkọ́ tó ní alẹ́dẹ̀jọ abrahman àdéhùn bàbá sẹ́nẹ̀f láti amúlòkó.
0: amúlòkó ńbàdàn.
6: bẹ́ẹ̀ni
0: ọ̀yà.
6: ṣe rí èyí náà wò á máa pariwo ìjọba ìjọba ń ṣe tiẹ àwọn kan bẹ lábẹ́nu ni kí òjò yọ ni. èyí náà wò ẹwà bíi dísù tán kó 270,000 nígbà tí mo ti. ó yẹ kó rí bẹ́ẹ̀ torí ọlọ́run. ìjọba ń gbìyànjú àwọn kan ní bẹ níbẹ̀ tí wọn ò jẹ́ kọ́jọ lórílẹ̀-èdè yìí. èyí náà wò ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ìjà ọ̀rọ̀ àti látàn ẹgbẹ́ ìjà àti ìjà lóró
0: mo
6: jẹ́ pé yọ wọn tanná fún láti ṣe iṣẹ́ fún tí o rẹ̀ ìlànà àǹfààní láti tanná o ẹ kọ́ náà ó ti máa mú wọn nù
0: lápá
6: lọ́wọ́ ọlọ́run
0: ẹ
6: wá dákun àwọn tí wọ́n mú yìí wọ́n dákun kí wọ́n jẹ́ kí wọ́n yà iṣẹ́ kí ìgbà tí wọ́n wù kó lè kọ́ àwọn ẹlòmíín lọ́gbọ́n wọ́n máa ń tẹ̀lé ní kínní àbí aṣọ kí wọ́n dákun torí ọlọ́run.
0: Ọ̀dà torí ìjọba àkókò ẹja ṣẹlẹ̀ láfi bàbí òkun ṣòkòtò Kọ́mi Fọládé ọ̀rọ̀ kẹyìn àgbààgbà tẹ̀ ń bẹ́ ńlẹ̀ yìí àbẹ́ẹ̀ rí báyìí a sì ní kò sí iná nílé ìwòsàn kò sí mu kò sí epo kò sómi a sì ń fẹ̀hónú hàn ẹnì kan ṣoṣo sì gbé 210 liters of diesel níbo là ń bá Nàìjíríà yìí lọ.
7: Atọ́kùn ara gbégbàdúrà náà nù ara gbégbàdúrà ni wípé gbogbo àwọn tí ń fi ara ni ọmọnìyàn lórílẹ̀‐èdè yìí kọ́lọ̀ mọ́ tún wọn láṣìírí ṣẹ̀rẹ̀ pàṣírí ńlá ló tún torí pé ó ṣeé ṣe kó mọ̀ já kọ̀ọ̀kan ọjọ́ tí wọ́n dànù rẹ̀ wò rèé àmọ́ ọlọ́run ní òun bẹ̀san ẹ̀san lókè lórí àwọn òun yálà ó jẹ́ òǹkan ni tàbọ́ jẹ́ wípé àfọwọ́sowọ́pọ̀ ni ṣẹ̀mọ̀ pàṣírí wọn ti tún nìsí kò síbi tí wọ́n gbà mọ́ ojú wọn ti hàn dé bí ọ̀bàjẹ́pọ̀ lọ ń kó sí ọ̀gbẹ́ni tí sọ̀rọ̀ gan nínú ni òun náà bá mọ̀ gbàbòde wọn bá mọ̀ rí gbé jáde gbé
0: wọn náà gba 10 liters wọn bá tà ó fi jẹnjẹ alẹ́
7: àmọ́ gbígbàdúrà náà ni tó jẹ́ pé à ń gbàdúrà pé kọ́lọ́run ọba wa ṣe àwọn kan ní tí wọ́n mọ̀ bá ní tó àṣírí lọ́jẹ́ kí arákùnrin wọn lọ́jẹ́ kó he wọn lójú ọ̀nà mo tó bóde níbẹ̀ kọ́ ni bàbá gbé lọ gbé ó gbọ́n bá gbé yun lọ bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé àwọn ọba tó padà wà tó jù bá lọ ni wọ́n tó bá mọ̀ gbé gẹ́gẹ́ bí ẹni tó pè láti lè ṣe pè mo sì lérò pé gbogbo bí a ṣe ń ṣàfihàn bá a ṣe ń sọ̀rọ̀
0: ní ìsìn. Mo ń bọ̀ mo ń bọ̀ hello.
8: Hello,
0: baba.
8: Cherry Amali Aziz Latunde di America ni.
0: À ń gbọ́ yín.
8: Security yóò ti ṣe àpòkùṣọ.
0: Máa
8: tó ń sọ ojú ọ̀nà yóò wà láì ó ti ṣe àpòkùṣọ.
0: Ẹni
8: tó bá yẹ kó náà fẹ́ dàbí wọn ni wọ́n ò rí ọ́fíìsì ẹ̀ ṣe successively. So abá àmọ́ sọ pé ìlú ọ̀dà àti màlúù jẹ́ ni ìwọ́n jẹ́ lé iṣẹ́ rú wọ́n nílé iṣẹ́ rú. Táwọn táwọn jẹ́ lé iṣẹ́ rú. Rẹ́lúwẹ̀dà. Gbogbo ẹ̀yẹ́ ti jẹ́ tó tẹ́ 100 degrees ọ̀dà sí ẹni ṣe bá bros dá àwárí. Tí lè ka ò lè wúyọ ṣe kó ló fi ṣiṣẹ́.
0: Ẹ ṣeun láti ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn. Mo ń gbọ́ yín.
7: Gẹ́gẹ́ bá a ṣe ń bá bọ̀ náà ni tí wọ́n dá sí un wípé ọkùnrin aṣọ náà ò ní ọlọ́run fi ṣe gàrí tíra bíbẹ̀ kọ́ mọ̀ bá gbé lọ gbé.
0: Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe náà.
7: Kò lè já kọ̀ọ̀kan bí mo ṣe sọ.
0: Gbogbo àwọn iléeṣẹ́ ńlá ńlá tí ò sí Nàìjíríà mọ́ ibẹ̀ nìkan náà ló jẹ wọ́n run.
7: Bí ó ṣe ń ṣẹlẹ̀ náà nu ẹ̀mọ́ iṣẹ́ iléeṣẹ́ ta ní ńlẹ̀ Ìbàdàn yìí ebi bí wọ́n ṣe jẹ wọ́n pa náà nu àwọn tó dá wọn lẹ̀ fún ìlò ọmọlúàbí àtọmọnìyàn wọn ò sì fẹ́ ké bí ọ̀pá wọn ń gbà wọ́n sẹ́nu iṣẹ́ wọ́n jọra bí wọn ò jẹ́run ara tí ń jẹ usage irun náà láríhun nígbà tí ìjọba ò mọ̀ náwá tí àwọn alákòóso tó rẹ epo diesel táwọn tó ń lọ
0: gbé ta
7: ńgbọ́n bá wá tà tán wọn àlọ́ máa fowó ṣe babare babakẹ́ nígboro.
0: Wọ́n sì fi kọ́lé wọ́n sì gbénu ẹwà ni.
7: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ ṣé wọ́n sì dòrò pé àwọn òòrè alùbáríkà àmúbòde nù tán bá fi owó bẹ̀ ṣe. Nígbà tá ogun lọ́gbọ̀n àwọn aláìsàn tí wọ́n ń gbẹ̀mí mì nílé ìwòsàn odidi usage bó ṣe tóbi tó ẹ wá gbọ́n tẹ̀ sọ kó wá di pé wọ́n wà máa gbé fáànù lọ láti lé.
0: Bẹ́ẹ̀ni aṣọ lórí ètò àwọn tó já láìsàn ń gbé jẹnẹtọ̀ lọ sí hospital. Hospital ìjọba.
7: Usage ta ti gbọ́ wípé ọba alẹ́ Saudi gan máa wá gbà wòsàn
0: bẹ́ẹ̀
7: tọ́wádìí wípé èèyàn lásán ò lè lọ ọbẹ̀ ní ìsìlọ gbà wòsàn mọ́.
0: Nbọ ẹjẹ ẹjẹ nìkan lòun sì rò pọ̀ lójú òpó hello. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
9: Láti nígbà tí mo ti sọ̀rọ̀ lọ́dún ló kọ́ mi.
0: Ok. Ẹ
9: ní ẹ̀rọ ọ̀gárí tí gbogbo wa. Mo sọ pé àwọn ìjọba kan ni wọ̀n ṣe dáadáa. Tẹ́ ọ̀ ìjọba ti ń rí tó ń mú bẹ̀yẹn. Mo bá ti ṣe ìwádìí láàárín oṣù kan. Ó yẹ kí wọ́n máa pa wọ́n
0: dá. Ilé ìtẹ̀ rọ̀. Ẹ lè sọ yún lórí rédíò kò sáàyè fún jungle justice a reverse ọ̀tẹ̀ sọ ohun àgbáwọlé. Hello.
10: Hello sir.
0: Baba o e pare di oyin e pare di oyin mo ngbora mi pada.
10: Mo ti ko nbe mo ti ko nbe.
0: O ko yin ati bi te tin soro. O ko yin.
10: That you can even do. Oh yeah.
0: Ya
10: to ku ti ni baje.
0: Amen. Ti yin oni ta.
10: Ni baje la garo lo.
0: Amen.
10: Sari. O ti da gugu e gugu ijoba na pa so na. Ti nkan ba sele ko ni igbe ko pa wa ko ni igbe ko kan e da igbajo ilododo. Ati mo ti je. Sebada de lodo lodo kwa ti mo ni mi fini ti bolo ni. Sebada ke ji ji lo. Yo baba beru ju. Yo baba beru ju.
0: Hmm.
10: Baba ti mo je ti mo le e di te ko ko di fu.
0: Hmm.
10: Mo ba ta ri de kan. E ni atako de kan baba lo ye. Oji de kan oji de kan sele. Iye ni baje.
0: Amen. E se mte pete dasi. Eh a fe polowo oja. E ma bo lu kan ni Facebook o Lagelu FM 96.7 lati wa fi iroyin sowo. Awon bo da yin na lo wa nbe o. Awon ku yin na ni danru e wo. Gbogbo wa si ma pariwo. Ijoba se gba o. Ijoba sa wo nkan kan. Tara ilu na la yo wa loni. A se gbodo dake enu wa. E ku kale.

0: ṣàkọ̀dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù méje. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe ń fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́gbọ̀n ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Ìlàjẹ̀lú FM 96.7.
2: Ẹyin àgbààgbà tí ń bẹ ńlé, àkìyìn káàbọ̀ látẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún, ètò ń tẹ̀síwájú. Òdìdẹ̀rẹ́ ẹ̀yà tọpẹpẹ. Adáyìn náà ò rí nǹkan. Àwa ara wa náà là ń ṣera wa bá a ti fẹ́. Ẹ̀yin tẹ́ ń pè látàárọ̀ arípè yín o, ẹ̀jẹ̀ ń dẹ́nìkan ló ń bọ̀ jẹ́ ń tiẹ̀ ka kọ́mẹ́ǹtì orí ìkànnì Facebook o. Ẹ̀yin tẹ́ ń wò wá náà wò lẹ fi ra data ká má dà yín lágara. Lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM Nìbàdàn. Ọláyinka S Alaka wọ́n ní corruption. Àwa àkílẹ̀ wa kọ yìí lè tẹ ọkọ lẹ́yìn corruption wọn ò kílẹ̀ dáadáa. Ní láǹfààní àti ka kọ́mẹ̀ntì yín lórí ìkànnì Facebook báyìí, ẹ láǹfààní àti drop láǹfààní àti mú pè mọ́ lábalábẹ́ ọ̀hún. Tọ́rọ́jọ́ ọ̀hún rebi àná, orún sì ń rebi àti wọ̀. Ọlá sì lọ́dún iléyá, mo sì fẹ́ jẹ́ kí gbogbo wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí kọ́kàn yín ti ẹ̀ sinmi díẹ̀. A gbà á ládùúà pé àwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn ajínigbé, Ọlọ́run Olódùmarè kọ́ jọ ọ́ kó bá wa tu wọ́n lẹ̀. Àyíká Akéwì, ohun tó dùn bí ìgbà téèyàn bá foyin sí òun, jáwé yóò tún fìlẹ̀ lẹ́ẹ̀kan sí i, bá ń túlẹ̀ lẹ́ẹ̀kan sí i, tú kẹ̀kẹ́ ńlẹ̀ járí ó bẹ̀rẹ̀.
3: Ala tó tó arére parako ìdé bàbá mọ̀ gánà. Àròyé ni sẹ́ ń bá ka ìgbé kíké ni sẹ́ ẹ̀yẹ tèmi. Kíní ọ̀hún á mọ dún wìrìnwìrìn níkùn mi, ṣàyàn lọ́sọ̀ọ́ ọmọ aláyàn ti jèrè àyàn. Ọ̀tọ̀kùlú ọmọ aláyàn ti fẹ̀nú kọrin kí. Ewu ni pinrin ọmọ yọ lọ́rọ̀ ti jẹ́ fire kárí. Bí n bá ní ròde mọ̀ mi lè lágbá yàrá ọ̀jọ̀ wọn máa gbóngbá oríkè. Ẹ bá ń pa kiri fìjà lọ bí ara ọ̀jẹ̀ ò sí bí n bá kásọ lérí wọn ni mo sin gún jẹ.
2: Ní sùúrù ní ẹyin tẹ́ ń gbọ́ mi lákòókò yìí, mo fẹ́ fún yín ní Iléyà promo. Ẹ kọ́mẹ̀ntì lu yín sórí ìkànnì Facebook ń wà ní káyìnkẹ́ fún yín ní fírí oríkè tẹ́ ẹ̀ sanwó fún. Ẹ kọ́mẹ̀ntì lu yín agboolé yín Ìbàdàn tàbí ìlú tẹ ti ń gbọ́ wa báyìí, bá a jún sógbó, bá a jẹ́ kírun ìkùnrún ìkírun àgùn bẹ́ onílẹ̀. Ẹ ń bọ̀ ń bọ̀ bá a sì jẹ́ wo náà ni ẹ mọ̀ pé tòyí náà àti wo àtòdídẹ̀rẹ́ wọ́n jọ jam together ni. Ẹ kọ́mẹ̀ntì lu yín sórí ìkànnì Facebook ẹ wà á gba oríkè tí ẹ̀ sanwó fún, bá a mú odídẹ̀rẹ́ ẹ̀kọ́ bá ń lọ mọ́ wò já lọ.
3: Ìwo tó dídẹrẹ pépépé tẹnu rẹ kákò roboto ni.
2: Ọkákò wọn bí.
3: Ìwo ọmọ olódò ọba tẹnigbọ́lá ọmọ tẹnigbọ́ rẹ.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìwo tí ò nílẹ̀kùn bẹ ni wọn ní kọ́kọ́rọ́.
2: Kì í sásìkò yìí o.
3: Ẹ̀rú wa wá ni bàbá wọn fi sọlé ibi wọn gbé bí hàn lọ́mọ.
2: Báńdì tí ń bẹ ń ta báyìí o.
3: Àgbẹ̀ ni wọn ọmọ olóòlà ti sá kẹ́kẹ́ ojú. Àgbẹ̀ ni wọn ọmọ olóòlà ti ká bàjẹ́. Àgbẹ̀ ni wọn ọmọ olóòlà ti lọ bẹ́ẹ̀dẹ́.
2: Àyìnkẹ́.
3: Dádọ̀dádọ̀. Dánidànwò ilé ọmọ olóòlà ti sá kẹ́kẹ́ iwájú orí o. Ní wo mọ lódò ọba ẹ bá ń kórí adé. Telu àkọ́kọ́ kábíyèsí fọ́ba. emi sumo bale be meje o jina so bale be mefa mo lo lawun o je roba fi o kaka ki roba fi se ni wo ya di se ni wo ya di se ni wo ya di woku esin oba dan dan
2: o to be mi o wa loni o da mo loni enikan md agbojo oni jebu ba nlo jebu na ba nlo jebu
3: o di le jebu o mere ni wa le la ni poye omo la ni poro ni
2: eh
3: eh afin ju je bu to foko e ja pe na
2: eh eh
3: ije bu titi nawo dola koyin bo to de ko to wa lo re dowo teru ko to lo re dowo otomo
2: eh eh
3: o ma ji fowo bi eni fanyan gan in bi su mefa ni su eyin jebu
2: agbojo ma send owo ma send owo
3: meji ni je meji ni tai je
2: eh
3: meji yoku ni baba won fi bosa lati jagemo omo alagemo ogun ti owo yo woyo adie ba lokun omi legbe legbe ara orokun ara orare in bi kekere jebu owo ni mo lagba jebu owo ni okunrin jebu owo ni obirin jebu owo ni
2: mo ti wa ruwo
3: omo jebu owo ni awon lo ma aji fowo bi e aji fowo bi e aji fowo bi e ni fire gan
2: o to be enikan ni ati kiwo le kan rafiu tawakalut abiodun oni iwo ni mi mama abeje latosogbo ehin tantun lele adelakun michael oni omo eruwa ni ohun oya jalo eruwa
3: akuko eruwa to ba ko agbe ni nko
2: ha
3: emi mo di awon babe yan agbe ni sowo agbe ni somo agbe ni salafia ta ikuti se bale oro lo di awon baba tan gbe bi yin lomo iremogun wa ni yin ara lagbede eji ni npe omo awuko gbirin bi erin fun agun fe giri bi ojoku ni re eji were were ni o je naja sabe ojo katakata ni o je naja ni re ko seji ko sojo ti o je naja ni mo gukale ile jiri npe o nba tete dayo meni meta ni ba ma je nba somo alakara nba je wowo nba somo eleran nba fogun ba rogun nba wa somo alagbede akoko ba so me legbede akoko ba sagbon sale dudu wori wori wori nbe ru onire baba yin ni robede iwo fa baba yin ni ro baba omo bibi onire bi ti yin ni re musekele e mu ni won ran ro ni robe eni re mogun ba fowo ba ti o ba loyun omo
2: ti
3: tan laro lu are le ni bi awon baba to gbe bi yin lomo ni sale se bi awon baba yin mo ni o na nlo wa gbe dudu la gbe
2: oya ma send owo michael ma send owo ba
3: la gbe ipala luko eye to so dudu lo lo re letente lo di awon baba yin won ni ba kuko eru abako agbe ni nko la la la la omo loke veje oke meje amubora tin be lo di awon baba yin oke tele ru agan ogbodo ogun agbara nla la baba yin fi saso to fi lo re emu bora iyi nile awon baba
2: o to o ti rin oni mi jake po comrade inbo ni lu ti yin na
4: e ibadan le mi
2: ibadan eh asi so nko ibadan oya ja pada si ibadan ba ba ba n pale
3: ja e pomo kedun bi o ba bi le
2: mama agba ni ma e lo jina ma e lo jina a wa lori radio awon to ba yo ko yo ku yo ku da kun tori olo oya oya so ibadan
3: omo oke bano omo oke bad lagelu owo eleyin de yi o omo loke banban ti ba omo loke banban ti ba ibadan ni ile oluyo le o nba ro lu owo ni yo esa to lo pin tun ni ara ogbojo ba jide omo onike laye ni iya olugbon o ma wo bẹẹni ìyá rẹ sa òmòrò ìyá ẹsà tó lò gbé nìkan ló mòrò ló máa gan lẹjà lẹjọ ara òde òpolúkẹ o ọmọ rẹ gún sí mọrẹ lé ọkọ lóde àwọn baba tán gbé bí yín lọmọ ni ẹsà tó lò gbé ọmọ oníke bọọlù mọ ike baba yín ọjọ tó yá bá lọ rẹ gbé fọyà gùnkẹ yín baba yín ọjọ tó sá bá lọ rẹ gbé fòsà ike yín wá di kí ara ó di kí àmúṣe ẹsà tó lò gbé o.

0: मुझे आप बताएं, भाई ने दुनिया बताई, वहाँ से वहाँ हो वहाँ से चांद
1: torí wọn ti sẹ́ǹdì ìyàwó wa tán gbé lọ wọn ní sẹ́ǹdì ẹ̀sìn wa tí ń rí lórí zẹ́ẹ̀tì látàánú kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọn bá àwọn ọmọ wálẹ̀ lórí àtìlẹyìn fẹ́ pa láàárọ̀ lórí zẹ́ẹ̀tì wọn jọ o wọn mọ̀pọ̀ náà wọn dárí jìn wá wọn ti sàánú wa wọn fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọ́n fi máa kápò nínú ìlú ká fi lù lẹ̀ fún wọn wọn sàánú wa o wọn ti sàánú wa o wọn mọ̀pọ̀ àwọn wa o.

0: rí pé bí mo ṣe ń da àyín lára yá náà ni ǹjẹ́ ká gbàgbé nǹkan tí ń wáyé nípínlẹ̀ yìí mi ń pàrokò fún yín ni mi bẹ́ẹ̀ mọ̀ pọ̀ lálọ́dún bí ẹ bá ti ń láǹfààní àti máa gbẹ̀ràn ọdún sẹ́nu ẹ máa ṣèrántí pé àwọn kan ń bẹ lákàtà àwọn ajínigbé pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún kààtàbọ̀ ọmọ ọdún méjì ẹ̀yin tẹ́ wá wà létẹ̀ láǹfààní àti gbé igbó ìfẹ́ pè ní ọtí báhùn náà ṣùgbọ́n kò sún tá a fẹ́ pè náà tí náà láàpè ẹ máa fọkàn náà ṣàdúà pé àwọn tó wà lákàtà àwọn ajínigbé àwọn náà ò plan ní ẹgbẹ́ kódà ẹlòmíì gan bí ọgbà aláwìn bí ọgbà ń dídá bó ṣe pọ̀n mọ́ yóò sì fáwọn ọmọ ẹ̀ lákòókò ọdún yìí kọmrèdì.
1: Abiamọ kú ọ̀rọ̀ ọmọ o.
0: Kú ọ̀rọ̀ ọmọ.
1: Ọmọ ẹ ní kú.
0: Ó sànjọmọ ẹ nínú.
1: Ó sànjọmọ ẹ nínú lọ́wọ́ atọ́kùn. Kò sí ìgbà tẹ́bi náà ó jókòó tí n ó ronú tí n ó rántí ìṣẹ̀lẹ̀ yìí tójú mi ò ní lérúdòrúdò. Ó dé gbà kan gan àwọn fọ́nrán gan
0: n ò láǹfààní àti lè wò mọ́ ó ń pààyàn lọ́kàn jẹ́
1: n ò lè wò mọ́ kó lọ́rùn dákun ọlọ́jọ́ òní kó bá wa tú mọ́lẹ̀ láàyè mo sì mọ́ fínú àdúà nígbà tá a bá ń gbọ́ra nínú ilé pé kó lọ́rùn dákun àwọn ajínigbé yìí kó lọ́rùn dá kó lọ́rùn sì da èdè wọn rú kéde wọn mọ̀ yẹra wọn kọlọ́run ọ dá ìjà sílẹ̀ láàrin wọn káwọn ọmọ wọn yìí fi lè bọ́ nínú gbèpò tí wọ́n wà yìí.
0: ẹ wọ ọmọ ọdún kààtàbọ̀.
1: Ọgbẹ́ ọkàn ni atọ́kùn.
0: ṣé ìyá tí wọ́n tí òun náà ń bẹ́nu ìrora ni ó lóun fẹ́ fún ọmọ ní oúnjẹ àyà.
1: ṣé oúnjẹ àyà gan ò ti ní gbẹmọ láyà. oúnjẹ àyà ò ti gbẹmọ láyà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ó lè mọ jẹun kúrò nù lé làárọ̀ ọjọ́ náà gan pàápà.
0: pé tọ́ bá dé àti bọ́ dáná lẹ̀.
1: tẹlomii lè jẹ́ pé gbóúnjẹ lọ léèwé ó lè gbóúnjẹ lọ léèwé. atọ́kùn ìṣẹ̀lẹ̀ burúkú gbà ni kọ́lọ́n dákun kọ́lọ́n bá wa tètè lànà àbáyọ onílódìjọ́ kejìlá ọmọ tí wọ́n dèdì fún bẹ́ńbẹ́ ọmọ tó jẹ́ pé kò wọ àwọ̀tẹ́lẹ̀ singlẹ̀tì ń bẹ lára wọn ètò tí ẹ̀wọ́ sòtútù wọn púlọ́và gan pàápàá ẹ wò ju ẹnu ọjọ́ mẹ́ta tí wọ́n ń rọ̀ ẹ wò bí ti ń pọ̀ tó nínú aginjù nínú aginjù nínú gbó èèyàn wọ sọ́dà sọ́bọ̀ nínú yàrá gan tútù mú ká mọ̀ sọ nínú gbó kọ́lọ́n dákun ààrẹ wa àti gómìnà àti gbogbo àwọn aláṣẹ adúpẹ́ wípé wọ́n ń gbé gbèsè kọ́lọ́n dákojọ kí gbèsè wọn kó tètè yọrí nígbà tá a bá tó rí wọn ò ní o
0: látò fún ọ ní kùdùsì
1: látò gbé gbòsà fún wọn o kárí wọn láàyè òní ọ̀dájú atọ́kùn
0: ọ̀dà
1: kọ́lọ́n dákojọ kọ̀ọ̀kan nu wọn kí wọ́n bọ̀ láàyè
0: ọ̀dà àyìnká o bá ń fi wì bá ń fi ké sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ kí wọ́n tún jáwé sóbì díẹ̀ sí ọ̀yà.
2: dídà ló dà tọmọ kúkú dẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ bá a ti rí náà nu ó di pọ́nkọ́mọdé à ń kágbà à ń kóbìnrin a ní mọ̀kànmọ̀kàn lóye ékàn orè tó kara àwo ó sì padà wá kara ẹ̀ dẹ́.
0: kò jìnnà síra wọn pọ̀.
2: ìjọba ìpínlẹ̀ ẹ̀ wa ìjọba àpapọ̀ tó ìdókè pátápátá ẹ̀ dákun àánú ní ẹsẹ̀ ẹ̀sàánú ọmọdé ẹ̀sàánú àgbà ẹ̀sàánú obìnrin ẹ̀sàánú ọkùnrin ẹ̀bẹ̀ láńbẹ̀ ẹ mọ̀ wulẹ̀ yóò pẹ́ mọ́ rárá ohun tó kàn mọ́ mẹ̀kúnnù ó padà kàn mọ́ olówó bó bá yá awolowo ti wí kó tó kú ó lọ́mọ mẹ̀kúnnù tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ jẹ́ rí tọ́ hàn ní jẹ́ káwọn ọmọ tiyín tẹ́ ẹ tọ́ ó gbádùn òun la bádé bí adé lóde tó ní o gbogbo oníṣẹ́ ọba pátápátá látorí ọlọ́pàá tó ìdóníṣẹ́ ogun ẹ dákun ẹ bá wa wọnú gbó lọ ẹ lọrẹ bá wa tú àwọn ọmọ ìsílẹ lẹyọ kọọkan
0: ọlọrun sì fún wọn ṣe
2: gbogbo wa la ń rí jìyà tán ń jẹ gbogbo wa la ń rí ìrora gbogbo wa la ń rí bọ́n ti ṣe ń rìn bọ́n ti ṣe ń ṣe ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ mọ̀ pé wá lálá ilẹ̀ nìkan torọ́ oyè tó kan ara wo ni yóò padà bọ̀ wá kara ẹ dẹ.
0: ọ̀dà já padà wálé àyìnkẹ́ o níbo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé yìí gan-an tó ṣe dùn mọ̀ràn ìmọ̀ràn ní lẹ́nu báyìí.
2: ibi tán gbé bí mi ni.
0: bẹ́ẹ̀ ṣe jí báyìí lẹ béwì lẹ́nu yín.
2: kò rí bẹ́ẹ̀ ìgbà tá à ń dàgbà la rí pé ọ̀kan lára ẹ̀bùn tá a nìyẹn ó sì padà jẹyọ.
0: bí wọ́n ti gbé bí yín.
2: ìlú kiri.
0: ìkiri ó ń dòdò ṣe ẹ kó dòdò dání gbà tẹ́ ń bọ̀ lónìí.
2: ẹ mọ̀ bínú.
0: ẹ rántí kó o dání àṣìṣó sì láìkí dòdò kiri o yóò máa rí gàrí ẹ̀ gbá sí i a máa dùn pọ̀ a máa dùn pọ̀ ó ti tó bí ìgbà wo tẹ́ ẹ ti wá múṣẹ ìwé yìí torí mo rí pé ẹ ti múṣẹ báyìí bí ìgbà wo ni.
2: tá a ti sọ di iṣẹ́ tá a ti sọ di ní ti mówó wálé ó ti rò kọ ọdún mẹ́fà báyìí.
0: ọdún mẹ́fà bó
2: adúpẹ́ ọ̀nà tí adániwáyé bá ti pè lọ́nà èèyàn dandan ni kò là á fún èèyàn béèyàn ó ti mọ̀ tọ́ béèyàn ó sì ṣe mọ̀ tó adániwáyé ló lọ́nà yìí òun náà ní sì ń ṣàtìlẹ́yìn wa a sì ń tẹ̀síwájú.
0: ṣíṣe ìwé ṣe jókòó tì.
2: lọ́dọ̀ tèmi àti lọ́dọ̀ àwọn tó ti ṣíwájú wa iṣẹ́ tó sọ̀yàn dèèyàn ni.
0: ó ṣe jókòó tì.
2: bẹ́ẹ̀ni.
0: téèyàn ó sì máa rìnrìn àjò lọ òkè òkun dáadáa.
2: bẹ́ẹ̀ni.
0: sí níwájú yín báyìí ẹ dáhùn pàápàá
2: tẹ bá fẹ
0: tí n bá fẹ ni èyí táwa náà ń ṣe náà ó tèmi náà ó tèmi náà ó tèmi náà àwọn ọmọ tí bá wá ń bọ̀ lẹ́yìn ẹ̀ táwọn náà ń wò pé kínní náà sì ń bẹ lára tèmi náà o bó o lọ ṣe lè ṣe tún ó fi mọ̀ pé ẹ̀bùnlẹ̀bùn yìí lóòótọ́.
2: kan tí èmi máa ń sọ fún gbogbo èèyàn àwọn ọmọ tó bá jẹ́ kéékèèké ni pé gbogbo nǹkan tó bá mọ̀ ṣe dáadáa kó ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ gba ìmọ̀ràn mọ́ ìmọ̀ràn ìwọ ṣàrí pé ẹ̀bùn tó bá jẹyọ lára rẹ mójútó gbárùkùtì dandan dẹ̀ ni kó rí ó lànà fún ọ.
0: ọ̀rọ̀ ẹlẹ́sìn dín kọ́ kíni tá n ṣe yìí ní í ṣe pẹ̀lú àṣà tí ẹ̀ sẹ́ pé bàbá ti wá ńgbà tí a bá mọ ọmọ jésù tí wá ń kéwì tí ò ní pa àlọ́ rẹ̀ ṣe iṣẹ́.
2: aláwọn tó ń kéwì ní ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ gbọ́jà la jésù kínní kan kínní kan a ní àwọn tó jẹ́ mùsùlùmí tó ń kéwì adẹ ó kàn jẹ́ pé iṣẹ́ àṣà àti ìṣe ni a sì lè pa á létí torí ẹ̀sìn kápá àṣà àti ṣe àwọn bàbá wa rẹ torí látijọ́ ta láyé ti járe ìran ọlọ́jẹ̀ lọ́lọ́jẹ̀ ń jẹ́ ìran ológun lológun ń jẹ́ ìran oníṣàngó lóníṣàngó ń jẹ́ èmi a máa sọ fún èèyàn dáadáa ẹ̀sìn ọ̀tọ̀ àṣà àti ṣe àwọn bàbá wa ọ̀tọ̀.
0: àtìgbà tẹ́yẹ ti bẹ̀rẹ̀ kínní ìjọ òní nù yín dùn jù pé mo ṣòwò pa lónìí inú mi dùn ọ̀yà.
2: ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú wa ti dùn adániwáyé jẹ́ ká máa rí dùn nù a sì ti ráwọn èyí tí ọjọ́ tó yẹ pé inú wa ò fi bẹ́ẹ̀ dùn a sì tún mọ èyí tí ó tún ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ṣùgbọ́n a dúpẹ́ léyìí tó pọ̀ jù inú wa ń dùn.
0: bàbá wa rí a rí bí náà ọjọ́ wo ni inú yín bàjẹ́ pé sí ìsìn ní fiṣẹ́ yìí lẹ̀ báyìí.
2: a ti ráwọn ọjọ́ tó yẹ pé inú wa bàjẹ́.
0: ẹ sọ̀kan.
2: ọjọ́ tí mo lè sọ pé rú bà mí jù lọ́jọ́ tó yẹ pé mo kó gbogbo tíìmù mi jáde àlọ sóde àwa ń bọ̀ táyà wa yọ lẹ́sẹ̀ mọ́tò tó gbé wa lọ. a máa ń rìn gan a máa travel kò sí ìlúta kí n lọ. mo wá ń wò lọ́dún yẹn pé orí mi ò sì dà mí ṣébi èèyàn ṣe mọ́ bá tiẹ̀ lọ́nà lélẹ̀ lẹ́sùn lọ kéwì èló gangan la mú pò níbi tá a ti lọ kéwì gan téèyàn ó sì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a sì ń tẹ̀síwájú.
0: àwọn tí ń bẹ́ẹ̀ lè fẹ́ẹ́ fìlì yín gidi gan ẹ jẹ́ láàrin bóyá bí ìṣẹ́jú méjì mo fẹ́ tu yín lẹ̀ ẹ yà síbi tó bá wù yín láàrin ìṣẹ́jú méjì ọ̀yà ìṣónilẹ̀.
2: wọn lọ láàyè kẹ o adániwáyé ló ní kinní ohun ọmọ ọ̀rọ̀ mi lọ́rùn bí mo ti ń ṣe ó yẹ jẹ́ ń kíyà mí dáadáa fọlásàdé ọmọọba ọ̀màdé ẹ̀mí aláàfin àtàndá òòsà.
0: ìyá mi nù o ìyá mi nù o.
2: lọ́yọ́ ọmọ láàfin ojó pasẹ́kẹrẹ mọ́dẹ ọmọ àti ibà. àyọ̀ká bó o bá ń gbọ́n lé ọmọ ní ń perí iyeye apọ́n bẹ́ẹ̀ pọ́nrẹ́ àyọ̀ká mi ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa ọmọ àrùn tarun ọ̀gbọ́dọ̀ gbede lé ọmọ àkọ́wálé o ẹ sọ pẹ̀lú ọmọ àdábà òde ọmọ adéyẹmí ọmọ ọmọ bírónkẹ́ ni yin ola ni mo n pe ohun mo mo di awon baba re agbolo ajo mo ji loruko fefe oba loyo very ri lo okun osu pati le tente won ni oguna eni owo baba laku baba re ba to lo tun se abolasade bi se saki iforiade o koriade o pe bi mo pe ti pe koriade o la bi e la lo tu fe pere gede alayo kabo angbo nle omo ni peyeye won ni ma se kini ohun bi ere oba ni se re le olofa mojo
3: niso niso
2: olalomi oma bi sujoko ijakan ijakan toja ni le olofa lojo si o soju ebe o soju po ninu oko iba soju oloko iba la won okuku soju agbele yarara o soju aparu bukako ile alukoso alukoso lomo olofa egbeje alubebe omo olofa egbe efa aluke ijigbe ni won omo olofa egbe dilogun o iyeru oki o e ba nkasun mo ba asumo nawo nawo bi eni dawo leni kabiyesi olofa ni mo npe won asumo ko mistura bori ade ba gbon le mo lo lai keyin ni sayan lo so o sayan lo so ma layan tije re
3: ojo ti lo ojo laarin 10 seconds ba n se bonanza fun oba lana suwe ba tu aduke 30 seconds suwe ba tu aduke ba mu ba
2: won ani nkiya re to ninu re suwe ba tu aduke o aduke omo lofa omo lofa aduke omo lofa mojo yeru re okin re aladuke mo wa ni yeru okin awon baba eyin eyin ofa emi ofa abadi ijo wole ka lo re mo fa kini ohun ba won baba yin ti se
3: oje ti to ojo ti re bi adorun re bi atiwo eyin gbogbo yin patapata kiyin ku odun a kiyin ku yedun awa ta so dun ileya ta se lola ye a so polopo odun laye be ba

lórí ẹ̀. Ẹni tó ṣẹ̀dá yí àtọ̀rú tí ẹ ò lè ṣòro ṣe wájú ẹ̀. Ọmọ mi jáde láṣẹ́lẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ náà di yanu má bọ̀. Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà. Orí rẹ̀ ló ti fẹ́ ṣe yanu níwá ìsí ọ̀sẹ̀ yìí o. Látàgò mẹ́sàn sí mọ́kànlá. 9 AM to 11 AM. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí èdè kájọ gbóhùn àdúrà sókè kí yanu ó fara. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Nígbà t

ẹni tó délé ayé ibo ni wọ́n wà ogúnlọ gbàdúà àjọ gbàdúà sà ní ọ̀la agbára wo ló gbé olùrànlọ́wọ́ pamọ́ fún mi agbára wo ló tún gbé mi pamọ́ fún olùrànlọ́wọ́ agbára wo ló gbé olùrànlọ́wọ́ pamọ́ fún mi a gbàdúà lọ́la sà mọ́mí àti dadi olùrànlọ́wọ́ máa dìde wọ́n á wá ẹ̀rí lọ́dún yìí ọdún yìí ní ọdún ayọ̀ ẹ̀ ọdún yìí lọ́dún ìgbéga ẹ̀ ọdún yìí lọ́dún ìdùnnú ẹ̀ ọdún yìí lọ́dún ìbùkún ẹ̀ olóore àti olùrànlọ́wọ́ tá ayé ẹ̀ nílò tí ó jẹ́ kí ìrìn àjò ògo yá ẹ̀ kó yá àwọn ọmọ ẹ̀ ní orúkọ jésù ọlọ́run kó gbé dìde fún ọ torí náà àjọ gbàdúà ta ló fẹ́ lò fún ìrànlọ́wọ́ mi ta ló máa ran o ta ló máa ran ta ló máa ran o ta ló máa ran ayé mi fẹ́ igbe dìde ta ló máa ran ògo mi fẹ́ igbe dìde ta ló máa ran ẹnìkan wà tọlọ́run fẹ́ lò fún igbe dìde ní orúkọ jésù lọ́ba pàdé nọ́mbà tù tó bá ń fẹ́ olùrànlọ́wọ́ o gbúdọ̀ jẹ́ tó lè gbàdúà nígbà tó bá kígbe ọlọ́run wa gbé olùrànlọ́wọ́ dìde fún wa èmi ni àpẹẹrẹ nígbà tí mi ò jéèyàn mo wá ọ̀nà mo gbàdúà olùrànlọ́wọ́ dìde fún mi ẹ̀ẹ́sà títí dìsẹ́ ayé mi kún fún olùrànlọ́wọ́ ìwọ náà ló kàn mama lọ wá àdúrà gbà ó lè dá ayé ṣe ó lè dá gòkè ó lè dá jẹ́yàn àwọn kan ti wà tí wọ́n ti dókè wá fa ẹ̀ wọ́n máa rí ẹ̀ wọ́n máa discover ẹ̀ mo tún wá rí kinní kan sà àwọn tó bá mọṣẹ́ gan tó jẹ́ expert nídìí iṣẹ́ wọn èrò lóore àwọn tí ò mọṣẹ́ ló máa rí customer gidi o rí pé o mọṣẹ́ ojó lóòótọ́ o lè kówó jẹ ohun tó bá ní kó ṣe o máa ṣe àti rí kọ́stọ́mọ̀ gbọ́ ẹ̀ sábà bó lọ́nà pàdé àwọn olùrànlọ́wọ́ wọ́n máa ń bọ́ sọ́wọ́ àwọn wrong people tí o mọṣẹ́ àwọn tí ò ní jó lóòótọ́ àwọn tó máa gbowó wọn tá sá lọ nígbà tí mo ṣiṣẹ́ ọwọ́ mo ná kí ló dé àwa tá fẹ́ ṣiṣẹ́ gan àrí yín àwọn tí ò níṣẹ́ ṣe tó fẹ́ gbowó yín sá lọ bó ṣe wà nìyẹn àwọn tó bá mọṣẹ́ tí ọlọ́run fún ní òye àtìmọṣẹ́ wọ́n ní ìgbà tí gbàdúà gan kan rí olùrànlọ́wọ́ tí olùrànlọ́wọ́ bá pàdé ẹ bó ṣe jó lóòótọ́ tó yìí bó ṣe ń gbàdúà tó yìí bó ṣe tún mọṣẹ́ yìí kò lè pẹ́ tó fi jéèyàn lára àwọn tó máa dókè lọ́dún yìí ó yá lọ pàdé olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ tó ń wá ènìyàn bíi tiẹ̀ aláàánú tó ń wá ènìyàn bíi tiẹ̀ olóore tó ń wá ènìyàn bíi tiẹ̀ ẹnìkan dẹ̀ sọ lọ́jọ́ kan ó ní kí n dẹ̀ rí mẹkáníìkì tó mọṣẹ́ gidi mo fẹ́ fún ní bus cutter mi kó máa gbé bẹ̀ tí máa lọ tí máa dé kó máa bá mi wọ́ọ̀mù mọ́tò ẹnìkan dẹ̀ gbé mọ́tò lọ sínú ọgbà mẹkáníìkì ó ní mo dẹ̀ fẹ́ dáṣẹ́ ẹni bá sọ pé ẹ ràn mí lọ́wọ́ ó lè gbé lọ ó lè gbé bọ̀ kò sẹ́ni tó sọ fún bẹ́ẹ̀ àwọn olùrànlọ́wọ́ ń bẹ láyé olùrànlọ́wọ́ tó máa gbé ayé ẹ̀ sókè tó máa sọ ẹ́ di ènìyàn tó máa sọ ẹ́ di ńlá ó yà lọ bá pàdé mọ́mí gbogbo ọ̀nà ló já sí gọ́vàyà jẹ́ àjọ pàdé lọ́la kájọ gbàdúà ó máa ní agbára sà ìyanu máa ṣẹlẹ̀ ògo máa farahàn ìwọ ló kù tí ọlọ́run fẹ́ gbé dìde nínú ilé bàbá ẹ̀ nítorí náà gbogbo ọ̀nà ló já sí gọ́vàyà jẹ́ àjọ pàdé lọ́la gbogbo ọ̀nà tó já sí ṣàlẹ̀ ń bẹ̀rẹ̀ di odò sọ pé gọ́vàyà ni mo lọ ní fẹ́lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló wá gbé ẹ débẹ̀ gbogbo ọ̀nà tó já sí express bọ́ọ̀lẹ̀ níyànà fẹ́lẹ̀lẹ̀ ní express sọ pé god's vineyard church fẹ́lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ni mo lọ wọ́n á gbé ẹ débẹ̀ pé mi sí orí aago yìí is 08033542436 is 08033542436 àbí kò pè mí sínú nọ́mbà yìí 08169737275 08169737275 ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ máa da

0: Christ the Lord. Mo ki gbogbo eyin omo Olorun e gbo mi ka kiri gun mere ni agbaye. Alaafia Olorun yo ma ba yin be. Oruko mi ni Paul Olaiwola lati ni ijo for God Gospel Prayer Ministry. Ni ka jo la wa nipa ara mi we. E je ka gbadua. Oruko Jesu. Olorun gba ope wa. Olorun gba eyin wa. Fun gbogbo eti to gbo mi loni adua yen gba. Ìrànwọ́ lọ́wọ́ rẹ àánú rẹ tó ń bẹnu oṣù ó yá máa gbà ọwọ́ òkùnkùn lára ẹ kó gbiná dà ìrànlọ́wọ́ táyé rẹ nílò lórí gbà lẹ́yìn àdúrà yìí lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ìwárí tiẹ̀ ṣe Jésù olúwa wa àmẹ́ ní oṣooṣù lolúwa wọn rán mi sí gbogbo ènìyàn pàápàá gbogbo àwa tí a wà ní orílẹ̀-èdè yìí nípa àwọn àṣírí àti àwọn àdìtú tó wà lórí ilẹ̀ ayé olúwa gbé ìpàdé alágbára kan lé mi lọ́wọ́ tí a pe àkórí rẹ̀ ní alágbẹ̀dẹ ọ̀run ní gbogbo ọ̀dẹ 27 oṣooṣù òun ni a máa ń ṣe ìpàdé yìí kí ni àwọn èrèdí olúwa ló pera rẹ̀ fún mi bẹ́ẹ̀ ó ní òun ni alágbẹ̀dẹ ọ̀run ẹ rí i pé ìrìn àjò ayé wa yìí ó ní oríṣiríṣi àwọn nǹkan tó mú dání ṣùgbọ́n olúwa sọ pé àwọn kan wà tó jẹ́ pé alágbẹ̀dẹ ayé ni wọ́n ta máa ń rọ ibi ìdààmú sáyé èèyàn wọ́n máa ń rọ wàhálà sínú ayé èèyàn wọ́n máa ń rọ ogun sínú ayé èèyàn ṣùgbọ́n òun ọlọ́run fúnra ara àwọn jésù olùgbàláyé òun ni alágbẹ̀dẹ tọrun tí máa ń tún ayé ṣe ẹ má gbàgbé ìyá jábèsì ọ̀rọ̀ ìbànújẹ́ sáyé rẹ̀ ó pè ní ọmọ ìbànújẹ́ bíbélì rè kọdù ẹ̀ ṣùgbọ́n nígbà tó bíbélì sọ pé nígbà tó gbàdúrà ọlọ́run yí àyànmọ́ rẹ̀ padà kí ni olúwa fi rán mi lóṣù yìí òun ni ìràpadà ìràwọ̀ ẹ jẹ́ ká sáré wo ìwé Job orí 38 mo fẹ́ ka verse 31 àti 32 ó ní ìwọ lè fi ọ̀dá dé àwọn ìràwọ̀ méje pléódì tàbí ìwọ lè túdí ìràwọ̀ oríónì ìwọ lè mú àwọn àmì méjèèjì lá ìràwọ̀ máṣlótì jáde wá nígbà àkókò wọn tàbí ìwọ lè ṣe àmọ̀nà akéturu pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ẹ máa gbọ́ ìràwọ̀ bíi mẹ́rin lórí wa dákọ̀ ń bè ṣùgbọ́n níbi tá à ń lọ ni ó ní 31 yẹn ó ní ìwọ lè fi ọ̀dá dé àwọn ìràwọ̀ méje pláudì tí ò lè dè wọ́n ẹ máa gbọ́ sà òkùnkùn ayé a máa fi ìràwọ̀ èèyàn sínú ìdè kí ni wọ́n ń pè ní ìràwọ̀ gan ẹ jẹ́ ń ṣàlàyé ẹni tí torí àyànmọ́ rẹ̀ lò láyé ìràwọ̀ rẹ̀ lọ jáde ẹ máa gbọ́ sà o gbogbo ohun tọ́lọ́run kó sínú ayé èèyàn abẹ́ ìràwọ̀ lọ wà mo fẹ́ tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí ènìyàn ń ṣe láyé bóyá àyànmọ́ rẹ̀ ṣe láyé o ṣe rí ògo àti àyànmọ́ èèyàn abẹ́ ìràwọ̀ lọ wà ẹni tí ayé bá ti de ìràwọ̀ rẹ̀ kò lè rógbò lò bẹ́ẹ̀ ni béèyàn gbogbo àwọn tó ń jáde tó ń pariwo káàkiri nàìjíríà báyìí pé àwọn fẹ́ di gọ́fúnọ̀ àwọn fẹ́ di pírẹsidẹ́ǹtì bí ìràwọ̀ rẹ ọba jẹ́ ìràwọ̀ ẹni tó lè dà wá sí lásán ni ìlú fi jẹ́ pé ọgọ́rọ̀ póstà la máa ń rí lọ́jọ́ bò ṣùgbọ́n nìkan ló máa wọlé ẹni tó wọlé yìí ó ní ìràwọ̀ rẹ jẹ́ ìràwọ̀ gómìnà ìràwọ̀ bá wà ṣùgbọ́n tí wọ́n bá de ìràwọ̀ yìí kò lè ṣiṣẹ́ olúwa ń bèrè lọ́wọ́ Jébù pé ṣé ìwọ lè di àwọn ìràwọ̀ yìí tó lè fọ̀jà lé wọn dámì sí pé àwọn ìràwọ̀ kan bẹ tí ayé ò lè dè ẹni tó gbọ́ mi mo sọ tẹ́lẹ̀ sáyé ẹ tó bá rà mí ṣe ìràwọ̀ rẹ ò ní wọnú dè ẹ máa bú àdìtú yìí ayé kì í àwọn èèyàn ní olúwa wọn jẹ ayé ọpa náà gbó mi wọn yìí pa náà gbó ìràwọ̀ náà máa ń pa náà bẹ́ẹ̀ ni ẹ rí i pé mo fẹ́ ka bìkan fún wa tí mo bá ti ṣe tán ìṣe ní ìwé Matthew orí kejì ẹsẹ̀ kejì torí pé wọ́n kọ́kọ́ máa ń ṣàwárí ìràwọ̀ èèyàn láti ṣe níkà ẹni tó ṣàmì mo gbàdúrà ayé ò ní ṣe ìràwọ̀ rẹ níkà ó ṣàmì dáadáa o inú ìwé Matthew orí kejì ẹsẹ̀ kejì àdìtú ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jẹ́ pé ohun gangan ló yẹ ká fi ṣe kókó ìbẹ̀rẹ̀ wàásù yìí wọ́n rí ìràwọ̀ Jésù láwọ̀ sánmà lọ́jọ́ kan bì gangan ẹ wo àwọn agbára tí ń sọ ìràwọ̀ pọ̀ láyé ẹnìkan tó ṣàmì ayé àní mo tó sọ lẹ́ẹ̀kan sí pé ayé ò ní sá ìràwọ̀ rẹ lọ́gbẹ́ kò kí ń ṣe ohun kékeré ni ohun tí wọ́n ń pè ní ìràwọ̀ ènìyàn tí òkùnkùn ayé bá ṣèwádìí ẹ̀ tí wọ́n bá mọ ibi tó wà wọ́n lè bàjẹ́ eh olorin kan to ko ni lodun die seyin gugu wa na la ko ta josu ni e won ni aye le pakadarada won kan le fowo agu seyin ni ah iro ni o aye le pakadarada won le so mo ologbo di omo eru ah eni to ba mura si aye re o tori e lolorun fi gbe pade agbara e kale ewo we mati ori keji ese keji oni won si bere mati tutu won si bere wi pe nibo ni eni ti a bi ti si oba awon ju wa nitori awa ti rirawo re ni lahu awa si wa lati fori balẹ fun se ri nkan ba won ti rirawo jesu lojo kan bi ko si rawo kankan gbogbo awon te n wo te n pe lawon celebrity laye ni se rawo e ri pe o ma kan die o ma wole rawo ki wole to ba ti jade yo wa nita ni afi ti aye ba da pada sinu ile e gbo sa mo ni kini aye ma n se fun awon irawo number 1 wa ma da irawo eyan duro mo gbadu eni to sami aye o ni da irawo re duro lorugo jesu number 2 wa ma pa irawo da wa pada sin ti o da be ni kan sami atomo re atoko ataya aye o ni pa irawo re da sai da oluwa ni ka wa se ira pada awon irawo ti won te baje elomi mo so pe won ma pa irawo da a kan ma lo e kan na mo si da duro ko ni le lo mo le fi mo gbo awon story pe ah to ba ri mi nigba kan to ba mo me bi odun die seyin kilo ste aye ti sa irawo re lo gbe ejo sa won ma sa irawo lo gbe be ni elomi e ma ri ke sa foju tele lojiji oju re meje jo se fo o ba mo fo parin elomi ki saro tele ko bi be mo pade enikan ni odun kan ni ah ki lo se yin de ri bayi o ni ki se dan se bi ni o ni ki wo photo won tele ah anti mo fa yin sugbon ni se won te pada ti o ba gbadu adada o le mo ri irawo re lu e wo baba wa olorin kan wo like won gan nigba ti won korin ti won o da pe han awon nikan na ninu awon set won awon lo tun fe ku ti won si ri se dada bayi won ni irawo mi si ma tan si irawo mi si ma tan si emi yo ma yo jesu lo so fun mi pe irawo mi si ma tan si en ti ba pa irawo re sa yo yo fun gba die amo ye awon tan ti gbe o won na gunu oja to wa yin awon kan ti taja ti won ti ra te ti fola awon toro bo te le furuko won gbadura mo e de kan same o gbe buruku ti aye sai wa irawo re o ya ko ma sa loruko jesu
1: ìlú ìbàdàn gbàlejò ògùn ẹsẹ ìdí ajá òjò ọsẹ ìyanu yóò rọ nínú ìpàdé ẹlẹẹkan lóṣù alágbẹdẹ ọrọ heavenly spirit ìpàdé alágbẹdẹ ọrọ lọlọrun ti táyé gbogbo ènìyàn rọ gbogbo ẹni ogun lé gbogbo ẹni tẹsí òjò gbádùn gbogbo ẹni tẹ ẹfọmọ yọlẹnu òṣìṣẹ ṣẹ òòrè rẹ jẹ máa bọ sínú ìpàdé alágbẹdẹ ọrọ ní gbogbo ọjọ kẹtàdínlógún oṣooṣù every 27th of the month tóṣù yìí tún ti kò lọ́ọ̀dì 27 ọjọ kẹtàdínlógún oṣù yìí ìjọ for God's prayer ministry olóòtẹ pẹpẹ ìpàdé yìí prophet evangelist paul ọláyíwọlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ olúwa lọlọ́run yóò máa lò ń bẹ bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ for God's prayer ministry kájọlà 1 pàránù ewé airport nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ má pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-393-4124 0803-393-4124 ọlọ́run alágbẹ̀dẹ ọ̀rọ̀ ló ní sọ fún ọ pé tó bá fara hàn nínú ìpàdé yìí ayé èrè òní rí bákan náà mọ lórúkọ jésù
0: ojú olúwa gbọ́n mi lọ́dún 27 máa dúró ibi ìpàdé yẹn fún yín nìsín number 2 ó ní wọ́n á máa pa ìràwọ̀ dà mo sọ pé number 3 wọ́n á máa fi ìràwọ̀ pamọ́ àwọn kan wà ní prison báyìí tí òye kan wà mẹ́sà wọ́n lọ fi ìràwọ̀ wọn pamọ́ ní ẹ̀rí ayé lọ gbé ìràwọ̀ joseph pamọ́ ṣùgbọ́n olúwa gbé jáde ẹni táyé ti gbé ìràwọ̀ rẹ pamọ́ ti ń gbọ́ mẹ́ olúwa yóò gbé ìràwọ̀ rẹ jáde lórúkọ jésù wo mọ múra o ibi ìpàdé ni for God Goes to Prayer Ministry ní kájọ làwọ nípa ara mi wé ní ọjọ wednesday ní agbo mẹwàá ẹni tó bá ti ń bọ tó bá ti dé jọsán yàpọ̀ ti gba báyìí wà á kàn sọ fún ọlọ́kadà pé ẹjọ́ mọ̀ ń lọ for God gbẹ̀yìn tẹ́ ń gbé inú ewé tẹ́ ń gbé ọ̀rẹ́ méjì gbogbo ẹ̀yìn tẹ́ ń gbé gbogbo àwọn àdúgbò tó yí ìbàdàn ká ẹ ṣáàdì airport junction tẹ́ bá ti gbé airport junction ẹ fọ́ fọ́lọ́kadà pé ẹ lọ sí para rí ewé ẹ wà sọ pé for God lẹ lọ bó o béèrè lọ́wọ́ ọmọdé bó o lọ sí for God wó ọmọdé bẹ ẹ jẹ́ ìtẹ̀síwájú ní wàásù mi tó sọ pé wọ́n á máa fi ìràwọ̀ pamọ́ tẹ́ ò lọ fi pamọ́ síbi tẹ́ kò wọn ò ní gbúre èèyàn mọ́ láyé ẹ̀rí àwọn tí wọ́n dájú ẹ̀wọ̀n fún ìràwọ̀ wọn fi pamọ́ ni ẹjọ́ sá mo rí ẹnìkan lọ́jọ́ kan ní usage ní university college hospital ní usage ó sọ pé òun ti lo 1 year bẹ́ẹ̀ ẹ̀mẹ́mẹ́mọ́ àìsàn ni o lórí ìdùgbòlé àìsàn ni. ẹlòmíì wà ní yàrá báyìí yẹn tó yẹ kọ́ máa lògbó rẹ̀ ìràwọ̀ rẹ̀ láyé fi pamọ́ gbogbo ẹni tó wà nínú ìyàfẹ́ pamọ́ òkùnkùn ayé àánú bí ọ̀dàdé lórúkọ jésù kristì wọn a máa pa ìràwọ̀ dà wọn a padà wọn a padà wọn a máa sológbodò ọmọ ẹrú wọn a máa sẹni tó ti gun mọ́tò ìsẹni tó máa fẹsẹ̀ rìn tó sì ní gbùmọ́ láéláé olúwa ní ká wá ara ìràwọ̀ wa padà gbogbo ẹni bẹ́ẹ̀ tẹ́ ńlá owó kan kọjá ẹni tó ṣègbéyàwó tí ò bímọ ìràwọ̀ rẹ̀ náà múlẹ̀ ẹni tó ti dàgbà tó yẹ kó lọ́kọ tí ò lọ́kọ ìràwọ̀ rẹ̀ ní tọ́lú wa ń wa nìyẹn o ohun tó luwa rán kálukú iṣẹ́ rẹ̀ ní ọ̀jẹ̀ láyé olúwa rán bàbá wa pọ̀ sí ayọ̀ babalọ́lá láti wá la ìlànà àdúrà wọ́n sì ti lálẹ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀ náà ni àwa ń tẹ̀lé mo gbàdúrà fún ẹni tó gba ọ̀rọ̀ igbó bó o bá sàmì níbi tó o ti ń gbọ́ mi tó gbé rédíò rẹ sí yẹn bó o ń gbọ́ nínú mọ́tò ni ọfà tó bá ìràwọ̀ rẹ iná ti jáde lórúkọ jésù ẹgbẹ́gbẹ́ the last word tí mo fẹ́ sọ bí ìfẹ́ gbà bẹ́ẹ̀ yẹn wọn a máa wọ́ ìràwọ̀ ńlẹ̀ táyé yóò slow ogun àfàkókò ayé rẹ̀ ní ṣòfò the problem of time waster ẹni tó yẹ kó ti nígbà téèyàn ti pé 60 tí ò ti gbímọ ẹni tó pé 70 kò tí ì sí nǹkan rí kankan wọn ti fojú ayé ẹ rárí ọfà fojú ẹni rárí tó bá ìràwọ̀ rẹ kó jáde ẹgbọ́ àdìtú ìsà àwọn èèyàn kì í gbógun ti ògo ìràwọ̀ náà gbógun ti ni wọn fẹ́ sọ fún wa àwọn ogun tí mo ń dojúkọ ìràwọ̀ mo lè sọ pé ogun méjì ni ọdẹ jù bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ mo fẹ́ parí wàásù mi nìyẹn ogun òdílé ìkejì ègún òdílé ogun omi téèyàn ń gbé ogun omi téèyàn ti ń ṣiṣẹ́ a máa dojúkọ ìràwọ̀ báwo ni èèyàn ṣe lè bọ́ nọmba wán wà á jẹ́ aládùúgbò àwẹ̀ àtàdúrà ní orin kristẹ mọ́ ti já fara bò bàǹgẹ́lì rẹ ti wí ní àárín ọta ló wà mọ sọra wàá jẹ aládùúgbò níṣà wàá jẹni tó ń gbàdúrà tí ń tí ń gbé ọlọ́run ní 24/7 lẹ́yìn ẹ̀ wàá rí ọ̀nà lọ nọmba 2 wàá sá fún ẹ̀ṣẹ̀ tó bá lè sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan ni máa ń bá ìràwọ̀ èèyàn dànù ó gbọ́dọ̀ máa tẹ́ rí àwọn ògbó ṣúẹ́ṣúẹ́ṣúẹ́ má kàn ti rọ̀kadà kan ti rọra bí mọ́tò kan wàá máa ga pákí àdúgbò ìràwọ̀ wọn ti sọnù sá àwọn ìràwọ̀ tá à ń sọ àwọn ìràwọ̀ tá yóò gúrò rẹ̀ àwọn ìràwọ̀ tí ò ní bá ọfà the last one onípé wàá gba jésù lolúwa tó gbàlà mo fẹ́ gbàdúrà fún yín mo dẹ̀ fẹ́ sọ ibi ìpàdé fún yín kí n sọ nọ́mbà tẹ́ pè tí màá fi gbàdúrà fọ gbọ́ mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ayé 75% àwọn tó ń gbáyé òkùnkùn ilé wọn ò jẹ́wọ́ ríràwọ̀ wọn lò alágbọ́dọ̀ pàdé bí àdúrà yìí sà ẹwọ́ tó o bá fi ayé ẹ̀ fún jésù tó gba lóluwà tó gbàlà jésù níra ìràwọ̀ èèyàn padà sá o torí wọ́n lépa ti jésù náà ṣùgbọ́n wọn ò rí mú wọ́n lépa ẹ̀ wọn ò rí mú wọ́n fẹ́ pa ìràwọ̀ jésù làwọn ò rí ṣe ẹ rí nínú ìwé revelation tí mo fẹ́ fi parí wàásù mi ìwé revelation orí kejìlá ẹsẹ̀ kẹrin ẹgbọ́n tó sọ ó ní ìlú rẹ̀ sì wọ́ ìdá mẹ́ta ìràwọ̀ ó sì ju wọn sí ilé ayé ìyàgbóni náà sì dúró níwájú obìnrin náà pé bí ó tí ó fẹ́ bímọ pé nígbà tí ó bá bí kí ó lè pa ọmọ rẹ̀ jẹ bí òkùnkùn ṣe ń ṣe nìyẹn o wọn á fẹ́ pààyàn lájú ọjọ́ yàn ogun òde bí ẹ̀mẹ́pẹ kò ní já ọ wo tó o bá ti ń bọ̀ ní ọjọ́ wednesday wo ní aago mẹ́wàá àárọ̀ ìjọ fọ gọ́ọ̀lù ní àdúrà yẹn olúwa ló rán mi o ló pera rẹ̀ fún mi pé òun ni alágbẹ̀bí ọ̀run tí máa ń tún ayé rọ tí máa ń tún ayé ṣe tó o bá ti dé gbọ̀sán yá pọ̀ sáṣọ fún ọlọ́kadà mọ́ ń lọ fọ gọ́ọ̀lù ẹ̀yin tẹ́ ti mọ bí táǹpì ń pààrà ní ewé tẹ́lẹ̀ àbí pààrà òbí pẹ́ sọ fún àwọn ẹgbẹ̀tẹ́ pé ẹ̀ ń lọ sí fọ gọ́ọ̀lù wo agbára ọlọ́run yóò sọ kalẹ̀ lọ́jọ́ náà olúwa fẹ́ ra àwọn èèyàn padà kí tó gbàdúrà fún ọ tó bá fẹ́ pè mí àbọ̀ ọmọ náà ó fẹ́ wá o lè pè sórí 08056542291 bí n pèlè kan sí 08056542291 wọ́n tó bá ti ń bọ̀ tó bá déjọ́ sàn yàtọ̀ sáfọ̀ fáwọn ọlọ́kadà pé mo lọ sí for god ní pàrà àánú ìwé mo sọ tẹ́lẹ̀ sáyé ẹni tó gbọ́ mi ìjì tí ń ja ìràwọ̀ rẹ kó dákẹ́ jẹ́ ọfà ikú lára ìràwọ̀ rẹ kó jáde ìràwọ̀ rẹ yóò tà bẹ́ẹ̀ ni yóò sì rí jésù olúwa wa amẹ́ ọdún 27 ní ọjọ́ ìpàdé ẹ̀jẹ̀ àpàdé ń bẹ mọ́ gbàgbé 08056542291 orúkọ mi lẹ́ẹ̀kan sí wòlíì àti ajínrere paul ọláìwọlá god bless you nàìjíríà yóò wà lálàáfíà àlàáfíà.
2: Lagilu FM 96.7 emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
3: s e l e r r I e
2: celery ah boda mi espelli espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun se be magic chicken flavor kan fun yin
5: ohun se be magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
6: I'm in love, oh.
7: Hey, what's your fellow? Sonia Tomato Sachets. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachets gone. Oh, red, oh, okay. Oh, don't. Tim Buffy Sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out, oh, yo. Oh, Jamie, I do see. Sonia Tomato Mix in Jackie.

0: ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lùwà tí ń lo wòlíì olùdarí Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo olórí búkúdó lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsèré o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrún. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa tó ní ọrún àti ayé, aláṣẹ lọ́rùn àti láyé, ògo ni fún orúkọ rẹ. Olúwa lónìí bá wa pàdé nínú ọ̀rọ̀ rẹ, rán ọ̀rọ̀ rẹ sí wa. Jọ̀wọ́ wo ilẹ̀ wa sàn, gbà wá lọ́wọ́ ìparun ara wa. Jésù Olúwa wa, àmì. Ìwé Àìsáyà, ìwé Àìsáyà, orí ìkọkàndínláàdọ́ta, ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkárùndínlógún. Ṣùgbọ́n sí òní wípé Olúwa ti kọ̀ mí sílẹ̀, Olúwa mi sì ti gbàgbé mi. Obìnrin a lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí tí kì yóò fi ṣe ìyọnu sí ọmọ inú rẹ̀. Lóòótọ́ wọ́n lè gbàgbé ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ̀. Ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ń ké nípa rẹ̀ lónìí, ṣé Ọlọ́run ò ti gbàgbé orílẹ̀-èdè yìí báyìí? Ṣé Ọlọ́run ò ti gbàgbé àwọn ènìyàn rẹ̀ báyìí? Ṣé Ọlọ́run ò ti gbàgbé mi báyìí? Ó ti béèrè mẹ́ta. Ṣùgbọ́n ẹ gbọ́ o, ẹni tó dá ojú lè ṣe aláìríran bí? Ẹni tí ó dá etí lè ṣe aláìgbọ́ràn bí? Ẹni tí ó kó àwọn orílẹ̀-èdè ní ìmọ̀, òun ti kára rẹ̀ lè ṣe aláìlóye ọ̀rọ̀ rẹ̀ bí? Òótọ́ ni, ó ṣeé ṣe kí ìpọ́njú tí omi là kọjá kó jẹ́ ó dàbí ẹni pé Ọlọ́run rántí ẹ̀rántí rẹ̀ mọ́. Ó ṣeé ṣe kí ìlàkọjá rẹ̀ mú ọdún pé Ọlọ́run gbàgbé rẹ̀. Ṣùgbọ́n o, ẹni tó dá ọ, ó tún rán mi padà lẹ́ẹ̀kan sí i, ó lóun ò gbàgbé rẹ̀. Ọ̀nà mẹ́ta ni iṣẹ́ náà dá sí o. Nàìjíríà, ẹ̀yin tó jẹ́ ti Olúwa ní orílẹ̀-èdè yìí, àti olórí àti ọmọ ẹ̀yìn rẹ̀, Ọlọ́run rẹ ó ní kí mi sọ fún ọ. Ó ní ìbéèrè tí omi béèrè lọ́kàn rẹ yẹ, ó ló dé ọ̀dọ̀ òun Ọlọ́run. Number 2, ìbéèrè tí ìwọ gangan tí ó jẹ́ ti Ọlọ́run béèrè, ẹ̀yin tí ó sin Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo, ẹ̀yin tí a rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ gọ́gọ́tà, ẹ̀mí béèrè pé ṣé Ọlọ́run ò gbàgbé ìjọ rẹ̀ báyìí? Bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan béèrè lọ́wọ́ ara rẹ̀ pé kí ló dé tí Ọlọ́run mi gbàgbé mi? Èyí ni ohun tí Olúwa sọ ní àyà mi nínú ìwé Àìsáyà orí 49 ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkárùndínlógún. Níbi tí Ísíráẹ̀lì ti ń béèrè wípé Ọlọ́run ò mí gbàgbé mi, níbẹ̀ ni ọba mi ti dáhùn wípé ṣé obìnrin lè gbàgbé ọmọ ọmú rẹ̀ tí ò ní rántí ẹ̀ mọ́ ni? Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa tí a rán sí ọba yìí, Olúwa mọ̀ nípa ìlàkọjá tí orílẹ̀-èdè yìí ń là kọjá. Yes, ẹnìkan bí mi léèrè, ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí ebi ń pa àwọn ènìyàn yìí ń kọ̀ olúwa túmọ̀ nípa rẹ̀ ìpànìyàn ta ìpànìyàn jẹ́ ìpànìyàn gbowó ìpànìyàn ṣòfò ó ti di mẹ́rin o tí ó ń lọ lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ ń kọ́ olúwa túmọ̀ nípa rẹ̀ ìpànìyàn ṣe tutù èyí tó gbayì láàrin àwọn ọlọ́rọ̀ láàrin àwọn ọba tó ń ṣèjọba ń kọ́ ọlọ́run mọ̀ nípa rẹ̀ ẹnìkan bí mi léèrè wòlíì adédèjì ṣé bí yóò ṣe máa lọ rèé olúwa ní kí n sọ fún ọ pé kìí ṣe bẹ́ẹ̀ ni yóò máa lọ olúwa wí fún mi pé fún àkókò díẹ̀ ni olúwa wí fún mi pé ìlàkọjá àwọn ènìyàn ní ìgbà ìṣòro yìí ní ìgbà tó lọ́jú pọ̀ yìí ìlàkọjá àwọn ènìyàn yìí olóhùn mọ̀ nípa rẹ̀ olúwa kí ló fa ìlàkọjá tí à ń làkọjá yìí gbọ́ ohun tí bàbá mi sọ nínú àyà mi bàbá mi wípé ìrékọjá àwọn ènìyàn ti pọ̀ níwájú òun ọlọ́run ìrékọjá àwọn ènìyàn ti pọ̀ níwájú òun ọlọ́run olúwa wípé àwọn ènìyàn mi ti gbé olúwa sọ sí ẹ̀yìn wọn kò náà ní ọlọ́run mọ́ wọn kò náà ní ẹni mímọ́ ísírẹ́lì olúkúlùkù ń ṣe ti ọwọ́ rẹ̀ olúkúlùkù gbé ẹ̀sìn òrìṣà sí àyà rẹ̀ wọ́n gbé ọlọ́run sọ sí ẹ̀yìn wọn ẹnìkan bèrè lọ́wọ́ mi pé ṣé olúwa ló fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò báyìí ohun tí èmi náà lè bèrè lọ́wọ́ olúwa ni kí ni bàbá mi wí olúwa kìí fi búburú dání wò bẹ́ẹ̀ ni a kò lè fi búburú dá olúwa wò ìlàkọjá orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ ọwọ́ ara wa la fi fa èyí bá ara wa àwọn ènìyàn ló ṣe búburú níwájú olúwa olúwa kọ́ ló mú ẹ̀jẹ̀ àwọn ènìyàn ẹgbọ́ èyí kí oyè yín yéké olúwa kò nílò owó ìràpadà olúwa kò nílò ẹbọ ìràpadà olúwa kò nílò ẹ̀jẹ̀ màlúù tàbí ti ọ̀dọ́ àgùntàn olúwa kò nílò akọ ewúrẹ́ tàbí abo rẹ̀ àwọn ènìyàn ló ya ìbàjẹ́ nínú ara wọn èyí lohun tí olúwa ọlọ́run sọ fúnra rẹ̀ nínú ìwé genesis wípé inú olúwa bàjẹ́ nígbà tó dá ayé tán nítorí olúkúlùkù ènìyàn ti ba ìwà rẹ̀ jẹ́ ní ayé ìdí nìyí tí a fi rán mi sí ọ o nítorí ohun tó ń ṣẹlẹ̀ ní àkókò yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di aláìlèdúró di olúwa mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò nínú ìgbàgbọ́ wọ́n ti fi olúwa ọlọ́run àwọn ọmọ ogun sílẹ̀ olúkúlùkù ń wá ìrànwọ́ ara rẹ̀ káàkiri mo ti ń lọ síbi iṣẹ́ tí a rán mi lónìí o ìrànwọ́ tí omi wá kiri yẹn ṣé o lè dá ara rẹ̀ gbà ní ohun tí ọlọ́run mi sọ rèé o àwọn ènìyàn wá ọ̀nà àbáyọ fún ara wọn ṣùgbọ́n dípò kí wọ́n rí ọ̀nà àbáyọ ṣe ni wọ́n ń jìn sínú ọ̀fìnsì bí wọ́n ti ń sáré tó wọ́n ń gbé ara wọn sí ọwọ́ apanirun bí wọ́n ti ń sáré tó wọ́n ń bọ́ sí ọwọ́ àwọn ọ̀tá wọn olúwa kí ni ọ̀nà àbáyọ olúwa mi wípé ẹ padà sí ọ̀dọ̀ èmi olúwa ẹ dúró de èmi olúwa ìrànlọ́wọ́ ènìyàn kò lè tó ènìyàn kò lè gba ara rẹ̀ kò sì sí ẹni tó lè ṣe ẹ̀mí ìràpadà fún ẹnikẹ́ni nítorí wípé olúwa ọlọ́run àwọn ọmọ ogun nìkan ní ìrànlọ́wọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ìbéèrè tí ó ń béèrè ní ọwọ́ mi báyìí ṣùgbọ́n ṣé ka dákẹ́ ka máa wòran ni èsì bẹ́ẹ̀ mo gbàgbé o ìwé òwe ni ori ikerin le logun ese ikewa bi iwo ba rewese ni ojo iponju agbara re ko to nkan kini tumo re ojo wo ni ojo iponju iru eyi ti Nigeria nla lo lowo lowo yi sugbon ma gbagbe wipe orilede Nigeria ko ni orilede akoko ti yo ma la wahala yi koja awon kan ti la koja saju orilede yi awon miran la koja lowo lowo orilede Israel ti la koja tele ri sugbon kini ona abayo oni lati ma asiri re pe ona meji ti isoro gba won mu orilede yi Olorun fura re lo le la ona abayo oun lo le gba wa lowo awon munisin akoko yi nitori ila koja akoko yi ko seyin olodumare fura re sugbon ibi ti aya ti jamire o nitori wahala akoko yi opolopo ti pada leyin Olorun eru ma mi anu se mi opolopo ti fi Olorun awon omo ogun sile olukuluku won na bayo fun ara re eyi ni ise ti aran mi o o le gba ara re iran lowo re ko si lowo ara re be ni ko si eniyan to le se iran pada emi ara re o le gba ara re ni oluwa wi oluwa wi ninu aya mi wi pe e duro de oluwa ireti israeli eni to na israeli na ni yo tun ninu bo ba jo n lo na eni to na israeli o na ni yo tun ninu oluwa lo le gba o lowo akonisi bi e ba sa kuro lodo olorun egbo odo tale yin yo lo jesu bi awon omo eyin re lere ninu matthew oni eyin pelu a fe lo bi seyin na fe lo bi ti won seyin na fe pada bi ti won mo ranti lojo kan a tu odun marundinlogun seyin mo n lo lati ilu ibadan lo si ilu eko si papako furufu bi mo ti n lo ni mo n bere lowo oluwa wo awon eniyan to ni ile ise nla nla si wo awon eniyan to ni ile nla nla wonyi wo awon eniyan to ni nkan nla lati won ko erojo yi oluwa wo opolopo oro wo owo lowo awon eniyan ki lo se fun mi mo duro ti oro re eyi ni ibinu abua ti mo gba wo ilu Eko bi mo ti n wo Ikeja mo gbo oluwa leti mi loud and clear oluwa wi pe se nitori ohun ti o ri wonyi ni o se n so aso si emi oluwa oluwa wi pe ohun ti iwo pelu ma fe se o le lo se o sugbon ninu gbogbo ohun ti o ri wonyi ẹyọkan ni tèmi olúwa nínú rẹ èdè aya màrún vasiliabi olúwa dáríjì mi olúwa má bínú olúwa gbà mí ni mo bẹ̀rẹ̀ sí ní kọrin nínú ohun gbogbo tó orí wọn ni ẹyọkan ni tèmi olúwa nínú rẹ ohun tí wọn náà bá fẹ́ ṣe o lè lọ ṣe o ṣùgbọ́n nínú ohun tó orí wọn yìí ẹyọkan ni tèmi nínú rẹ kílẹ̀ ó ṣe ní àkókò ìlera yìí o ní láti rántí àwọn ọ̀rọ̀ rẹ̀ àti ìlérí rẹ̀ o ní láti rántí àwọn ọ̀rọ̀ rẹ̀ àti ìlérí rẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ borí àkókò yìí kò ní gbàgbé ìlérí ọlọ́run kò sì ní gbàgbé májẹ̀mú rẹ̀ ìwé orin cs kan ṣe 627 ẹsẹ ìkẹta májẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ ni èmi ó rọ̀ mọ́ bí ìkó omi bá dé nígbà tí kò sí àtìlẹ́yìn mọ́ òun jẹ́ ìrètí ńlá fún mi ẹsẹ̀ kan bẹ̀ ni bí eré ìjẹ́ èmi ti lẹ̀ gùn ó ṣeéṣe ki irin ajo ya awon kan ti ti e lo iwo duro nitori akoko re yato si ti an o se se ki olorun gbe won sare ju ti e lo o de se se ki won gbe ara won sare o ti di meji o wa se se ki iwo ma mo ise ti agbele olowo ise iranse yato si ara won majebu yato si ara won ileri yato si ara won iwo ni lati mo ise ti agbele olowo ati o ti olorun mi so ninu aye re bi o ba mo ise ti agbele olowo wa ri pe o yato si ti awon elomiran peteru mere lowo jesu o ni oluwa nigba to ni kemi gbe agbele bu ki ma tele oleyi omokunrin yi nko bobo yen ju anu nko jesu wi pe ki lo kan o pelu re ko kan o agbele bu yato si ara wo iwo gbe ti e ma to mi leyin ani ki wo gbe ti e se kini ma to mi leyin soranti iwe Jeremiah 29:11 mo mo ero ti mo ro si yin you need to understand that he is God of all creation. He loves you, he cares for you, he is your father. The reason he said bi obirin ba tile le gbagbe omo omu re mi o ni gbagbe re Oluwa sọ fun pe oun koja abiyamọ to tun le ni isoro gbagbe omo abiyamọ le ku ki omo re ma sokun legbe re abiyamọ le suro ki omo re ri atako loju orun abiyamọ le gbagbe omo re nigba ti ko ni ipa ṣugbọn Ọlọrun mi sọ fun ọ pe oun o le gbagbe re oun ni ipa lati ran ọ lọwọ oun ni agbara lati da Ọlọrun o tun sọ debẹ wipe oun o le gbagbe re oun mọ ero ti o ro si o ki ṣe ero ti awọn adari rẹ n ro nipa rẹ o fi awọn eniyan yi silẹ wọn o ni ero rẹ ni ọkan wọn ohun ti iwọ n la kọja ni ye mi o de ji ẹlẹda rẹ iwọ ni wọn ro pe Ọlọrun ko mọ nipa rẹ èyí náà ni Job rò nípa rẹ ní àkókò ìlàkọjá rẹ má kọsẹ̀ nítorí ìlàkọjá rẹ nítorí pé ìlàkọjá rẹ yóò dópin ṣùgbọ́n bí o bá ti kọsẹ̀ níbo ló ń gbé sí má fi ohun tó ń tọ́ ba ohun tí kìí tán jẹ́ ohun gbogbo tó kù ni yóò tán owó yóò tán agbára yóò tán ipò yóò tán ẹ̀mí ènìyàn yóò parí ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yóò wà títí ayé níbo ló ti pàdé Ọlọ́run rẹ̀ báyìí ní àkókò yìí ìrànlọ́wọ́ ènìyàn kò lè gbé ọ́ jẹ́ kí n sọ ohun tó ń bà mí nínú jẹ́ báyìí fún ọ nítorí ìlàkọjá àkókò yìí àwọn ènìyàn ń wá ìrànlọ́wọ́ sátánì kiri ìbànújẹ ló jẹ nínú aya mi ẹ máa bọ ẹ wá gba òrùka yìí ẹ máa bọ ẹ wá sígbẹrẹ yìí ẹ máa bọ ẹ wá lagi yìí mẹyìn ẹ máa bọ wòlíì ń kígbe kankankan ẹ máa bọ ẹ wá tẹfá ẹ máa bọ ẹ wá bọ òrìṣà ẹ máa bọ ẹ wá dọgbọn sí èmi ò ní o má lọ ṣùgbọ́n rántí pé ìrànlọ́wọ́ ènìyàn ni ẹ lè gbé ọ̀dà láì ó ní bí máa gbé ọdẹ jẹ́ a lọ sínú ìwé àìsáyà ìwé àìsáyà orí ogójì ni bá mi wò ó láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n jẹ́ a kà díẹ̀ mbẹ̀ ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dà gbogbo ìpẹ̀kun ayé kìí sàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mú kò sí àwárí òye rẹ̀ ènìyàn yóò sàárẹ̀ yóò ṣubú fún rántí sáàmù mi won wole won simu awadide awaduro sisi awon eniyan ti o nle kiri won yen ma subu olorun ni yo wa lailai iran lowo eniyan yo tan olorun ni yo wa lailai ewe yo suko olorun ni yo wa lailai egbo yo tan olorun ni yo wa lailai bere a ma so lo olorun ni yo wa lailai o ti gbo ni wipe olorun ayeraye oluwa olorun ipekun gbogbo eniyan ki share edurode o fi agbara fun alaare o si fi agbara fun awon ti ko ni ipa se ni ke bere agbara olorun ara isele to ba ni ninu je lorilede yi ni pe awon omo olorun ko raaye lati duro di agbara olorun mo won ni time very busy of course too busy preoccupied by vanities on ti ko le gbe ni duro olukuluku sare kiri ati gbagbe Psalm 127 bi ko se pe oluwa ba pa ilu mo se loluso ji lasan asani fun awon to ji ni kutukutu to tun pe siwo ti won je onje ikaru egbo mi o oba mi odidi igi ko kuro ni egbo re oba mi ori ejo ko gbidun gangan mi oba gbe edo kini mi kiku re to bi gbangba o wo olorun ma se lolorun ma se sugbon egbo o ajo ti o ba se laye ti o gbagbe olorun egbe ni ajo ti o ba se laye ti o gbagbe ileri olorun fun o asani ajo ti o ba se laye ti o gbagbe bi iwo tolodumore gbe si lakoko ewulo fun o emi re so ninu mi pe iran lowo re ko le to gbigbẹkẹle ara re ko le da nkan asani fun eni ti o gbẹkẹle ẹlẹran ara to fi ẹran ara se igbẹkẹle re bami lo si tari ani ara yo mu awon odomode awon to ma pe awon lagbara niyan o yo si re won ati awon odomokunrin yo tile subu patapata. He's not talking about young men, but he's talking about the youthful vigor. I want to ni agbara gogogo. I want to so pe mo wa nbe. Let my jeki won tan oje mo. In between won gbe olo ni won fe gba igbagbo lowo re ni.

fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ò máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ yí pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ni ẹwà bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́ níṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù bẹ́ẹ̀lómi níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń sọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà dẹ̀ tún mẹ́lòmíì wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéra lẹ̀ wá yẹjú sẹ́mi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ni mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tó bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ǹdílẹ̀ wá yọjú sí bàbá

0: olóòtú ojú àìsàn níbo mímọ́ra kí n fa aláìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọyín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ délẹ̀ má bura yín mọ́lé ẹ má bura yín pa tí wọn náà bá délé iṣẹ́ bàbá eégún ọmọ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọwọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ star number 12 ni bàbá eégún wà olójú.
0: iléeṣẹ́ bàbá eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run àdúrà yan gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lagilu FM 96.7.
3: ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara. Bàbá ojú bá mi kalẹ̀, mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé, ẹ ò ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí ti lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní Òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ́ rọ̀ bá ní sọ̀rọ̀ mí 09048688 6883. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà, tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ, ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́ rí, o rí nǹkan tó súnmọ́ ẹ, o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní star number 5. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú, kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa rò yẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dami, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́, ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà, tí ẹkún bá pọ̀ lápọ̀ jù, àwọn náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà wọ́n láàmú. Àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tóńtó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o ti ẹ̀rí nẹ̀rí ohun tó súnmọ́ ẹ. Ẹlòmíì ò rí nẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń drive lálẹ́ báyìí, bíṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi níbi ìpàtẹ àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè àdó ìbàdàn star number 5 òun ni mo wà níbẹ̀ tàbí kọ wá sí olúléṣẹ́ wa tó wà ní ìtakinlóye òde lẹ́gbẹ̀lẹ́ epo tóta ní ìlú ìbàdàn bí náà ni ìwọ tó bá mọ̀ pọ̀ nípè níjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa pè mí sí òun náà ni 090-488-688-53 nílé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́rùn kọlọ́rùn fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọn ní ò lẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tó wà ní òkè àdó nílùú ìbàdàn ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 090-488-688-53 090-488-688-53 àlàáfíà lójú o.
2: Olajide FM 96.7
4: Hello, Ibadan and environs. Have you heard about a potent alternative herbal drugs from Blue Fig Healthcare Limited, such as regular heads for irregular menstrual cycle in women? Get our riboflax extract today to fight against every fibroid and tuber blockage in women. It also cures infertility. Beta Plus helps you to fight against every infection. It also reduces excess body fat. It eliminates any traces of toxic in body system. For a man who is not active in bed, Vidon is the best manpower that makes you a better man in bed. Get our Vidon today. And Dr. Quick, the best solution for low sperm counts. For safety, Blue Fig Healthcare Limited is well registered by NAFDA. You can also get our drugs in tablets and capsules. To get our drugs, contact Ibadan office at number 10 at Bordering Street, opposite St. Leo's Primary School, adjacent Agbaje Bus Stop. Or it's a challenge, Ibadan. You can also reach us on 081-3596-0473 or 091-5563-4952. At Blue Fig Healthcare Limited, your head is our priority.
5: Ó dà ẹyẹ ìyan mi ẹ kalẹ níbikíbi kí ẹ bá ti ń gbọ wá ẹ kalẹ ẹ kàárọ ẹ ká sàn níbikíbi tí ẹ bá ti ń gbọ wá lálẹ yìí ọmọ yín náà ni olólùfẹ yín ọrẹ yín chikito ló ń sọrọ ìyá wa tún wà nínú kulu wa lálẹ yìí o ìyá wa tún wà nínú kulu wa lálẹ yìí óyá ìyá wa mo mọ pé ẹ mú nǹkan tó da wá fún wa kí ni nǹkan tẹ mú wá fún wa.
6: Ẹ kulẹ̀ ara lé o ẹ kú àmójúbà wa ẹ kùjọ mẹ́ta a tún ti dé bá ṣe máa ń dé láti iléeṣẹ́ Blue Fig Healthcare àwọn kan tiẹ̀ tún máa ń pè wá ní oyún láńtà ọmọ láńtà a tún ti gbé nǹkan táǹtà dé lálẹ́.
5: Oyún láńtà ọmọ láńtà.
6: Oyún láńtà
5: ọmọ láńtà. Ìyẹn ni pé oyún lẹ̀ ń tà.
6: À ń toyún.
5: Ẹ ń ta ọmọ.
6: À wá tọmọ bíi ti bẹ́yẹn kọ́.
5: Báwo
6: tẹ bá ti ra nǹkan tá a gbé wá sínú ke. Èyí ó kàn lóyún tiyín ni.
5: Ókè oyún láńtà ọmọ láńtà. Ókè tẹ bá ti ta oyún. Oyún yẹn á wá bí ọmọ jáde.
6: Bẹ́ẹ̀ mi ò mi tọ́mọ.
5: Ó dà ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n máa pè. Wọ́n ti lọ rí òkè. Wọ́n ti lọ rí wòlíì. Wọ́n ti lọ rí ìmáàmù. Wọ́n ti lọ rí àfà. Wọ́n ti lọ lé oníṣègùn láti rí pé oyún wọlé. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pàbó ló ń já sí. Ǹjẹ́ kí ló lè fà á kí obìnrin àtọkùnrin kọjọ jọra wọn fún ọdún kan ọdún méjì sí ogún ọdún kíkiní tá à ń sọ yìí èso tá à ń sọ yìí kó má sọ nínú ọmọ obìnrin yẹn.
6: Ẹ ṣe olóòtú.
5: Ẹ káàbọ̀.
6: Lálàkọ̀kọ́ náà ẹ sọ pé wọ́n ti lọ sórí òkè. Wọ́n ti lọ sí pẹ̀tẹ̀lẹ̀ kódà àwọn kan pọn ewúrẹ́. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin kan wá bá mi lọ́fíìsì lọ́jọ́ kan.
5: Ewúrẹ́ kẹ̀.
6: Ó pọn ewúrẹ́ lọ́kọ̀ òun ò gbọ́dọ̀ mọ̀ pé òun pọn ewúrẹ́. Ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń bomi lójú.
5: Pọn ewúrẹ́.
6: Bẹ́ẹ̀ ni mà.
5: Bó ló ṣe olè ọmọ olú ewúrẹ́ ṣe jọ mọ.
6: Ó pọn ewúrẹ́ yẹn wọ́n gbé ìlú tẹ́lẹ̀ ó dẹ̀ ń jó láàrin ọjà.
5: Toró ń wọ́ mọ.
6: Bẹ́ẹ̀ ni.
5: Ojú obìnrin máa rí
6: nǹkan. Lẹ́yìn ẹ̀ náà.
5: Nǹkan kò ṣẹlẹ̀.
6: Sí nǹkan tó ṣẹlẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ojú obìnrin tó ń wọ́ mọ ń rí. Ṣẹ̀dẹ̀ rí láfíkà tá a wà yìí àwọn èèyàn ò kí ń fojú rẹ wo obìnrin tí ó gbá wọlé ọkọ tí ò bá tí ì bímọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá ẹlòmíà lóun fẹ́ kí ẹni response tán máa fún obìnrin tí ò tí ì lọ́mọ́ nlé á dàbíi pé kò mọ̀ ṣe ẹni tí kò kó ẹ̀ bá dẹ̀ yè òun ló mọ̀ lọ kì í ṣe pé àwọn tí wọn ti bímọ yẹn ló gbìyànjú tẹlomi bá sọ ìgbìyànjú ẹ fún yín ẹ wò pé ah
5: bóun lẹni èèyàn kan pe ewúrẹ
6: bẹẹni so oríṣiríṣi nǹkan ló ń fa kóbìnrin máa ń rọmọ bí ṣẹ̀dẹ̀rí tí táyé àti kẹ́hìndé bá jọ ń wọ́mọ ìṣòro wọn lè má papọ̀ ṣùgbọ́n àìrọmọbí náà la rí pé táyé ò bímọ a rí pé kẹ́hìndé ò bímọ ṣùgbọ́n lè má jẹ́ pé nǹkan tó ń ṣe wọ́n papọ̀ ní tó ń ṣe táyé kó lè má ṣe kẹ́hìndé káwọn méjèèjì dẹ̀ má rọmọ bí ẹ jẹ́ kí n tara fibroid bẹ̀rẹ̀ kí ló ń fa fibroid WHO sọ pé tí ọkùnrin ọkọ àtìyàwó tí wọn bá ti jọ sùn tán ti jọ sún mọ́ra wọn fún odidi ọdún kan lójoojúmọ́ lódidi ọdún kan tí oyún ò bá dúró a lè sọ pé irú àwọn ọkọ àtìyàwó bẹ́ẹ̀ wọ́n ní ìṣòro àìrọmọbí ṣùgbọ́n obìnrin tí tó ti wà ń lé lẹ́yìn ọdún kan ọdún méjì oyún ò dúró tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ní fibroid ni tí ó sì mọ̀ àbí kò tiẹ̀ má tì ní tó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé ṣadé mi máa ronú ní láti bí ọdún kan tèmi àtọkọ mi ti ń sún mọ́ra wa ṣadé tí ó sì mọ bí hormone torí hormone ló ń ṣiṣẹ́ kí obìnrin rọmọ bí hormone tó wà lára obìnrin tó oríṣi mẹ́fà tó ń ṣiṣẹ́ kóbìnrin lè bímọ alákọ̀ọ́kọ́ à ń pè ní luteinizing hormone ìyẹn ló máa ran ẹyin lọ́wọ́ láti dàgbà follicle stimulating hormone ló máa jẹ́ kẹ́yìn kó gbó nígbà tẹ̀yìn bá gbó tán progesterone ló máa jẹ́ kẹ́yìn kó lè drop tó bá tásìkò ovulation ovulation la mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó máa ń jẹ́ kóbìnrin lè ovulate tí progesterone rẹ̀ ò bá tó àbí tí ò da kò ní lè ovulate so progesterone yìí ló máa ń jẹ́ kóbìnrin lè ovulate a tún ní nǹkan tá à ń pè ní estrogen ló ń ṣiṣẹ́ shock absorber nínú ilé ọmọ tí ẹyin bá ti drop tí àtọ̀ tó pé ti pàdé ẹ̀ tó ti dọmọ ọmọ yẹn wá máa sáré bọ̀ láti làá táàcha rẹ̀ mọ inú ilé ọmọ ẹni tí estrogen rẹ̀ tó bá kéré inú ilé ọmọ yẹn máa tin ọmọ ò ní lè attach mọ inú ilé ọmọ yẹn
5: ó máa tinrin
6: atinrin ọmọ ò ní lè attach mọ inú ilé ọmọ yẹn so any little thing ó gun ọ̀kadà o ọ̀kadà já sí gallop àbí wọ́n lọ sínú yàrá lọ́hùn
5: ajabọ
6: oyún ajabọ torí pé estrogen rẹ̀ kò jẹ́ kí ilé ọmọ yẹn kó tick dáadáa torí pé estrogen yẹn ó kéré irú àwọn tí estrogen wọn bá kéré yìí tí wọn bá fúru wọn ní vitamin E ṣe mọ̀ pé estrogen ni mo pè E ló bẹ̀rẹ̀ tó bá fúru wọn ní vitamin E ó máa jẹ́ kí ilé ọmọ yẹn tick tó bá lóyún mi lẹ́lẹ́kejì á dúró tẹ́mi bá wá ní tí mo ní ilé ọmọ tó tí nǹkan fún mi ní estrogen vitamin E tí mo lò tó ṣiṣẹ́ mà wá fẹ̀yìn náà pé
5: kò
6: tí mo lò tó ṣiṣẹ́ fún mi rèé ìwọ náà gbà kó lò ẹni tí mo dẹ̀ ń fún yìí estrogen ti ẹ̀ tick ti ẹ̀ ó tó ó tún pọ̀ ju bó ṣe yẹ lọ mo tún wá fún ní estrogen pé kó máa lọ lò ó tó bá ti wá pẹ́ tó ti ń lo estrogen ṣe mọ̀ pé ilé ọmọ yẹn máa tick sí tó bá ti wá pẹ́ tó ti ń tick tó ń tick tó yàn dúró ń bẹ̀ àwa abẹ́rẹ́ sí máa di mass a máa kórajọ bó bá ṣe ń kórajọ yẹn àwọn ló ń di fibroid tá à ń rí bẹ́ẹ̀ ni ìyẹn kan ìkejì ni nǹkan tá à ń pè ní hormonal imbalance yìí ni pé kí obìnrin má rí nǹkan oṣù ẹ̀ déédé obìnrin mi máa ń rí nǹkan oṣù ẹ̀ ní every 28 days kì í ṣe kàlẹ́ndà olóyìnbó ni mò ń sọ yìí o obìnrin kọ̀ọ̀kan ló ní kàlẹ́ndà ago ẹ̀ tó ń bá a ṣiṣẹ́ ẹ máa gbọ́ tó máa sọ pé ilé obìnrin ò kí ń pẹ́ṣú kàlẹ́ndà yìí ó ní kì í jẹ́ kí ilé obìnrin pẹ́ṣú nǹkan wà tá à ń pè ní àyàbá mo fẹ́ sáré yà débì kan nǹkan wà tá à ń pè ní anti-mullerian hormone yìí ló máa ń sọ bóyá ilé obìnrin kan ti ṣú àbí kò tí ṣú ìyẹn ló máa ń sọ bóyá lágbájá sì ní ẹyin nínú ovarian reserve tora ní reserve ẹyin nínú wa
5: ìyẹn lóbìnrin
6: bẹẹni
5: kábíyèsí rẹ ọlọrun
6: tá a bá ti wá ṣe anti-mullerian hormone yìí ló máa jẹ́ ká mọ̀ bóyá ẹni yìí ó sì ní ẹyin nínú reserve ẹ àbí kò lẹ́yin mọ́ ṣe wá rí hormonal imbalance yìí òun ló máa ń jẹ́ ká mọ̀ tí obìnrin ò bá ṣe nǹkan oṣù ẹ̀ déédé lọ́pọ̀lọpọ̀ ìgbà ń láti jẹ́ pé bóyá ẹyin yẹn ò tó mọ́ àbí àdínkù ti dé bá connection torí connection wà nínú hypothalamus wa tó máa send signal sínú ilé ọmọ ṣẹ̀rí FSH àti prolactin inú hypothalamus ni wọ́n wà.
5: Ìyá mi òyìnbó pọ̀ hypothalamus à ń gbọ́ yín.
6: Ṣẹ̀rí hypothalamus yẹn dàbí nǹkan kan níwájú orí wa inú ọpọlọ ló wà níwájú orí wa. Now ṣé wá rí òmù mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ti di àsìkò tó yẹ kóbìnrin yípo nínú kàlẹ́ndà ẹ̀ wọ́n wá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti ọpọlọ lọ sínú ilé ọmọ pé tọ̀ ó yẹ kó o ti ṣe nǹkan oṣù ó yá máa dà ṣé wá rí tí àdínkù bá ti dé bá communication line láàrin brain àti inú ilé ọmọ brain máa send signal ilé ọmọ ò ní gbà tí ilé ọmọ ò bá wá gbà lóṣù kínní kò ṣe menses torí kò tí ì rí signal tó máa sọ fún pé ó ti tó àsìkò fún mi
5: láti ṣe
6: menses. So obìnrin mi ma yipo, o ma yipo yipo yipo bell fun bi oṣu marun oṣu mefa ko ni ṣe nkan oṣu ṣe dem mo pe at the beginning of the month awọ ọpọlọpọ obìnrin ti won ba ton wo mo ton ba ti ri pa won reje obìnrin mi ma nsunkun pe kini tun ti wa mo ma ngbi pa won ni niyanju lati so fun won pe at the every month that you see your blood is a new beginning for fertility eje te ba ti ri o tun ti je ke mo pe osu yi o osu oyun ni
5: o ma gbaradi
6: be ni o je ke mo pe osu yi o oyun sese losu yi gbogbo osu te ba tin reje oyun osu ti oyun sese ni awon obirin mi o wa ni reje mo ti won ba wa reje mo yen iru won won ti ni hormone imbalance ni hormone won o balance mo owo hormone yen ko kanra mo tawo hormone o ba de kanra won ni communicate ton ba de ti communicate oyun o ni wa iyen ni hormone imbalance awon obirin ti won reje aba won ti won se nkan osu le meta lodun se mo po osu mejila lo wa ninu odun elomi ma se nkan osu le meta lodun iyen ni hormone imbalance an pe nkokon ni polycystic ovaries ara nkan ton fa kobirin ma romo bi ni sheri polycystic ovaries di ta ba ti padiye ri abo adiye ibile abi broiler to je abo se mo po won ma ni eyin ninu
5: be
6: agaga to ba nye lowo e ma wari awon eyin kekeke ti won so sinu e se ra awon eyin kekeke yen bo se wa ninu adiye yen na lo se wa ninu eyan se wa lawon ton ni polycystic ovaries eni to ye ko ro eyin meta ovary meji lobirin ni o ye ko ro boya meji nbi abi meta nbi depending bi fertility eni yen ba se daada si iru eni to ba ye ko ro meta ko ro meta a wa ma ro bi mewa a ma ro bi 15 se wa ri gbogbo 15 to ro yen won ni dagba bo se ye kon dagba won ni to ye won ni de point ovulation a wa ma po si to ba tun do osu to nbo to ba tun se nkan osu a tun ro eyin yen na se de mo pe nkan ta ba pe ni poly nkan to po ni cyst eyin lo nje be so polycystic ovaries yen mean apoju eyin ti o re o ni polycystic ovaries irufe awon eyan ton ni polycystic ovaries won ni ri nkan osu won dede iru won ma ni rugbon won ni rugbon won ma ni run lara to po won de ma sanra ti won ba sakiyesi nkan ton je iru won ma tete wa prone si ito sugar awon ton ni polycystic ovaries isori awon kan tun niyan isori awon mi wa awon ton ni fallopian tube blockage ki lo fa fallopian tube blockage awon obirin e mo ko ti obirin ba ni infection a ma tete mo ara mama yin wa
5: ben
6: tara ba ti wa yin wa a kan gba flagyl ninu oja ni e fun mi flagyl dose kan be e ti dage ta ba ti wa da flagyl dose kan yen je ara o ni yin wa mo nita sugbon ninu lohun nkan to je kara ma yin wa o ti tan o si n sise lo ninu
5: o lo sodo sinu
6: be ni sugbon ko yin wa mo nita a ti ro pe ogun ti se hallelujah sugbon ninu lohun awon kokoro ifojuri to je ki ita ma yin wa yen won wa lo sinu ibi ti kokoro ifojuri de ti man dagba ni bi to ba to dudu ibi to warm ati ibi to gbona ti ru won ba ti wa ni infection ti won treat e a wa lo sinu okun to n gbe eyin a wa di okun yen pa okun yen ba ti wa di pa ato ni le koja lati lo sibi teyin wa won ni fallopian tube blockage another nkan mi to tun fa kobirin ma le tete romo bi niyan
5: o da iya wa explanation yi o po gan o de dumo mi ninu o da be ni pe eyin yan wa a ni le pari kini ile ni e pade wa lose to nbo a ma tun bere lati bi ti a pari e si leni e ti gbo be gbogbo eyin ti nkan bayi ba nse e ma fi sere iya wa ogun wo lo wa lodo yin tawon eyan le lo
6: e se alogun fibroid alogun hormone imbalance alogun low progesterone alogun fun fallopian tube blockage gbogbo isori awon ipele infertility ti mo daruko e la le ogun kankan to nsise fun ikokan won
5: ṣùgbọ́n èèyàn máa kọ́kọ́ ṣàyẹ̀wò ná
6: bẹ́ẹ̀ni
5: láti mọ èyí tó ń ṣe gangan
6: bẹ́ẹ̀ni
5: kó tó wá máa lò ó
6: bẹ́ẹ̀ni ẹ jẹ́ kó bá wa sọ̀rọ̀ ká lè sọ pé àyẹ̀wò báyìí ni kẹ lọ ṣe
5: kẹ ìyá wa ẹ bá wa pe nọmba yín torí a tún máa sọ ọ̀rọ̀ yìí a máa continue ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀
6: ó dá ma 081 081 35 35 960 960 473 473
5: ẹ ti gbọ́ lẹ́nu ìyá wa gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ tẹ bá ti fẹ́ pè wọ́n kíákíá ẹ pè wọ́n láti mọ ibi tí ọ́fíìsì wọn wà ní oríta ní ìdojúkọ
6: Saint Leo
5: primary school tẹ bá ti dé agbájé bus stop ẹ béèrè lọ́wọ́ ẹnìkan tẹ bá níbẹ̀ pé ẹ ń lọ sí Saint Leo Primary School office won wa ni idojuko e number te de le fi pe won ni 081 35 96 0 4 7 3 le kan si 081 35 96 0 4 7 3 e se te n gbo wa lagbara olohun laipe laijina gbogbo yin le ma di ya beji
6: e le pe wa won le tun le fi atejise ranse si wa lori WhatsApp ada yin lohun te ba ti pe ti o lo e fi atejise ranse
5: oda e se.
4: Hello, Ibadan and Environs. Have you heard about a potent alternative herbal drugs from Blue Fig Healthcare Limited, such as regular headaches for irregular menstrual cycle in women? Get our Riboflax extract today to fight against every fibroid and tuber blockage in women. It also cures infertility. Beta Plus helps you to fight against every infection. It also reduces excess body fat. It eliminates any traces of toxic in body system. For a man who is not active in bed, Vidon is the best manpower that makes you a better man in bed. Get our Vidon today. And Dr. Quick, the best solution for low sperm counts. For safety, Blue Fig Healthcare Limited is well registered by NAFDA. You can also get our drugs in tablets and capsules. To get our drugs, contact Ibadan office at number 10 Abodere Street, opposite St. Leo's Primary School, adjacent Agbaje Bus Stop. Or it's a challenge, Ibadan. You can also reach us on 081-3596-0473 or 091-5563-4952. At Blue Fig Healthcare Limited, your head is our power rating.
2: Lagilu FM 96.7. La Lagilu FM Jagaba Gogo Radio.

0: adájọ́ kẹ́ ni ilé olóyè adébí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn lẹ bá pè ní àwọn details tá a bá tá a ní ìdí ẹ̀ nílè fún wa dáadáa ìdí nìyẹn tá a fi mọ́ ń jẹ́ kó jẹ́ pé ni tó bá fẹ́ ta nǹkan ni tó bá ní nǹkan gangan ni ó pè sórí ètò hello
1: hello sir
0: ẹ kàlẹ́
1: sir ẹ pé tó
0: ẹ ṣeun sir bàbá kí lè fẹ́ ta
1: àmì a ní ilẹ̀ bí kankan fẹ́ tà ní ayẹyẹ
0: ilẹ̀ tí ń bẹ láyẹyẹ tẹ́ fẹ́ tà lápá àbò láyẹyẹ
1: ní agbolo tó kí ni ó pè ibẹ̀
0: ilẹ̀ yìí só bọ́ sójú títì ìjọba àwọn àbí àásán mọ́nú díẹ̀
1: kò bọ́ sójú títì inú agbolo ni
0: bí ilé mélòó bí ilé mélòó ká tó wọ dé títì yóò tó bí ilé mélòó
1: yóò tó bí ilé bíi mẹ́fà
0: bí ilé mẹ́fà
1: agbolo ni títì ò dé bẹ́ẹ̀
0: o ti yé mi níbi tílẹ̀ yìí wà títì gangan ò débẹ̀ mọ́tò ò lè débẹ̀
1: mọ́tò ò lè débẹ̀ rárá
0: bí ọ̀kadà rí ká fẹsẹ̀ rìn ni
1: kílẹ̀ wíṣà
0: mo níbi ká gbọ́kadà débẹ̀ tàbí ká fẹsẹ̀ rìn débẹ̀ ni
1: ọ̀kadà náà ò débẹ̀ wọ́n pàṣẹ ọ̀kadà sí títì ni
0: wọ́n wà fẹsẹ̀ rìn wọlé
1: ó dà kéèyàn sùn tọrọ
0: plot mélòó nílẹ̀ tá à ń sọ yìí
1: kò tó plot rárá sà ẹlẹgbẹ plot kan ni bẹẹ àwọn apá kejì wa wọn ti ta sí wọn wọn ti wo ilé kejì kò tí ì wo ṣùgbọ́n àwọn èèyàn gbé bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: ẹ̀yin gangan lẹ ní bàbá.
1: àwa náà la ní
0: orí àwọn
1: bàbá wa ni wọ́n ní wọ́n dẹ̀ ti kú. so kò dẹ̀ sẹ́ni kankan tó lè lọ gbé ibẹ̀ ni èmi pẹ̀lú èmi làgbá ọkùnrin. ẹni tó jà ń sí mi tó jóbìnrin òun náà wà lájà fẹ́
0: orí kórí pé ká kúkú tà á
1: pé ká fẹ́ kan tà á kò sẹ́ni tó fẹ́ gbé bẹ̀.
0: ó ti yé mi èlò lè fẹ́ tà bàbá.
1: mi ò mọ ibi bá ti sọ̀rọ̀ sí 7 million yẹn sọ pé ká tà á.
0: ṣùgbọ́n ilé ń bẹ lórí ẹ̀ tó jẹ́ pé ilé tí wọ́n á dà wò tí wọ́n wá kọ́ mi ìwọ̀n akọ́lé tó wọ̀ síbẹ̀ àbí.
1: bẹ̀rẹ̀ àwọn èèyàn sì ń gbénu bẹ̀ náà.
0: àwọn èèyàn ń gbénu ilé yẹn ṣùgbọ́n ilé yìí ilé téèyàn á dà wò ni demolishable house ni kì í ṣe ilé tí.
1: bẹ́ẹ̀ni wọ́n lè dàwó. wọ́n lè dàwó kí wọ́n tó kọ́.
0: ó ti yé mi sà á fi nọ́mbà kan síta kẹ́tù tó parí nọ́mbà yìí whatsapp nọ́mbà ni ẹ bá wa send whatsapp message gbogbo tí ẹ sọ yìí ẹ send sórí ẹ̀. 091-2370-8675 tẹ́ ẹ bá fẹ́ pè láti ilẹ̀ òkèrè nọ́mbà tẹ́yìn ó pè sí ó ní +234-814-249-1006

ọkọ̀ kan bẹ Toyota Solara lọkọ̀ yìí aláwọ̀ dúdú ni tokunbo yẹran ni 2008 model gbogbo ohun tó yìnbó fi sára ọkọ̀ yìí ló pé pérépéré kò sí nkankan tó bàjẹ́ ńbẹ̀ tẹ́ ẹ bára kò sí nkankan tẹ́ ẹ ṣe lẹ́yìn kẹ́ ẹ rẹ́jísítà kẹ́ ẹ máa lò ó 2008 model ni bẹ́ẹ̀ bára ọkọ̀ yìí lórí igbá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ ní 9 million naira lọ́wọ́ ṣùgbọ́n kó lè tètè lọ ńlẹ̀ ẹni yìí sọ wípé tẹ́ ẹ bá kó 7.5 million wá àwọn ó tà á odindi 1.5 million naira náà yọ ọ́ lẹ́wọ̀n.

0: Ọ̀dọ́pẹ́, ṣé wọ́n ní mò ń bèèrè yín ni? Ẹ dákun iṣẹ́ mò ń wà. Jíjọ́ kan lè ti sún mi.
1: Ṣé kìí ṣe pínṣẹ́ ọ́fíìsì ni wọ́n náà ń wá o? Torí ṣe ti ń bẹ nílẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan. Ìwọ sá ti lọ́ya yàtí pẹ̀lú búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ báwọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira ti ilé iṣẹ́ Better Life ń tà 1000 naira. Fáwọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìtìwìtì. Owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fẹ́yàn mẹ́wàá ni wọ́n kó fún ọ lóòjọ́. Gbogbo ilé iṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù. O wá ta búrẹ́dì rí o, ta búrẹ́dì rí o ní ṣe o. Tó o bá ti lákì kan jú. Kó o tó mọ̀, o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ lóru ò rí gbà. Láì kú ò ládùúgbò rẹ̀. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. 090-254-27551. Lẹ́ẹ̀kan sí 090-254-27551.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve ogun Peter ìyókùnkùn bí àwọn 50 Peters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters NAFDAC Ijolote.
4: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-83-01-33-33 090-83-01-33-33 090-83-01-33-33 and do one.

number at a place 091 23 70 86 75. Tell Bawafe Pilatil +234 814 249 1006.

ilẹ̀ yìí ń bẹ ní ẹ̀yìn Ajimobi Estate ní ọ̀nà tó lọ Nihot ìyẹn ò ní ọlọ́gọ̀lọ̀ nílùú Ìbàdàn tá a wà yìí ilẹ̀ yìí ní registers of a plan 12 million naira ní plot méjèèjì tẹyọ kan jẹ́ 6 million naira

ilẹ̀ plot kan bẹ̀ tí ó wọn 60 by 120 nínú Rehoboth Park Estate ìyẹn ò ní ìbẹ̀jú Lekki nílùú Èkó gbogbo document ilẹ̀ yìí ló pé pérépéré only value ilẹ̀ níbi tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ ó ti wọ ₦110 million ṣùgbọ́n àwọn sọ wípé táwọn bá rí 70 million ṣe rí pé bíi half nu táwọn bá rí 70 million aláwọn ò fi

0: so bo se ri na adeun o se pataki o se koko iwo to shade o tun le mu se ara re lotan o hein ara re lotan adeun to ba ti ni mu se ma se fun yan o oje eyan lowo nisin o wa so pe e ma wori o ti mo pa o ni ri owo o to ba di soni ni Tuesday to ba di Friday owo mu ti ready o si ma pe o ni ready so gasi ki a fun gba ti o si ti o ti already iya nbe fe ti ba sade o ti o mu se o to ba se ma so mo ki gbogbo muslimi ka fata aku odun aku edun ka besi olubadan ti ile ibadan his imperial majesty oba senator rashidi adewolu ladoja ka besi o mo ki wa ku odun awa loba loba loye loye a so po olopo odun laye pelu ase ti olorun oba ba se ma so ni oso ose eh oro le o ti di nkan badan kabiyesi n gbiyanju kabiyesi si se daada ayajo ijejo ko yi tawon kan ni awon ti gba idajo ile ejo ti a fe lo owo ile to tu igba kene ko wa pe ohun ti gba dajo ko si gbe caterpillar ko ma pe lo ma wo le unsu ile ti se pe beyan ba ti koda beyan ba ko ojule kan ni se apa wa million oka ka wa wo awon ile ti o ba ti ti pari e to je pe owo oye bi ye ile ti o to 200 igba neye kani ko wa pun gbe caterpillar tori pe o ti gba dajo ile ejo e lo ma wole o ti gba dajo pe ohun lo nile baba ohun lo nile ah eja beru olorun adupe lowo kabiyesi olubadan ti ile ibadan kabiyesi o oba toto o ki kabiyesi o ise yiyo awon ara adugbo yi won sunkun lo ba kabiyesi lo gan kabiyesi gbegbese ah ah senti kanu ba ba wa wole bi igba to fi caterpillar wo o ti ba won ni ninu je elomi le mo ko le mo laye ti eku elomi le ma ro wora le mo ti o fi ku inu ibadan je la wa ko won si eda kun si ni ku eda egbe sinu banuje ko na ma ri banuje o eja ro re o so wo ina la wa aye ti o tan jo kan ku si ba se lagbara to yo tan jo kan eja se jeje bo si ki awon agbimo to olubadan gbe kale ni ojaba ti mo gaji oloye asimi yo adepoju ti won je ari ori ti won je àrin fún wọ́n ṣiṣẹ́ takuntakun o tá a bá ní kúrọ́ ìjókòó téyàn ó jókòó láti ibi aago mẹ́wàá àárọ̀ tó sì jẹ́ ipò lè di aago márùn sí mẹ́fà rọ̀lẹ́ kí wọ́n tó dìde wọ́n sì ní àṣeyọrí tá a bá ní kúrọ́ tara wa jẹ́ ẹ ṣé o mo kí àwọn ìgbìmọ̀ yín náà mọ́ gàjí ọ̀dẹ́kù mọ́ gàjí àjàyé àmọ́dù lóje bákan náà mọ́ gàjí Mohammed Ogunsonso Boki yin o gbogbo yin ni mo ki ati magaji ile ondo ju ni ti eyan lori ta merin ya lo di aroro aki gbogbo yin la ki e ku ise o gbogbo awa magaji baale atawa ti a iso loye gan n ta wa gan dale opo ngbe ati e ba ni lagbara ki e wa mu alaifa lara wa to to je pe oto la la ti fi ran won han to ti gberun an lateyin ta si ri wa tu sugbon ti ma si ri le tu ni pe ile oni ku oloju kan to ba lo seru le debi odun marun suni to ba di loni asiri otu pe ah nti lagbaja se ngba le oku o nbe ite ra te le gbe ku nbe ogbe aye te ba wa fe ra le ni badan oju ni ti e se wadi daada o e se wadi daada o e se wadi daada ke to ra ke mo ba bo so wa won ni jibiti eda won si po ngboro lagbo le lagbo won wa nbe o ile baba mi ni ko sewu e ma wori ko se ewu wa nbe e se wadi daada ke to kuwo ni an lo tori te ba ti kuwo ni an lowo wahala de o to bi yun o se mo ni abenu a lo soju oja nisin a ba toju oja de a ko ni igba wa se tuni irawo osan ni to to ntagba pe jo le lori se itan foko la nba bo la bere lose to koja ṣùgbọ́n a ti kónú ọdún ọ̀sẹ̀ tí ń bọ̀ lábẹ́rẹ̀ rẹ̀ ní pẹrẹwu ta sì jẹ́ pé ń gbà tá a bá bẹ̀rẹ̀ a bà jábì kan ẹ kú kalẹ̀ à ń padà bọ̀ ẹ̀mí ìrebi kan o.
1: Lajiri FM 96.7
2: ó balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze Bitters jagunla bi okunrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya aja 50 bitters be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun to wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun bebi e tan nibi kibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esileri da kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
3: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 àwà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
4: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
5: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
6: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dẹ́ni Fọ̀làjọ́lá lọ́jọ́ sí nígbà tálàájì dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́wọ́ Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tí dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
5: Alhaji Àyàfọlọ́run ó dé.
7: Ọ̀dọ́ ọpẹ́ ṣé wo ni mò ń bèèrè yín ni ẹ dákun iṣẹ́ mò ń wà jíjókòó lè ti sú mi.
8: Ṣé kìí ṣe pé sí ọ́fíìsì ni wọ́n náà ń wá o torí iṣẹ́ ti ń bẹ̀ẹ́lẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó níkálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o níṣọ́ọ̀bù o kan ìwọ sáti lọ́yàyà àti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ bá wọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí ilé iṣẹ́ Better Life ń tà 1000 naira fẹ́ wọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bọ̀ wìtìwì lójijì owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní í ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́ gbogbo ilé iṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù owó ata búrẹ́dì rí ò ní í ṣe o tó o bá ti lákì kanjú kó o tó mọ̀ o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ dòru òrí gbà láì kú ò ládùúgbò rẹ pé nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ ọ lọ́wọ́ torẹ́ nìkan àdúgbò kan ni o 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551
9: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuro, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé owó sí ibi ìpàdé láti ìwòrò, mọ́kọ́lá, challenge, ọjọ́, ẹgbẹ́ra, brewery, ìgbà rẹ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dì ọ́. Dúró dì ọ́.

0: ẹ ṣeun alẹ́lẹ́ ń bi gbogbo tẹ́ ti ń gbọ́ mi lálẹ́ yìí ètò yín ètò wa ètò akọni ti gbà wá sẹ̀ iná ló gbòde o mo pe ètò yìí ni pé ìràwọ̀ ọ̀sán torí akọni tó akọni ni àwọn tí a ń jìyàn ń gbin sakọni ni wọ́n a lè pe apààyàn lákọni tọ́ra àwọn tá à ń pè ní akọni níjọ́ ńlá náà kì í ṣe pé àwọn ń jìyàn gbé kì í ṣe pé wọ́n ń pààyàn báhùn àwọn ń jagun òní nígbà náà tí wọ́n sì máa ń tí wọ́n jọ ń jà á lé lórí èyí ti kọjá àjà o ká jí ni gbé ká pààyàn ìràwọ̀ ọ̀sán tó tó ń tágbàlagbà pé ìjọ lé lórí ni ẹ̀rọ ọlọ́run ọba mi bà mí o níbo là ń lọ níbo là ń rè bí eré bí eré bí àwàdà bí àwàdà kíní ọ̀hún mọ̀ tí ń di alábọ́rùn ọmọ tí ń dẹ́wu àwọn ò lè délẹ̀ yorùbá wọn ò tó bẹ́ẹ̀ wọn ti délẹ̀ yorùbá o kò sí ìpínlẹ̀ tí wọn ò tí ì dé nílẹ̀ yorùbá báyìí o ẹ̀yin bàbá wa ṣe é sun ni kíní àwọn bàbá àná tí a ń lòun ń bo lọ́wà wọ́n ní nípínlẹ̀ ondo wọ́n ní wọ́n fẹ́ wọ ibì kan wọ́n ń fẹ́ wọ bẹ̀ báyìí wọ́n ń dẹ́sẹ̀ wọlé wọ́n ń ṣubú wọ́n sì ń sùn lọ ìròyìn lọ sọ bẹ́ẹ̀ o èmi gangan ò fojú rí o àwọn kan ń ṣàríyànjiyàn àbí ẹ ti mo gbá náà ni nǹkan bẹ o nǹkan bẹ o ìràwọ̀ ọ̀sán lèyí o a gbọ́dọ̀ sùn tọ́ra gbàrá òjò póun ò nílé wó ó ń lé ni ò ní gbà fún o ẹ̀tàn bàbá wa ń lò níjọ́ ńlá náà tá a ti lọ́ fi ẹ̀sìn tá a fi lọ fi kó ọ̀pọ̀lọpọ̀ dànù ẹ mọ̀mọ̀ jẹ́ atara wa jẹ́ etí àwọn bàbá yìí nígbà náà ẹ làwọn fi ń gbéra wọn jà táwọn alọkọlọ ń kígbe bá débì kan wọn ó sì mú gbálẹ̀ wọn ọmọ gbálẹ̀ tílé ó fi mọ́ ni lórúkọ jésù kọ́run o kì í ti lóko ànábì ni o nǹkan táwọn bàbá wa náà nù wọ́n lè wòsùnsùn pé gbọ́dá náà ẹ máa jà ìjàkadì gbólóhùn lásán ni tí èsì ká lọ kábọ̀ wọn ó sì máa jà irú àwọn akaranjẹ́gbẹ́ yìí tí wọ́n jìyàn gbé yìí tí wọ́n pààyàn yìí ṣé gbólóhùn ìjọ àná òun sí òsì mọ́ ẹ̀yin àgbààgbà ẹ pera yín jọ o ojú òní ti wá o pẹ̀lú àṣẹ tọlọ́run ọba torí tá a bá ní purọ́ tá a bá ní ṣèké ẹni ọkàn lọ́mọ àwọn tí wọ́n gbé tí a wá lọ fi sáhámọ́ wọ́n ń dè wọ́n lọ́wọ́ wọ́n ń dè wọ́n lẹ́sẹ̀ àwọn táwa sì fọkàn sí ni yóò pé kò lè sí wàhálà àti ìrí gbèsè kankan o kí lédùà kókó wayọ o ẹ̀yin àgbààgbà ẹ̀yin babalaba ẹ̀yin lọ́balọ́ba ẹ pé àwọn àgbà àmùlẹ̀ kẹ́ ẹ ṣèpàdé àpérò lórí ètò ààbò mo kí ọba alákínyẹlé ọba James Ọdẹniran wọ́n ti gbé ìjókòó ètò ààbò kalẹ̀ lákínyẹlé ní gbogbo àwọn abúlé tí wọ́n jẹ ọba lé lórí ibi tọ́pọ̀lọpọ̀ àwọn abúlé tí wọ́n ti jọ ń ṣèpàdé àwa yìí náà ń lọ ọbẹ̀ ẹ̀ẹ̀kan ni lóṣù wọ́n ń sọ̀rọ̀ ń pa ètò ààbò ń bẹ̀ ni yàtọ̀ sí ètò ààbò nìkan tí wọ́n sì tún sọ̀rọ̀ rẹ̀ ńbẹ̀ wọ́n tún sọ̀rọ̀ nípa àwọn ajagunbalẹ̀ tèmi náà lè fọwọ́ sọ̀yà wípé tó lóòótọ́ àti lódodo àti rẹ́ni tó jagunbalẹ̀ tó ní bíi abúlé bíi mẹ́wàá bàbá àwọn ló ní ẹ máa fo títí o ẹ máa fo títí o ṣùgbọ́n ń gbà tálákín ẹlé àti àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ gbégbèsẹ̀ wọ́n yanjú ẹ̀ nítàn bíi ìnàbí ẹni ọ̀rọ̀ kan ó lóun káwó òkè falákín ẹlé o àbí ńgbé èèyàn bá ní kí kinní kan ṣe ta tó sì lóun ti dà á lẹ̀ kí ló tó kù bí àárín o èyí ń ta wá sọ yìí ibo la yà sí òǹbò la yà lọ ìgbésẹ̀ wo lọ yẹ ká gbé o ni mo fi ní akọni ìgbà wáṣẹ tòní ẹyin akọni ẹ mọ sùn ìgbésẹ wo olóye ká gbé a gbọ pé ààrẹ ti fún olóye sunday igbòho káwọn náà ó tún kún àwọn elétò ààbò tí ó ṣiṣẹ láti fi lè gbógun ti àwọn kanranjẹgbọn yìí ọ̀nà wo làátọ̀ tá a fi dojúkọ èyí tó fẹ́ wọlé tọ̀ wá yìí a lọ sí ojú ọjà báyìí àbí adébọlá tá a bá ti padà dé ẹ múra lẹ o ọdọwọ ẹyin àgbà ìmọ̀ràdà ẹ kú kalẹ̀.
1: ohun tó bá jẹ́ òun làwọn ń
2: wí. Lágbèrè FM 96.7.
3: ìbáṣepá ìkúláyé ni àwọn ará gbàǹdà.
4: ìkúṣe lágbára tó kò sọ lóògùn tó lè rí ti ìkúṣe.
3: ó ti pé ọdún mẹ́wàá báyìí o tí bàbá wa olóyè sálíwò àtàndá ọmọ àríkúyẹrí níjọba àbílẹ̀ lagelu jáde láyé àtàndá o ọmọ àríkúyẹrí ọjọ́ ọ̀hún rè bí àná tí kú já ọgbà mọ́ wa lọ́wọ́ àfi bí ìgbà tàṣà gbòòrò mọ́jẹ lórí lójú wa bàbá mi àtàndá ojú yín dà ẹ̀yin yín ò sì bàjẹ́ títí la ó máa ṣèrántí yín o àdúrà ìrántí ọdún kẹwàá yóò wáyé nílé àáfáà tirimisiyu ọmọ ọlọ́lá rentals tó wà ní bàkátárì níjọba àbílẹ̀ èdò ìbàdàn ní ọjọ́ kejì ọdún iléyà thursday 28/5/2026 ní déédé agogo mẹ́wàá òwúrọ̀ ọmọ rere ni ó gbẹ̀yìn gbogbo wa o àtàndá o ọmọ ẹ̀sọ́ ọkọ yìí ọmọ agbọ̀nyún ẹ̀sọ́ ọkọ yìí tí ó rí kúsá ọmọ adìpelemọ lójú ogun ìwọ lolúbo aláìlú ọmọ alétéńtéjọba fẹlẹlẹ ni mo jóye mà jẹ olùkéde àáfáà tirimisiyu ọmọ ọlọ́lá rentals lórúkọ gbogbo ẹbí.
5: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
6: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
5: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
6: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
5: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
6: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
7: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steez. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 bitters is produced by the 50 waves limited esilerira kaakiri gbogbo bi ti won tin taja to dojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya ajah lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac jolote
8: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o.
2: JLK Empire ti ati mo bi eni mo wo nipa kata ojulowo ero bara ni soro bi iPhone Samsung Tecno Infinix Xiaomi Itel Nokia ti bebe lo be la tun ta laptop bi MacBook HP Lenovo ati Dell e tun le ri awon games bi PS3 4 and 5 to fi lori awon speakers lo ni roran tablet fun awon ewe ogbeyin gbogbo e let won le mo rira nile se JLK Empire Eka siwa ni first floor, Lama Plaza, Tombelegbe First Bank, Challenge Ibada. Eje mo pe gbogbo awon anfani ti e ma nje ni le se JLK Empire lasiko odun leya nbe le digbi ti oyinge. E le darapo pelu wa lori social media and wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Ile se JLK Empire o ni royin. Ilale ama insha Allah.
8: Ọjọ́ pẹ́ ṣé wo ni mo bèrè yin ni e dọkun iṣẹ́ mu wa jíjọ kan lè ti sú mi
9: ṣé kì í ṣe pé office ni wọn náà wa o torí iṣẹ́ ti ń bẹ nílẹ̀ báyìí iṣẹ́ community sales rep ni o iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó níkálukú ń gbé láì kúrò ládùúgbò wọn oníṣọ́ọ̀bù o níṣọ́ọ̀bù o kan ìwọ sáti lọ́yàyà àti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ bẹ́ẹ̀ kẹrẹ iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ bá wọn tà èyún ìbàdàn big bonus bread búrẹ́dì 2000 naira ti iléeṣẹ́ better life ń tà 1000 naira fáwọn alárajẹ kó tó gbé lẹ̀ báyìí wọ́n ti bọ̀ wìjì wìjì owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́ gbogbo iléeṣẹ́ kọ́mọ́ bẹ̀rù owó ta búrẹ́dì rí ò ní ṣe o tó o bá ti lákì kan jù kó tó mọ̀ o ti ń gbowó tẹ́ni tó lọ látàárọ̀ dòru òrí gbà láì kú ò ládùúgbò rẹ pé nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́ torẹ́ nìkan àdúgbò kan ni o 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551
10: The most anticipated night in club football is here.
11: Second successive game in the Champions League.
10: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
11: Leandro Trossard, and tapped in by Bukayo Saka. History makers.
10: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele.
11: Dembele!
10: The UEFA Champions League final that you hoped for is here! Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Event Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, O-Mobility, supported by PlayZit. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.
12: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
13: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
14: Lágilu FM 96.7.

0: 107.
1: Pápá àṣeré Liberty Stadium tó wà nílùú Ìbàdàn níbẹ̀ làwọn èèyàn rán kẹ̀tíkẹ̀tí wá. Kálukú sì ló mọ tó bá ń lágọ̀ọ́ ara tó ṣe ń wá o. Ẹ ń torí apá wá, ẹ ń torí ẹsẹ̀ wá, ẹ ń torí ẹnu wá, ẹ ń torí ìbàdí wá, ẹ ń torí nǹkan ọmọkùnrin wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá rí pé èèyàn kankan yà lọ́dọ̀ bàbá ìríran la gbà tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ayé Mojúbà. Stand 10 nínú Liberty Stadium ní second gate nìbàdàn ìpàtẹ àlàáfíà tó wà ń bẹ̀ ni òkun ayé àníbàn kó sí òkun ọ̀sán gangan àníbàn kó sí ayé òní dúdú mọ́ wa lójú pírípírí ayé òní bò á mọ́lẹ̀ àṣẹ àtàṣẹ àtàṣẹ kí n tó tẹ̀ wájú ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o 08157077665 gbọ́ mi dáadáa 08157077665 bàbá ìríran la gbà tí gbogbo èèyàn mọ̀ sí ayé Mojúbà ẹ káàbọ̀ o ẹ ti àfarabalẹ̀ gbọ́rọ̀ yìí àìsàn tí kọlu ojú ọmọ ẹ̀dẹ̀ èèyàn tá à ń pè ní ríran wa ó pọ̀ lọ jàrá kó tó di pé òyìnbó náà dé àwọn bàbá wa náà ń tọ́jú ẹ o ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ kóyìnbó fẹ́ dọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwa náà ti mójútó ńlẹ̀ Yorùbá irinṣẹ́ ìgbàlódé tá a fi yẹ ojú wò tá a fi yẹ ríran wò èdò àòkè jogún rẹ̀ fún wa irinṣẹ́ ilé ìbò ni lóòótọ́ ṣùgbọ́n yóò tọ́ aṣọ náà tó pọ̀ nítọ̀nà ti lera lẹ́yìn èyún kí ló kọ àwọn àìsàn tí ta kojú bí wọn bá ní kátaráàtì eléyìí tí ó lè sí ni lójú bí ìgbà tó ṣùgbà bá lé gìlàkómà eléyìí tí múyàn tí mọ fọ ojú díẹ díẹ ojú wa bẹ̀rẹ̀ sí roni gorogo ojú bẹ̀rẹ̀ sí ṣepin àbí ojú ṣe bí ọ̀rá nígbà míì wà yóò dàbí ìgbà tí wọn bá la láìlọ́ọ̀nù bọ̀yàn lójú tí wọn dáàbò lójú tẹlòmí àsìmọ́ rí bí kùrukùru bọ́ ọba jí láàárọ̀ fọwọ́ bojú rẹ ọ̀tún kọ́la tòsí ilẹ̀ sórí ìran dáadáa fọwọ́ bo tòsí fi tọ̀tún lẹ̀ sórí ìran dáadáa lẹ́yìn eléyìí bọ́ ọba ní àpẹẹrẹ pé tọ́ ọba sùn yìí pín pọ̀ lójú rẹ àwọn nǹkan wọ̀nyí a máa pa ojú sára díẹ̀ díẹ̀ mo sì fẹ́ kẹ́ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ojú ẹ̀jẹ̀ náà ní ṣe ń bẹ̀ o iṣan náà ní ṣe lára ti ń jẹ́ ojú gbogbo ẹni tí wọ́n ń fà ní tẹ̀ẹ̀tẹ́ lónìí kọ́ ni wọ́n bí pẹ̀lú ojú fífọ́ ẹlòmíín ti ríran rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsàn gbóná nǹkan kó sí ni lójú àwọn wàhálà tó bá iṣan látinú agbárí tí gbé ẹ̀jẹ̀ wá sínú ojú àwọn gílóògùn tí ń tan ojú ni dọ̀tí míì ti yí omi ojú míì ló sì gbẹ gbogbo ń tá a lò pátápátá ẹnu là á lò sí lọ́dọ̀ ayé Mojúbà bàbá ìríran la gbà bọ́ ọba dọ́dọ̀ wa lónìí ìwọ náà ó gbà á nítorí wípé ètò àòkè fún alágbára ṣe kódà tó bá jẹ́ wípé agbára òkùnkùn àbí nǹkan kan burúkú kan lẹ́nìkan náà ṣe àbọ̀ jogún wàhálà yìí àbí bínú àwọn ẹni ọ̀tá ni yóò ṣeé ṣe ọ̀ríran pẹ̀lú àṣẹ ìdùmọ̀rẹ̀ bọ́ ọba sọpọ̀ náwó náwó ọ̀nàranára dọ́dọ̀ bàbá ayé Mojúbà bàbá ìríran la gbà ní stand 10 nínú Liberty lọ́wọ́lọ́wọ́ yìí bọ́ ń bá ń bọ̀ mọ́ ń kásífù funfun lọ́wọ́ o mọ́ ń kásífù funfun lọ́wọ́ à á ṣàyẹ̀wò à á béèrè bó ṣe rí ìwọ náà ó rí wípé kedere báyìí ló máa rí nítorí pé àtọ̀sán àtòrú kedere báyìí ló lógìn ní ríran ojú ẹja kìí sì dúdú nísàlẹ̀ odò mọ́ ń bọ̀ lọ́dọ̀ bàbá ìríran la gbà nínú ọgbà stadium báyìí ọ̀ rí perere lélẹ́dùnmọ́re 08151077665 gbọ́ mi dáadáa 08151077665 gbogbo ohun tí ń jẹ́ àìsàn tó wà nínú ojú pátápátá elédùn òkè fún wa ní agbára láti bẹ ṣètọ́jú ẹ̀ bí wọn náà bá ti dé má jẹ́ wọn ó fà ọ́ kiri mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ níṣòro tẹ́ ẹ wà ní okùn báyìí mo gbàdúrà wípé ojú yín ó là ẹ sì ríran pẹ̀lú àṣẹ ìdùmọ̀rẹ̀ ẹ wọ́n ti bá mi ṣiṣẹ́ abẹ rí wọ́n ti bá mi ṣe kinní kan rí tọ̀dọ̀ mi máa ń ro mí tọ̀dọ̀ mi máa gún mi pìnpìnpìn yóò dàbí parán ń kọjá ń bẹ̀ ẹ ojú máa ń lẹ̀ pọ̀ bí n bá jí bí n bá wọ̀ ọ̀kan a máa dàbí èèyàn mẹ́wàá máa bọ̀ lọ́dọ̀ bàbá ìríran la gbà nínú ọgbà stadium báyìí ọ̀ rí perere lélẹ́dùnmọ̀rẹ̀ 08151077665 gbọ́ mi dáadáa 08151077665 bàbá ìríran la gbà bàbá ayé Mojúbà ojú lọ bá ara o àtùpà ayé wa ò ní kú ẹni títí ẹ̀ wá ń dà láàmú báyìí bó bá dọ́dọ̀ wa tá a jókòó tá a jọ sọ̀rọ̀ o tí ọmọdé ni o ṣàgbà ni o sọkùnrin o sóbìnrin ni ẹnu ló kàn sí bó bá sì jẹ́ pé lọ́wọ́ kan jàmọ́ nínú a lè sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ àwọn tí wọ́n máa tì ẹnìkan máa sí yóò sí o ìran àwa òní relédè wá àṣẹ ìdùmarè àmọ̀ retí yín.
0: Lagilu FM 96.7.
1: Opolopo awon eyan ti Olorun ba se tan ati tu sile n to kokko ma n fi si won lara ni ka dide kia tabi ka pe awon eyan sakiyesi n ta n kofiri ninu ara wa baba ibaruba oba isan ara ko si nkan meji ti a n se ni ile ise wa o to koja ka se toju un to ba le kolu isan ara eyan ti o fi so ni ton didakuda gege bi won o ti bi lati kekere gbogbo awon eyan ti won ba ma n wa si office wa to wa ni adojuko People's Girls Grammar School leyin le baba adedibu ni molete ni badan ni oruko wa ko ni di ajoji si baba ibarubo oba isan ara ni mo nkin le kan si kin to tesi waju eje nkokko fun ni ero ibanisoro ina nitori e ni lo re lati ba mi soro leyin eto 080 33 88 1008 tabi 070 18 21 11 11. Gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ́tẹ́wétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn second gate lẹ́gbàwọlé o stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bá ti rí tí wọ́n kọ bàbá ìbàrúbọ́ ọba isan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀ àti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn án ibi tí àìsàn bá lúgọ sí lára yín a ò tọ́jú nǹkan míì tójú isan ara lọ o mo wa ń bọ̀ ná ṣe ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ọ́ ara nìkan ni wọ́n máa ń mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ọ́ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrukùru ó máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa hún ni o àwọ̀ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan eléyìí tó yẹ kó dùbúlẹ̀ eléyìí tó yẹ kó nàró eléyìí tó yẹ kó gbé omi eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀ eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn àbáwọn nǹkan tá a jẹ àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé àbí a ti lo ara wa sí ní òde pé àwọn sàn yìí wọ́n ń káko wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn ibòmíì ewé àtegbò mà kájú rẹ̀ bàbá ìbàrúbọ́ ọba isan ara kò pa nọ́mbà rẹ̀ tì kò pa orúkọ rẹ̀ tì bẹ́ẹ̀ ni kò pa ọ́fíìsì rẹ̀ tí o ibi tá lò náà la lò orúkọ wa náà là ń jẹ́ àwọn tó sì ń wá sọ́dọ̀ wa mọ̀ pé òótọ́ ni bó bá di pé èèyàn ń tọ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀márùn-ún ẹ̀mẹfà ẹ̀méje kí lè tó mọ́ ó ti ní nǹkan lára àfi tó bá fẹ́ mọ parọ́ lókù tó bá ti di pé èèyàn ń rìn ó ń mí gúlegúle nǹkan kan ti wà o tó bá ti di pé èèyàn ń rìn ó ń rẹ̀ láti inú wá ó nílò àmójútó ẹlòmíì ò lè rìn àfi tí wọ́n bá ń fà á lọ́wọ́ yóò máa fi sọ́tún yóò máa fi sósì gẹ́gẹ́ bí ọmọ àgùntàn òjọ́ tí wọ́n ṣẹ̀ bí tó ṣe bí ẹni fẹ́ ṣubú ni o ẹlòmíì àyà rẹ̀ a máa ga yóò sì máa dùn tó bá fọwọ́ kàn iṣan pẹ̀lú tó ṣiṣẹ́ dénú àyà wa ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò máa rìn tàbí kó mọ̀ dàbí ẹni pé ó ń ta tàbí kí ẹsẹ̀ wúlò ní kó fà lọ́la ẹsẹ̀ ẹlòmíì yóò sì máa pa àpò bí ìgbà tí ejò bá fẹ́ bọ̀họ̀ ẹlòmíì rè ẹsẹ̀ kan péré ni ó máa gbọ̀n tí ẹsẹ̀ kejì ò ní gbọ̀n tí ọwọ́ kan ó máa gbọ̀n tọwọ́ kejì máa dúró apá kan orí yóò máa fọ ẹlòmíì etí ẹlòmíì yóò máa hóye ẹlòmíì kò sì ní lè mí dáadáa mọ́ tó bá lè ṣe nǹkan kékeré gbogbo nǹkan wọ̀nyí ni àǹfààní wà fún láti tọ́jú ẹ̀yìn ríro ẹ̀yìn ọrùn èjìká ìgúnpá orúnkún itan àbí ọrùn ẹsẹ̀ ní tẹ̀lómì o tí wọ́n bá ń sọ pé làkúrègbè àìsàn ni o tí wọ́n bá ní àwọ́ká àìsàn ni wọ́n bá ń sọ pé lọ́sàn lọ́sàn àbí fasan fasan àbí ẹ̀gbọ̀n rìrì àbí jàkùtẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn ni gbogbo ẹ̀ gbogbo eléyìí ló yẹ kó gba àmójútó bàbá ìbàrúbọ ọba isan ara mọ̀ nípa rẹ̀ dáadáa láti lẹ̀ yìí dókè òkun orúkọ wá sí pàtàkì o bí ẹlòmíì bá gbọ́ wípé wọ́n ń se lọ́kọláyà látijọ́ tó ti délé ayé kì í lò kọjá ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta o ìrọ̀ o dandan ni kí wọn náà lè sojúṣe rẹ lọ́dọ̀ ìyàwó àti ojúṣe rẹ lọ́dọ̀ ọkọ rẹ eléyìí ni yóò sọ ẹ́ di èèyàn pàtàkì ọ̀rẹ́ mi o bàbá ìbàrúbọ́ ọba isan ara ti wà ní Liberty Stadium second gate stand 11 ìsọ̀kọkànlá 080 33 88 1008 àti 070 18 21 11 11. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ nílẹ̀ tá a fi ṣètọ́jú yín tá a fi béèrè tó dà gẹ́gẹ́ bí amọ̀nà àbí atọ́nà àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ bàbá ìbàrúbá ọba isan ara isan ati n to je mo la wa n toju a mo reti yin
0: Lagilu FM 96.7 Lagilu FM jagaba gbogbo retio ma ro won so
2: tọ eyara lewa mo ki yin nibi kibi te ba wa lale ya dupe lowo eledumare oba aji pe awa lawa ati dupe pe eyin la ba ati tiri ba se nde iya chikito ati iya togo ati ti de lale yi a de dupe pe awa lawa eyin la ba mo fa fọ koko idupe lowo gbogbo yin te n pe te ni a ogun ya togo o se gidibidi lara yin o pe e dupe lowo won oluwa seun iya togo to ti wa ninu kuluwa lale iya togo e je ki awon eyan mo eni to wa ninu bi le
3: mo ki bi de tin gbo mi dede asiko yi pe ni fi aisan lo gba aisan ni fi ara wa se bugbe o
2: amen e ti ki won
3: e se oruko mi ni mama togo odun ni mimi ki se aimo fun oloko e ma n gboro mi dada lori oto sikito ni every wednesday ati tun dele ni
2: iya togo akolopo awon okunrin lo pe lori oro toko to kere oko ti o sa wole oko ti o sise igba kan awo kan a de dupe lowo olohun pe awon to moko won logan oko won ti pada si won lowo o da kile gbo wa fun wa lale
3: e se olotu leni bayi ni se akoko so nipa arun kan ti won pe ni sangun sangun tabi romatisin tabi awoka opolopo arun tan so ma nda mu awon baba wa aba awon mama wa awon agbalagba lo ma nse lati bi 50 years lo lo ma nda mu opolopo awon eyan
2: ni arthritis
3: romatisin arthritis bawo lo se ma nse yen ni mo fe salaye fun yin fun e te ba wa le te ba ngbo mi nisin nkan to ba po ni aisan tan pe ni romatisin wa ri pe oruko ese mejeji a ma ru e wa ma complex pe orukun yen ru e o le ni lati bikan si bikan to ma rin lati opo na kan si kan wa ma joko tori pe egugu ese yen ru e telemi ti e ma be lati eyin bayi
2: lati telemi
3: ti ma bere elomi o le gbe ese yen mara rara ti ki se po last dent ti ki se po ni aisan kan tan pe ni ropa lo lapa ro lese sugbon ko le gbe ese yen mo tabi elomi wa to ni arthritis a ri pe isan ese yen ma n fa ohun a ma complete san ese yen o ma n fa ni gbogbo gba eyin te ba rin pe ni awon aisan yi tori pe arun so pe tumi sita ki n fi esile bo mara ki n pa aisan so o te ba pe ni awon aisan yi e kan si wa ni ile ise wa mo ni ile ise office mama togo wa ni academy olomi si e ba ti de academy olomi be ba n bo lati iwo road te ba de academy olomi e bole e ma so da express o ego bridge kekere e so kale pada ni o ki e wa pe ero bani soro mama togo 080 35 88 10 30 ke mo se se alaye lo opolopo elomi tun wa tan pe aisan kan ni aisan ito atoju o laarin ale si aro elomi le to ni 7 times five times omi te mu gun ni duro sara yin iru eni bi a ma complain pe o nru o ngbe tiro kan bayi ba tin sele o so mo pe to atoju to to nto yi o ohun lo fa bo se nru bo se ngbe ki se pe o ti lo ku aisan ko gbogun sugbon ngba to je pe omi to mu ko duro sare elomi de ni o ti ni aisan kan ta npe ni aisan ito sugar elomi de ni o ti ni aisan kan ta npe ni prostate enlargement elomi ni prostate cancer to je pe to ba fe to bayi to yi o ni jade to ba fe to ito yi o ni jade a try ito yi o ni jade opolopo agba ta tin polowo yin apo awon opolopo awon yen ti won believe won ti wa won si tin dupe won ti ditu sile eyin te ba pe ni awon aisan ye kan sile se mo motogo pelu ogo olohun e de dupe fun olohun oba de ile to tutele ni eyin okunrin te le se dede se kan sun lo
2: 1 minute no do
3: ti okunrin ba kole fun obinrin ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin ti o ba si eto e dede obinrin oni like
2: to ba fun nipo kipo ki to se pataki
3: ọkùnrin ò ní láìkì ru ẹni bẹ́ẹ̀ o nítorí pé ẹ sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókòó tẹrù wa pàtàkì ẹrù ta àjókòó tì náà nìyẹn tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀
2: wọ́n
3: tó bá pé o ò lè ṣe déédéé àti dáadáa o ò lè ṣẹ̀tú ẹ̀ fún ìyàwó ẹ nílé kàn sí màmá togo mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ̀dẹ̀ máa dúpẹ́ fún
2: ọlọ́run ọba. Ó dà màmá togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ́ àtọ̀gbẹ yìí kí lẹ rò pé ó ń fà á.
3: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀. Àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ séré láàrin 5 minutes á tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection ó lè fà á. Ìmùgàn ìṣètọ̀ yìí náà téèyàn orí tọ̀tọ̀ yìí gan infection le fa staphylococcus le fa awon arun ta le ko latara te ma ko latara ibalopo okunrin atobirin o ma nfa ke ma ri toto dede mo
2: elomi de ya syphilis
3: staphylococcus infection ben bacteria infection lori sirisi ben o le fa ki ibi tito tin jade ki to yin ma le okunrin de ni prostrate enlargement yen ma nse
2: okay
3: ni kan lo ma nse to ba tin sele a di pe kuro eni be ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be akan sele ni o o wa ni afani laarin bi odun marun odun mefa lati mi tobirin mo pe o tin ko letter si prostrate o
2: so o se pataki okunrin ma dogo
3: o se pataki
2: so that nkan to jo mo pe o prostrate de o kini ko kini
3: kan o ni le sele si okunrin be
2: o ni le sele si
3: so olorun ran wa lowo nkan to le fa niyan olotu
2: o da awon to ba wa ni kini ton to le mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogbo
3: be ni olotu
2: awon na a le ri
3: be ni o
2: da e je ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama so won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko nse je kuje lo nfa kini abi je di
3: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de si like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun elomi like e gan to ba de tin mu nkan to du pupo ju o di pe kiro eni be ni ase kan ta npe ni jedi elomi de ni ko ti e mu nkan to du sugbon ni kaluku ni aisan ti

ẹja tún bá kíra wa ká lẹ kú iṣẹ́ látòrò àkú ọjọ́ méjì àkú ọjọ́ mẹ́ta àtàwọ̀ àtẹ̀yẹ àkú ní ìṣúra wa ń gbà kọ̀ọ̀kan. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyìn ládùn lórí ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè ńlẹ̀ Ìbàdàn. Ó tún máa dùn gbogbo máa kọ́ sí i. A tún máa jọ kó jẹ bíi noodles 100 naira pẹ̀lú àtàlódo 1000. Ẹ káàbọ̀ sórí ètò yẹn. Rábalẹ̀ kó gbọ́ mi dáadáa. Bó bá ti ń wà pa bí. O ṣí yàrá wọ̀ ibi tó ẹ̀kọ́ wà náà lọ́wọ́ ẹ̀. 96.7 gangan ni room number yẹn. Òkè gájòkè ńlẹ̀ Ìbàdàn. Gbàǹjo gbàǹjo gbàǹjo ẹ wá rántí mi ń ta. Àwọn tèmi sọ pé Colades International mú pé wọ́n pé kíni gangan mò ń ta. A ṣètò tó dùn pẹ̀lú orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dọ́

0: ẹjẹ́ máa kíra wa lórí ọwọ́ yẹn kú ọdún ọdún ti wọlé dé kìí ṣeré kìí ṣàwàdà.
1: ó yá ọlọ́jọ́ òní dákun máma jẹ́ ìjà.
0: ẹ̀mí wá tún rọ́dún léyá àwa rè lọ́dún tó kọjá.
1: ọkọ mi ń dúpẹ́ bàbá òjò.
0: ẹ máa bọ̀ lójú òpó Facebook.
1: ọlọ́run tó mọ̀.
0: ẹ wá lágẹ̀lú FM 96.7 lọ. ẹ wá máa wò gẹ́gẹ́gẹ́.
1: ọkọ mi
0: ń. ẹjẹ́ kọ́kọ́ máa kíra wa káàlẹ́ lójú òpó yẹn náà. ẹjẹ́ máa kíra wa káàlẹ́ ká máa kíra wa kú ọdún. lágẹ̀lú FM 96.7 lójú òpó Facebook.
1: ọlọ́run dà mí.
0: a kọ́kọ́ máa kíra wa ńbẹ̀ yẹn náà. gbádùn ara wa bíi kàsí nǹkan kìí ṣeré kìí ṣàwàdà. kọ́láwọlé adẹ́ni ìkọládẹ́ sí international ló kọ̀ mí ẹ káàbọ̀ sórí ètò
1: yìí.
0: orin lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó pọ̀ gan lálẹ̀ a gbọ́ orin dáadáa a gbádùn ara wa dáadáa. ẹ wo ẹjẹ́ máa kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìyún ni lóyìn ládùn lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM. ẹ kì í máa fún yín tuntun yanranfíà já balẹ̀ eléyìí tí saheed òṣùpá ṣe é púpọ̀ king dr saheed òṣùpá ẹjẹ́ máa fún yín jẹ́ ńlẹ́ńbẹ̀rẹ̀ kó kalẹ̀.

0: lọ́jọ́ òpó Facebook.
1: Ìyáwó tán.
0: Orí kàbí ìràdé rẹ̀ mi.
1: Ọmọdé yìí wọ́n lójó ní fọ́.
0: Wọ́n ní ẹkú alẹ́ ẹkú iṣẹ́ ọpọlọ. Láti Bálárò Academy Olómi Ìbàdàn.
1: Tún wọ́n kò tó fẹ́ fìdí.
0: Ẹ̀ẹ́nẹ́ máa bọ̀ lójú òpó Facebook.

0: oúnjẹ wo gangan lẹ fẹ́ràn jù tẹ fẹ́ fi gbádùn ara yín tá a bá ní àwò oríṣiríṣi oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ kan wà tó yẹ pé a lè mọ jẹ lójoojúmọ́ ṣùgbọ́n àsìkò iléyà bó bá ti dé báyẹ kan wò pé oúnjẹ eléyìí gangan ló wù mí lọ́kàn ara mi jàre tí mo fẹ́ jẹ lọ́jọ́ iléyà tó yẹ pé mi sábà jẹ́
1: ènìyàn tí wọ́n bá tàn
0: oúnjẹ wo gangan ló wù yìí kẹ́ ẹ fi ṣe iléyà lọ́la

0: àwọn olórin wo lẹ fẹ gbọ orin wọn lásìkò léyà yìí àwọn olórin tẹ bá fẹ gbọ orin wọn ẹ já máa lu àwọn orin wọn lásàpá bí lásìkò léyà àwọn olórin tó jó lólùfẹ tẹ jẹ tẹyin ni fẹràn wọn tẹ fẹràn wọn dáadáa tẹ fẹràn wọn dọkọdọkọ ẹ já gbọ látọdọ ti yin àsìkò léyà la wà a gbọdọ celebrate ẹ dáadáa ká múnú ẹyin tẹ ń gbọ wá lè ká múnú yín dùn dáadáa àtàwọn àtẹyin àkúní súra wa ń gbà kọọkan.
1: Àwọn gbogbo ṣe fún ọ́fíìsì ọpẹ́ ní tó dáadáa.
0: Rábàlẹ̀ kó gbọ́ mi dáadáa o.
1: Ó ti yá máa dá bí àjọ.
0: Lágẹ̀lú wọ́n ń pè bí.
1: Yàtọ̀ máa dá bí àjọ.
0: 96.7 òkè ga jòkè ńlẹ̀ Ìbàdàn.
1: Ó dá bí àjọ ó
0: padà. 09123708675. 09123708675. Láti ilẹ̀ òkèrè +23481424209106 ńlẹ̀ fi pè wọlé sórí ètò yìí o. Ẹ̀rọ ẹ̀ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ ẹ̀kú ètò.
0: Yes sir.
2: Kò ní bàjẹ́ sí lágbára náà.
0: Ó bàjẹ́ tì.
2: Ọdún ìyájọ pépè náà sí ni
0: ọdún àyẹ̀wò àmì o àmì o àmì o
2: àmì o àmì o àti wàrà wa ti gba olólùfẹ́ Lágẹ̀lú.
0: Àmì o ẹ ṣeun o.
2: Orúkọ tèmi ni Ọjí ọmọ West.
0: Láti
2: Bùsà. Láti United States of Ilétu Academy.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Nílùú Ìbàdàn.
0: Mr. Ọjí ọmọ West.
2: Wàhálà ìbò gbàdùn àwọn gbàdẹ̀ fún wa yóò.
0: Ìyá ẹ ṣeun o.
2: Ó wá kù síbi kan ẹ.
0: Mo ló kù sí.
2: Báwa sí.
0: Báwa sí àbí.
2: Báwa sí
0: gan-an. Báwa sí àbí. Òun lẹ́yìn fẹ́ fi gbádùn ọdún yìí.
2: Àti kò sí ìgbà wọlé tẹ ta bẹ́ẹ̀ fi ni ó ń ta lẹ́nu.
0: Ó yà.
2: Kò sí dùn tó.
0: Ẹ mọ̀ wọlé mi àti yín lálẹ́ yìí.
2: Àní àjọ mú nǹkan lè lálẹ́ yìí.
0: Kí ni ìrírí yín tẹ́ ẹ lè sọ pé ẹ ti rírí nínú ilé yàtọ̀ ẹ ti ní sẹ́yìn?
2: Ọ̀pọ̀lọpọ̀ ìrírí la ti rí. Ẹ bẹ́ẹ̀ ká tún ra wa. Ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni. Bọ̀dọ́nà ọmọ lójú òní.
0: Èwo ló wà fẹ́ dá jù tẹ́ ẹ fi wò pé ó fẹ́ dá jù
2: tó kù? Ìdùnnú ni kó má kú lọ́rùn gbogbo wa.
0: Ìdùnnú ò sì ní kú.
2: Ìdùnnú ni kó má kú lọ́rùn gbogbo wa. Ó ti yé yín sí. Gbogbo ẹ̀ náà ló da.
0: Ó dẹ̀ kọ́. Ẹ ṣeun o, ẹ ṣeun o, ẹ ṣeun o, ẹ ṣeun.
2: Ọjí ọmọ West.
0: Àwọn pé o bá wà sí, òun làwọn fẹ́ gbọ́. Ẹ kò sí wàhálà. Àwa wà ń bí torí tiyín, àwọn olólùfẹ́ bá wà sí, àwọn náà wà ń bẹ̀. Ṣé wọ́n fẹ́ gbọ́ kì í ṣàyí nìkan, ẹ já gbọ́ báyìí. Ẹ já gbọ́ báyìí látàpá bí ẹ.

0: this fasting. What March 1st? Titi di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta àpàkòrí ẹni. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti máa wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀jẹ́ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gba ibùjọ kó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtì dé Poplax filling station ní wọ́n ròdù ládojúkọ Jájọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ lábẹ́rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Jẹ́ ẹ ti gbọ́.
2: Kíkíni.
1: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
1: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gba IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge sanwó iná ní rọrùn.
5: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Jákulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited. Ẹ̀sìnlẹ̀rí ra káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
6: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Bíbá bíi rí ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
7: Leandro Trossard attacked in by Bukayo Saka. History makers.
6: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Usman Dembele.
7: Dembele!
6: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún.
8: Bóyá bèbè sí àìsègò.
6: Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inshallah.
1: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue, Oba Akinyele Memorial High School, Anlubua, Bashorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Chaleng, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Ayafọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyọ̀ Àpẹ̀nà Ayafọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyọ̀ Àpẹ̀nà Ayafọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dẹ́ni Fọ̀lá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán ké èèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là ké èyí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Ayafọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
3: Alhaji Ayafọlọ́run, ó dé.

0: Services.
1: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do wọn lórí.

0: 2 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Ọmọ wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 09033933006 tàbí 00664814455.
1: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
2: Pathfinder, we are the success models. We are peculiar students.
3: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
4: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
3: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
2: We are the best.
5: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí fún ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà.

0: bọ̀ padà látojú ọjà. Lójú òpó Facebook. Orí Rẹ̀mí Samson.
1: Omi kò ṣanjà ní kúrẹ̀.
0: Wọ́n ní ṣàìṣàìṣàìṣàì láti kú ọ̀la pé àwọn ń gbádùn ètò wa dáadáa. Happy Sallah.
1: Kájọ́rọ́ ńláṣẹ ìyáyé o.
0: Kasimu Aisha.
1: Ẹni kí ẹ.
0: Àwọn náà kí wa lójú òpó Facebook.
1: Bẹ́ẹ̀ lè mi bọ̀.
0: Màá fi ẹjọ́ Peter.
1: Àwọn ẹgbẹ́ kò náwó.
0: Wọ́n ní Kọ́ládẹ́s bàbá ẹ̀ kalẹ̀ ẹ̀kú ètò. Àkú ọdún àkú ìyèdùn.
1: Ẹni bá bá jẹ́ ọmọ àbí kò ṣàmì o àṣẹ o.
0: Alákàsù Emmanuel wọ́n ní ẹ̀kú ètò Lágelo FM kò ní bàjẹ́.

0: mama ka
1: le ta fin gbera debe labala kokon lori eto yi
0: o ki loko le won ki keru mo won be
1: o so le kan mo ni agbo orin loloko ojokan
0: sogo ni ka mo sha mo npe para
1: awon le ya ta tin lo bo to tin dun bo moran moran yin ki la won riri yin to dara julo
0: oni gba po ele mo sha mi o
1: Oúnjẹ wo lẹ fẹ́ràn láti mọ jẹ lásìkò lé yá gbogbo èèyàn ló mọ̀ pé bàbá jí láàárọ̀ kùtùkùtù ó fẹ́ lójúmọ́ kan tá a jí tá a ní jẹ̀rẹ̀ sí a jẹ̀rẹ̀ sí ṣùgbọ́n tí mo ní àwọn oúnjẹ kan tá a ti mọ̀ yà sọ́tọ̀ pé oúnjẹ yìí o mo gbọ́dọ̀ jẹ lọ́dọọdún. Ilé iṣẹ́ tí a pimọ̀ yamọ sílẹ̀ pé ọdún iléyà ilẹ̀ jẹ́. Àwọn orin wo ló wá wù yìí kẹ gbọ́ lásìkò lé yá yìí lọ́lọ́kan ọ̀jọ̀kan èmi ó mọ bá yín fi sí lọ́lọ́kan ọ̀jọ̀kan tẹ́ mọ gbádùn ẹ̀ tẹ́ sì mọ jíjó ayọ̀ ijó òdùnnú.
0: Wọ́mọ̀ Adégbèrò.
1: 09123708675 09123708675 látilẹ̀ òkèrè +2348142499106 +2348142499106 ǹlẹ́ fi pè tẹ́ fi dá sí ètò yìí. Hello.
2: Àkàlẹ́ o.
1: Ẹ kàlẹ́ sà, ó kọ́ ibẹ̀lẹ̀ tí ń pè yìí.
2: Orúkọ mi ni Kamaru Jinalam láti New Garage.
1: Láti New Garage.
2: Ẹni ẹ kú ọdún wáyé o.
1: Yes, sir.
2: Ẹni ọ fọ́fọ́ rẹ o.
1: Àmì o.
2: Amagbo mi o.
1: Àmì.
2: Ọlọ́run ti dé sí kan ẹ̀ fún gbogbo wa.
1: Àmì o.

0: lójú òpó Facebook orí tí a mi yọ lálẹ́ kan lẹ́tí wọ́n ní ẹkú iṣẹ́ láti ìlú ìdó nìbàdàn wọ́n lákẹ́mi fúnmiláyọ̀ ọ̀kẹ́ ààrẹ o wọ́n ní ẹkálẹ̀ ẹkú iṣẹ́ ẹkú ètò
1: láti tún yọ mí jáde
0: kò rẹ̀ tún kíwà pé a kú ohun ọmọlára ìyá com wọ́n ní wẹ́dọ̀nsà ẹ bá bọ̀ lójú òpó Facebook ìyájọ máa gbádùn ẹ̀ orin eléyìí tẹ bá fẹ́ ilé fún ti ọdún iléyá ẹjẹ́ mọ̀ ẹ pè wọlé kíni ìrírí yín sẹ́yìn nínú àwọn iléyá eléyìí tá a ti ń ṣe bọ̀ kíni ìrírí yín nínú àwọn iléyá tá a ti ń gbádùn bọ̀ eléyìí tó dára jùlọ ìrírí yín tó dára jùlọ tó mo sì túmọ̀ pé ẹ sì tún nírú ìrírí ìyún lọ́la òde yìí àwọn olórin wo lẹ fẹ́ fi gbádùn iléyá ẹ̀kẹ́ fi mọ́ gbádùn ẹ̀ lápá bí kó mọ́ ṣe yígì yágà ṣe àti mọ rú nǹkan ẹ̀ náà.
1: ọmọ ìjẹun bá lò ẹ tóbi lẹ dájọ fúnra àìlá o.
0: àti pé lásìkò yìí oúnjẹ wo lẹ fẹ́ràn jù láti jẹ ojoojúmọ́ ó láwọn oúnjẹ tá a sábà máa ń jẹ tá a máa ń jẹ ní gbogbo ìgbà oúnjẹ wo lẹ fẹ́ràn láti.

0: ọdún iléyà jẹ́ ọdún kan eléyìí tó gbajúmọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé ó sì jẹ́ pé bó bá ti dé báyìí inú gbogbo èèyàn máa dùn pé ọdún iléyà ti dé o atọ́kùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ni wọ́n máa fi dùnnú wípé ọdún iléyà wọlé dé eléyìí tó wá wọlé yìí àtùjọ ṣe náà ni tátùjọ gbádùn ẹ bíi orin eléyìí tí ẹ bá fẹ tí ẹ fẹ fi gbádùn ọdún iléyà àti yín ká kọkọ bẹrẹ látàpá àbí. ẹ má bínú pé ẹ lè gbọ abala ṣọkọyọkọtọ pé ẹ ní lè gbọ ní alẹ́ yìí.
1: ó dá mi dáyé ó mú mi lówó ó mú mi lọ́mọ.
0: ṣìkẹ́mi òkè tọ́lá ó ti gbọ́dún lọ ń tiẹ̀.
1: ó fi iṣẹ́ orin dá mi lọ́lá ẹ̀ owó bóde kẹ́mi o.
0: O ni number te pe si lati le okere +234814249106 +234814249106 O ni number te

0: Hello.
1: Kọ́ládé Banazana.
0: Ìyá wa, ẹ kú dédé àsìkò yìí.
1: Ẹ ní dáàmú, mo ti pè wọlé lẹ́ẹ̀kan.
0: Àmì.
1: Mo fẹ́ dúpẹ́ lọ, bàbá fi sófà lákàáwẹ́ mi.
0: Ẹ ṣeun.
1: Jàǹpá. Wọ́n ṣe o tí wọ́n mú lè rí wọn ṣe. Àdúrà wọn bá o.
0: Àmì.
1: Ọlọ́run wọ́n dà wọ́n lágbà
0: o. Àmì o.
1: Wọ́n ní dàgbà ìyá wẹ̀rẹ̀ o.
0: Àmì.
1: Ẹ̀yin náà ti wá ránṣẹ́ jíṣẹ́. Ẹ ní sàsọpọ̀ jẹ.
0: Àmì.
1: Orin tẹ́mi wá fẹ́ ní alẹ́ yìí.
0: Ok.
1: Dúró sìkẹ́ ni ń kọ́ tó ti relé ọdún ni.
0: Ó gbọ́dún lọ o. Sìkẹ́ gbọ́dún lọ o.
1: Báwa ni jẹun oúnjẹ ẹ̀sùn ọdún ni.
0: Sìkẹ́ gbọ́dún lọ o.
1: Ó ga gan o.
0: Ẹ mọ̀ pé àwọn olóbìn ilé bọ́n ṣe mọ ṣe nìyẹn àsìkò ọdún báyìí
1: wà lọ
0: dáná ṣe oríṣiríṣi.
1: Ọwọ́ wa lọ́ba, àwa la ti sẹ́lẹ̀ lọ.
0: Ó yà mò ń gbọ́ yín.
1: Ọ ma ń tọ́sẹ̀lẹ̀.
0: Ẹ yo.
1: Bàrísà tọkọ gbogbo ẹ̀dá tí ń pàgbò takọtabo.
0: Ok.
1: Ni o fún mi. Tọ́ọ̀bà wa rí i kó fún mi ní epo àkà. Tọkọ pé ẹ mọ́ fẹ́ ran àwìn sọ.
0: Ok. Màá bá yín wá. Epo àkàrà tó sọ pé ẹ mọ́ fẹ́ ran àwìn ìṣọdún. Bẹ́yìn náà bá ṣe ìdára pẹ́jẹ́ mú ìpè yìí. Hello.
2: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Sálásálà, Kọ́lájọ́ Kátàlà.
0: Yes, sir.
2: Orúkọ tèmi ni Ògùntádé, Ṣèyáta Sọ́lọ, AKA Àmìlẹ̀ ń bà wá. Ẹ kó tòkòtò bàjẹ́ o.
0: Yes, sir.
2: Ẹ bá ń wá Ògùn Ìbàdàn.
0: Rashida Ende Fujimerenge.
2: Fujimerenge.
0: Ẹ
2: bá lè fa àwọn rátàlà sùn.
0: Kí lẹ sọ?
2: Àwọn ọ̀rọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ wọn kò ní orin wọn.
0: Ok, Ògùn Ìbàdàn, Fujimerenge.
2: Bẹ́ẹ̀ni, Fujimerenge.
0: Oya, màá bá yọ̀. Ẹ ṣeun o.

0: ìlú àkọ́.
1: Àwọn onílọ́lọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ ilé ìṣẹ́ bá ti béèrè fún náà lálò. Ẹ̀wá mú gbàgbé pé àwọn abala eléyìí tó kùnù lórí ètò iná láǹfààní àti gbéyẹ̀wò. Aláṣẹ ẹgbẹ́ Yorùbá wọnú ẹ̀ lọ láìpẹ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ tí aago méjìlá bá ti lò. Abala orin ìjẹmù kí àgbà náà ń bẹ tá láǹfààní àti gbádùn.
0: Gbogbo òkó wa rí nílùú Ìbàdàn. Gbogbo òkó wa rí aṣíwájú lámi ṣe.
1: Lẹ́yìn bá wá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa.
0: Nílé Olúyọlé o.
1: Tá ń gbéyẹ̀wò rẹ̀ lábala àkọ́kọ́.
0: A
1: bèèrè pé kí ni ìrírí yín nínú iléyẹ̀ eléyìí tẹ́ ẹ ti lò, ìrírí yín tó dára ju tẹ́ ẹ ti lò sẹ́yìn. Ó sì jẹ́ pé a tún ní ìgbàgbọ́ pé ẹ tún lo ìrírí tó jù bẹ́ẹ̀ lọ lọ́la. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù lásìkò ọdún léyà? Oúnjẹ wo lẹ fẹ́ràn jù tẹ fẹ́ jẹ lásìkò yìí? Táwọn oúnjẹ kan tó yẹ pé gbogbo ìgbàlà máa ń jẹ. Ṣùgbọ́n bọ́dún bá dé èèyàn máa ń wò pé kéèyàn tún jẹ́ǹjẹ ọ̀tún jàre, kéèyàn tún ṣe tuntun, kéèyàn tún ṣe tó yàtọ̀ sí nǹkan tí èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, pé ọdún ló dé náà mo lè jẹ nǹkan báyìí, kí n tún jẹ nǹkan báyìí, mọ nǹkan báyìí. Ọdún ló dé tá à ń ṣe. Ọlọ́pọ̀ ò lè mú wa ọdún ló dé tá à ń ṣe o.
0: Ilé ìdáyẹ ń hú kẹ́ o.
1: Kéèyàn má ṣe àṣejù, kéèyàn sì mọ́ kọjá àyè ara rẹ̀ ni o. Lásìkò àwọn olórin wo lẹ wá fẹ́ gbórin wọn tẹ́ ẹ fẹ́ ká tẹ̀sí yín létí? 09123708675 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +23481424249106 láti ilẹ̀ òkèrè +23481424249106 lórí ọwọ́ yẹn, lórí ọwọ́ yẹn, lórí ọwọ́ yẹn, jẹ́ kí n sáré fi kí gbogbo. Mo ti káwọn èèyàn ti wà nìbàdàn, wọ́n kú ọdún, wọ́n kú ìyẹ̀dùn, a sì ti lo orin ìbàdàn lónìí fújì láti fi kí wọn. Gbogbo ọmọ Arsenal pátápátá, ẹ̀jẹ̀ ń kí àwọn náà lápá bí o. Àwọn ọmọ Arsenal pátápátá nílẹ̀ lókè òkú káàkiri lórí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, ẹ̀jẹ̀ kí n káwọn náà, ẹ̀jẹ̀ mú láti apá bí o.

0: ojú òpó Facebook.
1: Ẹ wá gbọ́rọ̀ o.
0: Tóyìn ìtọ́pẹ́ wọn ní òṣùpá.
1: Ẹ wá gbọ́rọ̀.
0: Òṣù ó túmọ̀ sí bóyá òṣùpá wọn fẹ́.
1: Ẹ wá.
0: A ti lo òṣùpá kọjá àti àmìyọ lálékọlẹ̀ tí.
1: Ẹ wá
0: gbọ́rọ̀. Wọ́n lé mi fẹ́ orin Sàòtí Arẹwà. Bàbá yín wọ orin Sàòtí Arẹwà.
1: Ìgbà náà ṣe Yorùbá ronú. A ṣe bí Yorùbá nìkan náà ń bá wí. Kì í ṣe Yorùbá nìkan.
0: Olóró.

gbìyànjú kẹ pè mí padà. Ó yẹ jẹ́ kí n parọ̀ lù yẹn ẹni tó béèrè fún orin Ọlámídé lẹ́ẹ̀kan jẹ́ n parọ̀ lù yẹn lápá bí ẹ̀lẹ́bẹ̀ wọn ẹ̀ kú kalẹ̀.

0: Toba ti ra go mejila wa go ko gbere a lo gbadun orin jemoke agba orin king sonny ade la fi jemoke lati ago mejila wa go ko gbere
1: impossible omo ba e pa mi jo e pa mi yo
0: diplomacy mo gbo yi orin d famous demola famose Olorun oba oni pa karamo wa Odun se wole odun leya se wole yi Olorun oba oni pa karamo ti wa
1: Baba ma pa karamo mi ti mo fi sakokiri
0: A ni wa owo ti
1: Ma pa karamo mi ti mo fi sakokiri lohun serigi
0: Titi labala se gbo Yoruba
1: Onijo lo pade oni
0: Eje mu ipe die si kin wo boya mo tun le faun iyan lorin to ba fe Hello Hello
2: Hello e kale
0: sa o ko be le tin pe
2: Adeboye Emmanuel ni lati Iwari Ben
0: bo ni Iwari wa sa
2: Asi ju local government
0: e ka bo suri to sa Yes, sir. Oh, yeah, I just can't go. She's Muslim, yeah, but Christian.
2: Christian, Nini.
0: Okay. Christian, Bobo, I'll do lay a bar, lay a general lay a
2: shah.
0: Ah, can you really or do lay a late at you really to that? Had you lola, see, call do lay a cocony, a berry, a cocony. Oúnjẹ wo le fẹ́ràn jù lásìkò tẹ bá bí rú ọ̀la nísìn tẹ bá jáde lọ́la nísìn oúnjẹ wo ló ti wà lọ́kàn yín pé mo gbọ́dọ̀ jẹ lọ́la tó ti yàtọ̀ sí pé àwọn nọ́mà oúnjẹ tá a máa ń jẹ lójoojúmọ́ ìkejì nìyẹn ìkẹta ni wípé orin wo ló wù yìí kẹ gbọ́ lásìkò léyà yìí.
2: Ẹ ṣe number one àwọn ìrírí léyà tí mo ti rírí àwọn léyà tá a ti ṣe nígbà kékeré ló dùn jù. O dùn á ìgbà yẹ o dùn because ìfẹ́ wà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí dáadáa nígbà yẹ àjọmọ wọ bí àjọmọ sí gbogbo ẹ ìfẹ́ mọ̀ wà nígbà yẹ o ṣùgbọ́n ní ìsìn ẹ̀sìn ti di nǹkan míì àwọn èèyàn ti gbọ́ lọ́nà tó ṣe jù tẹ̀lé ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ọdún iléyà náà sì ń dùn sá ṣùgbọ́n wọ́n ti mú lọ́nà tó jẹ́ pé wọ́n ti ń fi ẹ̀sìn wọ̀ pé mùsùlùmí ọ̀gọ́dọ̀ jẹ́ńjẹ́ kírísímọ́sì kìrìsìtẹ́nì ọ̀gọ́dọ̀ jẹ́ńjẹ́ ilé yàtọ̀ ní jẹ́ ń tèmi o jẹ́ ń tèmi o
0: ó dà
2: bọ́sì gíní nílé ìyá mi mùsùlùmí ni wọ́n.
0: Okay.
2: So ọ̀dọ̀ máa ń lọ bá wọn sọdọ́ lọ́yọ̀ ọ̀yọ́ ilé ni wọ́n ti bí màmá tó gbé
0: ẹ̀ tún dọ́yọ̀ lọ́la
2: báyìí lágbára ọlọ́run
0: ó dà ẹ ṣeun gọ́sà oúnjẹ wo lẹ á fẹ́ràn jù láti mọ jẹ lásìkò léyà.
2: Mo like iyan gan.
0: Iyan.
2: Bẹ́ẹ̀ni. Àti ẹ̀bẹ̀ ẹ̀gúsí.
0: Okay.
2: Mo fẹ́ràn ẹ̀rọ tó pọ̀jù.
0: Ó yà àwọn olórin wo lẹ fẹ́ gbọ́ orin wo lẹ fẹ́ gbọ́ orin wo lẹ fẹ́ gbọ́.
2: Èrè àsálátù.
0: Èrè àsálátù. Oda oda basiko bati ko won papa ma ma sai ba yin te soju e asiso dakun ba won re asalatu kan be dakun basiko bati lo asare ba yin were asalatu lapa bi o me ba se ndarapo mo wa e ka bo sori eto ta pe ni loyin ladun lori ikani lagelo 96.7 fm in be ibi lawa ta tin gbadun ara wa te tin gbadun awon orin
3: Zuma
0: Studios. Asana. Gbadun wa bi ka si nkan ti ki sere ti ki sawada. Lori awon yan ki aji anbale asis.
3: Oje pelu orin agbodunnu
0: o. Ololufe eto yi. Ololufe ikanni yi. Ati gbogbo eto to njade ni ikanni. Orin aji anbale asis.
3: Oje pelu orin agbodunnu o.
0: Aki won ku odun aki won ku iyedun. Opo e ni won se nu owo pelu dera.
3: Wetagba.
4: Maka fi n pe wa fayeye.
3: Mite we tagba
4: maka fi nte
0: o ni podun je ngba kokan
3: po da ere
4: ere idun olare
0: idun ileya to nbo
3: latun
0: ile otun otun ni
4: olare
0: ati gbogbo awon ololufe wa to ku na tan je lesi

0913-708-675. 0913-708-675. 0913-708-675. Látilẹ̀ òkèrè +234.

0: lórí àwáyà lójú òpó Facebook.
1: Bá lórí iyán tẹ́ni máa ní tọ́bọ̀ òṣìkà.
0: Láwọn tó bá ń wò mí ń bẹ̀.
1: Tí ò dárí jì ni tó bá fún ni lóbi ká má má jẹ́.
0: Ẹ lọ máa wọwọ́ ọjọ́ yẹn ní gẹ̀ǹgẹ̀. Orin King Sunny Ade náà la fẹ́ fi jẹ mùkẹ́. Bẹ́ ẹ bá ti ń gbọ́ orin Sunny Ade kí ló máa ń wá sí ní ọkọ̀? Lásìkò táwọn orin wọ̀nyí ń jáde bolẹ̀ wà láwọn àsìkò wọ̀nyẹn. Àwọn rú jówolẹ̀ ẹjọ́ sí i. Ẹ pè wọlé ẹja jìjọ sọ̀rọ̀ pọ̀ àti pé orin Sunny Ade wo lẹ fẹ́ kí n lò fún yín. 09123708675 09123708675 láti ilẹ̀ òkèèrè +234814249106 +234814249106. Ẹ̀lò ẹ̀kú àjìn o. Yes sir.
2: Àlàáfíà
0: fẹ́ni tó wọlé yìí o.
2: Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀ aṣíwájú pátápátá ká fàtà láti ìdára Ìbàdàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìsàlà.
2: Iṣẹ́ ọpọlọ ẹ màmọ́ ṣe o.
0: Àmì ẹ pọ̀.
2: Nǹkan mẹ́ta ni bàbá ẹ̀ kó pọ̀. Ìyẹn bàbá King Sunny Ade. Wọ́n kó orin, wọ́n kó ìlù, bẹ́ẹ̀ni gan ni, wọ́n tún kó jìtá. Ìwọ́n wá fi parí ẹ̀ pátápátá jẹ́ pá bá ń ijó.
0: Ojú mẹ́ta lọ.
2: Ọba ni wọ́n níbi mẹ́rẹ̀ẹ̀rin. Kì í ṣe lórí ìjòjú nìkan o. Gbogbo orin ni bàbá ti jọ́ dá o. Èmi mo sọ bẹ́ẹ̀ lálẹ́. Torí ta bá ń wá olókìkí ọ̀pọ̀ àárín ìjìnà o. Torí kí ẹ̀ tó sọ pé ó ń dá òun ta òkìkí ẹyọ kan. Ọ̀pọ̀ ti da ọ̀pọ̀ ti ta mílíọ̀n kí ẹ̀ tó sọ pé ó fẹ́ ta òkìkí ẹyọ kan. Mo kí bàbá yẹn dáadáa, ẹ̀yin wọ́n gùn fún wa o.
0: Àmì.
2: A kú ọdún léyà o.
0: Ẹ ṣeun
2: o. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
0: Àmì.
2: Màá bẹ́ ìfún ni bàbá yẹn méjì, ìtẹ́ bá nínú ẹ̀kẹ́ fún mi.
0: Ok.
2: Ẹ kìlọ̀ fún ọmọdé.
0: Ok.
2: Tẹ bá rí, tẹ́ bá tún wá rí yẹn, ẹ fún mi ní The Good Shepherd.
0: The Good Shepherd.
2: Olùṣọ́àgùntàn rere.
0: Ó dà
2: bẹ́ẹ̀.
0: Àlàáfíà fún

0: Hello?
1: Yes, sir.
0: O kọ ibi la se n pe?
1: Orúkọ mi ni Adeyemo Energy Action láti Ìdó.
0: Láti Ìdó?
1: Bàbá ló jẹ́ Ìdó.
0: O yà mò ń gbọ́ yín, sir.
1: Kò sí orin bàbá yìí tí ọ̀tá ló fẹ́ lẹ́nu. Ṣùgbọ́n inú mi ò dùn pé bá lè fi mi ní surprise kàbí mo bá dùn ún.
0: Surprise ilẹ̀ yín fẹ́. Oda. Surprise tẹ fẹ́, a sì fi surprise sí. Àmì o, ẹ ṣeun.
1: Àwọn ìṣun tó
0: ti yẹ kí ẹ tó gbà mí máa ń bá máa jẹ́ ìgbẹ́. Ẹ ṣeun.

0: Ola Best International.
1: Yes, sir.
0: Kuma ni nsun kuma ni rein.
1: E seun o.
0: Dagba Olorun, je ko lori pe di o.
1: Ami o.
0: Allah fi atunre to.
1: E ka bo sori eto.
0: Omo ba gbe gbagba jumo. Kan jogbon. Asiwaju pa pata ka fata lati ba ba do.
1: E
0: ma do se leni.
1: Hmm.
0: O ti tun se lo gbe. Sugbon pe yin ti awon so ni ye. Ba lo tun danu pada so ile anaye.
1: Hmm.
0: Ko je ko yin lo mo tun jina ni. Ah ah. Ilé ṣe mọ́ ṣiṣẹ́ tó yàtọ̀ lẹ́gbẹ́ báyìí. Bàbá yẹn mo kí wọn ni wọ́n gùn fún wa dáadáa o.
1: Àmì.
0: Ẹni wọ́n gùn fún wa dáadáa o.
1: Àmì.
0: Ẹni náà tẹ ọmọ yìí tẹ̀gbẹ́ wọn lálẹ́ ẹni tí wọ́n gùn dáadáa o.
1: Àmì o.
0: Bàbá ń dáṣẹ́ tó pátápátá ẹni wọ́n gùn.
1: Àmì.
0: Ní owó ní ọlá àlàáfíà tó péye ẹni gígùn ẹni igba náà gùn.
1: Àmì.
0: Ẹ jọ ẹ má bínú. Dàgún Shepherd. Ṣé ẹ bá rí?
1: Bàbá yẹn wà. Bàbá yẹn wà.
0: Ẹ bá mi wá. Èmi tẹ̀ bá ní ẹnu wẹ́ fún mi ní ọ̀rọ̀ tó ń lọ.
1: Ẹ
0: bá mi kíyèsí. Tó o fi sọ̀rọ̀ nípa pé wọ́n ní wọn àti obìnrin jà. Ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí dandan ni Bísọ̀ ní Adé bá ń kọrin.
1: Bóyá ẹ mú kan nínú àti.
0: Ó yá ọ̀rọ̀ tó ń lọ ẹ̀gbọ́n lówù mi.
1: Bóyá.
0: Àlàáfíà fún ètò.
1: Ó ti lọ bẹ́yẹn. Ẹ ṣeun o. Wọ́n ní ọ̀rọ̀ tó ń lọ gẹ́gẹ́ lówù àwọn.

0: sana.
1: Yes, ma. Yes, ma. Okay.
0: Ejimba
1: yin wo.

0: you.
1: Lagilu FM 96.7. La Lagilu FM. Jagaba Gogo Radio.